gbé ayé ẹni tí a jí dìde ní ẹsẹ̀ ìkíní ó ní ǹjẹ́ bí a bá ti jí yín dìde pẹ̀lú Kristi ó yẹ kí o mọ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ bíbélì wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ májẹ̀mú titun yìí a kọ́ ní èdè gíríkì èdè gíríkì tí a fi kọ májẹ̀mú titun yìí bí a bá ka ẹsẹ̀ ìkíní yìí ó ń sọ wípé ǹjẹ́ nígbà tí a ti jí yín dìde pẹ̀lú Kristi má ṣe jẹ́ kí ó ṣe ọ́ ní kàyéfì ìkan náà ni ó ń sọ pẹ̀lú ìdánilójú wípé àwa tí a jẹ́ onígbàgbọ́ àwa tí a ti di àtúnbí ó ní a ti jí wa dìde kò sí tàbí ṣùgbọ́n nínú rẹ̀ wípé lóòótọ́ la ti jí wa dìde pẹ̀lú Kristi ó wá ń sọ wípé nígbà tí o mọ̀ wípé a ti jí ọ dìde pẹ̀lú Kristi tàbí bí o bá fẹ́ fi àmì hàn wá wípé nítòótọ́ lẹ a ti jí ọ dìde pẹ̀lú Kristi ó ní ohun kan ni ó yẹ kó jẹ́ ìlépa ọkàn rẹ ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan ti ń bẹ lókè níbi tí Kristi gbé wà tí ó jókòó lé ọwọ́ ọ̀tún ọlọ́run ó sì wá ń sọ fún wa báwo ni a ṣe lè ṣàfẹ́rí ohun ti ń bẹ lókè àwọn tí kò lóye wọ́n lè rò wípé kí a máa wò kìsá kí a máa wòlẹ̀ kò sọ bẹ́ẹ̀ ó ṣe àlàyé ní ẹsẹ̀ ìkejì ó ní kí a máa ronú àwọn nǹkan ti ń bẹ lókè bí a bá ń sọ wípé kí a máa ṣàfẹ́rí kí a máa wá àwọn nǹkan ti ń bẹ lókè ìtumọ̀ rẹ̀ yé ni ẹsẹ̀ ìkejì nígbà tí ó wípé kí a máa ronú àwọn nǹkan ti ń bẹ lókè kì í ṣe àwọn nǹkan ti ń bẹ lé ayé ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹta èrèdí tí ó yẹ kí a máa ṣàfẹ́rí àwọn nǹkan ti ń bẹ lókè kì í ṣe nǹkan ti ń bẹ láyé ní ẹsẹ̀ ìkẹta ó ní èrèdí rẹ̀ nìyí nítorí ẹ̀yìn ti kú ní èdè mìíràn ní èdè wa bí a bá sọ wípé ẹ̀yìn ti kó jẹ́ wípé ẹ̀yìn ti fi ayé sílẹ̀ ó ní nígbà tí a ti kú tí a ti fi ayé sílẹ̀ àwa tí a ti fi ayé sílẹ̀ tàbí àwa tí a ti kọ ayé sílẹ̀ kò yẹ kí a tún máa ṣàfẹ́rí ohun ti ń bẹ nínú ayé kò yẹ kí a máa ronú nípa ohun ti ń bẹ lé ayé àwa tí a ti kú tí a ti kọ ayé sílẹ̀ tí a ti fi ayé sílẹ̀ ó yẹ kí a máa ṣàfẹ́rí ohun ti ń bẹ lókè nítorí a ti fi ìyè wa pamọ́ nínú Kristi pẹ̀lú Kristi nínú Ọlọ́run ó wá ń sọ wípé bí a ti ń rìn ọ̀nà tóóró tí a ń rìn ó yẹ kí a máa rìn ní ìwọ̀n ìgbà tí ó jẹ́ wípé a mọ̀ wípé ibi tí a ń rìn lọ ó jẹ́ ìlú ọ̀run rere wípé kì í ṣe kí a tún máa padà sẹ́yìn ó ní nítorí nígbà tí Kristi ẹni tí ń ṣe ìyè wa yóò farahàn nígbà náà lé ẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo jẹ́ kí n rán ọ létí wípé nígbà tí a dá ènìyàn pẹ̀lú erùpẹ̀ ilẹ̀ ṣe rántí wípé nígbà tí ègún dé sórí ènìyàn ọlọ́run wípé erùpẹ̀ sáà ni ìwọ ó sì padà di erùpẹ̀ ṣùgbọ́n ohun tí mo fẹ́ mú jáde nínú rẹ̀ ni wípé iyè ènìyàn gan ó wà nínú èémí tàbí iyè àti ẹ̀mí ọlọ́run ṣùgbọ́n nígbà tí ènìyàn ṣubú nínú ọgbà ídẹ́nì nígbà náà ni ẹ̀ṣẹ̀ wọlé láti ìgbà yìí gan tí ènìyàn ti ṣubú ni a rí wípé ìfẹ́ inú ènìyàn ó máa ń fà sí ohun ti ayé ìgbà tó jẹ́ wípé inú ilẹ̀ inú erùpẹ̀ ni ènìyàn ti jáde ohun tí ó sì jẹ́ ẹ̀mí ọlọ́run ìyè ọlọ́run tí ó fi ènìyàn sílẹ̀ nígbà tí ó ṣubú òǹfà líle kan wà tí máa ń fa ènìyàn sílẹ̀ láti ìgbà náà nítorí bẹ́ẹ̀ láti ìgbà náà ni ó fi jẹ́ wípé àwọn ènìyàn wọ́n di alárìn kiri wọ́n ń ṣàfẹ́rí wọ́n ń wá àwọn ohun ti ayé èrò wọn kò sí nínú Ọlọ́run èrò wọn kò sí nípa àwọn nǹkan tí ń ṣe ti ẹ̀mí nínú orin Dáfídì orí kẹwàá ẹsẹ̀ ìkẹrin orin Dáfídì orí kẹwàá ẹsẹ̀ ìkẹrin ènìyàn búburú nípa ìgbéraga ojú rẹ̀ kò fẹ́ ṣe àfẹ́rí Ọlọ́run kò sí nínú ìrònú rẹ̀ ṣé orí àwọn ohun méjì tí mo tọ́ka sí tẹ́lẹ̀ ìkíní kí a máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè ìkejì àti ṣe àfẹ́rí ohun tí ń bẹ lókè ni pé kí a máa ronú nípa

0: orin ikokandinlaadorin 69. Ọlọ́run gbà mí nítorí tí omi wọn ni wọ inú lọ sí ọkàn mi. Èmi rì nínú ira jíjìn níbi tí ibùdúró kò sí. Èmi dé inú omi jíjìn wọn ni níbi tí ìṣàn omi ṣànbò mí lórí. Agara ẹkún mi dá mi, ọ̀fun mi gbẹ, ojú kún mi nígbà tí èmi dúró de Ọlọ́run mi. Àwọn tí ó kórira mi láì nídìí ju irun orí mi lọ. Àwọn tí ń ṣe ọ̀tá mi láìṣẹ̀ tí ìbá pa mí run, wọ́n lágbára. Nígbà náà ni mo san ohun tí èmi kò mú. Ọlọ́run, ìwọ mọ wèrè mi, ẹ̀ṣẹ̀ mi kò sì lù mọ́ kúrò lójú rẹ, Olúwa. Ọlọ́run àwọn ọmọ ogun, má ṣe jẹ́ kí ojú kí ó ti àwọn tí ó dúró dè ọ́ nítorí mi. Má ṣe jẹ́ kí àwọn tí ń wọ́ ọ kí ó dààmú nítorí mi, Ọlọ́run Ísírẹ́lì. Nítorí pé nítorí tìrẹ ni èmi ṣe ń ru ẹ̀gàn, ìtìjú ti bò mí lójú. Èmi di àjèjì sí àwọn arákùnrin mi, àti àlejò sí àwọn ọmọ ìyá mi, nítorí tí ìtara ilé rẹ ti jẹ mí tán, àti ẹ̀gàn àwọn tí ó gan ọ ṣubú lù mí. Nígbà tí mo sọkún, tí mo sì ń fi àwẹ̀ jẹ ara mi ní ìyà, èyí náà sì di ẹ̀gàn mi. Èmi fi aṣọ ọ̀fọ̀ ṣe aṣọ mi pẹ̀lú, mo sì di ẹni òwe fún wọn. Àwọn tí ó jókòó lé ẹnubodè ń sọ̀rọ̀ sí mi, èmi sì di orin àwọn ọ̀mùtí. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi ni, ìwọ lé èmi ń gbàdúrà mi sí. Olúwa, ní ìgbà ìtẹ́wọ́gbà, Ọlọ́run, nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ, dá mi lóhùn nínú òtítọ́ ìgbàlà rẹ, yọ mí kúrò nínú ẹrẹ̀, má sì ṣe jẹ́ kí èmi kí ó rì. Gbígbà ni kí á gbà mí lọ́wọ́ àwọn tí ó kórira mi, àti nínú omi jíjìn wọn ni. Má ṣe jẹ́ kí kíkún omi kí ó bù mí mọ́lẹ̀, bẹ́ẹ̀ ni kí o má ṣe jẹ́ kí ọ̀gbun kí ó gbé mi mì, kí o má sì ṣe jẹ́ kí ihò kí ó pa ẹnu rẹ̀ dé mọ́ mi. Olúwa, dá mi lóhùn nítorí tí ìṣeun ìfẹ́ rẹ dára. Yí padà sí mi gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ìrọnú àánú rẹ, kí o má sì ṣe pa ojú rẹ mọ́ kúrò lára ìránṣẹ́ rẹ. Èmi ṣá wà nínú ìpọ́njú, yára dá mi lóhùn. Súnmọ́ ọkàn mi, tìrà á padà, gbà mí nítorí àwọn ọ̀tá mi. Ìwọ ti mọ ẹ̀gàn mi àti ìtìjú mi, àti aláìlọ́lá mi. Gbogbo àwọn ọ̀tá mi ló wà níwájú rẹ. Ẹ̀gàn ti bà mí ní inú jẹ́, èmi sì kún fún ìkáàánú, èmi sì wòye fún ẹni tí yóò ṣàánú fún mi. Ṣùgbọ́n kò sí, àti fún àwọn olùtùnú, èmi kò sì rí ẹnìkan. Wọ́n fi òróró fún mi pẹ̀lú lé ohun jíjẹ mi, àti ní òǹgbẹ mi, wọ́n fún mi ní ọtí kíkan ní mímu. Jẹ́ kí tábìlì wọn kí ó di ìkẹ́kùn níwájú wọn, fún àwọn tí ó wà ní àlàáfíà kí ó sì di okùn dídẹ. Jẹ́ kí ojú wọn kí ó ṣú, kí wọn kí ó má ríran, kí o sì máa mú ẹ̀gbẹ́ wọn gbọ̀n nígbà gbogbo. Dá ìrunú rẹ sí wọn lórí, sì jẹ́ kí ìkanú ìbínú rẹ kí ó lé wọn bá. Jẹ́ kí ibùjókò wọn kí ó di aporo, kí ẹnikẹ́ni kí ó má ṣe gbé inú àgọ́ wọn, nítorí tí wọ́n ń ṣe inú níbíni sí ẹni tí ìwọ ti lù. Wọ́n sì ń sọ̀rọ̀ ìbìnújẹ́ tí àwọn tí ìwọ ti ṣáálé ọgbẹ́, fi ẹ̀ṣẹ̀ kún ẹ̀ṣẹ̀ wọn, kí o má sì ṣe jẹ́ kí wọn kí ó wá sínú òdodo rẹ. Nù wọ́n kúrò nínú ìwé àwọn àlàyé, kí a má sì kọ̀wé wọn pẹ̀lú àwọn olódodo. Ṣùgbọ́n tálákà àti ẹni ìkáàánú lé èmi. Ọlọ́run, jẹ́ kí ìgbàlà rẹ kí ó gbé mi lékè. Èmi ó fi orin yin orúkọ Ọlọ́run, èmi ó sì fi ọpẹ́ gbé orúkọ rẹ ga. Èyí pẹ̀lú ni yóò wo Olúwa ju ọ̀dà màálù tàbí akọ màálù lọ, tí ó ní ìwo àti bàtà ẹsẹ̀. Àwọn onírẹ̀lẹ̀ yóò rí èyí, inú wọn ó sì dùn, ọkàn ẹ̀yin tí ń wọ Ọlọ́run yóò sì wà láàyè. Nítorí tí Olúwa gbóhùn àwọn tálákà, kò sì fi ojú pa àwọn ará túbú rẹ̀ rẹ́. Jẹ́ kí ọ̀run wọn ayé kí ó yìn, òkun àti ohun gbogbo tí ń rákò nínú wọn. Nítorí tí Ọlọ́run yóò gbà sí onílà, yóò sì kọ́ ìlú Júdà wọn ni, kí wọn kí ó lè máa gbé ibẹ̀, kí wọn kí ó lè máa ní ní ilẹ̀ ìní. Irú àwọn ọmọ ìránṣẹ́ rẹ pẹ̀lú ni yóò máa jogún rẹ̀, àwọn tí ó sì fẹ́ orúkọ rẹ̀ ni yóò máa gbé inú rẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Orin àádọ́rin 70. Ọlọ́run, yára gbà mí, Olúwa, yára láti ràn mí lọ́wọ́, kí ojú kí ó ti àwọn tí ń wọ ọkàn mi, kí wọn kí ó sì dààmú, kí wọn kí ó sì padà sẹ́yìn, kí a sì dààmú àwọn tí ń wà ìfarapa mi, kí a pa wọ́n ní ẹ̀yìndà fún èrè ìtìjú, àwọn tí ń wí pé àhá, kí gbogbo àwọn tí ń wà ọ kí ó máa yọ̀, kí inú wọn kí ó sì máa dùn nípa tirẹ̀, kí irú àwọn tí ó sì fẹ́ ìgbàlà rẹ kí ó máa wí nígbà gbogbo pé kí a gbé Ọlọ́run ga. Ṣùgbọ́n tálákà àti aláìní lé èmi. Ọlọ́run, yára sí mi, ìwọ ni olùrànlọ́wọ́ àti olùgbàlà mi. Olúwa, má ṣe pẹ́ títí.
2: Bàbá wa ti ń bẹ̀lẹ̀ ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé àwa síwájú yín kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwa sí orí tábìlì yín láti jẹ oúnjẹ ti ẹ̀mí. Ẹ̀bẹ̀ wa ni wípé kẹ ṣe wa lójú kí a lè jẹ oúnjẹ ẹ̀mí yìí, kí a sì di alágbára nínú Olúwa. À ń bèbẹ̀ wípé kí ẹ ṣe wa lójú ki e fi ona iye ki e fi han wa ke je ki nkan ti an ko ati eyi ti an ka ki o je e ti o se wa lanfani ti o se wa lore ti o pese wa sile fun bibo Jesu Kristi adupe we pe ti gbo ni oruko Jesu Kristi lo wa anta siwaju ninu eko wa o to ose die ti ati wa lenu eko wa yi ninu epistle ti Paulu ti aposteli si awon ara Kolose loni anwo Kolose ori keji ese kewa Kolose ori keji ese kewa asiti se yin ni kikun ninu re eni ti ise ori fun gbogbo ijoba ati agbara nihi ni an so fun nipa Jesu Kristi ati anfani ti ani ninu Jesu Kristi o so wipe asiti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara Paulu aposteli eni ti a siloju eni ti a fi ran orun han eni ti oro olorun ti o ye eni ti emi olorun ti o kun ninu ti o fi la awon kristiani awon onigbagbo ti o fi la awon loye nipa kristi we pe ori ni kristi je eni ti agbega eni ti agbe oruko re ga ju gbogbo oruko lo eni ti o ga ju awon angeli eni ti o ga ju gbogbo eda patapata eni ti o je wipe oun ni ori ati oluwa oun gbogbo oun ni eni ti a fi ijoba ati idajo le lowo ni ikehin oni o se idajo gbogbo aye o wa nso fun wa oun ti a je ninu kristi ati eni ti a je ninu kristi opolopo ni ko mo awon nkan ti a fe menuba loni ni ohun to je ifihan iwe mimo ti a fe keko ninu re loni nipa wipe a je kikun a je pipe ninu kristi ti awon nkan woyi ko ye nitori be o ye ki a peti sile ki a fi esi ohun ti a nko daradara ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan aimo kan ma mu ki ijo ki o padanu opolopo anfani ti o wa ninu kristi aimokan yi kan na bi o ma mu ki awon onigbagbo ki o lo igbesi aye won lai gbadun tabi lai ni pupo ninu awon ohun ti o ye ki won ki o ni ninu kristi ninu okan olorun ninu ete olorun o ti fi gbogbo isura pamo ninu kristi fun wa awon ohun ti o se fun wa ohun ti o pese fun wa ninu kristi o po to be ge to je wipe o soro lati se apejuwe won ni kikun o dabi oro ti ayabirin sheba ti o so fun solomoni nigba ti o wi pe a ko ti so idaji won bi abawo ohun ti a pese fun wa ninu kristi bi abawo ohun ti olorun se fun wa nigba ti o fi omo bibi re kan soso rubo fun wa a o ri wi pe a ko ti so idaji won fun wa tabi ke akunkun so wipe bi atile nka bi atile nri bi atile ngbadura ti a sin ni die die ninu awon kan ti olorun se fun wa ninu kristi a ko ti ri idaji awon nkan won yi a ko ti ri won gba gege bi ipo tabi aye ti a wa ninu kristi ohun gbogbo ni o je ti wa ninu kristi wo korinti kini ori keta ese ikokanleni ogun nitori na ki enikeni ma se sogo ninu eniyan nitori tiyin li ohun gbogbo o nso fun wa ohun ti a ni ninu kristi o ni nitori ti wa ni ohun gbogbo je ti wa sugbon ni pato opolopo ni o je wipe iriri nkan wonyi ko je ti won ati ohun ti won ti ri gba nipa ti emi nipa ti ara ninu kristi ko ti de oju osuwon o dabi awon ti a ri ninu ise awon aposteli ori kokandinlogun ise awon aposteli ori kokandilogun ese ikeji o si we fun won pe eyin agba emi mimo na nigbati eyin gbagbo won si we fun won pe awa ko gbo rara bi emi mimo kan wa emi mimo ti ati fun awon onigbagbo awon ti ati so di mimo awon ti o ti mura sile awon ti o gbadura ti o woji olowa awon ti o ti duro lori oke ni yara oke ni Jerusalem emi mimo ti ati tu da le won lori ti ati fun opolopo awon elomiran ninu ise awon aposteli ni Efesu ni Paul ti ri awon omo ehin won yi ti o bi won wi pe anfani ti ani ninu Kristi agbara emi mimo ti ani nipa wi pe aje ti Olorun agbara emi mimo ti o le je ti wa lati fun ani isegun lati je ki ina emi ki o ma jo ninu wa eyin a ti ri igba nigbati e gbagbo won wi pe awa ko ti le mo rara awa ko gbo rara bi emi mimo kan wa eyi ni igbese aye opolopo wi pe ohun ti a ti se fun wa ohun ti o ye ki o je ti wa ko je ti won nitori pe won je alaimo kan alailoye nipa kikun ti a ni ninu Kristi Olorun ti se ohun pupo fun wa nipasẹ Kristi ki a kun kun wi pe o ti se ohun gbogbo ti o ye lati se fun wa nipasẹ Kristi igbagbo ninu Kristi ni o ma je ki a ni ekun ninu Olorun ati opo yanturu opolopo ohun ti Olorun ti pese fun wa sugbon aimokan ati aigbagbo ni o ma di opolopo lowo ti o je wi pe ati mu ife Olorun se ati ilana Olorun se ki je ti won emi mimo ni o mi si Paul aposteli lati ko si ijo wi pe ati se yin ni kikun ninu re ati se yin ni kikun ninu re nje ki o ma se dabi eni wi pe adabi omo olina kuna ti o wa ni ile ajeji ti o wi pe ohun gbogbo ti baba ohun ni o po to be ge to je wi pe awon omo odo won je ajeyo ati ajeseku sugbon ohun ku fun ebi ki o ma ba je wi pe ti wa ri be o ye ki a ko eko yi ki a mo ohun ti a ni ninu Kristi awo idanileko yi ninu akori meta ikini isokan pelu Kristi ikeji kikun ninu Kristi iketa kikun ti a ni kikun ti o je ti wa ikini isokan pelu Kristi je ki a tun pada si Kolose ori keji ese ikewa asi ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara an so fun awon wonyi wi pe ati se yin ni kikun ninu re ije ninu Kristi o ye ki a topase oro yi ninu Kristi bi abari eni ti o wo inu ebi wa wa a ma so wi pe o ti di ara wa o je okan ninu wa bi abari eni ti o ti wa ni ita tele tele ti a be wi pe ki o wole ti o si gba isepe wa ti o wole a ma so wi pe o wa ninu ile a ma so wi pe ta ba so wi pe nibo lo wa a ma n toka si ile na wi pe o wa ninu re bi o ba je pe a fe fi ohun kan pamo ti a fi sinu apoti ti a si wa nkan.

olùgbàlà fún wa, ó yẹ kí èké ó yé wa dáradára. Bí ènìyàn bá wà lóde tí a sì fẹ́ mu wọ inú ilé, kí a ba lè sọ pé ó wà nínú ilé, ó jẹ́ wípé ó ní láti gbé ìṣísẹ̀, ó ní láti kúrò lóde níbi tí ó wà kí ó wọnú ilé. Bákan náà ni àwa tí a ti wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, àwa tí a ń ṣògo nínú ẹ̀ṣẹ̀, àwa tí a ń yangàn nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí a ti wà nínú òkùnkùn, tí a ti wà lóde, tí a kò sí ní ìjọba Ọlọ́run. Bí a bá fẹ́ sọ wípé a wà nínú Kristi, a wà nínú rẹ̀, ṣe mọ̀ wípé kí a tó sọ wípé a sọ wa di kíkún nínú rẹ̀, a ní láti kọ́kọ́ wá sínú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ wá sínú rẹ̀, a ní láti gbé àwọn ìṣísẹ̀ kan. Ìṣísẹ̀ tí a ní láti gbé ni wípé a ní láti ronú pọ̀wàdà, a ní láti gba Jésù Kristi Olúwa gbọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá ti rí wípé a gba Jésù Kristi Olúwa gbọ́, ohun tí Bẹ́ẹ̀lì sọ ni wípé a ti di ẹni tí ó wà nínú Jésù. A di ẹni tí ó wà nínú Jésù. Yẹ kí a wo Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje. Nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, nínú ẹni tí ó ń sọ nípa Jésù wípé bí a bá wọ inú Jésù, bí a bá wá sínú ìjọba Jésù, bí a bá kúrò nínú òkùnkùn, bí a bá kúrò nínú ẹ̀ṣẹ̀, bí a bá gbé ìṣísẹ̀, ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, a di ẹni tí ó wọ inú Jésù, a ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé àwa tí a ti wà lóde tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a kò lọ́lọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìmọ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìjọba Jésù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ní gbé ìṣísẹ̀ ìgbàgbọ́, ìgbésẹ̀ ìrònúpọ̀àdà, kí a wá sínú Kristi, kí a gbàdúrà títí a ó fi rí wípé a dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Àti wípé bí a bá ti ń wọ inú Kristi, ìdálẹ́bi yóò lọ ní ìgbésí ayé wa. Nínú Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkíní, ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù? Ṣé ó fiyèsí ohun tí a ń kà dáradára? Tí ó wà nínú Kristi Jésù, àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà, tí wọ́n ti wọ inú Jésù lọ, àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, tí wọ́n ti gba Jésù Olúwa gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn. Ó ní ẹbí kò sí, ìdálẹ́bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí ẹsẹ̀ ìkejì. Nítorí òfin ẹ̀mí ìyè nínú Kristi Jésù ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Gẹ́rẹ́ tí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, tí a ti kúrò lóde, tí a ti wọ inú ilé, tí a ti kúrò lọ́dọ̀ èṣù, tí a ti di ẹbí Ọlọ́run, tí a wọnú ẹbí Ọlọ́run, tí a ti mú orúkọ wa kúrò nínú ìwé àwọn ẹlẹ́ṣẹ̀, ìwé ọ̀daràn, tí a ti kọ orúkọ wa sínú ìwé ìyè Ọlọ́run, kí a kúnkún sọ wípé nígbà tí a ti wọ inú Kristi, ìdálẹ́bi lọ, òṣì lọ, ìdájọ́ tí ìbá dé bá wa ní ayérayé ó kúrò, àti wípé a sọ wá di òmìnira. Ẹ̀ṣẹ̀ tó ti ń jẹ gàba lórí wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a mú kúrò, a di ẹni tí ó ní òmìnira kúrò lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Wo Kọ́rìntì kejì orí karùn-ún, Kọ́rìntì kejì orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, sórí ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ti di ẹbí Ọlọ́run, ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, ó ti wọ inú Kristi lọ. Ó jẹ́ wípé Kristi ni ó jẹ́ olùgbàlà rẹ̀, wípé bí Ọlọ́run bá fẹ́ wò ó, a rí Kristi kí ó tó rí. A rí wípé a ti bò ó pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, àti wípé gbogbo ẹ̀ṣẹ̀ àti ìdálẹ́bi ìgbésí ayé rẹ̀, oore ọ̀fẹ́ Kristi, ó ti mú nǹkan wọ̀nyí kúrò. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ẹnikẹ́ni ló wí. Ìbá àṣẹ ọmọdé.

ìbá ṣe àgbà, ìbá ṣe kúrúntù, ìbá ṣe ọ̀mọ̀wé, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe ìbá jẹ́ Júù, tàbí ìbá jẹ́ kéfèrí, ẹni tí ó ti jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má mọ̀wé kà, ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má ti kọjá abúlé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lọ sí òkè òkun, bí ẹnikẹ́ni. Ẹnikẹ́ni bí ó bá wà nínú Kristi, ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjọ wa níhìn-ín ni ó ti ń jọ́sìn, tàbí ìjọ mìíràn ni ó ti ń jọ́sìn. Bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun, ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí, wọ́n sì di titun. Ohun tí a ń sọ tí ó yé wa gbangba nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé bí a bá ti wọ inú Kristi, tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ó rí wípé ìgbé ayé ọ̀tún ni a ó máa gbé. A ó máa rìn ní ìrìn ọ̀tún, yóò jẹ́ ìrìn òdodo, a ó jẹ́ ẹ̀dá titun. Ẹ̀dá titun yóò wà nínú wa, ète àti ìlànà ìgbé ayé wa yóò di titun, ọkàn wa yóò di titun, ẹ̀rí ọkàn wa yóò di titun, ìlànà tí a ń tẹ̀lé yóò di titun, agbára ọ̀tún láti borí ẹ̀ṣẹ̀ yóò wọnú ìgbésí ayé wa, kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Ìní titun ni yóò jẹ́ tiwa, òpin àjò wa yóò sì jẹ́ òpin titun. Àwa tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ igi ìdáná tí ó yẹ kí a sọ sínú iná ọ̀run àpáàdì, ṣùgbọ́n nígbà tí a bá gba Jésù, tí a wá sínú Kristi, ó jẹ́ wípé òpin ọ̀tún ni yóò jẹ́ tiwa. Èyí tí a bá fi sọ wá sínú iná tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó lọ sí ọ̀run rere. Bí a bá sọ wípé a wà nínú Kristi, ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé wọn kò sí nínú Kristi. Àwọn tí kò sí nínú Kristi, kí ni a ti mọ tiwọn sí? Kí ni a lè sọ nípa tiwọn? Yẹ kí a wo Jóòbù. Jóòbù orí kẹfà, ẹsẹ̀ 21. Ǹjẹ́ nísinsìnyí, ẹ̀yin dàbí wọn, ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi, àyà sì fò yín. Ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ Ọlọ́run, tí wọn kò sì sí nínú Kristi, bí wọ́n bá ní ìdààmú, bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀, bí wọ́n bá rí ohunkóhun, àyà yóò máa fò wọ́n, wọn ó máa jáyà nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ Ọlọ́run. Kí a kúnkún sọ wípé wọ́n dàbí ohun asán níwájú Olúwa, nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú Ọlọ́run àti tí ó wà nínú Kristi. Ẹ jẹ́ kí a wo Isaiah orí 40, ẹsẹ̀ 17. Gbogbo orílẹ̀-èdè ni ó dàbí òfo asán níwájú rẹ̀, a sì kà wọ́n sí fún bí ohun tí ó rẹ̀yìn ju òfo àti asán lọ. Bí a kò bá ní Kristi, a jẹ́ bí òfo àti asán. Àwọn ohun òmúlẹ̀ mọ́fọ ayé la ó máa sátọ̀ lẹ́yìn, a kò sì ní èrè kankan nípasẹ̀ wọn, nítorí ẹni tí kò lọ́lọ́run, ẹni tí kò ní Jésù, ó dàbí òfo àti asán nínú Yohánù orí 15, ẹsẹ̀ 5. Ó ní, èmi ni àjàrà, ẹ̀yin ilé ẹ̀ka, ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀, òun ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀, nítorí ni yíya ara yín kúrò lọ́dọ̀ mi, ẹ kò lè ṣe ohun kan. Bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó lè ṣe ohun kan, ẹni tí ó ní láárí níwájú Olúwa, ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ níwájú Olúwa, ìgbésẹ̀ tí a ní láti gbé ni wípé kí a wá sọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi, kí a wọ inú Jésù lọ, kí a gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, kí a ba lè jẹ́ ti Ọlọ́run. Ó ní, bí a bá ṣe bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a ní ìṣọ̀kan pẹ̀lú Jésù Kristi. Nínú Éfésù orí 2, ẹsẹ̀ 6, ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀, ó sì ti mú wa wá jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristi Jésù.
ninu Kristi Jesu ajoko nipa ti emi ninu awon orun e je pe koja awosomo koja awon emi okunkun koja agbara satani ati awon angeli buburu ajoko ninu Kristi ninu awon orun eyi ni anfani wa bi a ba je ti Olorun eyi ni anfani wa bi a ba gba Jesu Kristi gbo eyi ni anfani wa bi a ba ri daju wi pe a ti gbe igbese igbagbo a si ti wo inu Kristi lo nitori be bi o ba ti gba Olorun gbo bi o ba ti wa ninu Jesu Kristi o ye ki o gbe igbese igbagbo loni nitori wi pe eni ti ko ba si ninu Kristi o je asan o je opo ninu Efesu ori keji ese ikejila pe li akoko na eyin wa lai ni Kristi e je ajeji si anfani awon loto Israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni Olorun le aye eni ti o ba wa lai ni Kristi o je eni ti ko ni ireti o je eni ti ko lo Olorun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi ṣugbọn bi a ba ti di ti Olowa bi a ba ti di Kristi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba Jesu Kristi Olowa gbọ ti a si mo we pe oun ni aropo wa oun ni a fi se ebo fun wa oun ni o so wi pe ki Olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi a ti di okan pelu Kristi a si ti fi iye wa pamọ ninu Kristi pelu Kristi ninu Olorun wo Kolose ori keta Kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yin pamọ pelu Kristi ninu Olorun a fi iye wa pamọ pelu Kristi ninu Olorun o je wi pe Jesu ni olugbala wa Jesu ni abo wa Jesu ni asaju wa oni o si lo pese aye sile fun wa li orun ati fi wa pamọ pelu Kristi ninu Olorun je ki a wo kikun ti a ni ninu Kristi kikun ti a ni ninu Kristi mo tun ka Kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re duro nibe a si ti se yin ni kikun ninu re mo fẹ ki o wo apejuwe yi bi a ba ri kanga omi ti a si ni koroba ti o je wi pe o sofo bi a ba fe pon omi ti a fe ki omi yi ki o kunu garawa ti a fe bu omi si a o ju koroba tabi garawa yi a o ju sinu kanga o seese ki koroba yi ki o wa lori kanga nitooto o ni idapo pelu kanga yi ṣugbọn ko ni ekunrere omi ṣugbọn nigba ti a ba mi koroba yi ti a je ki o wo inu omi lo ti o wo inu omi de isale bi a ba fe fa soke a ri wi pe ohun ti a ju sinu kanga o kun fun omi bakan naa ni ki a to mo Kristi ki a to wa ninu Kristi Kristi je Kristi dabi kanga omi iye bi o ba ranti ninu Yohanu ori kẹrin Yohanu ori kẹrin nigbati Jesu Kristi ti o n ba obinrin kan ara Samaria soro won soro nipa kanga omi ye ki a ka lati ese ikepa Yohanu ori kẹrin kanga Jacob si wa nibe nitori naa bi o ti re Jesu tan nitori irin re bẹẹli o joko leti kanga o si je iwon wakati kefa ojo obirin kan ara Samaria si wa lati fa omi Jesu si wi fun pe fun mi mu nitori awon omo ehin re ti lo si ilu lo ira ounje nigba naa li obirin ara Samaria naa wi fun pe yi ti ri ti iwo fi ti se Jew fi n bere ohun mimu lowo mi emi eni ti se obirin ara Samaria nitori ti awon Jew ki ba awon ara Samaria lopo Jesu dahun
o si wi fun pe iba se pe iwo mo ebun olorun ati eni ti o wi fun o pe fun mi mu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi eye fun o obirin na wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi be ni kan ga na jin nibo ni iwo gbe ti ri omi iye na ese ketala jesu dahun o wi fun pe enikeni ti o ba mu ninu omi yi orun gbe yo si tun gbe sugbon enikeni ti o ba mu ninu omi ti emi o fi fun orun gbe ki yo gbe mo lai sugbon omi ti emi o fi fun yo di kanga omi ninu re ti yo ma sun si iye aini pekun nihi ni Jesu Kristi ti se apere wipe ohun dabi omi kanga kanga omi wipe bi enikeni ba wa sinu Kristi ki a to mo Kristi a dabi ladugbo tabi bi garawa to sopo a ko ni iye a ko ni alaafia a ko ni idariji a ko ni ireti orun a sopo a ko ni ebun orun ni igbese aye wa sugbon bi a ba ti wa sinu Kristi ti a ri wa bo inu kanga omi iye o daju wipe a o kun pelu omi iye lati inu Kristi bi o ba pada si Kolose ori keji ese ikewa o ye ki o yi o nisisiyi a si ti se yin ni kikun ninu re nigba ti a ti wo inu Kristi nigba ti a ti je pelu Kristi a ti gbagbo ninu Kristi a ti se wa lokan pelu Kristi nigba ti a ti wo inu Kristi a ni kikun ninu re ohun gbogbo ti o ye ki o je ti wa ninu Kristi ohun ni a fi we omi ti o wa ninu kanga bi a ba gbadura bi a ba gbagbo bi a ba wa pelu Kristi nigba gbogbo a o ni kikun wa ninu re je ki n ka awon ese Olorun fo ki o le yi o daradara ninu Efesu ori kini ese iketa olubukun le Olorun ati baba Jesu Kristi olowa wa eni ti o ti fi gbogbo ibukun emi ninu awon orun bukun wa ninu Kristi eni a pe ni kikun wa ninu Kristi o ti fi gbogbo ibukun emi a ko fi okan sile ohun gbogbo ti o ye fun wa gege bi igbala ohun gbogbo ti o ye wa gege bi isodi mimo ohun gbogbo ti o ye wa ninu ijoba Olorun gege bi agbara emi mimo ohun gbogbo ti o ye wa gege bi agbara ti o le le arun ati aisan lo ni igbese aye wa agbara ti tuni sile agbara ti dani ni ide gbogbo re patapata ni a so wipe a ti fun wa ni gbogbo ibukun emi lati inu awon orun ninu Kristi Jesu nitori be o ye ki a mo wipe kikun wa inu Kristi lo wa awon ohun ti o ye ki o je ti wa a o ri won gba ninu Kristi ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese iketa ati ese ikerin ki a ri apejuwe kikun wa ninu Kristi Peteru keji ori kini ese iketa bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati olanla re o n so ni iwe pe gege bi agbara Olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi bi a ba n fe iwosan ko tun leto fun wa lati lo si idi orisa wipe iwosan wa ninu Kristi bi a ba n fe alaafia ko tun leto fun wa lati lo si iboji tabi sinu aye alaafia wa wa ninu Kristi bi a ba n fe agbara ko tun leto fun wa lati lo si ijinle okunkun tabi awon egbe okunkun nitori wipe agbara ti a nilo o wa ninu Kristi o ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun bi a ba n fe agbara lati bori ese agbara lati gbe igbesi aye ododo agbara lati ni iwa mimo ohun gbogbo ti o ye wa ohun gbogbo ti o pese wa sile ti o mura wa sile fun orun rere ati fi won fun wa
ninu Kristi tun wo lekan si bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati olanla re ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa o ti fi awon ileri ti o tobi pupo ati awon ileri ti o se iyebiye o ti fi won fun wa pe nipa awon ileri wonyi wi pe nipa iwonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa Olorun nigba ti eyin ba ti yo kuro ninu ibaje tin be ninu aye nipa ife kufe awon ese oro Olorun wonyi won je ki o ye wa wi pe Tito wa o wa ninu Kristi wi pe anito ati aniseku nipa ti emi ati nipa ti ara wi pe o wa ninu Kristi ki a kun kun so wi pe ohun gbogbo ti a nilo nipa ti ara nipa ti emi gbogbo nkan wonyi ni a ti pese sile fun wa nitori wi pe kikun wa wa ninu Kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu Kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti Mose ti o ti koja lo tabi elomiran ti nbo wa ti o le se nipa igbala wa kiki wi pe ki a ronu pada ki a gba Jesu Kristi lo agbo a o si gba wa la nitori be je ki o ye o wi pe igbala wa ninu Kristi bi o ba gbadura bi o ba ko ese sile bi o ba gba Jesu Kristi lo agbo a o gba okan re la ki se be ni kan soso a ri wi pe leyin igba ti a ba ti ni igbala iwa mimo isodi mimo ni a ti pese sile fun wa ninu Kristi Jesu eje re ni ma so ni di mimo eje re ni ma mu ki okan wa ki o funfun lawlaw ninu Efesu ori 5 ese 27 ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo li aini abawon tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati aini alaini aboku we pe bi e ba fe isodi mimo we pe ki okan wa emi wa inu wa ki o di mimo patapata ari wi pe ninu Kristi ni awon nkan wonyi ni won je ti wa we pe a le so wa di mimo bi abato Olorun wa nipa igbagbo ninu Kristi ki se be ni kan soso bi e ba nfi agbara agbara ti emi a so fun a wi pe eyin o gba agbara nigba ti emi mimo ba ba le yin agbara fun ise esin Olorun yo je ti wa bi abato Olorun wa nipasẹ Jesu Kristi bi o ba je wi pe ani aisan ni ago ara wa o ye ki a mo wi pe nipa ina Kristi ni a mu wa larada nitori be bi a ba wa si ese agbelebo ti a si so fun Olorun wi pe a n fe ki gbogbo aisan ki o kuro ni igbesi aye wa bi a ba gba Olorun gbo o daju pe a o mu wa larada bi o si je wi pe a n fe ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamo ninu Kristi fun olukuluko wa ninu Filipi ori kerin ese 19 sugbon Olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu o ti ale lati mo ni wo pe iba se igbala ni ninu Kristi nikan le ati le ri tabi isodi mimo nipasẹ Kristi nikan soso lati le ri tabi agbara emi mimo nipasẹ Kristi nikan soso lati le ri tabi a n fe iwosan ni bi a ba gbadura ni oruko Jesu a o ri tabi a n fe ipese ni igbesi aye wa we pe Olorun yo pese ni kikun fun gbogbo aini wa ninu gege bi oro re ninu ogo nipasẹ Kristi tabi ninu Kristi o ye ki o ye wa we pe ohun gbogbo ti Olorun ri we pe a nilo ninu aye ati ni ayeraye ni a ti fi pamo fun wa ninu Kristi bawo ni kikun yi bawo ni o se le je ti wa eyi ni o mu wa lo si akori 3 ki a wo Kolose lekan si ori 2 ese 10 a si ti se yin ni kikun ninu re
a si ti se yin ni kikun ninu re ki o ye wa we pe opolopo ni o ma nlo si ilesin ti won si tin lo lati igba ewe fun ojo pipe sugbon ti o je wi pe igbala Kristi ko je ti won sibe sibe an fi ye wa wi pe a ti se wa ni kikun ninu re awon miran papa won wa si jo wa ni hin sugbon kikun ninu Kristi gbogbo ibokun atorun wa ninu Kristi ko je ti won kini se ohun ti o fa ni we pe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi a o fi bokun won lati oke wa tabi o je wi pe won je ole won se imele ninu adura agbegba tabi ki o je wi pe aigboran wa ni igbesi aye won sugbon bi a ba le mu aigboran kuro ki a mu ese kuro ti a mu imele nipa ti adura gbigba ti a mu kuro ti a si ni imo ti o peye ninu oro olorun o daju wi pe awon ohun ti o ye ki o je ti wa ninu Kristi a o fi won fun wa nitori a ti se yin ni kikun ninu re kini ohun ti a le fi eyi we tabi kini a ri eyi si nigba ti a ti se wa ni kikun ninu re ti o je wi pe ohun gbogbo ibokun orun o ye ki o je ti wa báwo ni ó yẹ kí a ti máa gbàdúrà yẹ kí a wo Johanu orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkẹtàlá ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi ìbáṣe ìgbàlà ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi ìdáríjì ẹ̀ṣẹ̀ ni ìrètí ọ̀run ni ìyẹ̀ nípẹ̀kun ni ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi òun náà lèmi ó ṣe kí a lè yin bàbá lógo nínú ọmọ ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí pé nínú ọkàn wa a kò sí ìsọ wa di mímọ́ a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ́ sì wà níbẹ̀ síbẹ̀ a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀ wá ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san ẹ̀mí àti gbẹ̀san èrò àti gbẹ̀san ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa ó ní bí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run wé pé kí o sọ wá di mímọ́ nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi òun náà lèmi yóò ṣe bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀dí mímọ́ ẹni tí ó ní ìwà mímọ́ ẹni tí ó ní òdodo ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristi nínú àti lóde o lè béèrè lọ́wọ́ Ọlọ́run ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi òun náà lé èmi yóò ṣe bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè àwọn mìíràn ìdáǹdè nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè wọn kì í béèrè wé pé kí á fún wọn ní ìgbàlà kí á lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run kí á lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi ó yẹ kí á mọ̀ wé pé ìgbàlà ju ìwòsàn lọ ó yẹ kí á mọ̀ wé pé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ ó yẹ kí á mọ̀ wé pé bí agbára Ọlọ́run agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa ó yẹ kí a mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí Ọlọ́run ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi ìbáṣe ìgbàlà ìbáṣe ìsọ̀dí mímọ́ ìbáṣe ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni ó ní òun náà lèmi ó ṣe bí ó bá sì jẹ́ ìwòsàn ó ní èmi ó ṣe é bí ó bá jẹ́ ìdáǹdè ó ní èmi ó ṣe é bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ ó ní èmi ó ṣe é òun náà lèmi ó ṣe kí a lè yin bàbá lógo nínú ọmọ nínú ẹsẹ̀ ìkẹrìnlá bí ẹ̀yin bá béèrè ohunkóhun ìgbàlà ni ohunkóhun ìsọ̀dí mímọ́ ni ohunkóhun agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ bí ẹ̀yin bá béèrè ohunkóhun lé orúkọ mi èmi ó ṣe é ní Jòhánù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkeje Jòhánù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkeje bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín bí Ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́ tí a sì rí wípé ìní lọ́run ààyè lọ́run ilé ògo lókè wípé ó ju tọ́rọ́ kọ́bọ̀ tí a máa ń béèrè lọ èéṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run wípé nígbà tí a bá pa ojú dé ni ikú
wípé afẹ́ rí ọlọ́run afẹ́ rí jésù kristi lójúkojú èéṣe bí a bá mọ̀ wípé láti dé ọ̀run láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú jésù kristi láti ní àlàáfíà nínú ọkàn wa kí a sì rúfẹ́ àti gbogbo ìdálẹ́bi àti mú kúrò bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa wípé òun ní ọ̀rọ̀ tí ó tóbi jù tí ó pọ̀ jù èéṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ ní ohun tó ṣe pàtàkì tí a lè fi rí ojú ọlọ́run nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí ọlọ́run bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa wípé àǹfààní wa ni ogún àti ìní wa ni láti ní ìsọdí mímọ́ èéṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára wípé àfi bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa kí ó sọ wá jí kí ó fi iná ẹ̀mí kí ó fi jó gbogbo ohun tí kò ní láárí ní ìgbésí ayé wa kí ó fún wa ní agbára àti gbàdúrà agbára láti di ìlérí ọlọ́run mú agbára láti dúró tiri nínú inú níbí ni agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́ bí a bá rí wípé a jẹ́ aláìlágbára a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì pé a kò ní ìtara tí ó yẹ kí a ní tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ àti wípé gbogbo àìlè dúró ti ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa èéṣe tí a kò fi béèrè wípé à ń fi agbára ọlọ́run à ń fi agbára ọlọ́run bí a bá ti gba ọkàn wa là bí a bá ti sọ wá di mímọ́ wípé à ń fẹ́ agbára ìfikúnni agbára ọlọ́run èéṣe tí a kò fi béèrè ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣetán ohun gbogbo ni jésù kristi ni ó ti rà fún wa ni ó ti pèsè fún wa nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ 22 ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà ọlọ́run yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́ òun fẹ́ ìsọdí mímọ́ ni ọ̀fẹ́ ni òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ ọ̀fẹ́ ni òun fẹ́ kí agbára ẹ̀mí ọlọ́run kí ó wá ta ọ́ jí kí ó wá sọ ọ́ jí ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run òun fẹ́ ìwòsàn ni ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olóró ọ̀fẹ́ là ń gbà ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni ó ní ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú kristi lọ́fẹ̀ẹ́ ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí ọlọ́run fẹ́ láti ṣe fún wa kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ 6 ó sì wé fún mi pé ó parí ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò òun la tún sọ níhìn-ín èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà ọ̀fẹ́ ni ìsọdí mímọ́ ọ̀fẹ́ ni agbára ẹ̀mí ọlọ́run àtòkè wá ọ̀fẹ́ ni ìsọjí ọ̀fẹ́ ni ìwòsàn rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́ ọmọ mi ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí à ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa nítorí wípé a wà nínú kristi ìgbà yìí gan ni a ó rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú kólósè 2:10 wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá bá jésù pàdé ni a bẹ̀rẹ̀ sí ní tọ́ kíkún inú kristi wò bí a bá ti jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ
ti a ni isori mo a o tun ma so jijin ife ati gbigboro ife olorun jube lo a o tun ma so kikun ninu kristi a ma so jube lo ti a ba tin fun ni agbara mi olorun a o tun ma so jube lo nigba ti o ba ya ti a ba gba wa soke ti a ba pa alada ti a ba ri jesu kristi lojukoju ti a ba mu wa lo si orun ti a si je ki a wa ni orun titi lai pelu olorun nigba yi gan ni o ri ijile gbigboro ati giga ati ibu ohun ti o je wipe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon run wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun olorun wipe gba ti ati se wa ni kikun ninu kristi e se ti a fi se bi talaka e se ti a fi se bi eni ti o lo olorun ese ti a fi se bi eni pe ko si ibukun lati oke wa ese ti a fi se bi eni wipe igbala ko si mo tabi isodimo ko si mo tabi agba olorun ko si mo eje ki a dide eje ki a gbadura eje ki a so fun olorun wipe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku jesu kristi lori igi agbelebo wipe yo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isodimo ni tire ni bi o ba le gbadura ohun fi agbara ẹ̀mí ọlọ́run láti òkè wá kí ó sọ kalẹ̀ lé olórí ni ti rẹ ní bí o bá lè dúró ti ọlọ́run kí o sì gbàdúrà bí ti agbára yìí ó fi sọ kalẹ̀ ohun fẹ́ ìbùkún àtọ̀run wá ohun fẹ́ ìwòsàn ni ohunkóhun tí ì bá jẹ́ àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní wípé kí a gbàgbọ́ kí a di ìlérí ọlọ́run mú kí a gbàdúrà ó dájú wípé yóò gbọ́ sí wa.

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Orin kọkànlélà àdọrin 71. Olúwa, ìwọ ni mo gbẹ́kẹ̀ mi lé, láì má ṣe jẹ́ kí àdàmú mi gbà mí nípa òdodo rẹ, kí o sì mú mi yọ. Dẹ́tí rẹ sí mi, kí o sì gbà mí. Ìwọ ni kí o ṣe ibùjókòó àpáta mi, níbi tí èmi ò gbé máa rì nígbà gbogbo. Ìwọ ti pàṣẹ láti gbà mí, nítorí ìwọ lé àpáta àti òde agbára mi. Gbà mí, Ọlọ́run mi, lé ọwọ́ àwọn ènìyàn búburú, lé ọwọ́ aláìṣòdodo àti ìka ọkùnrin. Nítorí ìwọ ni ìrètí mi, Olúwa Ọlọ́run, ìwọ ni ìgbẹ́kẹ̀lé mi láti ìgbà èwe mi. Ọwọ́ rẹ ni a ti fi gbé mi dúró láti inú wá. Ìwọ ni ẹni tí ó mú mi jáde láti inú ìyá mi wá. Nípasẹ̀ rẹ ni ìyìn mi wà nígbà gbogbo. Èmi dàbí ẹni ìyanu fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ṣùgbọ́n ìwọ ni ààbò mi tí ó lágbára. Yẹ kí ẹnu mi kí ó kún fún ìyìn rẹ àti fún ọlá rẹ ní ọjọ́ gbogbo. Má ṣe ṣámi tì ní ìgbà ogbó, má ṣe kọ̀ mí sílẹ̀ nígbà tí agbára mi bá yẹ̀, nítorí àwọn ọ̀tá mi ń sọ̀rọ̀ sí mi, àwọn tí ń ṣọ ọkàn mi sì gbìmọ̀ pọ̀. Wọ́n wí pé Ọlọ́run ti kọ̀ ọ́ sílẹ̀, ẹ lépa kí ẹ sì mú un, nítorí tí kò sí ẹni tí yóò gbà á. Ọlọ́run, má ṣe jìnà sí mi, Ọlọ́run mi, yára sí ìrànlọ́wọ́ mi. Yẹ kí wọn kí ó dààmú, kí á sì ran àwọn tí ń ṣe ọ̀tá ọkàn mi, kí á sì fi ẹ̀gàn àti àbùkù bu àwọn tí ń wá ìfarapa mi. Ṣùgbọ́n èmi ó máa retí nígbà gbogbo, èmi ó sì máa fi ìyìn kún ìyìn rẹ. Ẹnu mi yóò máa fi òdodo rẹ àti ìgbàlà rẹ hàn ní ọjọ́ gbogbo. Èmi kò ṣáà mọ iye rẹ. Èmi ó wá lé agbára Olúwa Ọlọ́run, èmi ó máa dá ọ̀rọ̀ òdodo rẹ sọ, àní tirẹ nìkan. Ọlọ́run, ìwọ ti kọ́ mi láti ìgbà èwe mi wá, àti di ìsinsìnyí yìí ni èmi ti ń sọ̀rọ̀ iṣẹ́ ìyanu rẹ. Pẹ̀lúpẹ̀lú, nígbà tí èmi di arúgbó tán tí mo hewu, Ọlọ́run, má ṣe kọ̀ mí títí èmi ó fi fi ipá rẹ hàn fún ìran yìí àti agbára rẹ fún gbogbo àwọn ará ẹ̀hìn. Ọlọ́run, òdodo rẹ ga jọjọ pẹ̀lú ẹni tí ó ti ń ṣe nǹkan ńlá. Ọlọ́run, ta ni ó dàbí ìwọ? Ìwọ tí ó fi iṣẹ́ ńlá àti kíkan hàn mí, ni yóò sì tún mi jí, yóò sì tún mi sọ sí òkè láti ọ̀gbun ilẹ̀ wá. Ìwọ sọ ọlá mi di púpọ̀, ìwọ sì tù mí nínú níhà gbogbo. Èmi ó sì fi ohun èlò orin yìn ọ́ pẹ̀lú, àní òtítọ́ rẹ, Ọlọ́run mi. Ìwọ ni èmi ó máa fi dùrù kọrin sí, ìwọ ẹni mímọ Ísírẹ́lì. Ètè mi yóò yọ̀ gidigidi nígbà tí mo bá ń kọrin sí ọ, àti ọkàn mi tí ìwọ ti rà padà. Ahọ́n mi pẹ̀lú yóò sì máa sọ̀rọ̀ òdodo rẹ títí lé ọjọ́ gbogbo, nítorí tí wọ́n dààmú, a sì dojú ti àwọn tí ń wá ìfarapa mi.

Ọlọ́run fún àwọn ọmọ tirẹ̀, ó ṣeéṣe. Gbàtí a pe orin Dáfídì, orí kẹtàlélógún, ó ṣeéṣe kí a rí àwọn tí ó mọ orin Dáfídì yìí tí wọ́n ti kà á, tí wọ́n ti kọ ní àkọsórí. Ṣùgbọ́n ó ṣeéṣe wípé kí ènìyàn mọ orin Dáfídì yìí láì mọ olùṣọ́ àgùntàn tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ nínú orin Dáfídì náà. Ó sì ṣeéṣe ẹ̀wẹ̀ wípé kí àwọn ẹlòmíràn kí wọn kí ó mọ olùṣọ́ àgùntàn, kí wọn kí ó ní gẹ́gẹ́ bí olùgbàlà, kí wọn kí ó ní gẹ́gẹ́ bí olúwa wọn. Ṣùgbọ́n láì mọ àwọn ìpèsè àti ìbùkún tí a ti pèsè sílẹ̀ fún àwọn ọmọ Ọlọ́run nínú orin Sáàmù yìí, ó rán mi létí ìtàn kan tí mo kà. Ìtàn yìí sọ nípa àwọn ìpéjọpọ̀ kan. Nínú ìpéjọpọ̀ yìí ni a ti rí agbédègbẹyọ̀ tí ó lè ka orin Dáfídì orí ìkẹtàlélógún. A wá pe ẹni yìí wípé kí ó dìde dúró, kí ó kà á fún àwọn ènìyàn tí ó jókòó. Ẹni tí ó pè jẹ́ ẹni tí ó dàgbà, ẹni tí ó mọ Olúwa, ẹni tí ó wà nínú Kristi. Agbédègbẹyọ̀ yìí tí ó dàbí akéde, ṣùgbọ́n tí ó jẹ́ wípé ó kàn mọ orin Dáfídì nítorí pé ó lè kà á ní àkàsórí. Ó sọ fún àgbàlagbà yìí wípé àfi bí òun náà bá lè kà á, bí òun bá kà á tán. Ẹni yìí tí ó jẹ́ ọmọ Ọlọ́run, tí ó ti pẹ́ nínú Jésù, tí ó ti ní ìrírí, tí ó ti la ọ̀pọ̀lọpọ̀ ìgbà kọjá nínú Jésù Kristi, ṣùgbọ́n tí ó ti rí wípé Jésù tó gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, ó gbà wípé òun ó ka orin Dáfídì yìí pẹ̀lú lẹ́yìn ìgbà tí ẹni yìí tí ó bá kà á tán. Bí ẹni yìí ti dìde, bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ orin Dáfídì yìí tí ó bẹ̀rẹ̀ sí ní kà á. Ó sì kà á dáradára, tí ó jẹ́ wípé nígbà tí ó kà á tán, gbogbo àwọn ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ fún, wọ́n hóye nítorí wípé ó jẹ́ ẹni tí ọ̀rọ̀ dùn lẹ́nu rẹ̀. Nígbà tí ó kà á tán ni a wá pe ẹni tí ó mọ Olúwa, ẹni tí ó mọ olùṣọ́ àgùntàn, ẹni tí ó mọ Jésù, ẹni tí Jésù ti ń bá rìn lọ́jọ́ ọjọ́, ẹni tí ó ní ìdákọ̀rọ̀ nínú Ọlọ́run. Ẹni yìí ó dìde dúró láti ka orin Dáfídì yìí kan náà, ó jẹ́ mọ̀. Nígbà tí ó kà á tán, kò sí àtẹ́wọ́, omijé ló ń jáde lójú àwọn tí ó gbọ́ orin Dáfídì lẹ́nu ẹni yìí. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní mú nǹkan ìnujú wọn jáde. Kò sí ẹni tí kò sunkún lọ́jọ́ náà, nítorí wípé wọ́n mọ̀ wípé ẹni tí ń kà á, bí ó ti ń kà á, bẹ́ẹ̀ ni ó ń dún kì lọ́kàn wọn. Bẹ́ẹ̀ ni ó ń jẹ́ kí wọ́n mọ Jésù Kristi. Bẹ́ẹ̀ ni ó ń jẹ́ kí wọ́n mọ olùṣọ́ àgùntàn àti Olúwa ju bẹ́ẹ̀ lọ. Ní ẹ̀yìn ọ̀rẹ̀yìn, nígbà tí ẹni yìí kà á tán, tí àwọn ènìyàn sunkún, tí wọ́n nu omijé kúrò lé ojú wọn, bẹ́ẹ̀ ni ẹni tí ó kọ́kọ́ ka orin Dáfídì yìí, bẹ́ẹ̀ ni ó wá sí ọ̀dọ̀ ẹni tí ó mọ Ọlọ́run wípé òun rí ìyàtọ̀, nítorí wípé òun mọ orin Dáfídì láì mọ olùgbàlà. Wípé ìyàtọ̀ tí ó wà ní ti onígbàgbọ́ tí ó ka orin Dáfídì ni pé ó mọ Olúwa, ó tún mọ ọ̀rọ̀ Olúwa. Ó mọ Olúwa, ó mọ àánú Olúwa. Ó mọ Olúwa, ó mọ ìtọ́ni Olúwa. Ó mọ Olúwa, ó mọ ìsinmi tí ó wà nínú Jésù Kristi. Ó mọ Olúwa, ó mọ ìbùkún àtọ̀runwá. Ó mọ Olúwa, ó mọ àlàáfíà tí ó wà nínú wípé a ti di àtúnbí. Ìyàtọ̀ nìyí. Ó ṣeéṣe kí a rí ẹni tí ó mọ orin Dáfídì orí kẹtàlélógún ṣùgbọ́n tí kò mọ Jésù Kristi, tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ó sì ṣeéṣe kí a rí ẹni tí ó mọ Jésù Kristi ṣùgbọ́n tí kò mọ kí ni jíjìn, kí ni gíga, ìbú àti fífẹ̀ àánú Ọlọ́run àti ìpèsè Ọlọ́run tí a pamọ́ fún wa nínú orin Dáfídì yìí. Àdúrà mi ni wípé bí a ti ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí, wípé Ọlọ́run yóò ṣe wa lójú, Ọlọ́run yóò fọwọ́ tọ́ wa lé ọkàn, wípé ẹ̀rù kankan kò ní sí nínú ọkàn wa bí a ti wo ìpèsè àti ohun ribiribi tí Ọlọ́run ti lànà sílẹ̀ fún àwọn àjògún ìgbàlà. Ó yẹ kí a mọ olùgbàlà. Báwo ni a ṣe lè mọ olùgbàlà? Kí a mọ̀ ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa, kí àwa náà kí ó lè sọ wípé Olúwa lí olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní.
báwo ni a ṣe lè mọ́ gẹ́gẹ́ bí olùgbàlà ìwé mímọ́ jẹ́ kí ó yé wa gẹ́gẹ́ bí a ṣe lè mọ́ bí olùṣọ́ àgùntàn wa nínú Pétérù kíní orí kejì láti ẹsẹ̀ ìkẹrìnlélógún dé ìkẹẹ̀dọ́gbọ̀n. Ẹni tí ò ń ti ká ara rẹ̀ fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀ kí a sì di ààyè sí òdodo nípa ìnà ẹni tí a mú yín lára dá. Nítorí ẹ̀yin ti ń ṣako lọ bí àgùntàn ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin padà sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn yín. Níhìn ni a jẹ́ kó yé wa yékéyéké bí a ṣe lè mọ olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa. Ó sọ nípa wípé ó fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Ó sọ nípa wípé ó kú lórí igi lórí àgbélébò. Ó sọ nípa wípé gẹ́gẹ́ bí ó ti kú fún wa àwa pàápàá a di òkú sí ẹ̀ṣẹ̀ a di ààyè sí òdodo. Ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ 25 wípé nítorí tẹ́lẹ̀ àti ṣako lọ gẹ́gẹ́ bí àgùntàn tí ó sọnù ṣùgbọ́n ó ní nísinsìnyí nípa ìrònú pọ̀ọ̀dà nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti kíkọ̀ wọ́n sílẹ̀ nípa rírọ̀ mọ́ àgbélébò Jésù Kristì nípa wíwẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́ wípé a ti di ẹni tí a dání ìdè ẹni tí a dáríjì a ti di àgùntàn nínú agbo àti wípé nísinsìnyí a ti padà sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn wa. Níhìn ni ó yé wa bí a ṣe ń di ọmọ Ọlọ́run bí a ṣe ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí a ṣe ń jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí a ṣe ń rọ̀ mọ́ Jésù Kristì láti wọ ẹ̀ṣẹ̀ wa nù nítorí wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Nítorí bẹ́ẹ̀ bí a bá mọ èyí gẹ́gẹ́ bí ìrírí bí a bá ní èyí gẹ́gẹ́ bí ìrírí ìgbàlà ìrírí àtúnbí ó jẹ́ wípé a jẹ́ ti Ọlọ́run. Kì í ṣe gbogbo ẹni tí ń lọ sí ilé-ìsìn ni a ń pè ní ọmọlẹ́yìn Jésù. Kì í ṣe gbogbo ẹni tí ń ka bíbélì ni ó mọ ẹni tí ó kọ bíbélì. Kì í ṣe gbogbo ẹni tí ó wà nínú agbo ni ó ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rẹ̀. Kìkì àwọn tí a ti dáríjì kìkì àwọn tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù kìkì àwọn tí ó ní ẹ̀rí yìí nínú ọkàn wọn wípé Jésù ti sọ wọ́n dòmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀ àwọn ni wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà. Mo sọ lẹ́ẹ̀kan wípé ìkànnì kí a mọ olùgbàlà ìkejì ni kí a mọ ìtọ́ni ìtọ́jú ìpèsè àti ìbùkún tí ó jẹ́ tiwa nítorí wípé àmọ̀ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa. Bí a bá wo orin Dáfídì yìí dáradára bí a bá sì kà á ní àkàyé a ó rí àwọn ìpèsè àti ìtọ́ni àti ìtọ́jú tí Ọlọ́run pèsè fún àwọn tí wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà. Báwo ni a ṣe lè ní ìmọ̀ tí ó tó nínú orin Dáfídì yìí? Yẹ kí a wo ìwé òwe orí 4 ẹsẹ 20 àti ẹsẹ 21. Ọmọ mi fetí sí ọ̀rọ̀ mi dẹ̀tí rẹ sílẹ̀ sí ọ̀rọ̀ mi. Ọmọ mi fetí sí ọ̀rọ̀ mi. Báwo ni a ṣe máa mọ ọmọ dáradára ọmọ rere nínú ilé ọmọ tó kẹ́kọ̀ọ́ tó gbẹ́kọ̀ọ́ nínú ilé? Nígbà mìíràn bí a bá ń bá ọmọdé sọ̀rọ̀ bí ọmọdé yìí bí ó bá fi wá sílẹ̀ ní ìdúró níbi tí a ti ń bá sọ̀rọ̀ tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan mìíràn tí ó bẹ̀rẹ̀ sí ní bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀ a máa ń sọ wípé irú ọmọdé wo nìyí? Ṣé o mọ̀ wípé bàbá ń bá ọ sọ̀rọ̀ ni? Bí àwa pàápàá bí a bá jẹ́ ẹni tí ó súnmọ́ ẹbí yìí bí a bá rí irú ọmọ bẹ́ẹ̀ a máa ń fọwọ́ tọ ọmọ bẹ́ẹ̀ wípé ọmọ dáadáa kì í ṣe bẹ́ẹ̀. Dúró títí bàbá fi sọ̀rọ̀ tán tó fi fetí sí ohun tó ń sọ wípé lẹ́yìn náà ni o lè kúrò nígbà tí bàbá tàbí ìyá bá ti sọ̀rọ̀ tán. Bákan náà ni àwa tí a pe Ọlọ́run ní bàbá wa àwa tí a mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ tiwa àwa tí a ti di àtúnbí
awa ti an wa si ile isin ko ye ki o je asa laarin wa wi pe bi a ba n gbo iwasu ko ye ki o je asa laarin wa wi pe bi a ba n soro olorun ki a ma le feti sile awon elomiran o ti je asa won wi pe bi a ba ti n ka bibeli ni won o dide lati lo si ile ilosi lati lo gbonse awon elomiran bi a ba n soro olorun ati feti sile o de ti fun won won ma ba ara won soro awon elomiran won ma fowo to ara won awon elomiran won to ma ni ipade idakonko ninu ile isin nigbati iwaasu nlo ko ye ko ri be oni omo mi bi aba so we pe aje ti olorun oni ki a peti si oro olorun ki a de ti wa sile si oro re ninu ese ikokanlelogun ma se je ki won ki o lo kuro li oju re pa won mo li aarin aya re pa won mo li aarin aya re awa ti a mo ede bibeli o ye wa bi a ba so wi pe ki a pa nkan mo ni aarin aya wa o je wi pe ki a ma fi sere o je wi pe ki a toju re ki a ma je ki ohunkohun ki o gba oro yi kuro ninu okan wa je ki a lo si orin dafidi nisisiyi orin dafidi lati ori ketalelogun oni oluwa li oluso agutan mi emi ki yo se alaini nihi dafidi fun ara re ti o so nipa oluso agutan o n paapa ti je adaran tele tele o n paapa ti je oluso agutan tele tele nitori be ohun ti o n so o ni iriri nipa re ohun ti dafidi n so nihi o je ohun ti o ye ohun ti o ni iriri ohun ti o n paapa ti o ti je alabapin nitori pe o je oluso agutan fun ara re tele tele wo orin dafidi ori kejilelogorin orin dafidi segafa fun mi ori kejidin ni ogorin lati ese adorin de ese ikokanle laadorin o si yan dafidi iranse re o si mu kuro lati inu agbo agutan wa lati ma to awon lati ma to awon agutan leyin ti o tobi fo yun o mu lati bo jacobu eniyan re ati israeli ile ini re nihi ni a so fun wa ise ti dafidi se tele tele dafidi mo nipa agutan o mo nipa wipe ki a ma daran ki a ma toju won ki a ma bo won ki a ma daabo bo won ki a gba won lowo ikekun ati wipe ki awon eranko buburu ti o le wa lati da agboru ki a le daabo bo awon agutan lowo awon eranko buburu won yi sugbon dafidi mo ju be lo o mo wipe bi ohun ti je oluso agutan tele tele lori agbo eran be gege ni oluwa je oluso agutan fun ohun eni o fun wa ni eri wipe o je eni ti o ni iriri o je eni ti o mo oluwa bi a ba so nipa wipe ki a mo oluwa a mo wipe o ni idaniloju idariji ese o ni idaniloju wipe a ti we ohun mo bi o ba ti je eni ti o ka orin dafidi ori kejilelogbon o ri iriri igbala iriri sodomo iriri atunbi ti dafidi ti o ni ki se be nikan nigbati o fa seyin nipa aigboran nipa ese bi o ba ka orin dafidi ori kokanlelaadota o ri nigbati o n bebe fun anu fun iwenomo fun idariji fun ayo igbala lati pada wa sinu okan ohun o ri wipe o je eni ti o mo olorun eyi ni o fi ro olorun lati le ko orin saamu yi wipe oluwa li oluso agutan mi bi iwo paapaa bi o ba ti mo olorun bi iwo paapaa bi o ba ti ni jesu bi iwo naa ba ti di atunbi bi a ba ti dari ese re ji o nigba naa ni iwo naa yi o le wipe oluwa li oluso agutan mi bi a ba wo ohun ti dafidi n so nihin a ri wipe awon elomiran ma ni iriri ogbologbo iriri atijo ti ko ba won di odun titun
Dábìdì kì í ṣe irú ẹni bẹ́ẹ̀.

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Orin kejilela adorin 72 Olorun fi idajo re fun oba ati ododo re fun omo oba. Won ma fi ododo se idajo awon eniyan re, yo si ma fi eto se idajo awon talaka re. Awon oke nla yo ma mu alaafia fun awon eniyan wa ati awon oke kekeke nipa ododo. Won ma se idajo awon talaka eniyan. Yo ma gba awon omo alaini, yo si fa anini lara ya pere pere. Won si ma beru re ni won bi orun ati osupa yo ti pe to lati ran diran. Owon ro si ile bi ojo si ori koriko itemole, bi owo ojo ti o rin ile, bi ojo re li awon olododo yo gbile, ati opolopo alaafia ni won bi osupa yo ti pe to. Owon si joba lati okun di okun, ati lati odo ni di okun aye. Awon ti o joko le agiju yo teriba fun. Awon ota re yo si la irupo ile, awon oba tashishi, ati ti awon erekusu yo mu ore wa, awon oba sheba, ati seba yo mu ebun wa. Ni toto, gbogbo awon oba ni yo wole ni waju re, gbogbo awon orilede ni yo ma sin, nitori yo gba alaini nigba ti o ba nke, talaka pelu ati eni ti ko li olurannlowo, ohun da talaka ati alaini si, yo si gba okan awon alaini la, ohun ra okan won pada lowo etan ati iwa agbara. Iyebiye si ni eje won bi oju re. Ohun si ye, ohun ni a o si fi wura sheba fun, a o si ma gbadura fun nigba gbogbo. Lojojumo ni a o si ma yin. Ikunwo oka ni yo ma wa lori ile. Lori awon oke nla bi eso re yo ma mi bi Lebanoni, ati awon ti inu ilu yo si ma gba bi koriko ile. Oruko re yo wa titi lai. Oruko re yo ma gbile niwon bi orun yo ti pe to. Won si ma bukun fun ara won nipase re. Gbogbo awon orilede ni yo ma pe ni alabukun fun. Olubukun ni Oluwa Olorun, Olorun Israeli. Enikan soso tin se ohun iyanu. Olubukun ni oruko re ti o ni ogo titi lai. Ki gbogbo aye ki o si kun fun ogo re. Ami, ami.
2: Baba wa ti n be le orun. A dupe fun ireti ti e fun gbogbo awon onigbagbo. Wepe lojo kan ipe yo dun a o si gbe awon ayan fe soke a o mu okuro ninu aye aye ese ti a wa nisisiyi a o si ma ba Jesu gbe a o ri lojukoju a o si le ba soro lojukoju Baba fun iru ireti ti o ni ogo bi eyi an bebe wepe ko si enikeni ninu wa yala nipa ijafara tabi nipa ifaseyin tabi nipa ese koko ko si enikan ninu wa ti yo padanu iru ireti ologo bayi ni oruko Jesu amo wepe Igba na nku ferefe Asimo wipe ki yo pe te o fi si wa lowo lati wa shiro ati lati wa jihin ohun ti a ti se ninu ara an bebe wipe yala loro ni tabi losan tabi lale ni igba kigba Ipe de ba wa lenu ise ni tabi ninu ile isin tabi nibi kibi ti o ti le de ba wa a n bebe wipe ki o ma de ba gege bi alafara o sese pe o je ojo ti enikan ti se wa o sese ko si je ojo ti inu wa n dun O sese ko je ojo jije mimu abi ojo ti o ku die ki nkan to an bebe wipe ni igba ki igba ni akoko ki akoko iru ipo ki ipo ti a le wa an bebe wipe ki eje Jesu ki o se wa ni eni to mura sile amen e ma se je ki a padanu Iru ipe ti e fi pe wa ti a si fi sumo odo yin a n bebe wipe ni iru ojo yi ti a o se wa logo e ma je ki a gbagbe sun koja ire wa bi a si se nwo oro re nisisiyi ko oro yi si tabili okan wa
3: amen
2: ke a ma seso lori re
3: amen
2: ki oro yi ki o si ma seso lori wa
3: amen
2: se wa pe
3: amen
2: ki o si se wa ye
3: amen
2: ke a si je alaba pe pelu awon eniyan mimo
3: amen
2: adupe po ti gbo iruko Jesu Kristi Oluwa wa
3: amen
2: an se ayewo ninu oro olorun nipa ohun ti a ti ko lorin e ti a si ti fi igba popo ronu nipa se re e ti awon onigbagbo ti won reti pe bi a se je onigbagbo ajagun nisisiyi ki olorun ki o se wa ni olori ire lati je onigbagbo asegun ni ojo na
3: amen
2: eyi ni ireti gbogbo awon eniyan olorun ati awon onigbagbo lati igba ti igbagbo ti ihinrere ti o ti te won lowo Jesu so nkan nipa ipadabo re awon apostoli pelu won ko si mu enu kuro ni oro kan yi wi pe ki onigbagbo ki o ma mura sile nitori pe Oluwa wa ti o je olugbala loni ti yo je oludajo ni akoko to nbo wi pe Oluwa wa yi ki yo ja fara bi o ti le je wi pe awon eyan ka si ija fara wi pe o pe ti won tin wi pe o nbo ko si de sugbon ikilo pupo wa fun wa wi pe a ko gbodo sun a ko gbodo ja fara ani lati wa ni imura sile wi pe an reti Oluwa wa nitori o pe o ya ni Jesu nbo awon angeli papa won so nipa bibo re beni awon woli ti igba lai lai won ko sha emenuba iru akoko ti a fe menuba ni role yi gbati olorun tun si Johanu loju ti o ri ifihan ohun ti nbo wa o tun je ki o di mimo fun wa wi pe Jesu nbo a bere lati ileri ati asotele ti Jesu Kristi to se fun wa ti a si fi pamo fun wa ti o wa ninu oro Olorun Johanu ori ikerinla anka lati ese ikini e ma se je ki okan yin daru e gba olorun gbo e gba mi gbo pelu ninu ile baba mi ninu ile baba ni opolopo ibugbe li o wa iba ma se be emi iba ti so fun yin nitori emi nlo ipese aye sile fun yin bi mo ba si lo ipese aye sile fun yin emi o tun pada wa emi o tun pada wa emi o si mu yin lo sodo ara emi ti kara mi pe nibi ti emi gbe wa ki eyin le wa nibe pelu ninu asotele yi ti Jesu Kristi otito ona ati ye ẹni tí a kò rí irọ́ tàbí èké lẹ́nu rẹ̀ nígbà kankan rí, ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀, ẹni tí ó mọ ohun tó ń bọ̀ lọ́jọ́ iwájú, ni ó ń sọ àsọtẹ́lẹ̀ tí kò lè yí padà, tí kò lè yẹ̀ fún wa wípé òun bọ̀. Àwọn tí ó ń sọ fún ní ìgbà ni òye kò yé wọn wípé ó ń lọ, ṣùgbọ́n bí ó ti ń sọ fún wọn wípé òun lọ, bẹ́ẹ̀ ni ó tún tẹ̀ mọ́ wọn létí wípé bí òun bá lọ, òun tún padà bọ̀, nítorí wípé wọ́n ti gbọ́ àlàyé lórí wípé ó ń lọ, bí ó tilẹ̀ ṣe wípé kò yé wọn dáradára. Ọkàn wọn dàrú, ó wá ń sọ fún wọn wípé bí wọn kò bá gbé ìgbésí ayé ẹni tí kò ní ìrètí, kò yẹ kí ọkàn wọn dàrú. Bí kì í bá ṣe wípé kí a jẹ, kí a mu, kí a kú, nítorí a kò mọ tí ó ń bọ̀ lé ọ̀la, kò yẹ kí ọkàn wọn kí ó dàrú. Bí ìrètí wọn bí ò bá sí nínú ohun àfọwọ́bà fílẹ̀ tí ó wà nínú ayé, gẹ́gẹ́ bí ohun ìní tàbí dúkìá, pé bí ò bá jẹ́ pé gbogbo ìrètí wọn ohun ìgbà ẹ̀sìsìn yìí ló wà, kò yẹ kí ọkàn wọn kí ó dàrú. Nítorí bí a bá ti bí ẹnikẹ́ni sínú ayé àbí sínú wàhálà àbí sínú kó máa lọ kó máa bọ̀, kó máa fa nǹkan kí wọ́n lè tóra wọn, ó sì ṣeé ṣe fún ẹlòmíràn títí ọjọ́ ayé rẹ̀ yóò fi dópin kó fà á kó má tóra wọn. Ẹni tó bá sì ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ tó ṣe wàhálà, tí ò sí èrè, tó wa ilé láti gbé ṣùgbọ́n tí ò sí ibi ìsinmi, tó ṣiṣẹ́ ṣùgbọ́n tí ò dàbí ẹni wípé àkójọ wà, tí ó gbìyànjú púpọ̀ láti jẹ ìgbádùn ohun tí ó ní, ṣùgbọ́n àkókò tí ìbágbádùn rẹ̀ ni afẹ́fẹ́ ìjì ayé, ó gbá wọn lọ. Ìdàrú ọkàn àti ìpòrúru ọkàn ó máa ń wà, ṣùgbọ́n Jésù Kristi tí ó mọ̀ wípé bí a ti ẹ̀gbádùn ayé náà, àkókò tí a ní nínú ayé, ìwọ̀nba 70 ọdún tí a ní lò, wọn ò tó nǹkan. Ẹni tí ó sì jẹ́ ẹni àgbà ìgbàanì tí ó ti wà láti ayérayé, tí ó sì mọ ìdíwọ̀n 70 ọdún wípé bí kíkan omi lórí nínú omi òkun, ó dàbí ìgbà tí a bá ṣẹ́jú lẹ́ẹ̀kan, bẹ́ẹ̀ ni ìgbà àti àkókò tí a ń lò nínú ayé bẹ́ẹ̀ lórí. Pé bó tilẹ̀ jẹ́ wípé èèyàn gbádùn ayé, ó sì ní ayọ̀, ó rẹ́rìn-ín, kò tilẹ̀ mọ ìrora tàbí àìsàn, kò dé ilé ìwòsàn rí, kò mọ nǹkan tó ń pè ní ẹkún ní gbogbo 70 ọdún tí ó lò, síbẹ̀síbẹ̀ a rí wípé bí ìṣẹ́jú kan lórí tí a bá fi díwọ̀n ayérayé. Ni Jésù Kristi wá ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó sì ń sọ fún wa pẹ̀lú pé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. A gbìyànjú pé bí a bá gbé ìyàwó, nǹkan á rọrùn, a ṣe làálàá títí, a kówó jọ, a gbéyàwó, àwọn èèyàn bá wa jẹ, wọ́n bá wa jó, wọ́n bá wa yọ̀, àti ọjọ́ kejì tí ìyàwó ti délé la ti ń rí wípé gbé a bọ́ síbẹ̀ yẹn, èmi ló ń sọ fún bẹ́yẹn, ilé ìyá mi wà ń bẹ́ mo ṣe lè padà. A rò pé tá a bá gbéyàwó pé wàhálà dópin, bóyá torí pé àti ìbímọ ni, torí pé tá a bá bímọ, ayọ̀ ọmọ tá a ní ó tó, a pa ìṣẹ́rẹ́, a nu omijé kúrò, a bímọ, ati igba ti iyawo ti loyun lati nsasoke sasodo abi motan bon se nki wa pe eku owo lomi o eku ewu omo o be ni ari we pe iya o le sun onje to tin to wa je tele tele koto ile ta tin gbe to ro wa lorun o da be ni wi pe ile tun ha fun wa boya ti omo ba dagba ale fi owo ro risun ale ni alaafia omo ndagba na wa ba wa nle wi pe ejo o glasi moto mi omo yin loju oko si o ti fo e wa wo be sese atunse e wa la ngori wa la fun wa bi o ba je alaigbagbo eyi ni alaigbagbo nri ti won lo npokun so wi pe oto ye lo simi bo se nku ton diju pe be ni won tun bere oro ina ni ko so mi nbi ni e ki mo mi nbi ni won ni o so mi gba ti jesu ri idamu okan to wa ninu okan awon omo ehin re ti o wo wahala to wa ninu aye fun won bosin wahala awon ti o fe sin olorun bi ti re won ko wahala jade bo so pe mi o ni sin olorun owo ni mo fe wa kiri bo lowo aje oni je ogbadun e awon eyan ti won ni nkan kan won a so pe won ri nkan mole fun e pe bo kole oni le sunnu e bo si so wi pe ko boro mo mo ki lati se ma kuro labule wa ti n ba kuro labule wa ti won ri mi ti mo lo si ajo bi Eko tabi a lo si iru Kano nibi ti o si eni ti o mo wa sugbon esu to mo wa labule esu yen o tun ba wa deko bojo tin ro lo nko wonu le wa ko ni rile elomi ko si la so pe aye ko se gbadun gba ti jesu ri idamu okan ti o wa ni inu awon omo ehin re we pe o wa so fun pe e ma se je ki okan yi ki o daru wahala ki wahala ti e ba ni ninu aye igba die ni e gba olorun gbo e gba ileri re gbo o n feran yin dara dara awon adi tu to wa ni igbesi aye yin bi e ba gba olorun gbo awon oke soro ni won di petele e si gba mi gbo pelu ninu ile baba mi opolopo ibugbe li o wa o wa so fun o mu okan won kuro ni nkan ti aye o wa mu lo si ti orun wi pe ibi kan wa ti o tayo awon irawo ti o tayo awo samo ti o so wi pe ile baba mi ni oruko ibe opolopo ibugbe li o wa nibe iba ma se be emi iba ti so fun yin nitori emi nlo ipese aye sile fun yin ese oro kan yi wi pe emi nlo ipese aye sile fun yin oni iyato to wa laarin awon olufokansin toto ati awon elesin lasan elesin lasan o nsin bo ba bere lowo eru eni be pe bo ba ku mbo lo nlo a ni orun lo meni to ma la a ngbiyanju ni pe bo ba sese bibi kan ba wa lati lo ti ki olorun ninu anu re boya a le gbe wa si afefe re eni to ba ni iye meji okan ko le de afefe re tori oniye meji ko le ri nkan kan gba lowo olorun ṣùgbọ́n fún àwọn onígbàgbọ́ tòótọ́ ló sọ wípé èmi ń lọ. Ó ti lọ o, àbí gbàtán bí ẹ sáyé o bá Jésù ní agbègbè ẹ. Ó ti lọ ni, èmi ń lọ, ó sì lọ. Ó sọ bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀, pé èmi ń lọ ìpèsè ààyè sílẹ̀ fún yín. Ó wá ní, bí èmi bá lọ ìpèsè ààyè sílẹ̀ fún yín, èmi ó tún padà wá. Ìrètí onígbàgbọ́ ni ìpadàbọ̀ Jésù Kristì. Ó ní, èmi ó tún padà wá, èmi ó sì mú yín lọ sọ́dọ̀ èmi ti kára mi. Àwọn tí òye òye, àwọn tí ọ̀rọ̀ ìgbàgbọ́ tí ó là sí lójú, wọ́n máa sọ fún wa bí wọ́n bá ya ojú ilé wa láti ta ìwé ẹ̀sìn fún wa, pé ká jọ kára ìwé yìí. Bàbá sì rà á, torí gbà tí àwọn ènìyàn tán bá kúrò ní ayé, ó ṣe é ṣe kó jẹ́ pé gbàgádà ni Ọlọ́run máa fi ṣe ilé ti ẹni tí wọ́n bá sọ̀rọ̀ títí ayérayé. Ǹjẹ́ kò dáa tí èèyàn bá rí irú gbàgádà yìí gbé títí ayérayé? Ǹjẹ́ kò dáa? Kó jẹ́ pé ilé tó jogún ẹ̀ títí ayérayé ni ilé títì tí a máa ń gbà débí yẹn, tó jẹ́ pé ní àsìkò ẹ̀rùn eruku kò ní jẹ́ kó ṣí fèrèsé, àsìkò òjò gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó wà ń ta kò ní ẹ jáde látinú yàrá. Kọ́lọ́n sì fún ẹ ní irú ilé bẹ́ẹ̀ títí ayé, kó ní ètò yẹ ẹ́ nìyẹn. Àwọn tí wọ́n ń polongo, tí wọ́n ń tàwé, tí wọ́n ń káàkiri láti ojú ilé dé ojú ilé, irú ìrètí táwọn ní nìyẹn. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé wọ́n ń wá ọ̀nà, wọn ò tí ì rí i. Àwa tí Ọlọ́run ti ṣe ní olóríire láti rí ojú ọ̀nà, ó ń sọ fún wa wípé èmi ó sì mú yín lọ. Ó ń sọ fún wa pé òun lọ sí ibì kan láti lọ pèsè sílẹ̀, wípé ngbà tó ń bá sì ṣe é tán, òun á padà wá, a sì mú wa lọ sọ́dọ̀ òun ti kára ara rẹ̀, pé níbi tí èmi gbé wà, níbi tí èmi gbé wà, kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú. Ìbéèrè tí ó ṣe pàtàkì fún wa láti béèrè ni wípé níbo ni òun gbé wà? Torí ó sọ wípé níbi tí èmi gbé wà, kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú. Láti dáhùn ìbéèrè wípé níbo ni òun gbé wà, ẹ wo Ìṣe àwọn Apọ́stẹ́lì orí keje láti ẹsẹ 65. Ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́, ó tẹjú mọ́ ọ̀run. Bó ló tẹjú mọ́? Ó sì rí ògo Ọlọ́run àti tani. Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Jésù Kristì wà ní ọ̀run, ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Kò sí láyé nísinsìnyí, ó ti lọ sí ọ̀run láti lọ pèsè ààyè sílẹ̀. Ó sì ti ṣe ìlérí tí kò lè yẹ wípé níbi tí èmi gbé wà, kí àwa kí ó lè wà níbẹ̀ pẹ̀lú. Stéfánù sì sọ fún wa dájúdájú wípé ní òkè ọ̀run, ní ibùgbé Ọlọ́run, ní ọwọ́ ọ̀tún Ọlọ́run ni Jésù Kristì wà, bí a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ yìí. Nígbà tí Jésù Kristì kú tí ó sì jíǹde, ní ọjọ́ náà gan tí a ó gbé lọ sí òkè ọ̀run, ni ise awon aposteli ori ikini lati ese ikesan bi Jesu Kristi tin ba awon omo yin re soro be ni a ri isele nla kan ti o sele ti a si nla aye wa idi ti o fi sele ati ohun ti o ja si pe o sele be ise awon aposteli ori kini ese ikesan nigba ti o si ti wi nkan wonyi bi won ti nwo agbe soke awo sama si gba kuro li oju won bi won si ti tejumo oju orun bi o ti re oke kiyesi awon okunrin meji alaso ala duro leti odo won ti won si wi pe eyin ara galili ese ti a fi duro ti en wo oju orun jesu na yi ti agba soke orun kuro lowo yin yo pada be gege bi e ti ri ti o nlo si orun awon angeli ni ape ni ede wipe awon okunrin meji alaso ala nihin Jesu Kristi leyin iku re o jinde kuro ninu oku o si fi ara han awon omo ehin re o je ki o di mimo fun won wipe ohun kan na ni o jeun pelu won o wole to won lo nigba ti won ti ilekun o wipe alaafia fun yin o si le eru ati aigbagbo ti o wa le okan won lo ni ojo pupo ti o se yi eni ti ko si ni ipo aye ti o ye ki o wa ni akoko ti o koko fi ara han won leyin ajinde re Jesu tun wa o fara han won o so fun Thomas wo pe Thomas wo wo mi ki o si wo iha mi ki o ma se je ala igbagbo mo sugbon ki o gbagbo Thomas ri owo re o si ri iha re o wi pe Olorun mi Oluwa mi Jesu wi fun pe nitori ti iwo ri mi iwo gbagbo o wa fi ibokun fun awon ti won ko ti ri bi iwo bi emi sugbon ti a gbagbo leyin igba ti o si ti fi ara han awon omo ihin re fun iwon bi ogoji ojo o wa di ojo ikeyin o wa n so fun won wipe eyin o gba agbara ki se agbara ti ija ki se agbara ti oselu ki se agbara ti owo sugbon agbara ti iwaasu yin rere agbara ti se ise iyanu o ni eyin o gba agbara nigbati emi mimo baba le yin e o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye e o ma se eleri mi ni ti bi bawo o so fun won wipe e o se eleri ohun ti e ti ri ohun ti e ti gbo ohun ti e ti gbagbo ohun ti e ti gbẹkẹle ki si ni won ti ri kini won ti gbo kini won ti gbagbo
0: This CLM Radio, your spiritual welfare is our concern.
4: E je ki a gbadura. Baba, awa siwaju yin, gege bi omo. adura wa ni wo pe bi e o ti ma ba wa soro lati inu iwe mimo pelu iranwo emi yin e fun ani eti omo ke a je eni tin gbo ke a je eni tin gba ke a je eni tin sasa lori oro yin ki oro yi ki o ba le se wa lanfani ni aye yi ati ni eyi tin bo adupe wepe ti gbo nitori agbadura loroko Jesu Christi Oluwa ati Olugbala wa eje ki a si bibeli wa si episteli keji ti Peteru se eniyan gbogbo Peteru keji ori kini ese iketa ati ese ikerin Peteru keji ori kini ese iketa ati ese ikerin bi agbara re bi Olorun ti fun wa le ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati olanla re nipa eyi ti o ti fi awon

Ọlọ́run àti ọ̀pọ̀lọpọ̀ ìpèsè Ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa. Kí ìlànà ti ra padà kí ó ba lè jẹ́ tiwa. Ìfẹ́ Ọlọ́run ni wípé kí a bọ́ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé, àti wípé kí ẹ̀dá Ọlọ́run, àwòrán Ọlọ́run àti ìwà Ọlọ́run kí ó lè jẹ́ tiwa. Nítorí èyí ni ohun tí a jogún láti ọ̀dọ̀ Jésù Kristi, nítorí ikú tí ó kú fún wa. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ ìdí rẹ̀ tí Ọlọ́run bàbá tí ó fi rán Ọlọ́run ọmọ sínú ayé, tí ó sì fi fún wa ní Ọlọ́run ẹ̀mí láti máa bá wa gbé, láti máa tọpasẹ̀ wa, láti máa jẹ́ kí ìwé mímọ́ kí ó yé wa. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lọ sí ilé ìsìn ni wọ́n ti pàdánù àwọn ohun iyebíye àti ogún èyí tí a pèsè sílẹ̀ fún wa nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ṣùgbọ́n ó jẹ́ ayọ̀ ọkàn tiwa wípé a wá síhìn lónìí kí èyí tí a fẹ́ wò nínú ìwé mímọ́ àti èyí tí a fẹ́ gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣírí àti ọ̀rọ̀ ìyànjú, kí ó ba lè jẹ́ ohun tí ó jẹ́ kí a jẹ́ alábàápín ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Àwọn ẹsẹ̀ méjì tí a kà yìí, èyí ni Pétérù 2 orí 1 ẹsẹ̀ 3 àti 4. Àwọn ni ó fi nǹkan wọ̀nyí hàn wá. Ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń rò wípé a rán Jésù Kristi wá sínú ayé yìí kí a ba lè gbà wá kúrò lọ́wọ́ ìdájọ́ ayérayé, ìbínú àti ìrunú Ọlọ́run ní ìyà ayérayé ti ọ̀run àpáàdì. Ní tòótọ́ ni wípé ó jẹ́ ẹ̀fẹ́ Ọlọ́run wípé kí ẹnikẹ́ni nínú wa kí ó má ba ṣègbé, kí a má ba lọ sí inú ìyà ayérayé ti ọ̀run àpáàdì, ṣùgbọ́n kò mọ níbẹ̀ nìkan ṣoṣo. Àwọn ẹlòmíràn wọn a tún máa rò wípé a rán Jésù Kristi láti fi rú ẹbọ fún wa, àti wípé kí ó ba lè fún wa ní àwọn ìbùkún bí ìwòsàn, bí ìpèsè àti àwọn ìbùkún mìíràn tí kò kọjá ayé yìí. Ó yẹ kí a mọ̀ wípé kìí ṣe àti lówó, àti lọ́rọ̀, àti ní ìwòsàn, àti ní ìdáǹde nìkan ni a ṣe rán Jésù Kristi wá sínú ayé. Ó dàbí ẹni wípé àwọn ènìyàn tí wọ́n lọ sí ilé ìsìn, wọ́n rò wípé Ọlọ́run ń fi ẹ̀tẹ̀ sílẹ̀ láti máa pa làpálàpá. Nítorí ohun tí ó mú Jésù Kristi wá sínú ayé, òun ni wípé ayé di bàjẹ́, ayé kún fún ẹ̀ṣẹ̀, àti wípé nínú agbára tiwa, a ò lè borí ẹ̀ṣẹ̀, a ò lè bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ àti ti èṣù èyí tí ó dè wá ní ìgbèkùn. Èyí ni a fi rán Jésù Kristi wá sínú ayé. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá sí inú ìjọ, ohun tí wọ́n ń wá kìí ṣe ohun tí ó jẹ́ kí Jésù Kristi kí ó kú lórí igi àgbélébùú. Ìbùkún ti ara, kí la ó jẹ, kí la ó mu, báwo ni a ó ṣe ní ìwòsàn, báwo ni a ó ṣe bọ́ lọ́wọ́ ọfà àwọn ẹni ibi, àwọn ọ̀tá, wọn ò ronú ayérayé, wọn ò ronú bí a ṣe lè jèrè ìyẹ́ nípẹkún, wọn ò ronú bí a ṣe lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí a sì máa gbé ìgbésí ayé ìwà mímọ́ àti òdodo. Ṣùgbọ́n èyí ni ó wu Ọlọ́run láti jẹ́ kí a wò nínú ìwé mímọ́ lónìí. Ohun tí a ń sọ̀rọ̀ lórí rẹ̀ ni alábàápín àwòrán Ọlọ́run. Alábàápín àwòrán Ọlọ́run. A lè sọ wípé alábàápín ìrí Ọlọ́run tàbí ìwà Ọlọ́run. Ṣùgbọ́n mo rò wípé ó yé gbogbo wa bí a bá sọ wípé alábàápín àwòrán Ọlọ́run. Nǹkan tí Ọlọ́run ń fẹ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ni wípé kí a fi ìwà àti ìṣe kí a fi jọ ẹni tí ó dá wa.

Kí a tó bẹ̀rẹ̀ lónìí, mo fẹ́ mọ̀ bí a bá rí ẹnikẹ́ni tí ó fẹ́ wá lásán ní àṣálẹ́ yìí. Ṣé ó wà? Mo gbàgbọ́ wípé a fẹ́ mú nkankan lọ sílé, àbí kìí ṣe bẹ́ẹ̀? Ní àwọn ibi ilé ìsìn káàkiri àti ibi tí a ti ń kọ́ ẹ̀kọ́ bíbélì, tí ohun tí a fẹ́ sọ ní àṣálẹ́ yìí kò bá yí wọn dáradára, bí wọ́n ti lọ bẹ́ẹ̀ ná máa ń padà. Wọn kì í rí ohunkóhun mú bọ̀ bí ohun tí wọ́n gbà lọ́wọ́ Ọlọ́run láti ibi tí wọ́n lọ. Ṣùgbọ́n mo gbàgbọ́ wípé ìpéjọpọ̀ wa ní àṣálẹ́ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó jẹ́ ojúṣe tìrẹ gẹ́gẹ́ bí ẹnìkan wípé ìbùkún àti ire tí Ọlọ́run fẹ́ fún ọ, ò fẹ́ kí èṣù kí ó fẹ́ dànù lọ́wọ́ rẹ. Torí bẹ́ẹ̀, kò ní ṣe ọ́ láǹfààní bí o bá ń sùn, tàbí bí o bá ń jẹ́ kí àwọn ọmọ rẹ kí wọn kí ó jẹ́ ohun ìdíwọ́ tàbí ìdènà fún ọ. Yóò ṣe ọ́ láǹfààní bí o bá ti ń bọ̀ ní ọjọ́ ìṣẹ́gun, ní àyà ọjọ́ òní, kí o gbé bíbélì rẹ lọ́wọ́. Iye àwa tí a ní bíbélì lọ́wọ́, mo fẹ́ kí o nà án sókè kí n rí i. Ẹ ṣé púpọ̀, a ṣe dáradára ní ti wípé a gbé bíbélì wá wá. Ìwọ tí ó jẹ́ bíbélì òyìnbó lé ó wà lọ́wọ́ rẹ, nà án sókè kí n rí i. Irú àwa bẹ́ẹ̀ a ṣe dáradára tó. Ó jẹ́ wípé àwọn olóyìnbó bí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀, wọ́n á sọ wípé a fẹ́ẹ̀lì. Torí wípé ohun àkọ́kọ́ tí ó yẹ láti mú lọ́wọ́, a ò mú lọ́wọ́. Bí o bá ń bọ̀ ní ẹ̀kọ́ bíbélì ti Yorùbá, irú bíbélì wo ló yẹ ká gbé dání? Yorùbá. Àwọn bí a bá ti jókòó tán, a á rí wípé àwọn kan dìde dúró. Àwọn wọ̀nyí ni adènà. Wọ́n jẹ́ òjíṣẹ́ Ọlọ́run láàrin wa. Bí wọ́n bá sọ pé kí a sún, a ní láti sún. Nílé Ọlọ́run, a kìí jà, a kìí jiyàn. A kìí sọ wípé mo ti gbé bíbélì mi síbẹ̀ láti jókòó síbẹ̀ ni. Ilé Ọlọ́run jẹ́ ibi tí ó lọ́wọ̀, àbí bẹ́ẹ̀ kọ́? Nítorí bẹ́ẹ̀, kí ẹ má jẹ́ kí a di àwọn tí Jésù tí a fi pàṣán ìdájọ́ tí a fi lé jáde. Bí a bá ti wá ibi tí wọ́n bá sọ wípé kí a jókòó sí, a kìí bínú sí àwọn òjíṣẹ́ Ọlọ́run pẹ̀lú tọ̀wọ̀tọ̀wọ̀ àti ìrẹ̀lẹ̀. A jókòó sí ibi tí wọ́n ní kí a jókòó sí. Bí a bá sì ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lọ, kò ṣàǹfààní, kò sì tọ̀nà kí a máa bá ara wa sọ̀rọ̀ tàbí kí a máa sùn. Bí o bá rí ẹni tí ó ń sùn, wà á fọwọ́ tọ irú ẹni bẹ́ẹ̀ kí ó lè ṣe etí sílẹ̀ láti gbọ́ ohun tí a ń sọ. Ṣé ó yé wa ohun tí a ń wí? Ẹ jẹ́ kí a dìjọ wá láti gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, Bàbá Jésù Kristì Olúwa wa, ìwọ tí ó dá ayé ṣùgbọ́n tí ẹnikẹ́ni kò dá, ìwọ tí ó wà kí ayé kí ó tó wà, ìwọ ìpilẹ̀ṣẹ̀ àti òpin, Ọlọ́run Bàbá, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́, a fi ògo fún orúkọ yín, a sì fi ìyìn fún orúkọ yín. Gba ọpẹ́ àti ìyìn wá ní orúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ní orílẹ̀-èdè àwọn ènìyàn dúdú, àwa tí a ò mọ Ọlọ́run ní ìgbà kan rí, àwọn tí bàbá wa

Kristi ni máa wẹ ni mọ́kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, ṣùgbọ́n bí ó ṣe ti wá ni àwa ni ó ṣe ní olóríire tí ó jẹ́ kí a jẹ́ alábàjọpín nínú ìhìnrere àti ìgbàlà tí Jésù wá pèsè rẹ̀ sílẹ̀ fún wa. Bàbá gbà pé àti ìwà ní orúkọ Jésù. Ṣùgbọ́n a mọ̀ wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wà ní àkókò tiwa yìí, tí ó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ń gbé Bíbélì, wọ́n ń kà á, wọ́n ń lọ sí ilé ìsìn, síbẹ̀síbẹ̀ èṣù ọ̀tá wa ni Ọlọ́run ayé yìí ó fọ wọn lójú. Ó ra wọn ní iyè, kò jẹ́ kí wọn kí ó mọ ọ̀tún sí òsì. Ìwàkuwà kúrò lọ́wọ́ wọn, ìwà ẹ̀ṣẹ̀ kúrò ní ọwọ́ wọn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ń ké pè ọ́, wọn ò sì mọ̀ ọ́. Bàbá à ń bẹ̀ ọ́ o, a ò fẹ́ kí tiwa kí ó rí bẹ́ẹ̀, a ò fẹ́ ṣe àṣedànù, a ò sì fẹ́ wá lásán. À ń bẹ̀ ọ́ wípé àwọn igi tí ó di wa létí, àwọn ohun tí ó ra wá níyè, àwọn ohun tí ó ń fọ́ wa lójú, báwa yọ kúrò ní orúkọ Jésù. Ǹjẹ́ ẹ̀jẹ̀ ni tí Jésù ta sílẹ̀ ní orí òkè Calvary, èyí tí ó wípé èyí lé ẹ̀jẹ̀ mi ti máa jẹ̀mú titun fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀. À ń bẹ̀ wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ó ṣì wà, tí ó lẹ̀ mọ́ni tàbí tó ń sápa mọ́ni ìgbésí ayé wa, èyí tí kò jẹ́ kí ojú wa kí ó rí ìgbàlà Ọlọ́run, báwa yọ wọ́n kúrò ní orúkọ Jésù. Ṣàánú fún wa o. Ní ìgbà náà ní ìkẹyìn ayé, nígbà tí ìpalárada àwọn ènìyàn mímọ́ yóò ṣẹlẹ̀, nígbà tí ó mú ọkàn tí ó fi èkejì sílẹ̀, nígbà tí ìpè yóò dùn, bàbá à ń bẹ ọ́, ṣe wáyé ní orúkọ Jésù. Ǹjẹ́ bí o ti ń kìlọ̀ fún wa léòní, tí o sì ń jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa, ṣàánú fún wa. Ẹgbẹ́ kẹgbẹ́ tí kì í jẹ́ kí a gbọ́ràn, yọ wá kúrò láàrin wọn ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ń bá àwọn ẹlòmíràn wá, tí wọ́n wá ń wòran, tí wọ́n ń gbọ́ pé a lọ sí Olúwa, tí àwọn náà ń bọ̀, ṣùgbọ́n tí ohun tí a ń kọ́ tí kò yé wọn, bàbá ṣí wọn létí ní orúkọ Jésù. Ṣàánú fún wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa. Jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó lè ní orúkọ nínú ìwé ìyè. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a jókòó. Lónìí, a ń yẹ ìwé mímọ́ wò ní orí ẹ̀kọ́ pàtàkì tí ó ṣe iyebíye. Èyí ni wípé ẹlẹ̀sìn ni ọ́ tàbí onígbàgbọ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ń pe orúkọ Olúwa, ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ń gbé Bíbélì, ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ̀sìn àti onígbàgbọ́ tí kò yé dáradára. Bí a bá sì ń fi ẹlẹ̀sìn pé onígbàgbọ́, tí a ń fi onígbàgbọ́ pé ẹlẹ̀sìn, èdè àìyedè yóò wà nítorí àìmọ̀kan tí ó wà nínú ọkàn wa. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tilẹ̀ dàbí ẹni wípé wọ́n ń sin Olúwa, ṣùgbọ́n tí ó jẹ́ wípé àgàbàgebè àti àfaraṣe ló pọ̀ jù, tí wọn ò sì mọ̀ wípé kò sí ohunkóhun tí ẹlẹ̀sìn lè rí gbà lọ́wọ́ Ọlọ́run bí kò ṣe ìyà, ìdájọ́ àti ìbínú Ọlọ́run tí ó gbóná púpọ̀ púpọ̀. Ṣùgbọ́n nítorí àìmọ̀kan àti èdè àìyedè tí ó wà ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń lọ, ni ó ṣe ṣe pàtàkì lónìí bí a bá ti ń pe àwọn orí ọ̀rọ̀ Ọlọ́run, kí o má ṣe jẹ́ kí ohunkóhun kí ó di ọ lọ́wọ́. Bí o bá mọ bí a ti kọ̀wé, kí o gbégègé rẹ bí mo bá ti ń pe àwọn orí ẹsẹ̀ wọ̀nyí, kí o máa kọ wọ́n sílẹ̀. Bí o bá ti ń délé, kí o tún máa yẹ.

Olúwa yóò tẹ́wọ́ gbà ọ́, ó ti pẹ́ tó ti ń retí ẹ. Má ṣe jókòó ní ipò ẹlẹ́sìn. Ẹni tí ó kàn bá wọn wá ṣá. Képe Olúwa jẹ́ kí ó dáríjì ọ́. Bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronú pò padà. Bí o ti ń délé, gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ, ó di orí ààtàn. Eré òrìṣà ni, tàbí òrùka ti ọwọ́, òrùka oògùn, tàbí àwọn oògùn tí wọ́n ti ṣe fún àwọn oògùn dúdú, àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé, tàbí èyí tí ó ń pè ní yẹtí, òrùka ti etí, ti ọwọ́, tàbí ti ẹ̀gbà ọwọ́, tàbí ti ẹ̀wọ̀n ọrùn, èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀. Bí ó bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀, àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi ọ hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ̀sìn lásán-làsàn, ó di kí o kó wọn sọnù. Aṣọ tí ó di àkísà mọ́ ọ lára, èyí tí wọ́n ti lu òsí láti ilé-iṣẹ́ aṣọ kí wọ́n tó kolé ọ lọ́wọ́. Èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ. Orúkọ tó wọ́n ni wọ́n lè pè ní léèsì, àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, ó di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run, ó di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ̀ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ̀sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí, ẹ képe nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti lè kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì

ó pọ̀ sí wa jọjọ. A dúpẹ́ pé etí wa ò di, ojú wa ò sì fọ́. O jẹ́ kí a rí ìka nínú ọ̀rọ̀ rẹ, o jẹ́ kí a gbọ́ sí etí wa. O ti kìlọ̀ fún wa, o ti bá wa sọ̀rọ̀, o ti ní ẹ ká sá kúrò nínú àwọn ìwà ibi, àwọn ìwà ẹ̀ṣẹ̀. O ní kí a yí padà, kí a sì ké pè ọ́ láṣáálẹ̀ yìí Olúwa, àti ké pè ọ́. Àfẹ́jẹ́ tirẹ̀. Àbẹ̀ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún, jẹ́ kí a yọ ẹ̀gbàlà. Ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ Ọlọ́run, jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ Jésù. Gbogbo ìwà àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ Jésù. Àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù, gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn. Àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ̀sìn lásán-làsàn. Bàbá, pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, bá wa wẹ̀ ẹ́ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí ṣe ìṣọ̀tá Ọlọ́run, àfi ayé tí ṣe ènìyàn díẹ̀ ní ọ̀run àpáàdì. Bàbá, nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ́ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ̀ ní orí igi àgbélébùú, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dáríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kó kọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọwọ́ di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, jẹ́ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n ń yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí a yọ̀ láti òkè ọ̀run wá, jẹ́ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́, fífún olúkúlùkù wa ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, àwọn tí ó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọjẹ, tí àwọn ọkùnrin ń kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú gbòòdà láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ̀sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, tí omi àmú ṣe nǹkan míì ni. Bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́rùn nǹkan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tó tọ́ sílẹ̀. Bàbá, dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, ǹjẹ́ à ń bẹ̀ Ọlọ́run, ẹ̀mí tí kì í padà sínú èébì, ẹ̀mí tí kì í padà sínú èyí tí a kọ sílẹ̀, fífún wọn ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Ǹjẹ́ a bẹ̀ ọ́ nígbà kí

lọ wípé ìwọ máa gbójú rẹ sí orí òkè wọn ni níbi tí ìrànlọ́wọ́ rẹ ti ń wá wípé láti ìsìn lọ ìrànlọ́wọ́ rẹ yóò máa ti ọ̀dọ̀ olúwa wá àti wípé òun yóò máa pa ọmọ àlọ́ rẹ àti àbọ̀ rẹ yóò jẹ́ olùpamọ́ rẹ ní ìgbà gbogbo ní àkókò wàhálà yìí ní àkókò inúnibíni ní àkókò ìpọ́njú ní àkókò ọ̀dá ní àkókò àìríjẹ ní àkókò àìrímú ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé ọlọ́run ẹ jẹ́ kí a sinmi lé olúwa ẹ jẹ́ kí a kó gbogbo àníyàn wa kí a kó lé olúwa ẹ jẹ́ kí a gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ kí a mọ̀ wípé ọlọ́run fún ara rẹ̀ tí ó dá ọ̀run àti ayé ó tóbi tó láti gbà wá ó tóbi tó láti pèsè fún wa ó tó ó sì ní nǹkan tó láti pèsè fún wa ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé a ó gbẹ́kẹ̀lé a ó dì í mú a ó dúró tì í títí dé òpin kí a mọ̀ wípé bí ẹkún tilẹ̀ pẹ́ ní alẹ́ kan ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ rẹ̀ àti pé jésù ẹni tí a ń retí òní pẹ́ dé bí ó bá sì ti dé yóò kó àwọn àyànfẹ́ lọ sí ilé ògo rọ́lù ọlọ́run di àgbélébo jésù kristo mú yóò sọ fún wípé nínú wàhálà inú ayé yìí nínú ìpọ́njú inú ayé yìí wípé ó dúró pẹ̀lú ọlọ́run ó sì forí tì í títí dé òpin àti wípé orí ọ̀fẹ́ ọlọ́run yóò wà pẹ̀lú rẹ ọlọ́run yóò sì máa pa ọmọ yóò máa tọ́jú rẹ yóò máa pèsè fún ọ ní kíkún láti inú ọ̀rọ̀ rẹ nínú òjò sọ fún ọlọ́run wípé ìgbẹ́kẹ̀lé rẹ wà nínú ọlọ́run wípé ìgbẹ́kẹ̀lé rẹ kò sí nínú ohun ayé yìí kò sì sí nínú àwọn agbára òkùnkùn inú ayé yìí wípé ìgbẹ́kẹ̀lé rẹ ó wà nínú ọlọ́run nípa ṣoṣo.

fún wẹ́sẹ̀ ìkẹsàn-án. Ó yẹ kí èyí kí ó jẹ́ ìrírí tìrẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí, ẹnikẹ́ni tí a ti tún bí, ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà Ọlọ́run, ẹnikẹ́ni tí a ti ṣínápò padà kúrò nínú òkùnkùn sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí kì í dẹ́ṣẹ̀. Nítorí irú rẹ̀ ń gbé inú rẹ̀, kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé àti ipa Ọlọ́run òbí bí a bá ti di àtúnbí, bí a bá ti yí wa padà, bí a bá ti rà wá padà, kò yẹ kí a tún máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́. Ó yẹ kí a ti lè jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọn ni lẹ́ẹ̀kan, kí a ti ní ìdáríjì, kí a sì ní ìṣẹ́gun lórí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nítorí wípé bí Ọlọ́run bá ti dáríjì wá, kì í tún mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wá sí ìrántí. Bí Ọlọ́run kò bá sì rántí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kò yẹ fún wa láti máa rántí wọn. Lẹ́yìn ìgbà tí a ti dáríjì wá, nítorí a sọ fún wa nínú Hebrew orí kẹjọ láti ẹsẹ̀ ìkẹwàá, nítorí èyí ni májẹ̀mú mi tí èmi ò bá ilé Ísírẹ́lì dá lé ọjọ́ wọn ni, lè Olúwa wí, èmi ò fi òfin mi sínú wọn, Èmi ò sì kọ́ sí wọn lé ọkàn, èmi ò sì máa jẹ́ Ọlọ́run wọn, wọn ò sì máa jẹ́ ènìyàn mi olúkúlùkù. Kì yóò sì máa kọ́ ará ìlú rẹ̀ àti olúkúlùkù arákùnrin rẹ̀ wípé mo Olúwa, nítorí wípé gbogbo wọn ni yóò mọ̀ mí láti kékeré dé àgbà, nítorí èmi ò ṣàánú fún gbogbo àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ní èmi kì yóò sì rántí mọ́. Nítorí bẹ́ẹ̀, bí a bá ti di ẹni ìgbàlà, ó dájú wípé a kì yóò jẹ́ ẹni tí ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí ń rántí ẹ̀ṣẹ̀, ẹni tí ń ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tàbí ní ọjọ́jọ́ ìsinmi. Jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i, kí a wo àwọn tí Pọ́ọ̀lù àpọ́sẹ̀lẹ̀ ń sọ fún wa wípé ó yẹ kí ó fi ẹ̀mí ọpẹ́, ẹ̀mí oore, ẹ̀mí ìmoore hàn láti inú ọkàn àwọn onígbàgbọ́ tòótọ́. Kólósè orí kínní láti ẹsẹ̀ ìkejìlá, ó ní kí a máa dúpẹ́. A ti ṣe àlàyé fún wa wípé ó yẹ kí àdúrà wa kí ó jẹ́ lákọ̀ọ́kọ́ àdúrà ọpẹ́, kí a sì ní ìṣìpẹ̀ níwájú Ọlọ́run. Kí ni àwọn ohun tí a ń dúpẹ́ fún? A ń dúpẹ́ fún ìwà Ọlọ́run. A ń dúpẹ́ wípé Ọlọ́run jẹ́ olóòótọ́. A ń dúpẹ́ wípé Ọlọ́run kì í ṣèké. A ń dúpẹ́ pé bí Ọlọ́run bá wí bẹ́ẹ̀, ó máa ń ṣe bẹ́ẹ̀. A ń dúpẹ́ pé Ọlọ́run kì í yí padà. A tún ń dúpẹ́ wípé nípa iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébó, a sì ń dúpẹ́ wípé a ti jẹ́ ẹni ìgbàlà. A sì tún ń dúpẹ́ pé àwọn ẹlòmíràn wọ́n ní ìtẹ̀síwájú nínú ẹ̀mí àti nínú ara. A ń dúpẹ́ fún gbogbo, ṣùgbọ́n o mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni Paul ń sọ fún wa níhìn wípé ó yẹ kí a dúpẹ́ fún. Ìkíní, nítorí wípé o mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ó yẹ kí o ronú lónìí, ó yẹ kí o wo àwọn ore tí Ọlọ́run ṣe fún ọ. Bí ó bá jẹ́ wípé a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí ó bá jẹ́ wípé a ti mú ọ yẹ, ìwọ tí o jẹ́ aláìyẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, a sì ti sọ ọ́ di alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, ó yẹ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, nítorí wípé ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, ó yẹ kí a dúpẹ́ wípé nígbà tí a ti di ẹni ìgbàlà, èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ àti agbára òkùnkùn wọn kò ní ipá lórí wa mọ́. Ìkẹta, nítorí wípé a ti ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Bí o bá mọ̀ wípé a ti gba ọkàn rẹ̀ là, a ti mú ọ wá sí ìjọba Ọlọ́run, a ti mú ọ kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀, ó yẹ kí èyí jẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkẹrin, nínú ẹni tí a wà ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí ó bá jẹ́ pé a ti wẹ ọkàn rẹ mọ́, o sì ti di ẹni ìgbàlà, o sì ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ mọ́, o jẹ́ ẹni tí ó ní agbára oore ọ̀fẹ́ Ọlọ́run láti máa gbé nínú ìmọ́lẹ̀, láti máa rìn nínú ìmọ́lẹ̀ ìrere, ó yẹ kí o lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a sì sọ fún Ọlọ́run wípé a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ẹni tí í ṣe, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébó, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ìgbàlà wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo. Ṣé o ti di ọmọ Ọlọ́run? Ṣé o kì í ṣe àjèjì?

nínú ilé Ọlọ́run. Ṣé a ti gba ọkàn rẹ là? Ṣé o ti ní ogún ìní pẹ̀lú àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀? O yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti dá ọ ní ìdè? Ṣé a ti gbà ọ kúrò lọ́wọ́ agbára òkùnkùn? Ṣé Olúwa jẹ́ Olúwa fún ọ? Ó sì jẹ́ ẹni tó ń tọ́ ọ. Ó jẹ́ agbára rẹ, ó jẹ́ ipá rẹ. O yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú aginjù? O ti wá sínú ilé Ọlọ́run. O ti wà nínú ìjọba Ọlọ́run. O yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú òkùnkùn wá sí ìmọ́lẹ̀? O yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà? O ti kúrò láàrin àwọn àjèjì. O ti di ọmọ nínú ilé. O yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.

ìmọ́lẹ̀ Jésù yóò sì tàn láàrin wa. Àwọn tí wọ́n wà nínú òkùnkùn, tí wọ́n wá ọ̀nà ìmọ́lẹ̀, wọ́n sì wá sáàrin wa láti mọ̀ nípa Jésù Kristì, ẹni tí a bí, ẹni tí ó kú fún wa, ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Nítorí bẹ́ẹ̀, ìpàgọ́ yìí jẹ́ ọ̀kan nínú ohun tí Ọlọ́run ti lànà sílẹ̀ fún wa láti máa ní àkókò àti àǹfààní láti mọ Jésù sí àti láti fi han àwọn ènìyàn jù bẹ́ẹ̀ sí. Jẹ́ kí a wo Máàkù orí kẹjọ, kí a wo àpẹẹrẹ Jésù Kristì fúnra rẹ̀. Máàkù orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní. Lí ọjọ́ wọn ni nígbà tí ìjọ ènìyàn pọ̀ gidigidi tí wọn kò sì lí oúnjẹ. Jésù pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún wọn pé àánú ìjọ ènìyàn ń ṣe mí, nítorí tí ó di ìjọ mẹ́ta nísinsìnyí tí wọ́n wà lọ́dọ̀ mi, wọn kò sì lí ohun tí wọn ó jẹ. Èyí tí mo fi ń ka ibi tí a kà yìí ni wípé kí ó lè yé wa wípé àwa kọ́ ni ẹni àkọ́kọ́ láti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ ní ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ mẹ́rin. Kí ó jẹ́ wípé láti àárọ̀ ṣúlẹ̀ kò sí ẹni tí yóò lọ sí ibi okòwò, kò sí ẹni tí yóò lọ sí ilé, kò sí ẹni tí yóò lọ sùn nílé ara rẹ̀. Tí ó jẹ́ wípé a ó jọ wà lójú kan náà láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti máa gbàdúrà, láti máa sin Ọlọ́run, àti láti pèsè ara wa sílẹ̀ fún ìjọba ọ̀run tí ń bọ̀. Níhìn-ín ni a rí wípé ọ̀pọ̀ ènìyàn wọ́n pọ̀ jọjọ, tí wọ́n gbárajọ, tí wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ nípa Jésù, ẹ̀kọ́ lọ́dọ̀ Jésù. Jẹ́ kí a kọ́kọ́ bi ara wa léèrè, báwo ni àwọn ènìyàn wọ̀nyí, báwo ni wọ́n ṣe kóra wọn jọ? Kí ló fà wọ́n jọ sójú kan? Òǹfàwo ló fà wọ́n jáde láti inú ilé wọn, láti ibi iṣẹ́ wọn, láti oko wọn, láti ẹbí wọn, tí ó fà wọ́n jọ papọ̀. Àwọn oríṣiríṣi ènìyàn púpọ̀, ọmọdé wà níbẹ̀, àgbà wà níbẹ̀, ọkùnrin wà níbẹ̀, obìnrin wà níbẹ̀. Kí ni òǹfà tí ó fà wọ́n láti wá sí ojú kan? Jẹ́ kí a wo orí keje ẹsẹ̀ tí ó kẹ́yìn. Orí keje Máàkù yìí ẹsẹ̀ tí ó kẹ́yìn. Ẹnu sì yà wọ́n gidigidi rékọjá. Wọ́n wí pé ó ṣe ohun gbogbo dáradára, ó mú adití gbọ́ran, ó sì mú odi fọ̀hún. Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àwọn kan mọ̀ nípa Jésù. Àwọn tí ó mọ̀ nípa Jésù wọ̀nyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ròyìn rẹ̀ kálẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára. Wọ́n ti wo àwọn tí àwọn Farisi ń ṣe, kò sí ohun tó dára nínú ẹ̀. Wọ́n wo èyí tí àwọn Sadusi ń ṣe, kò sí ohun tó dára nínú rẹ̀. Wọ́n wo ohun tí Herodu ń ṣe àti ohun tí Pilato ń ṣe, kò sí ohun kan tó dára nínú ẹ̀. Wọ́n wo ohun tí àwọn tí wọ́n jẹ gàba lórí wọn láti Róòmù, wọ́n wo èyí tí wọ́n ń ṣe, kò sí ohun tí ó dára. Wọ́n wo èyí tí àwọn ìdílé wọn, èyí tí wọ́n ń ṣe àti ìsìn tí wọ́n ń sìn, wọ́n rí wípé kò sí ohun tó dára. Wọ́n rí ìjákulẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́, láti ọ̀dọ̀ àwọn ojúlùmọ̀, láti ọ̀dọ̀ àwọn alábàágbé. Wọ́n rí wípé kò sí ohun tí ó dára. Ṣùgbọ́n nígbà tí Jésù dé, wọ́n rí wípé ohun gbogbo tí ó ṣe láti ìgbà tí wọ́n ti mọ Jésù, ó jẹ́ ohun tí ó dára. Ǹjẹ́ ìwọ náà ò lè gbẹnu sọ? Ǹjẹ́ ìwọ náà ò lè jẹ́rìí wípé láti ìgbà tó ti mọ Jésù wípé kò ṣe ibi ní ìgbà kan rí? Ó gba ọkàn rẹ là, ó fún ọ lálàáfíà. Ìwọ tó rò oorun sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìwọ tí ilé ńlé tí ọ̀nà ń nà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó di ẹni tó ní ìsinmi, ó di ẹni tó ní ìfọkànbalẹ̀. Ìwọ tí ó ní ẹ̀jẹ̀ ríru tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìwọ tí ó jẹ́ pé nígbà gbogbo ni èṣù àti àwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n máa ń gbé ẹ̀mí rẹ̀ gbóná. Ìwọ tí ó jẹ́ wípé ilé ńlé, ọ̀nà ń nà àti sùn nílé, ó di ẹtì, àti wà ní ìgboro, ó di ọ̀ràn. Kò síbi tí ó wà tí ó ní ìsinmi, ṣùgbọ́n gẹ́rẹ́ tí ọmọ Jésù, gẹ́rẹ́ tí Jésù dé sí ìgbésí ayé rẹ̀, ó rí wípé gbogbo ìdí tí ó dì ọ́, ó bẹ̀rẹ̀ sí ní tú. Ó rí pé gbogbo ẹ̀wọ̀n tí a fi dì ọ́, ó bẹ̀rẹ̀ sí ní já. Ó rí pé gbogbo tí ó ti kó ẹlẹ́mìí sókè, ó lọ sílẹ̀. Ó rí wípé ó ṣe ohun gbogbo dáradára. Àìsàn ńkọ́, ó jẹ́ kí ó lọ. Inú ìbàjẹ́ inú ńkọ́, ó jẹ́ kí ó lọ. Ìbànújẹ́ ẹkún àsunrìn nígbà gbogbo, ó jẹ́ kí ó dẹ́kun ní ìgbésí.

ọjọ́ ọjọ́bọ̀ tí ó jẹ́ ọjọ́ ìsọjí àti iṣẹ́ ìyanu ṣọmọ. Ohun kan náà la máa ń sọ, kì í ṣe wípé kí á fún àwọn ti elédè Gẹ̀ẹ́sì ní ẹ̀kọ́ kan, kí á fún àwọn elédè Yorùbá ní ẹ̀kọ́ mìíràn, ẹ̀kọ́ kan náà ni gbogbo wa ni à ń gbé yẹ̀wò. Bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pin ara wa ní ẹlẹ́kùnjẹkùn, ó rí wípé láti ẹkùn kan sí òmíràn ohun kan náà la ń kọ́ ni. Kì í ṣe wípé kí a máa kó àwọn kan ní ẹkùn ti ìsàlẹ̀, kí a kọ́ wọn ní nǹkan kan, kí a tún kọ́ àwọn ẹkùn mìíràn ní òkè kan níbì kan, kí a tún kọ́ wọn ní nǹkan mìíràn. Ó ní kí gbogbo wa kí a máa sọ̀rọ̀ ohun kan náà, ẹ̀kọ́ kan náà ni o, bíbélì kan náà ni, ọ̀rọ̀ kan náà la ń sọ. Kì í ṣe wípé ìgbà tí èmi, ìgbà tí mo wá sí dípà mi ò bá yẹn wá, gbogbo wa ìkan náà la mú mẹ́nu, ìkan náà la ń sọ. Ó ní kí èyí apá kí ó má ṣe sí nínú yín, ṣùgbọ́n kí ẹ lè máa, kí a lè ṣe yín pé ní inú kan náà àti ìmọ̀ kan náà. Wo ọ̀rọ̀ kan náà, inú kan náà, ìmọ̀ kan náà, ẹ̀kọ́ kan náà ni gbogbo wa ni à ń gbé yẹ̀wò ni àjókòtì. Èyí ni ìṣọ̀kan tòótọ́ láàrin àwa, láàrin ará nínú Olúwa, nítorí wípé a jẹ́ ọmọ Ọlọ́run. A kò jẹ́ kí èyí apá kí ó wà, ṣùgbọ́n sọ fún mi, kí ló máa ń fa ìyapa láàrin àwọn ẹlòmíràn? Ó yẹ kí a fiyèsí àwọn nǹkan wọ̀nyí dáradára, kí a kọ́kọ́ wò ó bóyá a rí arábìnrin àbí arábìnrin, wọ́n jẹ́ méjì, wọn ò tíì lọ́kọ, wọ́n jẹ́ omidan, wọ́n jọ ń gbé nínú ilé kan náà. A rí wípé gbọ́nmi sí omi ò tó, ó máa ń ṣẹlẹ̀ láàrin wọn ní ìgbàkúùgbà. Kí ló máa ń fa irú nǹkan bẹ́ẹ̀? Tàbí ó jẹ́ wípé arákùnrin kan àti arákùnrin mìíràn ni wọ́n jọ da òwò papọ̀, ìwọ ń ṣe iṣẹ́ gbẹ́nàgbẹ́nà, èmi náà ń ṣe iṣẹ́ gbẹ́nàgbẹ́nà, gba tí a jọ wà lọ́tọ̀ọ̀tọ̀, a rí wípé àwọn iṣẹ́ kò lọ, kò jágara, kò lọ dédé. A wá sọ wípé gba tó a jọ jí arákùnrin kan náà, tó sì jẹ́ wípé iṣẹ́ kan náà la jọ ń ṣe, a ò ṣe dọwọ́ bo iṣẹ́ yìí papọ̀, ká pa òwò wa papọ̀. Gba tí a jọ papọ̀, kí ló dé tó jẹ́ wípé ojoojúmọ́ ṣá ni wọ́n máa ń parí ìjà fún wa wípé lágbájá tún ti dé o, ó tún ti kó iṣẹ́ dé, mi ò mọ̀ pé báyìí ló máa rí. Kí ló dé, kí ló dé tó jẹ́ àwa tá a jẹ arákùnrin kan náà, bó jẹ́ aránṣọ papọ̀ ni, tàbí ò lágbára láti gba ṣọ́ọ̀bù tiẹ̀ lọ́tọ̀, tìbí náà ò sì lágbára láti gba ilé ìtajà tirẹ̀ lọ́tọ̀. A sọ wípé kájọ gba ilé ìtajà yìí, ìbádẹ̀ wá lọ́rùn tá a bá ṣe bẹ́ẹ̀, nítorí bẹ́ẹ̀ kájọ jókòó síbẹ̀, nǹkan tí wọ́n bá ní kó máa tà á, nǹkan tẹ́mi náà bá ní kí n máa tà á. A wá rí wípé èdè wa ò yíra, ó dàbí ẹni pé ọ̀nà wa àpapọ̀. A sì sọ wípé a ti mọ Jésù, a ti bá Jésù pàdé, tàbí kí a kúrò ní ti ìṣòwò, kí a kúrò ní ti ọkùnrin sí ọkùnrin tí wọ́n jọ ń gbélé, obìnrin sí obìnrin tí wọ́n jọ ń gbélé, kí a sọ ti ọkọ àti aya. Kí ló dé tí a sọ wípé ìwọ ní Jésù, èmi náà ní Jésù, ọkọ ní Jésù, ìyàwó ní Jésù, ṣùgbọ́n ìrẹ́pọ̀ ìṣọ̀kan kò sí nínú ilé, gbúngbùngbùn ni bí tibí ti ń lọ. Ẹ káàárọ̀, ẹ káàárọ̀. Kí ló dé ẹ jíire ni? Mo jíire, ọmọ Ọlọ́run ojoojúmọ́ ló ń jíire. Kí ló dé, ṣé o rí pé mi ò jíire ní ojú mi ni, àbí orí ìbànújẹ́ lójú mi ni? Báwo la ṣe ń sọ̀rọ̀ sí àwa bẹ́ẹ̀, àwa tí a jẹ ọmọ Ọlọ́run? Kí ni dé tí àlàáfíà àti ìfẹ́ àti ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan, kí ló dé tí ò sí láàrin wa? Tàbí nínú ìjọ, kí a rí wípé àwa tí a ti di ọmọ Ọlọ́run? Ìgbà mìíràn tí bá ń káàkiri, gba mo lọ láti inú ìjọ kan sí ìjọ mìíràn, mo sì rí arábìnrin kan, ó ń lọ, mo sì béè lọ́wọ́ adarí ẹkùn pé arábìnrin tó ń lọ ni, ó ti tó ọdún méje mẹ́jọ tí ó ti dénú ìjọ yìí, ó sì jẹ́ ẹni tí a rò pé jáfáfá nínú Ọlọ́run. Èwo ló ń ṣe nínú ìsìn àwọn onígbàgbọ́? Ṣé ìdàpọ̀ ojú ló wà ni? Wọ́n ní ó pẹ́ tá a ti ń bá sọ̀rọ̀, ṣùgbọ́n èdè tiẹ̀ ò yé wa, èdè wa náà kò yé. Nítorí bẹ́ẹ̀, ṣe ló dára ìyà sọ́tọ̀? Kì í bẹ́nikẹ́ni jókòó, kì í bẹ́nikẹ́ni sọ̀rọ̀, kì í bẹ́nikẹ́ni wéwèé ohunkóhun, nítorí wípé ó rò wípé òun ni òun mọ̀ jù láàrin àwa tí a wà ní ìjọ elédè Yorùbá nìyí. Kí ló dé torí bẹ́ẹ̀? Kí ló máa ń fa àwọn àìní ìṣọ̀kan tàbí ìyapa láàrin àwọn onígbàgbọ́? Yẹ kí a wò wọ́n ní ìkọ̀ọ̀kan nínú Jẹ́nẹ́sìsì orí 37. Jẹ́nẹ́sìsì orí 37 láti ẹsẹ̀ ìkẹta. Ísírẹ́lì sì fẹ́ Jósẹ́fù ju gbogbo àwọn

0: mọ́ rẹ̀ lọ nítorí tí í ṣe ọmọ ogbó rẹ̀. Ó sì dá ẹ̀wù aláràbarà aṣọ fún un. Nígbà tí àwọn arákùnrin rẹ̀ rí i pé bàbá wọn fẹ́ ju gbogbo àwọn arákùnrin rẹ̀ lọ, wọ́n kórìíra rẹ̀, wọn kò sì lè sọ̀rọ̀ sí ilé àlàáfíà. Níhìn-ín ni a rí ìdílé Jákọ́bù. Àwọn ọmọ rẹ̀ méjèèjìlá ni a rí wípé wọ́n ní wàhálà. Ohun tí ó sì fa wàhálà yìí ni ojúsàájú tí ó wà láàrin Jákọ́bù bàbá àti Jósẹ́fù ìkan nínú àwọn ọmọ. Ní kìí ṣe nítòótọ́ ni Jósẹ́fù jẹ́ ẹni rere. Nítòótọ́ ni Jósẹ́fù la rí wípé ẹni tí ó jẹ́ bí ẹni tá lè pè ní ọmọ Ọlọ́run tó ní ìwà rere, tí kò darapọ̀ pẹ̀lú ìwà búburú àwọn ọmọ tó kù. Ṣùgbọ́n kìí ṣe nítorí èyí ni Jákọ́bù bàbá rẹ̀ ni ó fi ń ra nǹkan fún un tí ó fi yàtọ̀ sí àwọn tó kù. Wọ́n ní nítorí ó jẹ́ ọmọ ogbó rẹ̀. Ó máa ń ṣẹlẹ̀ láàrin ẹbí wa nígbà mìíràn. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé ẹnìkan ó ti ní ọmọ mẹ́rin. Gbogbo àwọn ọmọ mẹ́rin wọ̀nyí ni wọ́n jẹ́ obìnrin. Ó ti ń gbàdúrà, ó ti ń gbà àwẹ̀, ó ti ń gba ìmọ̀ràn, ó ti ka bíbélì, ó ti ṣe ohun gbogbo tó lè ṣe tí ó tọ̀nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run láti lè bí ọmọkùnrin. Ìgbà tí ó máa bí ọmọ karùn-ún ni ó rí wípé ọkùnrin ni ọmọ yìí, inú rẹ̀ ti dùn ré kọjá. Ṣùgbọ́n bí ọmọkùnrin yìí bí ó ti ń dàgbà, bí ó bá ti lọ sí ibi iṣẹ́, bó bá ti dé, a ní lágbájá ńkọ́ ọmọkùnrin ẹ̀ ló ń béèrè yìí. Ó wá di pé àwọn ọmọbìnrin mẹ́rẹ̀ẹ̀rin ìṣáájú wọn ò jámọ̀ kankan. Irú ẹni bẹ́ẹ̀ a máa fa ìyapa nínú ẹbí rẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ a máa fa ìkórira láàrin àwọn ọmọ mẹ́rin àkọ́kọ́ àti ọmọkùnrin yìí. Bí ó bá ti ń jẹun, àwọn ọmọ márùn-ún wọ́n ti jẹun o. Bí òun ti ń jẹun, a tún pe ọmọkùnrin yìí, wá jókòó tì mí bí, a tún jẹ ẹran, a pọ̀ sí lẹ́nu. A ní nítorí bẹ́ẹ̀ má sọ fáwọn tó kù o, ṣùgbọ́n mo fẹ́ràn rẹ, ìwọ nìkan ni, ìwọ ni àròlé mi, ìwọ ni ọkùnrin. Gba ọmọ ìyá tún lọ sọ fáwọn tó kù. A ní nítòótọ́ ni wọ́n dàgbà ju òun lọ, ṣùgbọ́n òun lọ́la ju wọn lọ, nítorí pé òun ni àròlé bàbá. Ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ó fẹ́ fa ìyapa nínú ẹbí, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ pé ìyá fẹ́ bá ọmọkùnrin. Má fọ ọkàn o, má fọ ọkàn. Mo mọ àwẹ̀ tí mo gbà, mo mọ àdúrà tí mo gbà kí n tó bí ọmọkùnrin yẹn. Ẹnikẹ́ni tó wá fẹ́ náà lọ la àwọn ọmọbìnrin tó jẹ́ tó mú tẹ̀lé ẹ. Nítorí bẹ́ẹ̀ èyí ọkùnrin ò gbọdọ̀ fọ ohunkóhun tó bá ṣe jẹ́ kí n dé kó sọ fún mi. Irú ọmọ bẹ́ẹ̀ a máa ń ba irú ọmọ bẹ́ẹ̀ jẹ́ ni. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó máa ń fa ìyapa nínú ẹbí. Jẹ́ kí n tún ṣe àpèjúwe mìíràn fún ọ. Ó ṣeéṣe bóyá ọmọkùnrin kan ó ṣẹ̀ṣẹ̀ gbéyàwó, màmá tiẹ̀ ó wá jókòó tì í nínú ilé. Bí ó bá ti ń bọ̀ láti ibi iṣẹ́, a ní màmá ń kọ́ ìyàwó, a ní ohun tóun tiẹ̀ wá pàdé ẹ̀ lójú ọ̀nà, ohun tóun bomi fún ẹ pé kó mu omi. Ìgbà tó ṣe dé láti ibi iṣẹ́, ó tiẹ̀ kí òun màmá ló ń béèrè, ṣó fẹ́ràn màmá jù mí lọ ni? Màmá mi ni o, màmá mi ni o, mi ò jẹ́ gbàgbé màmá, nítorí pé oṣù mẹ́sàn-án ló fi gbé mi. Ìgbà tó mọ̀ pé ó jẹ́ gbàgbé màmá, ó ṣe fẹ́ mi sílé. Irú nǹkan bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ẹbí ni. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra, kí a rí wípé ojúsàájú kan kò sí, kí a sì rí wípé a kò gba ohunkóhun láyè láti fa ìyapa wọ inú ẹbí wa. Kí a máa fi ìfẹ́ hàn, kí a jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ àti ìfẹ́ kí ó wà nínú ẹbí. Wo ìwé òwe orí 16 ẹsẹ 28. Aláyídáyídá ènìyàn dá ìjà sílẹ̀, asọ̀rọ̀kẹ́lẹ́ ya àwọn ọ̀rẹ́ ní ipa. Bí a bá rí wípé ẹnìkan wà ní inú ilé wa tí ó jẹ́ wípé bí ọkọ bá ti lọ síbi iṣẹ́, ẹni yìí ó sì pe ara rẹ̀ ní ọmọ Ọlọ́run, bí ọkọ bá ti dé, a ní káàbọ̀, etí ẹ̀ mélòó? Méjì ni. Kí ló fi ń gbọ́ ọ̀rọ̀? Bí o bá mọ nǹkan tí ìyàwó rẹ máa ń ṣe àti nǹkan tó máa ń sọ àti gbogbo ìrégbè tó máa ń wí nígbà tó o bá sinlé, hàn wá rí pé obìnrin yìí kì í ṣe èèyàn rere o. Gbogbo nǹkan wọ̀nyí ni ìwọ gbìn sínú. O mọ̀ wípé a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́, tàbí a sọ̀rọ̀ kẹ́lẹ́, ó máa ń pínyà ìyàwó àti ọkọ ni. O ṣe sọ wípé mẹ́nu ẹ̀ mẹ́nu, mi ò fẹ́ ṣe olùṣọ́ àbí adènà àbí ọlọ́pàá fún ìyàwó mi. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé bóyá ọkùnrin kan nínú ilé ó ń bá ọkọ rẹ̀ ṣe iṣẹ́ ní ibi iṣẹ́ kan náà, ó wá ń sọ fún ọ wípé etí ẹ̀ mélòó? bi o ba mo nkan ti oko re nse ni bi ise o ni awon oju mi ni ta o bo ba gbekele okunrin ti o so pe dipa lo nlo wi pe ko se gbekele o nitori pe ni ojojumo obirin kan wa ni bi ise wa won ma jo jeun lori tabile kan na abi be ni abi be ko bi o ba n gba iru nkan be yen laye ti o so fun wi pe mi o fi e se olopa akoda fun oko mi panu re mo bi o ba se be iru ani yi yo pin iwa ti oko re yo pin yin niya oni nitori a soro keleya awon ore nipa nitori be o ye ki asoro ki a ma gba awon asoro kele a fi oro kele banije ki a ma gba won laye lati ma soro oko lati ma soro iyawo wa bakan na ni ninu ijo boya enikan ohun ti e ki ri ohun rere nipa enikeni ojojumo sa ani adari mo fe ri yin o adari ise igbagbe mo fe ri yin o bo ba si be lowo arabirin pe ki le ti e ri adari fun lojojumo ti kuteye lo nso bo gbo ti bi ko ti mo boya nkan to ngbo ojo ti to ni abi ko je otito ni ani mo tun ti gbe mi ide o mo tun gbo pe lagbaja ile lagbaja lo nsun mo tun ti gbo lagbaja ni ago mokanla oru ana lo to kuro ni ile temedu ojojumo sa lo nri nkan so ti o ki duro si le ti e abi o ki gbadura abi o ki ka bibeli abi emi olorun ki gu eni kese wi pe ki o fi enu menu pe eyi ni na to nitori be o ye ki a mo wi pe iru awon ti o n gbo teku so pe ye awon to ma n dale onileru ni awon to ma n fa iyapa laarin awon eniyan mimo awon omo olorun ni ye ki a wo iwe owe ori 17 ese ikesan iwe owe ori 17 ese ikesan eni ti o bo ese mole o wa ife sugbon eni ti o tun oran ku sile o ya ore nipa ohun ti a n so ni pe boya nkan kan sele laarin oko ati aya omo kan si n ba wa gbenu ile omo to n ba gbenu ile yi o je omo to lojo lori o je omo ti o gbon die o si mo ki lo ti n sele laarin oko ati aya bi oko ba tile fe gbagbe awon kan ta ti bo mole awon kan ta ti dariji laarin oko ati aya gba ti boya n soro mi ni omo iya kan to fa nkan ijade ni a to so wi pe nisin o wa n se beni pe o feran oko nisin o wa n se beni pe o n wa n je nisin o wa n se beni pe o se fefe eyi to se lose to koja nko bon ti e ti pari e sugbon o ranti eyan buruku ni eke amo e iru eni be to tun wu awon nkan ta ti bo mole oku ose meji oku ojo medogun o tun hu jade iru eni be o ma n da ija sile ni iru eni be o ma n ya ore nipa tabi boya inu gbogbo a ti n dun boya enikan je apeyinda tele tele o ti pada wa sinu ijo awa inu gbogbo wa n dun a n yo a n so pe a ti e dupe lowo olohun arakunrin lagbaja pe iyapa ede eye o be sile laarin won nkan ti o si mu ki iyapa ati ede ayede yi be sile ni wepe won je awon ti o ma n so wepe bi ko ba di igba ti Paul waasu awon o ni se nkan to ye ki won ki o se awon elomiran a si so wipe emi o ti e gbadun iwaasu Paul sugbon Apollo olohun iyo ohun ni mo gbadun re ojo to ba ti bo si ori aga iwaasu to ba ti je Apollo lo n soro ni bo waasu wakati kan wakati meji orun o je wa soju mi emi a si so pe ati Paul ati Apollo ko ti e se ti mo ti e fe gbo ninu won ojo wo lawon yen mo Kristi sugbon Peteru eni ti o je wipe o ti ba Jesu wa lori oko oju omi o ti rin loju omi o si wa nbe ngba ti Jesu Kristi to so akara marun ateja wewe meji to so di pupo ti a fi bo awon egbedogun eniyan iyen ni mo le gboro re sugbon awon ton sese dide ni jeta lana wipe kawon na kan gori aga waasu o se mi o ti e je gbo iru oro awon eniyan be Paul wa nso fun won wipe ki lo de tori be se kii se Jesu Kristi ni agbagbo ni bi mo ti n so nkan won yio sese ki won naa ki o ma so wo pe o ma se o iru ijo wo niyen iru ijo awon ara Korinti o mo wepe bakan naa ni tire nigba ti a fi awon adari ekun ti a yan won ti a so wepe lagbaja ni adari ekun to wa n se se o wepe o ma se o won ri elomiin ninu gbogbo ojo o wa di lagbaja ni temi bi ki ba se wi pe oluso agutan wa agba bi ki ba se wi pe on lo wasu on lo sibeli bi won ti en toka sibeli mi okun je sibeli kini won mo kini won fe so nitori mi o ni fi ti won se sugbon ti oluso agutan agba nikan oni mo le gbo ti e bi o ba je on lo wasu won ma wa sugbon ti o ba je awon kekeke awon ipere awon to sese di onigbagbo tabi to se di adari ni ijeta ni jerin ah mi o ti e ni gbo ti won iru ede be o ma npa iyapa ninu ijo tabi boya o fe ki won ki o gbadura fun ni ah o di gba tin ba ri oluso agutan o di gba oluso agutan wo won di nisin eh fo won ba di gba bi n ba ku moku sugbon bi n ba ri oluso agutan ko gbadura fun mi elomi o le gbadura fun mi ki lo de ta nse be se ki isoruko jesu ni gbugbu a fi n gbadura ni ati oluso agutan ati adari ninu ekun ati adari idapo ojule baba fe gbadura oruko jesu na ni baba fe gbadura ileri olorun ti ari ninu bibeli na ni e se ti a fi ape so oluso agutan di olorun ko dara be nitori be ki a ma je ki iyapa ki o wa sinu ijo wa ki a mo wi pe enikeni ti won ba fi sibe enikeni ti olorun ba dari wa wi pe ki o wa nibe gege bi adari o ye ki a gbo ti re nitori awon nkan wonyi ni o ma nfa iyapa laarin awon eniyan olorun mo si gbagbo wi pe bi a o ti gbadura bi a o ti so fun olorun bi a o ti ni ki olorun dari awon asise wa tele tele ki o dari won ji wa ki o si je ki a ma gbe igbe otun ki a ma hu iwa otun ki a ma rin irin otun ki a ma se gege bi omo olorun ki a je ki irepo wa mo gbagbo wi pe ibukun yanturu lopolopo yo wa si igbesi aye wa loruko jesu ki a to mu iwa so wa si opin ati pe ki a to gbadura kini awon ibukun ti o ma so po mo irepo isokan edapo laarin awon eniyan mimo laarin awon ara ninu oluwa je ki a tun pada sibi ti a ti bere I orin dafidi ori keta leni adoje orin dafidi ori keta lela adoje lati ese keta lati nka nisisin yi bi iri amoni ti o san sori oke sioni nitori nibe ni oluwa gbe pase ibukun ani iye lailai onti olorin dafidi n so fun anihin ni wo pe bi aba ni isokan bi aba wa ni irepo okunrin si okunrin obirin si obirin oko si aya awon obi si awon omo awon ara ninu oluwa adari si awon omo ijo si awon adari gege bi awon eya eya ara ti wa ninu ara bi a se je eya ara kristi gbogbo wa ki a wa ni isokan oni bi aba wa ni isokan oni inu didun yo wa bi a ba wa ni isokan ayo oluwa yo ma joba ni igbesi aye wa bi a ba wa ni isokan a o ri wipe ba ti n kunle ba ti n gbadura be ni oluwa n gbo nitori wipe olorun ni inu didun popo popo si isokan irepo ni laarin awon eniyan mimo se o mo jesu papa ti so fun wa o ni bi awa meji eni meji bi a ba fohun sokan papo ka beere ohun kan ninu aye yi wipe ohun yoo se fun wa nitori be iyapa ni o ma n fa ki a ma tete dahun adura wa bi a ba ni isokan a o ri wipe awon ileri olorun yoo ma je beeni fun wa bi a ba ni isokan ni igbesi aye wa laarin ebi wa pelu awon ara ninu oluwa a o ri wipe ibisi olorun a o ri wipe ibukun olorun a o ri wipe owara ojo ibukun lati oke wa yoo ma wa fun eni kookan wa o se dide duro ko so fun olorun o se so fun olorun wipe o wa ni isokan pelu awon eniyan mimo ma se duro de awon elomiran wo eh awon ni won jebi gbogbo eto koja ati gbagbe e ati beri e nitori be gba ti ati beri gbogbo nkan wonyi ka so fun olorun wipe nisisin yi o afeje ti olorun afe idapo afe ife afe isokan ayo olorun yo si ma je agbara ati okun wa dididuro so fun olorun ba olorun soro bi o ba ti ni igbala so fun olorun wipe o n fe igbala bi o ba ti ni isodi mimo o se so fun olorun wipe o n fe ki a so okan re di mimo ki isokan pipe ki o le wa laarin iwo ati olorun laarin iwo ati awon ara pelu
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Rin kokan din logorin 79. Olorun, awon keferi wa si ile ni re, tẹ́ḿpìlì mímọ́ rẹ̀ ni wọ́n sọ di èérí. Wọ́n sọ Jerusalemu di òkìtì àlàpà. Òkú àwọn ìránṣẹ́ rẹ̀ ni wọ́n fi fún ẹyẹ ojú ọ̀run lé oúnjẹ. Ẹran ara àwọn ènìyàn mímọ́ rẹ̀ fún ẹranko ilẹ̀. Ẹ̀jẹ̀ wọn ni wọ́n ta sílẹ̀ bí omi yí Jerusalemu ká. Kò sì sí ẹni tí yóò gbé wọn sin. A wá di ẹ̀gàn sí àwọn aládùúgbò wa. Ẹlẹ́yà àti ìyọṣùtì sí àwọn tí ó yí wa ká. Yóò ti pẹ́ tó Olúwa. Ìwọ́ bínú títí láéláé. Owó rẹ yóò máa jó bí iná. Da ìbínú rẹ sí orí àwọn kèfèrí tí kò mọ̀ ọ́ àti sí orí àwọn ìjọba tí kò képe orúkọ rẹ. Nítorí tí wọ́n ti mú Jákọ́bù jẹ, wọ́n sì sọ ibùjókòó rẹ̀ di akoro. Má ṣe rántí ẹ̀ṣẹ̀ àwọn aṣáájú wa sí wa. Jẹ́ kí ìyọnú rẹ kí ó ṣáájú wa ní ìsinsìnyí, nítorí tí a rẹ̀ wá sílẹ̀ gidigidi. Ràn wá lọ́wọ́, Ọlọ́run ìgbàlà wa, nítorí ògo orúkọ rẹ. Kí o sì gbà wá, kí o sì wọ ẹ̀ṣẹ̀ wa nù nítorí orúkọ rẹ. Nítorí kí ni àwọn kèfèrí yóò ṣe wípé níbo ni Ọlọ́run wọn wà? Jẹ́ kí a mọ ìgbẹ̀san ẹ̀jẹ̀ àwọn ìránṣẹ́ rẹ tí a ta sílẹ̀ lójú wa nínú àwọn kèfèrí. Jẹ́ kí ìmí ẹ̀dùn òǹde nì kí ó wá síwájú rẹ. Gẹ́gẹ́ bí títóbi agbára rẹ, ìwọ dá àwọn tí a yàn sí pípa sílẹ̀, kí o sì san ẹ̀gan wọn nígbà méje fún àwọn aládùúgbò wa lé àyà wọn. Nípa èyí tí wọ́n gan ọ́, Olúwa, bẹ́ẹ̀ ni àwọn ènìyàn rẹ àti àgùntàn pápá rẹ yóò máa fi ọpẹ́ fún ọ láéláé, àwa ó máa fi ìyìn rẹ hàn láti ìrandíran. Orin ọgọ́rin, etí, fi etí sí ni, olùṣọ́ àgùntàn Ísírẹ́lì, ìwọ tí ó ń da Jósẹ́fù bí ọ̀wọ́ àgùntàn. Ìwọ tí ojókòó láàrin àwọn kérúbù tan ìmọ́lẹ̀ jáde. Níwájú Efraimu àti Benjamini àti Manasi, rú ipá rẹ sókè kí o sì wá fún ìgbàlà wa. Tún wa yí padà, Ọlọ́run, kí o sì mú ojú rẹ tan ìmọ́lẹ̀, a ó sì gbà wá là. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ìwọ ti bínú pẹ́ tó sí àdúrà àwọn ènìyàn rẹ. Ìwọ fi oúnjẹ omijé bọ́ wọn, ìwọ sì fún wọn ní omijé mu ní ọ̀pọ̀lọpọ̀. Ìwọ sọ wá di ìjà fún àwọn aládùúgbò wa, àwọn ọ̀tá wa sì ń rẹ́rìn nínú ara wọn. Tún wa yí padà, Ọlọ́run àwọn ọmọ ogun, kí o sì mú ojú rẹ tan ìmọ́lẹ̀, a ó sì gbà wá là. Ìwọ ti mú àjàrà kan jáde ti Íjíbítì wá, ìwọ ti ti àwọn kèfèrí jáde, ìwọ sì gbìn ín. Ìwọ ṣe àyè sílẹ̀ fún un, ìwọ sì mú un ta gbòǹgbò jinlẹ̀, ó sì kún ilẹ̀ náà. A fi òjìji rẹ bo àwọn òkè mọ́lẹ̀, àti ẹ̀ka rẹ dàbí igi kédárì Ọlọ́run. Ó yọ ẹ̀ka rẹ sínú òkun, àti ọwọ́ rẹ sí odò ńlá ni. Èéṣe tí ìwọ fi ya ọgbà rẹ bẹ́ẹ̀, kí gbogbo àwọn ẹni tí ń kọjá lọ ní ọ̀nà ń ka. Ìmàdò láti inú igbó wa ń bà á jẹ́, àti ẹranko ìgbẹ́ ń jẹ ẹran. Yí padà, àwa ń bẹ̀ ọ́, Ọlọ́run àwọn ọmọ ogun. Wulẹ̀ láti ọ̀run wá, kí o sì wò ó, kí o sì bẹ àjàrà yí wò, àti àgbàlá àjàrà tí ọwọ́ ọ̀tún rẹ ti gbìn, àti ọmọ tí ìwọ ti múlé fún ara rẹ. Ó jóná, aké lulẹ̀, wọ́n ṣègbé nípa ìbáwí ojú rẹ. Jẹ́ kí ọwọ́ rẹ kí ó wà lára ọkùnrin ọwọ́ ọ̀tún rẹ ni, lára ọmọ ènìyàn tí ìwọ ti múlé fún ara rẹ. Bẹ́ẹ̀ ni àwa kì yóò padà sẹ́yìn kúrò lọ́dọ̀ rẹ. Mú wa yé, àwa ó sì máa pe orúkọ rẹ. Tún wa yí padà, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Mú ojú rẹ tan ìmọ́lẹ̀, a ó sì gbà wá là.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ní orúkọ Jésù Kristì Olúwa wa, bàbá wa ti ń bẹ lé ọ̀run, a tún dé láṣáálẹ̀ yìí pẹ̀lú àwọn ẹrù wúwo, pẹ̀lú àìsàn, pẹ̀lú àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé wa. Nítorí a mọ̀ wípé bí a bá tọ̀yìn wá, ẹrù wúwo yóò dópin ní ìgbésí ayé wa. Àìsàn kò gbóògùn yóò parẹ́ ní ìgbésí ayé wa. Àwọn òkè tí ó ti wà yóò ṣídìí ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀ ni a ṣe ń bẹ̀bẹ̀ ní àṣálẹ̀ yìí wípé gbogbo òkè, gbogbo àìsàn, gbogbo ègún, gbogbo ìjẹgàba sàtánì, gbogbo ìdánilóró sàtánì, ẹ ó mú wọn kúrò lórúkọ Jésù. Wípé ìlọ́po, ìlọ́po, ìlọ́po ẹ̀rí yóò gbẹnu wa kan lórúkọ Jésù. Bí ọ̀rọ̀ yìí yóò ti máa jáde, à ń bẹ̀yìn wípé pẹ̀lú agbára, pẹ̀lú ìwòsàn, pẹ̀lú ìdáǹdè, pẹ̀lú ìdánisílẹ̀, ẹ ṣe é fún wa lórúkọ Jésù. Àdúpẹ́ ipẹ́ ti gbọ́, a ó sì rí i pẹ̀lú ojú wa. A ó ní ìmọ̀lára rẹ̀ lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jókòó. Ní àṣálẹ̀ yìí tí ó jẹ́ àṣálẹ̀ tí ó kẹ́yìn nínú ìpàgọ́ wa,
3: Anso lori agbara atobiji Olorun ati awon oke wa. Agbara atobiji ti Olorun ati awon oke wa. Olorun le se ohun gbogbo. Abi be ko. Ko si ohun kan ti o nira fun Olorun lati se. Ohun gbogbo ni sise pelu re. Gbogbo ipa, gbogbo agbara, gbogbo ola ti Olorun ni. Ibere kan lo waye ninu Genesis ori keje di logun ese ikerinla lati ese iketala Oluwa si wi fun Abraham pe nitori kini Sarah se nrerin wi pe emi o ha bimo ni toto eni ti o ti gboton ohun kan ha soro fun Oluwa Olorun bi o bi o se bere lowo Abraham o ni se ohun kan soro fun Oluwa lati se o wa nso fun o wi pe liri akoko ti a da emi o pada to wa ni iwoye amodun Sara yo si li omokunrin kan Olorun so yi kan na fun o bi o ba je ni ti o yagan o so wi pe ko si ohun to soro fun o lati se o ni ni iwoye amodun Iwo na o gbe omo tuntun ti re jo loruko Jesu. Ninu Jobu ori keje le ni ogoji. Jobu ori keje le logoji. Ese ikeji o mo isoro wahala aisan ti Jobu ni. Sugbon lese kese ti Jobu fun are so wi pe emi mo pe iwo le se ohun gbogbo. Ati pe ko si iroinu ti a le fi ti a le fa seyin kuro lodo re ni ori yi kan na ni ojo yi kan na ti Jobu so wi pe emi mo wi pe iwo le se ohun gbogbo ni ojo na ni igbekun aisan ti o wa lara re lo dopin ojo ti iwo fun are ti o ba gbagbo wi pe iwo na mo gege bi asale yi wipe ko si ohun ti o soro fun Olorun lati se iru ojo asale be ni gbogbo wahala re ati awon oke ti o wa ni igbese aye re won yo dopin loruko Jesu ninu Jeremiah ori kejele logbon Jeremiah ori kejele logbon ese iketa di logun oni Oluwa Olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re ko si ohun kohun ti o soro fun o bi o ba ni iru igbagbo be o daju wi pe oke ti o wa ni igbesi aye re yo kuro lasale yi loruko Jesu nitori Olorun ti an gbadura si o ni oba lori ohun gbogbo bawo ni o ti ye o si wi pe Olorun ni atobiju to ni gbogbo agbara ati gbogbo ipa ronu nipa agbara to tayo ti eda nigbati Olorun da gbogbo agbala aye lati inu ofo se o mo we pe ki carpenter ki o to le kan tabili tabi aga o ni lo igi ki alagbede ki o to ro ada tabi oko o ni lo irin sugbon Olorun wa ko ni lo ohun kohun lati fi seda ohun gbogbo ti a nri loni ni a fi nso fun wa ti a fi ran ara wa leti we pe Olorun wa atobiju ni o ni gbogbo agbara o ni alagbara nla o ni olowosan olodumare to ni ohun gbogbo ni ikawo re olupese ni pelu o tun ni aniseko o ni balogun loju ogun to n pa gbogbo ise satani run bi o ba fi oju ri eyi ti a nso yi ti o si wo Olorun oba lori ohun gbogbo o ko ni ri ohun kohun ni igbesi aye re ti o soro ju fun Olorun lati se o si ri wepe ni asale yi gbogbo ko sese ni igbesi aye re yo di sisese loruko Jesu ni kiakia a o ma wo koko meta lori iwaaso ti ale yi ikini olubori agbara nla ti Olorun wa olubori agbara nla ti Olorun wa ikeji oke nla nla to nshidi nipase Olorun wa oke nla nla to nshidi nipase Olorun wa iketa oniruru ise iyanu anu lati odo Olorun wa ikini olubori agbara nla ti Olorun wa wo exodus orike dogun exodus orike dogun lati ese ikokanla ni ati so fun wa bi Olorun wa se lagbara to tali o dabi iwo Olowa ninu awon alagbara tali o dabi iwo ologo ni mimo eleru ni ti nse ohun iyanu ti nse ohun iyanu nje Olorun le se ohun iyanu ni igbese aye re loni yo se ohun iyanu nitori pe alagbara ni ologo si ni an so fun ninu chronicle kini ori kokan de logbon lati ese ikokanla si ikeje lati re Olowa ni titobi ati agbara ati ogo ati isegun ati olanla nitori ohun gbogbo li orun ati le aye tire ni ijoba ni tire Olowa asi gbe oleke li ori ohun gbogbo oro pelu ola odo re ni ti wa iwo si joba lori ohun gbogbo li owo re ni agbara ati power ati li owo re ni siso ni dinlawa ati fifi agbara fun ohun gbogbo agbara yi yo sise ni igbese aye re loni akai katan ni awon ohun ti Olorun wa ti se pelu agbara nla re nitori ailopin ni Olorun ti an si nigbati abamoye iru agbara nla ti Olorun wa ni a o dabi omiran ninu emi wa iberu ipoya ati sisa kijokijo yo di ohun igbagbe ati ohun ajeji loju enikankan wa loruko Jesu aigbagbo yo di ohun igbagbe ninu ede eno wa iye meji yo kodanu bi elobo ninu igba aya wa bi o ba mo eni ti an pe ni Olorun ti o si mo we pe ohun ni atobiju ohun ni o ni agbara olubori o mo we pe ko si ohun to soro lati se wi pe ohun ti o pe ni oke ni igbese aye re a o so de petele bi a ba se oloju nipa ti emi lati ri asiri ijile atobiju agbara Olorun aye re ko ni re bakan na mo Olorun atobiju to da aye ati eniyan lai nilo iranlowo enikeni yo sise yo dabira ni igbese aye re nitori we pe agbara Olorun ko ni afiwe ninu Isaiah ori ogoji Isaiah ori ogoji lati ese ikarun di logbon nje tani eyin o hafimiwe tabi tali emi o badogba li emi mimo wi gbe oju yin soke sibi giga kesi wo tali o da nkan wonyi tali o da won moni tali o da won ti mu ogun won jade wa ni iye o n pe gbogbo won ye oroko nipa titobi ipa re nitori pe oun le ni ipa ko si okan ti o ko ese ikeji de logbon iwo ko ti mo iwo ko ti gbo pe Olorun ayeraye Olowa eleda gbogbo ipekun aye ki saare oni ki saare be ni are ki mu ko si awari oye re agbara yi yo sise ni igbese aye re la sale yi loruko Jesu ninu Efesu ori keta o ye ki o ma fi okan ro ohun lanla ti Olorun yo se fo ni asale yi bi ati wo agbara atobiju olorun wa efeso oriketa ese ogun nje eni ti o le se lopo lopo ju gbogbo eyi ti a nbere tabi ti a nro lo gege bi agbara tin sise ninu wa o so fun wi pe agbara yi agbara olorun yo sise ninu re o si so fun wi pe yo se ohun to nbere ikeji yo se eyi to nro lokan iketa yo se gbogbo ohun ti a nbere tabi ti a nro ikerin yo se ju gbogbo eyi ti a nbere ati eyi ti a nro lasale yi loruko Jesu o wa so pe oju be lo wi pe olorun alagbara atobiju ti se oke nidi yo se lopo lopo ju gbogbo eyi ti a nbere tabi ti a nro o ni iru agbara yi yo sise ninu wa mo ro wi pe o mura sile mo ni se o mura sile nitori wi pe loni olorun yo sise ara ni igbese aye re nitori agbara nla to ji Jesu Kristi dide lati inu oko o setan lati sise ni igbese aye re eyi ni o mu wa lo si koko keji nsin o nso nipa oke nla nla to nsidi nipase olorun wa oke nla to nsidi nipase olorun wa ninu Matthew ori ketadelogun Matthew ori ketadelogun lati ese ikokandelogun nigba na le awon omo ehin Jesu to wa leyin won bi pe ese ti awa ko le jade ohun kan sele omo kan ni emi esu emi to nda loro won gbe omo yi won si odo awon omo ehin Jesu sugbon won o le se won o le emi esu jade sugbon nigba ti Jesu de pelu oro ase kan o le emi esu jade eyi wa se awon omo ehin ni kayefi won bere we pe kini se e ti se ti awa o le se nkan yi ninu ese ogun Jesu si we fun won pe nitori aigbagbo yin ni looto ni mo sa we fun yin bi eyin ba ni igbagbo bi woro irugbin mustardi bi eyin ba ni igbagbo se oni igbagbo mo ni se oni igbagbo bi eyin ba ni igbagbo bi woro irugbin mustardi eyin o we fun oke yi pe si nihi lo si ohun yo si si Jesu ni yo si si lasale yi yo si si gbogbo oke to wa ni igbese aye re yo si si ko si si nkan ti e ki yo le se ko si nkan ti e ki yo le se ninu Marko ori kokanla Marko ori kokanla ese iketa le logun Marko ori kokanla ese iketa le logun looto ki se ti oro ere looto ni mo wi fun yin enikeni ninu awon omo Olorun enikeni ninu awon ti o ba gbagbo enikeni ninu awon ti o gbadura ni oroko Jesu enikeni ti o ba wi fun oke yi pe sidi ki o se bo sinu okun ti ko ba si siye meji le okan re sugbon ti o ba gbagbo pe ohun ti o wi yo se yo ri be fun sugbon ibere kan lo je wa logun kini a npe ni oke oke ni awon isoro ati lasigbo to lagbara jo wa lo ti a ko le funra wa mukuro ti o si nira pupo lati gba mora to si se pe gbogbo agbara wa ati ti awon oluranlowo wa lapapo ja si otubante oke yi je o sese ki o je aisan tabi isoro tabi wahala to taku to ni ohun ko ni lo fun eni ti o ni iru oke be
4: iwaju ko se lo be ni eyin ko se pada si o da bi e ti awon eyan wa ma nso wi pe oba ran ni nise odo oba kun ise oba ko se ma je odo oba ko si se rolu bi o mo we oke ni eru ti esugberu eniyan orun wo eleru ko si eni ti yo so kale sugbon lasale yi gbogbo eru lorun re lori re a o so kale loruko jesu ki o le ye wa dara dara ohun ti a n pe ni oke ati ohun ti a n gbadura ni asale yi wo pe yo sidi ye ki n se awon apere die fun o ikini bi awon oke se gaju eniyan giga yowu laye lo be ni awon isoro na gaju imo ogbon ati agbara idalo ohun ti a n pe ni oke o gaju enikeni yowu laye be na ni awon isoro awon aisan awon ajogunba lo gaju agbon ogbon ati agbara idalo won je isoro tabi aisan to diju to takoko to sunisu tabi to gontio ikeji awon oke won je adayeba bi a ba npe nkan kan loke o je wi pe adayeba ni won ti wa nibe ki atobi wa gege bi oke apata olumo ni ilu egba bi o ti wa nibe ki atobi lagbaja ti oke sapati ti wa ni ibadan ki atobi lakasegbe be na ni ki a to bi arugbo tin be ni abule wa igun idile ti wa eyi ni a npe ni oke awon nkan wonyi ti o ti wa ninu ebi to je as aisan ajogunba bi warapa bi atogbe bi as aisan buburu miran ti ko se fenu soton awon nkan wonyi ni a npe ni oke sugbon lasale yi won pora loruko jesu iketa bi oke se ma nje idena to taku sibe to nse idiwo fun itesiwaju be ni opo arun ojo pipe ati idaloro emi esu ndena itesiwaju ebi ati aseyori lenu ise pelu iru oke be aye eniyan ninu aye eniyan bi won ba fa ki to ara won sugbon lasale yi yo to ara won loruko jesu gege bi oke ti a ko le sinidi awon elomiran ni ese to rorun lati dimoni to je wi pe won ti jija kadi pe popo ninu agbere ninu tabi ninu aliyan tabi ninu tete tita sugbon ti won o bo lasale yi a o to sile awon elomiran o sese ki o je asa baraku to soro lati dawo de duro bi igbo mimu tabi siga tabi oti mimu tabi taba sugbon lasale yi o dominira loruko jesu ti elomiran to je oke ni ipada seyin igba gbogbo ki eniyan ki o di igbekun fun ese sugbon ati to osile ikerin telomiran je igun tabi epe tabi itakasini to je wipe lati igba na ni onitohun ti yagan ti tabi ti okuta ba oja re ti won si gbe ese le igbega lenu ise sugbon mo ki o ki orire wipe bi o ti wa nihin lasale yi gbogbo re yo dopin loruko jesu ti awon miran ni aisan olori kunkun to n gbon owo lo lai ni awotan telomiran ni idojule ni oso tabi aje tabi awon elegbe awo sugbon mo gbagbo we pe o ti di ominira elomiran si ni emi mategbe airise airise osi to dogo tini to dabi eni we pe o je igbese to taku to pinu we pe owo ba okale ijakule eru to je wipe o nso ni di eru ati wahala ti mo eniyan ma ro wipe iku ya jesin lo sugbon lasale yi loruko olorun loruko jesu a mu gbogbo re kuro o si di eni ti o ni ominira loroko Jesu. Iketa oniruru ise iyanu anu lati odo Olorun wa. Oniruru ise iyanu anu lati odo Olorun wa. Matthew orike dogun ese ikarun din logbon titi de ikeji din logbon nigba na le o wa o si teriba fun wi pe olowa ran mi lowo sugbon o dan wi pe ko to ki a mu akara awon omo ki a fi fun aja o si wi pe be ni olowa awon aja a ma je ninu erun ti o ti ori tabili olowa won bo sile on ti Jesu so ni hin ni wi pe bi obirin yi yo ba ri ise iyanugba ki se ise iyanu bi eto be ni wi pe o ye o to o pe lati ri ise iyanu yi gba o so fun wi pe bi aja ni obirin yi ri sugbon obirin yi o mo on ti Jesu so o wa so wi pe be ni olowa sugbon awon aja ma je ninu erun ti o ti ori tabili olowa won bo sile nigba na ni Jesu dahun o si wi fun o pe obirin yi igbagbo nla ni tire mo gbagbo wi pe Olorun o so be fun ni asale yi igbagbo nla ni tire ki o ri fun gege bi iwo tin fe gege bi iwo tin fe se o fe nkan kan lodo Olorun la sale yi oni yo ri fun o gege bi iwo tin fe asi mu omo birin re larada ni wakati kan na ninu ise awon apostoli ni mo fe ka oro kan fun o mo gba dura we pe ki Olorun ki o se o loju emi lati ri itumo ti o se iyebiye ninu ti an ka yi ise awon apostoli ori kerin de logun lati ese ike dogbon de ikerin de logbon sugbon laarin oganjo Paul ohun si la ngbadura won si nkorin iyin si Olorun awon ara tubu si tete si won lojiji isele nla sise to be ti ipile ile tubu mititi ogan gbogbo ile kun si si ide gbogbo won si di si tu sile ranti we pe awon elewon won yi won o to won o ye ki a tu ide won sugbon gere ti Paul o sila ti won gbadura ti won si nkorin yin ni agbo wi pe ide gbogbo awon onitubu awon ton wa ni le tubu ide won tu sile iwo na la sale yi ki se nipa tito ki se nipa yiye ki se nipa mimo se sugbon bi a ba tin gbadura nitori anu Olorun ni gbogbo ide to de o ni o ma tu loruko Jesu ye ran leti wi pe balogun orun ijo si ko ye sibe amu omo odo re larada yi ni a pe ni ise iyanu anu obirin ara Kenani Timothy kafun ti o dabi aja ni waju Olorun sibe o gba iwosan ati idande fun omobirin re ko ye ko leto si sugbon o gba nitori ise iyanu anu Olorun obirin onisun eje ko ni ohun ko bi ore bi oluranlowo bi alagbawi bi ewa bi okiki sugbon bo tile je wi pe obirin yi ko ni nkan kan sibe amularada lese kese eyi ni a pe ni ise iyanu anu nitori be je ki o yi o wi pe akoko tire ti de gbogbo oke to wa ni igbese aye re won opora loruko Jesu onkon ti ibaje ike ti o dabi oke to shu si os leyin a mu won koro gege orun ni a mu won koro jejere ni to nje inu re a mu won koro ibaje ogbe inu ninu ifun a mu won koro bi o si je ifoti ifoju iyadi iditi iyaro ikope arumolegun a mu won koro loruko Jesu ide ki o bere si ni gbadura
3: ki o so fun Olorun wi pe gbogbo oke ti o wa ni igbese aye re aisan ko gbogbo ti o wa ni igbese aye re egun ajogun ba to wa ni igbese aye re ati ohun ti o ti wa nibe ti o ti gbadura ti o ti gba awe fun ojo pipe sugbon ti o wa nibe wi pe ni asale yi a o mu gbogbo won kuro patapata ise anu ni o ise iyanu anu ni ki se wipe o leto si ki se wipe o pe ki se wipe olohun kan to fi le jalanka to ni waju oluwa wipe nitori eyi ni se fun mi ise iyanu anu olorun ni ise iyanu anu lati odo olorun wa oke re yo sidi wahala re yo dopin aisan yo kuro out to sile au mu olarada out down ide murasile ise iyanu ti de murasile anu olorun po murasile ko si ko sese pelu olorun wa murasile gbogbo aisan gbogbo isoro gbogbo wahala to da bi oke ni olorun yo mu kuro
5: ba olorun gbo bi o ba le gbagbo ohun gbogbo ni sise fun eni ti o ba gbagbo looto ni mo wi fun yin enikeni ti o ba wi fun oke yi pe sidi ki o se bo sinu okun ti ko ba siye meji ile okan re sugbon ti o ba gbagbo pe ohun ti o wi yo se yo si ri be fun

0: Ni oruko Jesu Kristi Oluwa wa.
1: Mo fẹ́ kí o rántí wípé àṣálẹ̀ òní ni àṣálẹ̀ ọjọ́ tí ó kẹ́yìn. Ó sì dá mi lójú wípé Ọlọ́run fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àìníye àìlóǹkà iṣẹ́ ìyanu. Ṣé o jẹ́ ọ̀kan lára àwọn olóríire tí yóò gba iṣẹ́ ìyanu kí o tó lọ? Nítorí wípé ọjọ́ alẹ́ tí ó kẹ́yìn yìí Ọlọ́run fẹ́ ṣe ìyanu ní ìgbésí ayé rẹ. Kí o sì mọ̀ wípé ohun tí ó ti dúró síbẹ̀ gẹ́gẹ́ bí òkè ní àṣálẹ̀ yìí ni Olúwa fẹ́ mú gbogbo rẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nítorí bẹ́ẹ̀ tẹ́tí sílẹ̀, bí o bá ní ohunkóhun bí gẹ̀gẹ̀ lọ́rùn, bí ìpakè, bí ike, bí oyún ìju, tàbí ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú sí àgọ́ ara rẹ, àwọn wọ̀nyí ni a fẹ́ gbàdúrà fún nísinsìnyí. Ohunkóhun tí ó bá wú sí ara rẹ, gẹ̀gẹ̀ ni, ìpakè ni, ike ni, oyún ìju, ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú lé ara rẹ, ó gbé ọwọ́ sókè, ó sì fi ọwọ́ kan lé ibi tí ó wú yìí, kí a gbàdúrà kí òkè yìí tí ó wà ní ìgbésí ayé rẹ kí ó lè ṣí. Mo retí ọwọ́ rẹ lókè. Bí o bá ní ohun tí a sọ yìí, bí a bá ti gbàdúrà tán, ni o ní láti yẹ ara rẹ wò lórí ohun tí a fẹ́ gbàdúrà sí. O sì rí i wípé òkè ti ṣídìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, alágbára, atóbi jù, ẹlẹ́dàá, a dúpẹ́ wípé ẹ ti fi wá lọ́kàn balẹ̀ wípé bí a bá sọ fún òkè wípé kí ó ṣídìí, tí kò sí iyè méjì kan lọ́kàn wa, tí a sì gbàgbọ́ wípé ohun tí a sọ yóò ṣe, yóò rí bẹ́ẹ̀ fún wa. Ǹjẹ́ nítorí náà mo wá lórúkọ Jésù tẹ̀tí fi fún wa nínú agbára ẹ̀jẹ̀ Jésù àti pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ àti ìfàmì oríyàn yín. Nítorí náà ni a ṣe ń gbàdúrà wípé gbogbo òkè tí ó wú sí ara àwọn ènìyàn wọ̀nyí, ẹ kúrò lórúkọ Jésù. Ìwọ ike tí ó fi ẹ̀yìn ẹni yìí ṣe ibùgbé, mo pàṣẹ jáde lórúkọ Jésù. Gẹ̀gẹ̀ ọrùn tí ó wà ńbẹ̀ fún ọjọ́ pípẹ́, mo pàṣẹ fún yín, ẹ jáde lórúkọ Jésù. Ìpákè tí ó wà ní abẹ́ inú, mo pàṣẹ nísinsìnyí wípé gẹ́gẹ́ bí òkè, ẹ ṣídìí lórúkọ Jésù. Ẹsẹ̀ wíwú, ara wíwú, ikùn wíwú, mo pàṣẹ ẹ kúrò lórúkọ Jésù. Ọlọ́run aláàánú alágbára, ẹ fi ọwọ́ kan gbogbo àwọn ènìyàn wọ̀nyí pẹ̀lú gbogbo àìsàn tí ó jẹ́ kí ara wọn wú, àti ìrora tí ó jẹ́ kí ara wọn wú, àti gbogbo àrùn wọ̀nyí, ẹ lé wọn jáde lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Nísinsìnyí, àwọn tí a gbàdúrà fún yìí, ẹ yẹ ara yín wò. Bí o bá sì ti rí i wípé bí ìpákè ni, tàbí ohun mìíràn, tàbí oyún ìju, tàbí ike, tàbí gẹ̀gẹ̀, tàbí ara wíwú, o rí wípé o ti kúrò, o yin Ọlọ́run lógo, a ó sì yọ̀ pẹ̀lú rẹ kí a tó máa tẹ̀síwájú nísinsìnyí.

gbàdúrà tán ni kí o yí ara rẹ wò nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ ó ń dúró dè ọ́. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé alágbára nìyí, ẹ kì í bá tì, kò sí ohun tó ṣòro fún yín láti ṣe. Nítorí bẹ́ẹ̀ ni a fi ń gbàdúrà fún àwọn wọ̀nyí, gbogbo àrùn tó wà lára wọn, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìwọ àrùn ẹ̀tẹ̀, mo pa á láṣẹ, jáde lórúkọ Jésù. Gbogbo ọwọ́ tó ti re, ọwọ́ tó ti gé, àti ẹsẹ̀ tó ti re, tó ti gé, mo pàṣẹ wípé kí Ọlọ́run ẹlẹ́dà kí ó dá àwọn ẹ̀yà ara tí ó ti sọnù, tí ó ti re sọnù, kí ó dá wọn padà lórúkọ Jésù. Gbogbo kòkòrò tó ń jẹ àgọ́ ara rẹ, apà wọn run, amú wọn kúrò, gba ìwòsàn lórúkọ Jésù. Gbogbo ọgbẹ́ inú, a ń gbàdúrà wípé kí ìwòsàn kí ó dé lórúkọ Jésù. Àrùn jẹjẹrẹ cancer, apá aláṣẹ, ẹ jáde lórúkọ Jésù. Àti egbò ọjọ́ pípẹ́, yálà lójú ara tàbí nínú ẹ̀dọ̀, ẹ gba ìwòsàn lórúkọ Jésù. Ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fe, apá aláṣẹ wípé kí ẹ kúrò lórúkọ Jésù. Kí ìwòsàn tó tọ́, ìwòsàn tí ó dúró pẹ́ títí, kí ó wá nísinsìnyí sí àgọ́ ara yín lórúkọ Jésù. Ìwọ àrùn àìsàn àtọ̀gbẹ, jáde lórúkọ Jésù. Gbogbo àwọn àrùn mìíràn tí ó fara ju àwọn wọ̀nyí, tí ó ń dá wọn lóró, tí ó mú owó, tí ó ń kówó wọn lọ, Ọlọ́run aláàánú alágbára, ẹ wò wọ́n sàn lórúkọ Jésù. Ẹ ti sọ fún wa wípé bí a bá sọ fún òkè wípé kó ṣídì, ó ní láti ṣídì. A gbàgbọ́ wípé ẹ ti ṣe, a gbàgbọ́ wípé ẹ ti dáhùn àdúrà wa lórúkọ Jésù Kristì Olúwa wa, àmì. Yẹ ara rẹ wò. Ibikíbi tí o bá wà yí ara rẹ wò, iṣẹ́ ìyanu Ọlọ́run ti tẹ̀ ọ́ lọ́wọ́. Bí o bá ti rí iṣẹ́ ìyanu yìí, wípé o ti farahàn nínú ara rẹ, kí o máa jáde bọ̀.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún un wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀, Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí ègún ìdílé, bí o bá ní ègún àìlè rọ́kọfẹ́, àìlè ráyafẹ́, àìrọ́mọbí tí a ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí ègún, tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Yẹ àgbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká máa rọkọ fẹ́, ká máa rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan, kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nú ìré kọjá mi nù kúrò ó mọ̀ wípé òun ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹlòmíràn máa sọ wípé bàbá ti ní ìgbàlà a ti ní ìgbàlà títí láéláé nìyẹn bí mo ṣe sọ fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlòmíràn máa rò pé bí a bá ti jẹ ọmọ ọlọ́run a ti jẹ ọmọ ọlọ́run títí láéláé nìyẹn wípé ìgbàlà tá a ti ní orúkọ wa tí ó ti wà nínú ìwé yìí wípé bí a ti lẹ̀ dẹ́ṣẹ̀ ìbáṣe àgbèrè ìbáṣe olè wípé ohun tá a lè pàdánù ni pé ó ṣe é ṣe kí a pàdánù èrè wa níwájú ọlọ́run ṣùgbọ́n ọmọ tí a ti jẹ́ a ó máa jẹ́ ọmọ títí láéláé dáfídì ò rò bẹ́ẹ̀ dáfídì sọ pé ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nú ìré kọjá mi nù kúrò rántí pé ọba ni dáfídì ọba tí a ń sọ nípa rẹ̀ ó kọjá adarí ẹkùn ó kọjá adarí agbègbè ọba tí a ń sọ nípa rẹ̀ ó kọjá àwọn àlùfáà kéékèèké tí a ń rí lónìí àwọn àlùfáà mìíràn wọn kò ní lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ìgbà tó bá ti rí pé wọ́n ṣubú sínú ẹ̀ṣẹ̀ adarí mìíràn kò ní lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ níwájú ọlọ́run kí ó gbàdúrà pẹ̀lú omijé kíkorò kí ó sọ fún ọlọ́run wípé òun fẹ́ ní ìyípadà ọkàn tòótọ́ ṣùgbọ́n wo dáfídì ó bẹ̀rẹ̀ sí ní képe olúwa ó ní ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nu ìré kọjá mi nù kúrò ó mọ̀ wípé òun ti rí òfin ọlọ́run kọjá ó mọ̀ wípé òun ti ṣe àṣemáṣe ó mọ̀ wípé òun ti dẹ́ṣẹ̀ ó ní wẹ̀mí lé àwẹ̀ mọ́ kúrò nínú àìṣedédé mi kí o sì wẹ̀mí nù kúrò nínú ẹ̀ṣẹ̀ mi kò máa ṣe féfé nínú ẹ̀ṣẹ̀ kó máa sọ wípé obìnrin yẹn náà ni ò wẹ̀ níbi tó dà obìnrin náà ni ó fi ara ẹ̀ sílẹ̀ obìnrin náà lòun ló kọ mí lẹ́sẹ̀ kì í ṣe ẹjọ́ mi ẹni yìí ló jẹ̀bi kò sọ bẹ́ẹ̀ kò tilẹ̀ dárúkọ obìnrin yìí wípé òun ló kọ òun lẹ́sẹ̀ ó sì sọ wípé òun lẹ́lẹ́ṣẹ̀ òun lẹ́lẹ́bi òun ni òun ní àìṣe déédé ó ní kí olúwa kí ó wẹ òun lé àwẹ̀ mọ́ kúrò nínú àìṣe déédé òun kí ó wẹ ọ̀nà kúrò nínú ẹ̀ṣẹ̀ òun nítorí tí mo jẹ́wọ́ ère kọjá mi ní ìgbà gbogbo lé ẹ̀ṣẹ̀ mi sì ń bẹ léwájú rẹ ìwọ ìwọ nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí tí mo sì ṣe búburú yìí níwájú rẹ kí a lè dá ọ láre nígbà tí ìwọ bá ń sọ̀rọ̀ kí ara rẹ kí ó lè mọ́ nígbà tí ìwọ bá ń ṣe ìdájọ́ kíyèsí nínú àìṣe déédé lè agbé bí mi jẹ́ kí n béèrè lọ́wọ́ rẹ ta ni ọba tí ó lè rẹlẹ̀ tó báyìí lónìí ta ni ìjòyè tí ó lè rẹlẹ̀ tó báyìí lónìí ta ni ọ̀mọ̀wé àwọn tí ó ti lọ sí yunifásitì àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ní yunifásitì tí ó lè rẹlẹ̀ tó báyìí wípé nínú àìṣe déédé lè agbé bí mi ta ni àwọn ọ̀làjú lónìí àwọn gbajúmọ̀ lónìí tí ó lè rẹlẹ̀ níwájú olúwa bí kì í bá ṣe wípé a ní ìrẹ̀lẹ̀ báyìí láti jẹ́wọ́ níwájú olúwa a kì yóò lè ní ìgbàlà tòótọ́ àti ìyípadà ọkàn kíyèsí nínú àìṣe déédé lè agbé bí mi àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi kíyèsí ìwọ́fẹ́ òtítọ́ ní inú àti ní ìhà ìkọ̀kọ̀ ni ìwọ́ ó mú mi mọ ọgbọ́n fi ewé sóòpù fọ̀ mí èmi ò sì mọ́ ó ní nísinsìnyí mo jẹ́ eléèrí nínú ọkàn nínú àyà ní inú mi ó ní wẹ̀mí èmi ò sì fún ju ẹ̀gbọ̀n òwú lọ mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ̀ pa ojú rẹ̀ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ mi kí ìwọ kí ó sì nu gbogbo àìṣe déédé mi nù kúrò dá àyà titun sínú mi ọlọ́run ó sọ fún ọlọ́run wípé iṣẹ́ ọlọ́run nìyí wípé ọba kò lè ní ìyípadà fún ara rẹ̀ láì jẹ́ pé ọlọ́run fún ní ìyípadà wípé ìjòyè ọ̀mọ̀wé tàbí ẹni tó ti lọ sí ilé ìwé gíga tàbí ẹnikẹ́ni tàbí olówó tàbí ọ̀làjú kan tàbí gbajúmọ̀ kan kò lè ní ìyípadà ọkàn fúnra rẹ̀ bí kì í bá ṣe wípé ọlọ́run fún ní ìyípadà àyà wípé ìbáṣe ẹlẹ̀sìn ẹlẹ̀sìn níbikíbi ò lè ní ìyípadà fún ara rẹ̀ bí kì í bá ṣe wípé ọlọ́run fúnra rẹ̀ ó fún ní ìyípadà àyà ó ní dá àyà titun sí inú mi ọlọ́run kí o sì tún ọkàn dídúró ṣeṣeṣe sínú mi ó yẹ kí a lọ bá ọlọ́run sọ̀rọ̀ ó yẹ kí a lọ gbàdúrà ó yẹ kí a wọ ojú ọlọ́run lónìí kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́ ẹlòmíràn bí a bá ti parí ìsìn a máa kánjú lọlé mo fẹ́ lọ wáńjẹ a máa kánjú lọlé mo fẹ́ lọ ṣe tọ̀hún gbàdúrà sọ fún ọlọ́run wípé ìyípadà ọkàn yìí òun fẹ́ ní tòótọ́ dìde dúró tàbí kí o kúnlẹ̀ kí o sọ fún ọlọ́run kí o sọ fún ọlọ́run pẹ̀lú ẹ̀dùn ọkàn pẹ̀lú omijé pẹ̀lú ọkàn tí a fàya ó ní kì í ṣe aṣọ yín ni kí ẹ fàya ṣùgbọ́n kí ẹ fa ọkàn yín ya kí ẹ wọ ojú olúwa ẹ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti fara pamọ́ ní ìkọ̀kọ̀ ọkàn rẹ kí o sọ fún ọlọ́run wípé

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹjẹ́ kí a gbàdúrà.
2: Àtúnwálé ẹ̀kan sí lónìí, bàbá, láti wá bá ọ pàdé, láti wá gbọ́ ọ̀rọ̀ rẹ. A sì ń bẹ̀ ọ́ wípé gbogbo àwa tí a wá lónìí, a ó sálà kúrò nínú ìjì ìgbẹ̀san tí ó ń bọ̀ sí ayé. A ó sì lè sinmi ní ọ̀dọ̀ Jésù Kristì. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé wíwá síbí wa lónìí àti ní ìgbà gbogbo pé kí ó má jà á sí asán. Gbogbo ohun tí ó bá yẹ láti mú sí ètò ní ìgbésí ayé wa, fi wọ́n hàn wá, kí o sì jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wọ́n nù pátápátá. Ṣàánú fún wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó rí ibi ìbùjókòó ní ọkàn wa lé òní. A dúpẹ́ pé kò tí gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ó ṣeé ṣe kí o ti gbọ́ tẹ́lẹ̀. Ohun tí mo fẹ́ kà fún ọ láti inú ìwé Genesis orí 19. Láti ẹsẹ̀ 12 dé ẹsẹ̀ 17. Ohun tí mo sì ń fẹ́ kí o ṣe àyẹ̀wò kí o sì ṣe ohun kan pàtó nípa rẹ̀ ni wípé sá àsálà fún ẹ̀mí rẹ. Ìdájọ́ ń bọ̀ nítorí wípé Ọlọ́run láti ọ̀run fún ara rẹ̀ ni ó ti pinnu wípé bí ẹni búburú bá ń ṣe búburú ní ọjọ́ kan, ọdún kan, tàbí ọdún púpọ̀, tí ó rò wípé kò sí ìdájọ́, ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀. Ìdájọ́ yìí yóò sì wá sórí gbogbo àgbáyé pátápátá. Ẹ̀sìnkẹ́sìn tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, ohunkóhun tí ó wù kí ẹnikẹ́ni kí ó máa ṣe, àti ibi ìpamọ́ tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ọjọ́ kan ń bọ̀ nígbà tí kì yóò sí ibi ìsásí. Ó sì ń kìlọ̀ fún wa wípé bí a bá fẹ́ là, bí a bá fẹ́ ní iyè, òní ni a ní àǹfààní láti lè sá àsálà fún ẹ̀mí wa. Ní Genesis 19 tí mo pè fún ọmọ ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 12. Àwọn ọkùnrin náà sì wí fún Lot pé ìwọ ní ẹnìkan níhìn pẹ̀lú àna rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ níní ìlú, mú wọn jáde kúrò níhìn yìí, nítorí àwa ó run ibí yìí nítorí tí ìgbé wọn ń di púpọ̀ níwájú Olúwa. Olúwa sì rán wa láti run. Lọ́ọ̀tì sì jáde, ó sì sọ fún àwọn àna rẹ ọkùnrin tí wọ́n gbé àwọn ọmọbìnrin rẹ̀ ní ìyàwó. Ó wípé ẹ dìde, ẹ jáde kúrò níhìn yìí nítorí tí Olúwa yóò run ìlú yìí, ṣùgbọ́n ó dàbí ẹlẹ̀tàn lójú àwọn àna rẹ̀. Nígbà tí ọ̀yẹ́ sì ń là, nígbà náà ni àwọn áńgẹ́lì náà lé Lọ́ọ̀tì ní eré wípé dìde, mú aya rẹ àti àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn, kí ìwọ kí ó má bàa run nínú ìyà ẹ̀ṣẹ̀ ìlú yìí. Nígbà tí ó sì ń lọ́ra, àwọn ọkùnrin náà nàwọ́ mú ilé ọwọ́ àti ọwọ́ aya rẹ̀ àti ọwọ́ ọmọbìnrin rẹ̀ méjèèjì. Olúwa ṣàṣàánú fún, wọ́n sì mú u jáde, wọ́n sì fi í sẹ́yìn odi ìlú náà. Ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sẹ́yìn odi tán, lè ó wípé sá àsálà.

Ẹjẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹtàlá. Matthew orí kẹtàlá, ẹsẹ̀ ìkejìdínlógójì. Oko lè ayé, irúgbìn rere lè àwọn ọmọ ìjọba, èpò sì lè àwọn ẹni búburú ni. Irúgbìn rere lè àwọn ọmọ ìjọba. Lónìí, a ń fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ìjọba Ọlọ́run. Ọmọ ìjọba Ọlọ́run tàbí ìjọba ọ̀run ìkan náà ni. Àwọn ẹlòmíràn bí a bá ń sọ nípa ọmọ ìjọba ọ̀run tàbí ọmọ Ọlọ́run kì í yé wọn. Wọ́n máa ń rò wípé bí a bá jẹ́ ẹni tí a ti sàmì fún láti kékeré, bí a bá jẹ́ ẹni tí a ti sọ ní orúkọ Kristiẹni, orúkọ àwọn onígbàgbọ́, tàbí ẹni tí a ti máa ń mú lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré, tàbí ọmọ tí a ti ka Bíbélì fún láti kékeré, tàbí bí a bá wá láti àwọn tí a máa ń pè ní agbolé ìgbàgbọ́, tó jẹ́ wípé lóòrọ̀ kùtùkùtù, bàbá alago, àsìkò gbogbo àjọ, pé a ka Bíbélì. A máa ń rò pé nítorí bẹ́ẹ̀ a jẹ́ ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa ẹni tí ń ṣe ọmọ Ọlọ́run tàbí ẹni tí kì í ṣe ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn, wọ́n máa ń rò wípé ọmọlúàbí àti ọmọ Ọlọ́run wípé ìkan náà ni. Bí a bá rí ẹni tó ń rìn jẹ́jẹ́, ẹni tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́, ẹni tó lawọ́, ẹni tó máa ń ṣàánú àwọn alágbe, ẹni tí ó dàbí ẹni pé kì í nìkan jẹun, a máa pe àwọn ẹlòmíràn láti pín nínú àwọn ohun tí ó ní. A máa ń rò wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, tàbí a máa ń rò wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn, ó ṣeéṣe kó jẹ́ ilé ìsìn àwọn tí wọ́n ń ka Bíbélì, tàbí àwọn tí wọ́n ju Bíbélì sílẹ̀ tí wọ́n ń gbé nǹkan mìíràn lọ́wọ́ nínú ẹ̀sìn wọn, tàbí ẹni tí ń gbàdúrà, ẹni tí ń gbà àwẹ̀, tàbí ẹni tó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ ní àwọn ẹlẹ́yàmẹ̀yà ìjọ. A máa ń rò wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé wọ́n ti di ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì ni amọ̀nà atọ́ka láti jẹ́ kí a mọ̀ wípé ẹni báyìí ni a ń pè ní ọmọ Ọlọ́run, tàbí ẹni báyìí ni kì í ṣe ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí mo ti kà fún ọ, ó sọ fún wa wípé àwọn kan wà tí a pè ní irúgbìn rere. Àwọn kan wà tí a ti sọ di rere nípa orí ọ̀fẹ́, tí a ti sọ di rere nípa ìwẹ̀ ìnùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì. Àwọn kan wà tí a ti yí wọn padà, tí wọ́n ti di rere, tí a ti mú nǹkan tí ó jẹ́ wípé ẹ̀dá àbínibí, tí ó jẹ́ kí àhu ìwà tí kò dára, tí a ti mú kúrò. Àwọn wọ̀nyí lè a pè ní ọmọ ọ̀run, ọmọ ìjọba ọ̀run. Kí ẹ̀kọ́ yìí kí ó lè yé wa dáradára, mo pín in sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà kínní, ọmọ Ọlọ́run. Àwọn wo ni Bíbélì pè ní ọmọ Ọlọ́run? Ìkejì, ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé Bíbélì fi yé wa wípé àwọn kan wà tí wọ́n jẹ ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ìkẹta, ìfarajìn àti ìfaraẹnirúbọ àwọn ọmọ Ọlọ́run. Ẹni tí ó bá jẹ ọmọ Ọlọ́run ní tòótọ́, kì í ṣòro mọ̀. A máa ń rí ní ìgbésí ayé wọn, a máa ń rí ìgbọràn wọn, a máa ń rí ìfaraẹnirúbọ wọn, a máa ń rí ìjólóòtọ́ wọn àti ìfarajìn tí wọ́n ní nínú ìjọba Ọlọ́run. Wò ó láti àkórí kìíní. Àwọn wo ni ọmọ Ọlọ́run? Wo orin Dáfídì. Orin Dáfídì orí kẹtàléní ọgọ́rùn-ún, ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ìkẹtàlá. Bí ìlà oòrùn ti jìnà sí ìwọ̀ oòrùn, bẹ́ẹ̀ ni ó mú ìrékọjá wa jìnà kúrò lọ́dọ̀ wa. Bí bàbá ti ń ṣe ìyọ́nú sí àwọn ọmọ, bẹ́ẹ̀ ni Olúwa ń ṣe ìyọ́nú sí àwọn tí ó bẹ̀rù rẹ̀. Ẹsẹ̀ méjì tí mo kà fún ọ yìí, ó dàbí àwọn ẹsẹ̀ tí ó kúrú púpọ̀, ṣùgbọ́n wọ́n jẹ́ àwọn ẹsẹ̀ tí ó kún fún ìjìnlẹ̀ ìtumọ̀. Bí a bá ń sọ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, ìdáríjì Ọlọ́run.

Ọlọ́run, bí ẹ bá ń sọ nípa oore ọ̀fẹ́ tí ń sọ wá di ọmọ Ọlọ́run, lákọ̀ọ́kọ́ ó sọ fún wa wípé kí a tó lè di ọmọ Ọlọ́run, Ọlọ́run ní ṣe nǹkan kan nípa ẹ̀ṣẹ̀ àti ìrékọjá tí ó wà ní ìgbésí ayé wa. Mo mọ̀ wípé bí o bá jẹ́ ẹni tí ń ka Bíbélì, o mọ̀ wípé ohun tí ó ya àwa ya Ọlọ́run ní ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa. Nítorí Ọlọ́run wà ní òkè, àwa wà ní ìsàlẹ̀. Ohun tó wà láàrin ẹni tó wà lókè àti ẹni tó wà nísàlẹ̀, òun ní ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ ìdènà tàbí ìdàbò láàrin wa. Tàbí kí a sọ wípé ẹnìkan wà lórí òkè, ìkan wà nínú ọgbun. Ohun tí ó yà wá nípa, òun ní ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa. Kí a lò ó gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní èdè mìíràn, òun wà nínú ìmọ́lẹ̀, àwa wà nínú òkùnkùn. Nítorí bẹ́ẹ̀, ìdàbò wà láàrin Ọlọ́run àti ènìyàn. Ìgbà tí a bá mú ìdàbò yìí kúrò, tí a bá mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò, ìgbà náà gan-an ni a mọ̀ wípé a di ọmọ Ọlọ́run. Ó wá sọ fún wa, wò ó lẹ́ẹ̀kan sí ní ẹsẹ̀ kejìlá, bí ìlà oòrùn ti jìnnà sí ìwọ̀ oòrùn, bẹ́ẹ̀ ni o mú ìrékọjá wa jìnnà kúrò lọ́dọ̀ wa. Bí o bá fojú inú wo ohun tí a ń pè ní ìlà oòrùn, ó jẹ́ ibi tí oòrùn ti ń yọ láàárọ̀. Bí o bá fojú inú wo ìwọ̀ oòrùn, ó jẹ́ ní àṣálẹ́ nígbà tí oòrùn bá wọ̀. Bí o bá wò ó láti ìlà oòrùn sí ìwọ̀ oòrùn, ó rí wípé wọ́n jìnnà síra wọn púpọ̀ púpọ̀. Èyí jẹ́ wípé bí a bá mú nǹkan kan sí ìwọ̀ oòrùn, ẹni tó wà ní ìlà oòrùn kò lè rí irú nǹkan bẹ́ẹ̀. Èyí ni onísàmù fi wá wípé ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ó ṣeé ṣe kí Ọlọ́run ṣàánú fún wa, kí Ọlọ́run kí ó wẹ ìrékọjá wa nù, kí Ọlọ́run kí ó mú àìṣedédé wa, ìrékọjá wa, àwọn ẹ̀ṣẹ̀ wa kí ó mú jìnnà sí wa gẹ́gẹ́ bí ìlà oòrùn ti jìnnà sí ìwọ̀ oòrùn. Bí o bá jẹ́ bẹ́ẹ̀, ó jẹ́ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn kò sí ní ọ̀dọ̀ wa mọ́. Àwọn ẹlòmíràn ojoojúmọ́ ni wọ́n fi ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Èyí jẹ́ wípé ẹ̀ṣẹ̀ yìí wà nínú wọn, ẹ̀ṣẹ̀ yìí wà nínú àgọ́ wọn, ẹ̀ṣẹ̀ yìí wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a ń sọ fún wa wípé bí a bá ti ní ìdáríjì, Ọlọ́run ti mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò, ó ti mú wọn jìnnà réré. Ó dàbí ìwọ̀ oòrùn, bí ó ṣe jìnnà sí ìlà oòrùn, bẹ́ẹ̀ ni a mú àwọn ìrékọjá wọ̀nyí jìnnà kúrò lọ́dọ̀ wa. Èyí ni o fi rí wípé nínú ìjọ wa níhìn-ín, a kìí fi ọjọ́ ìsinmi, ọjọ́ Àìkú báyìí, kí a fi máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. A kìí fi gbogbo ìpàdé ojúlé ká fi máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. A kìí fi gbogbo àkókò àdúrà kí a fi máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí ló dé. Nítorí wípé a ti mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, a ti mú jìnnà sí wa. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàlá, ó ní bí bàbá tí ń ṣe ìyọnú sí àwọn ọmọ, bẹ́ẹ̀ ni Olúwa ń ṣe ìyọnú sí àwọn tí ó bẹ̀rù rẹ̀. Ìgbà tí o bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, á mú ìbẹ̀rù wọ inú ọkàn rẹ. Ìbẹ̀rù Ọlọ́run, ìbẹ̀rù ìdájọ́ Ọlọ́run. Bí Ọlọ́run bá ti ń sọ fún ọ wípé ẹ̀ṣẹ̀ ó máa mú ìjìyà wá, wípé ẹ̀ṣẹ̀ máa mú ìdájọ́ wá. Bí o bá jẹ́ ẹni tí ó fẹ́ súnmọ́ Ọlọ́run, ó rí wípé bí Ọlọ́run ti ń sọ fún ọ, tí ó ń fi àwọn ẹ̀ṣẹ̀ rẹ hàn ọ́, bẹ́ẹ̀ ni ìbẹ̀rù ń wọnú ọkàn rẹ. Ìbẹ̀rù yìí ló máa mú ọ lọ gbàdúrà. Ìbẹ̀rù ló máa sọ mú ọ ké pe Ọlọ́run wípé Ọlọ́run dáríjì mí, Ọlọ́run ṣàánú fún mi, Ọlọ́run mú ẹ̀ṣẹ̀ mi kúrò, Ọlọ́run má jẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọn kí ó jẹ́ ìparun mi. Ó ní bí o bá ti jẹ́ ẹni tó bẹ̀rù bẹ́ẹ̀, ẹni tó ń wárìrì níwájú Ọlọ́run nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ, ó ní yóò mú ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò, yóò dáríjì ọ́. Ìdáríjì yìí ni ó sọ wá di ọmọ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yẹ wípé kìí ṣe gbogbo ẹni tí ń pè mí lé Olúwa Olúwa ni yóò wọ ìjọba ọ̀run. Kì í ṣe gbogbo ẹni tí ń kígbe pé Olúwa Olúwa ni à ń pè ní ọmọ Ọlọ́run. Kìkì àwọn tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì, kìkì àwọn tí a ti mú ìrékọjá wọn kúrò, kìkì àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ò tún máa jọba ní ìgbésí ayé wọn mọ́, àwọn ni à ń pè ní ọmọ Ọlọ́run. Báwo ni a ṣe lè ṣẹ́gun ẹ̀ṣẹ̀? Báwo ni a ṣe lè borí ẹ̀ṣẹ̀? Ìwé mímọ́ jẹ́ kí ó yé wa. Galatia orí kẹta láti ẹsẹ̀ 12. Ṣùgbọ́n ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀.
a le fi ileri nipa igbagbo ninu Jesu Kristi fun awon ti o gbagbo ohun ti a so fun anihin o je ohun ti a ti so fun ninu Rome ori keta bakan na we pe gbogbo eniyan le o sa ti se ti won si ti kuna ogo Olorun eni a fi so pe iwe mimo ti se gbogbo nkan mo sabe ese we pe iba se funfun iba se dudu iba se kuruntu iba se omowe iba se awon ti won wa ni oko ni abule tabi awon ti won wa ni ilu oni gbogbo eniyan patapata le ati fi si abese ti ese njoba ninu won ti ese njoba lori won oni sugbon a fi ileri pamo fun wa ninu igbagbo ninu Jesu Kristi we pe be a ba kepe Olowa we pe a o gba wa la a o dariji wa a o mu iyipada otun wa si igbesi aye wa we se ikerindinlogbon nitori pe omo Olorun ni gbogbo yin nipa bawo nipa igbagbo ninu Kristi Jesu oni bi a se ndi omo Olorun ni we pe gba ti a ko ese sile gba ti a ko isu sile gba ti a ko okunkun ati ise okunkun sile gba ti a ko awon ere koja wa gba ti a ko won sile gba ti a so fun Olorun we pe ki o saanu fun wa we pe ki o we ese wa nu ti a si fi oju igbagbo wo oke Calvary bi a ko ti le ri ni oju iyara sugbon ti a mo we pe a mo pe Jesu Kristi ku fun wa gba ti a ti ri Jesu Kristi pelu igbagbo ti a ri pe o da o ta eje re sile fun wa oni nipa be nipa igbagbo ninu Jesu Kristi a di omo Olorun ninu Johanu ori kini Johanu ori kini lati ese ikewa oun si wa le aye nipase re li asif ti da aye aye ko si mo o to awon ti re wa awon ara ti re ko si gba sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon na ti o gba oroko re gbo e je ki o ye wa wi pe gbati Jesu Kristi wa ki se fun awon Ju nikan soso ni Jesu wa fun won ni o wa le aye nipase re le a si ti da aye aye ko si mo o se se ki o ti ba awon elomiran pade awon ojiyan awon ti won ma ntako oro Olorun awon ti o je wi pe ninu iwa ailoye aikeko oro Olorun won ma so wi pe Jesu ko wa fun awon eniyan dudu wi pe esin iborisha esin ibile esin abalaye wi pe eyi ni ni ti awa eniyan dudu wi pe awa ti a tun lo gba esin kristiani ti an ka bibeli wi pe ajeji esin ni fun eniyan dudu wi pe patapata ni gbogbo aye gbogbo eniyan dudu ni o ye ko ma borisha sugbon oye ti oye won ni wi pe nipa Jesu le ati da gbogbo aye ati Nigeria ati Africa ati alawo dudu ati alawo funfun wi pe nipa re le ati da ko si ohun kan ti a da leyin Jesu Kristi nitori ba je ki o yi o ki o fi awon ojiyan awon eleke ki o fi won sile o wa so wi pe o to awon ti re wa awon ti re ko si gba o wa so fun ani ese kejila wi pe sugbon iye awon ti o gba ibi kibi ti a ti le ri won iye awon ti o gba iba ase ni ile alawo dudu ni tabi awon alawo funfun iba ase awon Jew iba ase awon keferi ibi kibi ti ibaje iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ko sese fun o lati di omo Olorun lai gba Jesu Kristi gbo awon elomiran ma nso wi pe kasa ti jolooto ninu esin kesin ta ba wa iba se esin igbagbo iba se esin miran ohun ti Olorun n be lowo won ni pe kawon sa ti je olufokansin olooto wi pe awon mo wi pe ni ojo ikehin ati on tele Jesu ni o ati on tele elomiran ni o wi pe gbogbo wa patapata la o lo si ijoba orun ki se be o oni awon ti o gba awon nikan le a fi agbara fun lati di omo Olorun ani o tun tenumo awon ti o gba awon na ti o gba oruko re gbo
nígbà tí a bá ti jẹ́wọ́ ṣẹ wa tí a ti kọ́ sílẹ̀ èyí ni ó mú wa di ọmọ ọlọ́run èyí ni ó mú wa di àjùmọ̀jogún pẹ̀lú jésù kristi wo nínú róòmù orí kẹjọ róòmù orí kẹjọ láti ẹsẹ ìkẹrìnlá nítorí iye àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run wá àwọn ní ṣe ọmọ ọlọ́run ó ṣeéṣe kí o ti gbọ́ ẹ̀rí àwọn ẹlòmíràn nígbà tí wọ́n wà nínú ẹ̀sìn mìíràn ó ṣeéṣe kí wọ́n jókòó sórí awọ kí wọ́n sì máa sọ fún ọlọ́run wípé ọlọ́run fọ̀nà hàn mí àdúrà àwọn lójoojúmọ́ ni pé ọlọ́run fọ̀nà hàn mí pé bí ibi tí mo wà tí kì í bá ṣe ọ̀nà ọ̀nà tí mo ń rìn tí kì í bá ṣe ọ̀nà ọlọ́run ṣàfọ̀nà hàn mí ó ṣeéṣe kí àwọn wọ̀nyí má mọ ìjìnlẹ̀ irú àdúrà bẹ́ẹ̀ ṣùgbọ́n ó rí wípé lẹ́sẹẹsẹ ọlọ́run a máa mú ọlọ́ka bíbélì lẹ́sẹẹsẹ ẹ̀mí ọlọ́run a máa lù wọ́n ní kùmọ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ń dá ní ìgbésí ayé wọn wọ́n á sábà máa sọ pé ọlọ́run fọ̀nà hàn mí títí a ó fi tọ́ wọn sí ọ̀nà ìhìnrere àwọn wọ̀nyí tí a ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run tí a mú wọn wá sínú ìrere tí òye wá yé wọn nísinsìn wípé kò sí ìgbàlà nínú ẹlòmíràn àfi nínú jésù kristi nìkan ṣoṣo àwọn wọ̀nyí ni ó di ọmọ ọlọ́run nípa ìgbàgbọ́ nípa ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀ wọn àti nípa pé a ti dáríjì wọn wẹsẹ̀ kẹẹ̀dógún nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹrú láti máa bẹ̀rù mọ́ ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ nípa èyí tí àwa fi ń ké pé ábà bàbá bí kì í bá ṣe wípé ẹ̀mí ìsọdọmọ yìí wípé ọlọ́run fi ta wá lọ́rẹ a kì í bá pàdé lópòpọ̀nà a kì í bá pàdé nínú ahéré a kì í bá pàdé níbi tí wọ́n ti ń jó tí wọ́n ti ń kọrin tí wọ́n ń laago a kì í bá pàdé níbi ẹ̀sìn ọlọ́run fúnra ara rẹ̀ nígbà tí ó bá rí ògbé ọkàn wa ọlọ́run fún ara rẹ̀ nígbà tí ó bá rí wípé à ń wá ojúbọ ọlọ́run à ń fẹ́ rí ọlọ́run à ń fẹ́ sin ọlọ́run òun ló máa fún wa ní ẹ̀mí ìsọdọmọ bí ó bá jẹ́ ẹni tí ọlọ́run ti fi òye ẹ̀ṣẹ̀ yé ẹni tí ọlọ́run ti jẹ́ kí ó kúnlẹ̀ kí ó gbàdúrà kí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí ó kọ́ sílẹ̀ tí o sì rí wípé àlàáfíà ọlọ́run ti dé tí o rí wípé ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ o ti dé sí ìgbésí ayé rẹ o rí wípé ọlọ́run ṣe ọ ní olóríire ó fún ọ ní ẹ̀mí ìsọdọmọ jẹ́ kí ó yé ọ wípé a ti rí àwọn tí ó lọ sí ilé ìkẹ́kọ̀ọ́ bíbélì tí wọ́n lè ka bíbélì láti ìbẹ̀rẹ̀ dé òpin ṣùgbọ́n tí ọkàn wọn ò tẹ́ ọkàn wọn ò lọ sílẹ̀ ọkàn wọn ò gbà fún ọlọ́run láti lè dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n bí wọ́n ti ń jáde ó ṣeéṣe a lè pè wọ́n ní orúkọ kórúkọ a lè pè wọ́n ní bíṣọ́ọ̀bù a lè pè wọ́n ní àlùfáà ṣùgbọ́n ẹ̀mí ìsọdọmọ kò jẹ́ tiwọn àwa ni ọlọ́run ṣe lólóríire wípé nígbà tí a mọ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ a sì kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ a ké pe olúwa a gba iṣẹ́ orí igi àgbélébu ti jésù kristi a gbà á gbọ́ nígbà yìí gan-an ni ọlọ́run fún wa ní ẹ̀mí ìsọdọmọ wo ẹsẹ̀ 16 ẹ̀mí tìkára rẹ̀ ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ ọlọ́run lè àwa ṣe ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé ọmọ ọlọ́run lè àwa ṣe àwọn ẹlòmíràn wà akóniṣìnà ni à ń pè wọ́n tó jẹ́ wípé bí ẹnìkan bá ti ń dénú ìjọ wọ́n máa gbà lọ́wọ́ wọn sọ pé àgbà tó ti wọnú ìjọ ó ti di ọmọ ọlọ́run kì í ṣe ipò àlùfáà kì í ṣe ipò adarí kì í ṣe ipò adarí ìdàpọ̀ ojúlé láti sọ ẹnikẹ́ni di ọmọ ọlọ́run a ò lè sọ ẹnikẹ́ni di ọmọ ọlọ́run a ò tilẹ̀ lè sọ ara wa pàápàá di ọmọ ọlọ́run bí ò bá jẹ́ wípé a ronúpìwàdà a kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ a gba ìdáríjì látòkè wá ó ní ẹ̀mí fún ara rẹ̀ má gba ẹṣẹ́ ọlọ́run ṣe àlùfáà tí ó bá ń sọ fún ẹnìkan wípé ìgbà tó ti wá sínú ìjọ wa ó ti di ọmọ ọlọ́run láì ní àwọn ohun tí a ń retí lọ́wọ́ ẹni tí ó jẹ́ ọmọ ọlọ́run láì ní àwọn àmì ìyípadà ọkàn ìyípadà ìgbésí ayé ẹni láì ní irú nǹkan bẹ́ẹ̀ kí àlùfáà kan kí ó kàn sọ pé ó ti di arábìnrin ó ti di arákùnrin ó ti di onígbàgbọ́ máa wá dédé ọmọ ọlọ́run ni ó nísinsìnyí kí àwọn ènìyàn kò sì pàtó pé lágbára ti di ọmọ ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ àwọn ẹlòmíràn wọn ni tó bá ti forúkọ sí káàdì kan ó ti di ọmọ ọlọ́run àwọn ẹlòmíràn wọn ni tó bá ti ń sanwó ní déédé nínú ìjọ ó ti di ọmọ ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ ẹ̀mí tìkára rẹ̀ ló ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ ọlọ́run lè àwa ṣe mo fẹ́ bí ọ ní ìbéèrè kan
tẹ́tí sílẹ̀. Ṣé ó ṣe é ṣe kí ènìyàn kí ó máa wá sí ilé ìsìn, kí ó máa lọ sí ilé ijó ní àṣálẹ́, kí ó máa lọ sí ilé sinimá ní àṣálẹ́, kí ó máa lọ sí ìdí ọtí mímu ní àṣálẹ́, ibi tí ó ti mu ọtí yìí kí ẹ̀mí mímọ́ Ọlọ́run, kí ó máa sọ wípé àhán ó kárí ọmọ dáadáa. Ìgbà tó ti lọ sílé ìsìn láàárọ̀, tó wá mu àmúyíra ọtí nísinsìnyí, kó máa bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé ó di ọmọ Ọlọ́run, ìwọ náà mọ̀ pé kò ṣeé ṣe bẹ́ẹ̀. Ṣé ó ṣeé ṣe fún kẹ́nìkan máa wá sínú ilé ìsìn, kí ó di ọ̀sán bí ó bá ti délé, kó fi ìjà pẹ́ta pẹ̀lú ọkọ ẹ̀, kó sọ wípé òun jẹ́ gba bẹ́ẹ̀, kó bẹ̀ẹ̀ sí ń jà, kó bẹ̀ẹ̀ sí ní pariwo? Ṣé níbi tó ti ń jà yìí, ṣé ó ṣeé ṣe kí ẹ̀mí Ọlọ́run, ẹ̀mí mímọ́ Ọlọ́run, ẹ̀mí òtítọ́, kí ó sọ fún wípé ọmọ Ọlọ́run nìwọ ṣe? Rárá. Ìgbà tí ènìyàn bá kúnlẹ̀ lórí eékún ẹ̀, ṣùgbọ́n tí ó rí wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀, tí ó bẹ̀ẹ̀ sí ní kígbe, tí ó bẹ̀ẹ̀ sí ní sọkún, tí ó bẹ̀ẹ̀ sí ní gbàdúrà, tí ó ń jẹ́wọ́ fún Ọlọ́run, tí kò fi ohunkóhun pamọ́, tí kò di ẹ̀bi ẹ̀ṣẹ́ tiẹ̀ lé ẹlòmíì lórí wípé èèyàn dáadáa ni mí, ọkọ mi lèèyàn burúkú, èèyàn dáadáa ni mí, ìyàwó mi ni ò ṣe bá gbélé pọ̀, èèyàn dáadáa ni mí, bàbá àti ìyá mi àwọn náà ní tiwọn lọ́wọ́, èèyàn dáadáa ni mí, ṣùgbọ́n àwọn ìdílé wa, àwọn èèyàn burúkú, àwọn ẹlẹ́ṣẹ̀, ìyà ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa ni mo ń jẹ. Irú ẹni bẹ́ẹ̀ tí ó jẹ́ ẹni tí ó ń wí àwáwí, irú ẹni bẹ́ẹ̀ kò ní ní ẹ̀mí Ọlọ́run láti sọ fún wípé ó ti di ọmọ Ọlọ́run. Ẹni tí ẹ̀mí Ọlọ́run máa bá jẹ́rìí ni ẹni tó ní ìrẹ̀lẹ̀, ẹni tó wá síwájú Ọlọ́run, ẹni tó tún bá níwájú Ọlọ́run, ẹni tó sọ fún Ọlọ́run wípé òun kì í ṣe èèyàn dáadáa, wípé nínú ẹ̀ṣẹ̀ láti bí òun, nínú ẹ̀ṣẹ̀ ni ìyá òun lóyún òun, àti wípé òun fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí Ọlọ́run kí ó ṣàánú fún. Ẹni tó rọ̀ mọ́ àgbélébùú, ẹni tí ó wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù pẹ̀lú ìgbàgbọ́ àwọn ni ẹ̀mí Ọlọ́run bá jẹ́rìí nínú ẹ̀mí wọn wípé àwọn ti di ọmọ Ọlọ́run. Ó wá ń sọ fún wa, ó ní kì í ṣe àlùfáà, ó ní kì í ṣe ẹnikẹ́ni, kì í ṣe ajèrè ọkàn ló ń sọ wípé a ti di ọmọ Ọlọ́run. Ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé a ti di ọmọ Ọlọ́run, wípé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Bí a bá jẹ́ ọmọ Ọlọ́run, àmì wo la fi mọ ọmọ Ọlọ́run? Àwa tí a ti pẹ́ díẹ̀ nínú ìjọ, àwa tí a ní ẹ̀mí Ọlọ́run, ó máa ń mọ bí ó ṣe ṣe kí o máa lọ lójú títì, kí o kàn tajú sókè kan kò rí ẹnìkan. Ẹ̀mí Ọlọ́run á sọ fún ọ wípé arábìnrin wa nìyẹn. Bó o bá ti ó lọ ba ẹ̀mí èèyàn máa sọ fún ọ wípé arábìnrin ló wà ní, wà ní arábìnrin ṣe gáfàrà fún mi o, mo fẹ́ di lọ́wọ́ díẹ̀. Ṣé onígbàgbọ́ nìyín? Òun pàápàá bí ó bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí Ọlọ́run, bí ó bá ti rí ìwọ náà, torí àmì ẹ̀mí Ọlọ́run lára rẹ, àmì ìrẹ̀lẹ̀, àmì ti Jésù Kristì, a ni arábìnrin, a lónígbàgbọ́ lòun. Wà á máa rò lọ́kàn yẹn pé òun láti jẹ́ ọmọ ọ̀jọ́ wa lélẹ́yìí, pé ṣé dípà nìyín àbí ẹ ṣe gáfàrà? A ní ṣé dípà lẹ́yìn náà, ẹ̀gbára yín mo pé ọmọ Ọlọ́run ni mí, àmì nìyẹn. Ṣùgbọ́n ẹni tá a rí lóde, tá a rí àmì ọmọ Ọlọ́run, ẹni tá a rí lóde nínú ọ̀rọ̀ sísọ, nínú ìwọṣọ, nínú kí bí a ṣe ń ṣe nǹkan nínú ìgbésí ayé wa, kí a máa rí àmì ọmọ Ọlọ́run. Ó yẹ kí a ní àmì ọmọ Ọlọ́run. Bí yàtọ̀ sí pé a ti ẹ̀ ń sọ nípa ti ọmọ Ọlọ́run, àwa tí a wá láti ìlú òkèrè tí kì í ṣe Èkó níhìn ni a ti bí wa, ó ṣe é ṣe kí a rí ara ilé wa kan kó pẹ́ ta àti ríra. Bí a ti wà, ó ṣe é ṣe kó jẹ́ ibùdó kọ́ la wà. Ẹni yẹn a máa wò wá wípé ǹjẹ́ ara ilé mi kọ́ yìí? Àwa náà máa wò pé lágbájá ǹjẹ́ kò ju ara ilé mi? Bó bá ń bá ẹlòmíì sọ̀rọ̀, ìgbà tó bá ń gbọ́ èdè ẹnu ẹ̀, tó bá ń gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀, wà á máa sọ pé ǹjẹ́ lágbájá, wà á súnmọ́ díẹ̀, wà á ní arákùnrin àbí arábìnrin, níbo lẹ ti wá? A ní ìlú báyìí ni, ìlú bẹ́ẹ̀ ló ti wá, ìlú bẹ́ẹ̀ ni tèmi náà, a ní èmi náà mo ń rò pé mo mọ, ǹjẹ́ lágbájá kọ́ ni bàbá ẹ? A ní ṣe mọ̀ wọ́n ni? A ní ọmọ ilé kan náà ni wà, lẹ máa tún sún sẹ́yìn, lẹ máa gba yín mú bó ṣe ń rí nìyẹn. Ní àwa tá a ti ẹ̀ wà nínú ara, ká má tó sọ pé nípa ti ọmọ Ọlọ́run. Ẹni tó bá jí ọmọ Ọlọ́run, àárí àmì ọmọ Ọlọ́run ní ti ìwọṣọ, ní ti ìrìn, ní ti ìsọ̀rọ̀, ní ti ìṣesí, a ó rí àmì ọmọ Ọlọ́run. Kí ni irú àmì tá a fi ń mọ ọmọ Ọlọ́run? Ẹ jẹ́ kí a wo Pétérù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkẹrìnlá. Bí àwọn elétí ọmọ, Líà fi ara yín dáṣà bí ìfẹ́kúfẹ́ àtijọ́ nínú àìmọ̀ yín. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́, bẹ́ẹ̀ ni
ki eyin na si je mimo ninu iwa yin gbogbo nitori ati ko pe e je mimo nitori ti emi je mimo ami bi a se mo olorun niyi bi a se mo omo olorun o niyi o ni bi ele ti omo bi eni tin gboran bi a ba ri omo olorun gere ti o tin gbo nipa iwoso nigbagbo lo ma so fun olorun pe ah olorun dariji mi o bi omo pe be ni o wa lese kese lo ti se atunse igbese aye re bi o ba je omo olorun bi o tin gbo nipa pe ko dara lati je akobirin jo we pe oko kan aya kan lese kese lo tin so fun olorun we pe olorun fun mi lori ofe o ki n le se ohun to fe ki n se awon yi ni a pe ni omo olorun yegbo eni to n gbo oro olorun to n gun ejika eni to n gbo oro olorun to n dagun la eni to n gbo oro olorun to n se be ni pe eyi ni ko kan mi ami omo olorun da ni igbesi aye re bi abaje omo olorun iwa tutu iwa mimo eso ti emi yo wa ni igbesi aye wa oni bi ati je omo olorun se amo we pe mimo le olorun se amo we pe ese ko si lowo olorun oni tori be gege bi eni ti o pe yin ti je mimo awon elomiran ko mo eni ti o pe won won ko mo we pe olorun orun oni o pe wa sinu agbo oni o pe wa lati se wa loloriire oni o pe wa lati je eni bi eni tinu re oni bi a ba je eni ti olorun omo olorun bi eni ti o pe wa ti je mimo be ni ki a wa paapa ki a je mimo ninu iwa wa gbogbo ninu ohun gbogbo ti a nse ye ki a wo Heberu ori kejila lati ese ikefa nitori pe eni ti oluwa fe oni ibawi a si ma na olukuluku omo ti o gba ye ki a duro nibe ara mi a ma ri awon elomiran o ma wa si inu ile isin wa nihin bi o ba si ri won nigba miran ti won o ba wa to ba bi won pe ki lo de arabirin a o ri yin mo a ni ohun o wa sibe yen mo se o si o oni ko si ife nbe ni bawo lo se mo ibi ti jesu njoba ibi ti oro olorun ti fese mule ibi ti emi olorun ko fi wa sile nigba kankan ri ibi ti o je wi ko bi a tin kunle were bayi be ni olorun gbadura wa ibi ti iwa mimo ti o joba si bawo lo se so pe ko si ife nibe oni ojojumo tin ba ti wa se lo ma dabi eni pe won ti lo royin mi fun oluso agutan gbogbo iwa lebu owo mi patapata a kan ma la won lesese ni ojojumo lo dabi eni pe ko ye mi bi won ba tin soro olorun bi igba tan na mi legba ninu emi ni o mo pe ife olorun niyan o ohun la kayi oni nitori pe eni ti oluwa fe oni bawi bi oro olorun ba na wa legba bi oro olorun ba nlu wa ni kumo bi oro olorun ba so fun wi pe ona wa o da to oro enu wa o da to ise wa o da to I aso wiwo wa ko da to iloko laya wa ko da to ati jije mimu ko da to ona ti an gba sise wa ko da to bi olorun ba ba wi ife olorun ni awon elomiran ma so pe ijo ti won wa nsin gba ta won ti kuro ni deeper ijo daada won ki be ni keni wi o ba ko mi rijo o ba je omuti e o ba ma jale nkan ki nkan to wo to ba ma se wi pe won ki be ni keni wi nbe ko si fe olorun nbe ife olorun wa ni bi ti a tin ba ni wi nitori pe eni ti oluwa fe oni ba wi a si ma na olukuluku omo ti o gba e ma mu suru labe ba wi olorun ba yin lo bi omo ni nitori pe omo wo ni nbe ti baba ki ba wi elomiran bi a ba ti ba wi die gege bi oro olorun a ma kaakiri a ma rojo a ma ti ojule kan de ojule keji we pe won ti sile mi o won ti doju so mi o ninu adugbo wa ni adugbo wa won je nsin mi nitori asise kekere kan ti mo se to ba ri ibawi tan fun mi ko si ife ninu ijo ko si ele ninu ijo ki o ye kan ma ba ni kedun sugbon tori asise kan ti mo se won ti da mi duro bi o ba mo ife olorun o mo soro labe ibawi nitori olorun o ma npa ni wi gege bi omo oni ta ni o je omo olorun tooto ti omo ti olorun ki ba wi wese ikejo oni sugbon bi eyin ba wa le si ibawi bi eyin ba wa le si ibawi ninu eyi ti gbogbo eniyan ti je alabapin nje omo ale ni e ki se omo wo daradara
wo bibeli bi o ba je emi gege bi olusho agutan ni mo ro lo iru ede bayi o sese ke elomiran ki o jade ninu ijo ki o so wi pe ah ah bawo ni olusho agutan eyan olorun bawo ni o se le pe eyan ni omo ale nigba ti o je wi pe afesin olorun ni a se wa sinu ijo o ri ohun ti olorun so fun wa o ri bi emi olorun bi o se jolo to si to so wi pe gbogbo eniyan patapata ni o ye ki o wa labe ba wi bi a ba se ohun ti o dara oni sugbon o bi a ba nse ohun ti o dara ton ba so fun wa pe ah ejule o ma kan ni o ma fowo kan o bo su sori aga ejule o bo n pariwo lasiko lesiko ti a se ijosin ejule o bi o je pe ani ko korin ko korin daada ton so pe ah lagbaja okan ah ejule o e ma fowo kan ma kan ni o a ki ba wi o bi won so wi pe ah lagbaja o ma ji owo ijo ejule o e ma fowo kan o idajo ti owo olorun lo wa o gba to ba di orun apadi a ma bo lo yanju e iru nkan te lo mi fe niyan mo gbadura we pe ki enikeni ninu wa ki o ma je makan ki o ma je eni ti ani le ba wi eni ti ani le so pe ah arakunrin yi ni o dara o arabirin eyi ni o dara baba feran ara wa bi a ba je omo olorun bi a ba je ile ti omo o ye ki a le ma ba ni wi nigba ti a ba se ohun ti ko dara o ni pelupelu ni ese ikesan awa ni baba wa nipa ti ara ti n to wa awa si n bu ola fun won awa ki yo koko teriba fun baba awon emi ki a si ye nitori won to wa fun ojo die bi o ba ti dara loju won sugbon ohun fun ere wa ki awa ki o le se alabapin iwa mimo re iyi ni olorun so fun awe pe bi a ba je eni bi tinu olorun bi a ba je omo olorun a o fi han ninu iwa wa ami omo olorun yo wa ni igbese aye wa pelu je ki a wo ikori keji akori keji omo ninu agbo ile igbagbo o ye ki a mo we pe ohun kan wa ti a n pe ni agbo ile igbagbo agbo ile igbagbo yi ki se ibi ti a n gbe ni ile wa a n so nipa ijo nihin nibi ti a wa we pe a je agbo ile igbagbo bawo ni o se ye ki a se ninu agbo ile igbagbo bawo ni a se le mo we pe a je omo olorun ni agbo ile igbagbo wo galatia ori kefa galatia ori kefa ese ikewa nje bi a ti ri akoko e je ki a ma sore fun gbogbo eniyan ati paapaa fun awon ti se ara ile igbagbo awon wonyi bawo ni a se mo we pe enikookan wa a je omo ninu ile omo ninu ijo awon ami wo la fi mo we pe a ti ni isodomo o ye ki o ye wa wipe awon elomiran o ma ya mi lenu bi mo ba n gbo ede ti awon elomiran ti won lo lenu nigba ti won ba binu to ba n gbo bon se n soro won so wipe awon ko gba enikeni gege bi baba ninu igbagbo awon ko gba enikeni gege bi alufa jesu nikan la won gba o ye ki a mo wipe bi a ba wa ninu ijo a je omo fun alufa ni bi a ba wa ninu ijo a je omo fun olusho agutan aba hiwu lori aba darugbo gba ti a ti wa ninu ijo eni to je olusho agutan iba kere ju mi lo iba si dagba ju mi lo bi a ba ti pe eniyan ni olusho agutan o je bi baba fun wa a si lati ni iteriba ani lati ni igboran bi a ba so fun a wi pe nkan to n bere yi olusho agutan ti fun a ni idahun ni igba kan wi pe bayi lori gba to ba ti gbo wi pe olusho agutan baba lo je fun o ninu igbagbo oni lati teriba oni lati gbo oro olorun sugbon ki se wipe ka so wipe olusho agutan ma ti so fun wa dara o ti si ti laye wa ninu olorun wipe oko kan aya o ti e si bibeli fun wa o la wa loye daada ti e lo so mi o gba enikeni ti baba ninu igbagbo mi o sin enikeni temi ni mo wa jeje mi ni mo wa mo sin olorun ni o le sin olorun lai teriba fun oro olorun o le sin olorun la to ba n daga la ma sa si oro olorun ka so fun wipe ati so bayi ati ko ni bayi ko so pe o gba iru eni be ko le je omo olorun o galatia ori kerin ese ikokandilogun eyin omo mi kekeke eyin ti mo tun robi eyin ti mo tun robi titi a o fi se eda kristi ninu yin mo fe bi o ni awon ibere
se gbogbo awon ti won wa ni ijo ni ekun Galatia se gbogbo won ni won je ipere awon mo kekeke rara arugbo wa ninu won agbalagba wa ninu won awon to le fori ko forun ko fese ko poko awon ti won mo we de bi ta mo we de o sese kan wa laarin won awon to je pe won ni se lowo won lowo won ni nkan popo won wa laarin won o je mo gbogbo won patapata atomode atagba atarugbo awon ti Paul apostle to ti se wahala le lori nipa ti ijoba Olorun o ni eyin omo mi kekeke nitori be o ye ki igbe aga ki o kuro lokan wa bi a ba wa ninu ijo aje omo lowo oluso agutan aje omo lowo eni tin dari aje omo lowo eni tin koni ni oro Olorun o ye ki a ni iteriba bi a ba je omo ni toto a fi han nipa irele a fi han nipa iwa ti a ni ati nipa bi a se ko ara si oro Olorun ninu Korinti kini ori kerin Korinti kini ori kerin lati ese kedogun nitori bi eyin ti le ni egbarun olukoni ninu Kristi sugbon eyin ko ni baba popo nitori pe ninu Kristi Jesu ni mo ti fi ihirere bi yin nihin ni Paul tun so fun awon elomiran a ri apere nihin awon elomiran ti oye oye won ma so fun wa wi pe ah gbogbo yin se oluso agutan na ni gbogbo yin ni ni ekun ketu ni ekun alimoso ni ekun agege ni ekun mushin ni ekun isolo gbogbo yin na oluso agutan kan soso ni gbogbo yin ni ah ti yi o tun ma le gba kan a oye oye won se ori awon ara Galatia awon wa ni bomiran Paul n so fun wi pe o nje baba fun won gba to tun ba awon ara Corinth soro awon ti won wa ni ilu miran gedegede to yato si Galatia o tun so wi pe won le ni egbarun awon olukoni sugbon ohun nikan soso o nje baba fun awon ara Corinth o nje baba fun awon ara Galatia awa ti an tele bibeli bi a ba n ka bibeli inu wa ma n dun a ma n so fun Olorun pe a dupe wipe o je ki deeper o je ki a ba bibeli pade o fun wa ni a o fun ni eko eko ti bibeli bi a ba tin wa so bibeli enikeni lo mo wipe a ki se amulumala a ki gbo jege pelu enikeni gege bo ti ri gan la ma n so fun wa o ye ki iwo papa to wa je olori re ti Olorun mo wa to wa ni iru ijoba yi ijo ti a ti n koni ni oro Olorun ijo ti a ti joko ninu oro Olorun ti a ki se amulumala ti a ki fi boko boyo fun enikeni o ye ki inu re ki o le ma dun ki o ma bi lowo Olorun pe ki Olorun ki o fun o lori ofe ki o je omo omo ti gboran omo ti se gege bi oro Olorun omo ti duro gege bi eko ihinrere wipe ohun gbogbo ti a ti so fun wa ohun gbogbo ti a ti la wa loye nipa re wipe a o duro gege bi oro Olorun kini o ye ki o je ifaraji ati ifraini rubo awon omo Olorun kini o ye ki o je ifaraji ati ifraini rubo awon omo Olorun awon elomiran ti won wa ninu ijo o se wa lanu wipe won ko se gbekele awon elomiran ti o wa ninu ijo o se wa lanu wipe won ko je ni ti o ni ifaraji bi se bi baba bi o ba se ohun ko ba je agbe ni baba bi awon ba tin de lati ile iwe to ba je omo to gbon omo to se daada bo be lo mu oko be lo mu ada bo wa ni nbo lo nlo ah a lo nfe lo ba baba ninu oko bi baba ba je bi gbena gbena be bi omo tin de lati ile iwe ni omo mu bo je shobiri bo je nkan kan to fe mu a be si ni mu mo ni kilo de ah a lo nfe ran baba lowo ni bi a ba ri enikeni boya eya lo ntaja loja ni bi omo ba ti n de lati ilewe bo se n boso ilewe bo se n jeun bo se n se nkan be lo n lo ba mama loja wi pe oun fe lo ba mama iru awon be la n pe ni omo omo toto omo rere ninu ebi sugbon iwo ti o je omo ijo o gbo sisun o gbo sise ise wa ninu ijo o se ijo looto ari lowo re ko si ohun ti won se ninu ijo to n da si teni pe ko de ko jeun teni pe ko de ka gbadura fun o teni wi pe to ba ti wa nkan ki nkan to ba ti nfe mo fe ri oluso agutan ko ri oluso agutan mo fe adura ka gbadura fun o mo fe eko bibeli ko se ka se fun o mo fe gbu iwe wa inu iwe mimo o ti e lowo to ma fi ra ka ra fun o ka kan ma bo lojojumo ewo ni ise isin ti re
ewo ni ifaraje tire ewo ni ifa eni rubo tire se o kan fe ma wa ko ma wa ko ma jade ko ma wa ko ma jade lai ri nkan se fun olorun o ye ko gba yewo ninu odun titun yi wi pe o fe je omo ti o ni ifaraje ifa eni rubo eni ti o je olooto eni ti o gboran si gbogbo ife oro olorun ki a si je gege bi omode akoko si fun lati ka ese olorun popo sugbon ki a wo Matthew ori keji dilogun Matthew ori keji dilogun lati ese iketa o si wi pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki ese dabi omo kekere eyin ki yo le wole ijoba orun opolopo ni o dabi eni wi pe obo le aki won lojo idajo a si ya opolopo lenu awon ti won tin ro wi pe tara ijoba olorun la nlo Jesu so fun wi pe ka mo soro wi pe awon wonyi papa awon aposteli o ni aposteli awon ti won jiyan laarin ara won wi pe ta le eni ti o poju ninu ijoba orun wo lati ese ikini lakoko na le awon omo ehin Jesu to wa won bi pe ta le eni ti o poju ni ijoba orun je yi ki se ibere igberaga ibere mo ti totan ibere wi pe mo dara ju awon elomiran lo ta le o poju ninu ijoba orun Jesu si pe omo kekere kan sodo re o mu duro laarin won o si wi pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki ese dabi awon omo kekere eyin ki o le wole ijoba orun nitori be o ye ki a gbadura o ye ki a so fun olorun wi pe an pe eniyan ni omo olorun o gba ore ofe popo o gba ami omo olorun ni igbese aye wa ami irele ami ka woso bi onigbagbo ka rin bi onigbagbo ka soro bi onigbagbo ka se gbogbo nkan gege bi onigbagbo ki a pada lati ni okan to te okan to ro okan to se ko okan to se dari okan to je pe bi atile bani wi a o gba gege bi omode ife wa koni dikun ijolo to wa koni dikun elomiran bi a ba ti ba wi o di ki o wu o di ki o ma le ba eni keni soro o di ki o ma le wa sinu ijo ki ani kilode ka tun ma be pe pa fe ko wo ijoba olorun bi pe ma gba nkan yi sodi o le oksu ago ton fe ire re ni awon adari fe ore re ni won fe se olore ni ma gba nkan won yi sodi e bon se ba mi soro yen ko te mi lorun ewo ni o te olorun se be lese ni wa tolorun mu a kuro lati oko aginju to si mo wa si ijoba olorun to nwe wa mo lojojumo to nfo wa mo lojojumo to nsoro oro won yi oro ijoba olorun to nso so lojojumo ka ba le se wa pe ma se gba oro olorun sodi je ki a dabi omo kekere eni ti o ni okan ti o rele eni ti o nfe se ife olorun e je ki a dide duro e je ki a dide duro ki a so fun olorun wi pe a fe je omo olorun ni toto bi o ba ti ni idariji ese ati ntenu mo lojojumo gbadura titi o firi pe ati dari ese re ji o so fun olorun wi pe o fe je ile ti omo o si nfe ni ami awon omo olorun o nfe ki emi olorun ki o ma ba emi re jerin ni igba gbogbo wi pe o ti di omo olorun dide duro lati gbadura ma se lo si lai ri wi pe o ti ni ore ofe o ti di atunbi o ti gba idariji o ti di omo olorun o si ti ni agbara isodomo emi isodomo ni igbese aye re so fun olorun ki o so gbadura titi emi olorun yo fi ba emi re jere wi pe o ti di omo olorun.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín nítorí wípé a tún péjọ lónìí níwájú yín. Ẹ ti ṣe wá ní ẹni ìbùkún, ẹ ti fi ọ̀pọ̀lọpọ̀ ìbùkún dá wa lọ́lá. Oore ọ̀fẹ́ yín, àánú yín, agbára yín, ìtànṣán ìmọ́lẹ̀ ìhìnrere, gbogbo nǹkan wọ̀nyí ni ó ti farahàn ní ìgbésí ayé wa. Nítorí àánú yín lórí wa àti nítorí ìfẹ́ yín fún ọkàn wa tí ẹ kò fẹ́ kí a ṣègbé, ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà, ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìyè. Adúpẹ́ Bàbá, ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Adúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún tí ẹ ti dà wá lé wa lórí. Adúpẹ́ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tí ẹ ṣe ní ìgbésí ayé wa. Kí a tó ní ìpàdé ti àgọ́ àjọ, àti láti ìgbà náà ni ìbùkún yín ni ó ti ń ṣàn lórí wa. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Adúpẹ́ wípé ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà. Adúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire láti lè gbàdúrà àgbáyọrí sí ìgbàlà. Adúpẹ́ fún ìyípadà ọkàn. Adúpẹ́ fún ìdánilójú ọ̀run rere. Adúpẹ́ wípé bí a bá fi ayé yìí sílẹ̀ nígbòóṣe, wípé a ó rí yín, a ó sì wà pẹ̀lú yín. Adúpẹ́ fún àwọn ohun tí ẹ ti ń jẹ́ kí ó yé wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa ní orúkọ Jésù. Adúpẹ́ fún ìpéjọpọ̀ wa lónìí. Adúpẹ́ pé ẹ ti bá wa bẹ̀rẹ̀. Adúpẹ́ fún àwọn ohun tí a ń gbọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí, gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ ìyanu tí ẹ ń ṣe. Adúpẹ́, ẹ gba ọpẹ́ àti ìyìn wa lónìí. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó là wá lójú, ẹ ó kọ́ wa, yóò sì lè yé wa dáradára bí ẹ ó ti pa àwọn ìbùkún wọ̀nyí mọ́ ní ìgbésí ayé wa. Adúpẹ́ wípé ẹ ti gbọ́ àdúrà wa. À ń fẹ́ ìfarahàn yín ju bẹ́ẹ̀ lọ láàrin wa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ẹ̀rí tí a ń gbọ́. Adúpẹ́ fún àwọn iṣẹ́ ìyanu ti ìyípadà ọkàn, iṣẹ́ ìyanu ti ìdánilójú ìgbàlà Ọlọ́run ní ìgbésí ayé wa, iṣẹ́ ìyanu ìsọdi mímọ́, iṣẹ́ ìyanu ìfẹ́ agbára ẹ̀mí mọ́kúni, iṣẹ́ ìyanu ìwòsàn àti ìdáǹdè àti ìtúnisílẹ̀ kúrò nínú túbú èṣù. Adúpẹ́ fún ìpèsè Ọlọ́run fún àwọn ẹ̀rí tí a ń gbọ́, àwọn ẹ̀rí tí ó ń tó wa létí láti ẹkùn kọ̀ọ̀kan àti láti ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ṣe ìpàgọ́ ní oṣù kejìlá ọdún tí ó kọjá. A ní ọkàn ọpẹ́ àti ìyìn sí Ọlọ́run fún àwọn nǹkan tí ó ń ṣe àti àwọn nǹkan tí a gbàgbọ́ wípé yóò máa tẹ̀síwájú láti ṣe ní ìgbésí ayé wa. Lónìí, ohun tí ó dára fún wa láti gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ Ọlọ́run, òun ni bí a ó ṣe pa àwọn ìbùkún wọ̀nyí mọ́ nínú ọkàn wa, nínú ayé wa, ní ìdílé wa àti nínú ìjọ. Ó yẹ kí a lè wo inú ìwé mímọ́, kí a lè rí ọ̀nà kí a ó fi pa ìbùkún Ọlọ́run mọ́. Èyí ni a fi ń bá wa sọ̀rọ̀ lónìí lórí àkòrí yìí, ẹni ìbùkún. Ẹni ìbùkún, èyí jẹ́ ọkùnrin tàbí obìnrin, ọmọdé tàbí àgbà, lọkùnrin lóbìnrin. Bí a ṣe lè ní ìbùkún Ọlọ́run àti bí àwọn ìbùkún wọ̀nyí tí ó fi lè bá wa kálẹ́, èyí jẹ́ pé kí ó lè jẹ́ àjẹmọ́nú fún wa, kí ó lè jẹ́ ìbùkún tí a ní lónìí, tí ó sì wà títí pẹ̀lú wa títí a ó fi rí Jésù lójúkojú. Ohun tó ṣe ni láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń ní ìbùkún Ọlọ́run. Ó ṣeéṣe bí a bá ní ìpàgọ́, yálà ní àsìkò Kérésìmesì tàbí ní àkókò ìgbà mìíràn tí a ní ìpàgọ́. Ṣùgbọ́n bí wọ́n ti ní àwọn ìbùkún wọ̀nyí, bẹ́ẹ̀ ni wọ́n sọ wọ́n nù nígbà tí àgọ́ bá parí. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ ẹ̀dùn wa, ohun tí ó sì kàn wá gbọ̀ngbọ̀n ni wípé ó yẹ kí a lè sọ fún ara wa nínú ìwé mímọ́ bí a ṣe lè ní ìbùkún Ọlọ́run. ti ibukun Olorun yi yo si ma tele wa ni ojo wa gbogbo ninu bibeli ni atiri opolopo iwuri nipa bi ibukun Olorun se po ni igbese aye awon omo Israeli ati ni igbese aye awon omo ehin Jesu Christi ati ni igbese aye awon ti o gba Olorun gbo awon ti won gba Jesu Christi bo ti a si gba okan won la ninu maje mo titun gbogbo awon iranse ti Olorun ran si awon eniyan re bi woli ninu majemu lailai bi awon aposteli ninu majemu titun ati Jesu Christi omo bibi Olorun kan sosho papa gbogbo won ni won so fun wa bi a se le ni ibukun ni igbese aye wa ati bi a se le pa awon ibukun won yi mo je ke awo oro Olorun ninu Deuteronomy ori ogbon lati ese ikokandilogun emi pe orun ati ile jeriti yi le oni pe emi fi iye ati iku ibukun ati egun siwaju re nitori na yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re ki adroni hi ki awo ohun ti Olorun so fun awon omo Israeli ki a se mo we pe Olorun wa o yi pada bakan na ni lana loni ati titi lai ife inu re we pe ki awon omo Israeli ki o ni ibukun ki ibukun yi ki o wa pelu won titi won fi fi aye sile ti won fi wa si odo Olorun ife inu re yi kan na o wa titi di oni fun awon omo Olorun fun awon ti o ti ba alaja nipa iwenumo eje Jesu Christi nipa kiko ese sile nipa wiwa idariji lodo Olorun nipa nini alaafia pelu Olorun nipa ise Jesu Christi lori igi agbelebo awon ti won ti ba Olorun laja ti won ti di omo Olorun ti won je eni igbala o je ife Olorun bakan na loni we pe ki a ni iye ki a ni ibukun ki a ni alaafia ki alaafia yi ki o si wa pelu wa titi a o fi fi aye sile ninu ese ikokandinlogun yi ni Olorun ti n so fun won o si so fun awa na we pe emi pe orun ati ile jeriti yi le oni pe emi fi iye ati iku ibukun ati egun siwaju re nitori na yan iye ki iwo ki o le ye iwo ati iru omo re se gbogbo ani amo gege bi eni to dagba die eni to toju bo eni to ti wa ni aye yi fun igba die wo pe bi a ba fe soro ti ari wo pe oro yi je otito a ma n pe awon eleri si oro yi a ma n so wi pe mo pe lagbaja ati temedu jeri oro yi awon oro ti a ba fe fidi re mule bi oro won yi bi o ba se nipon to bi o ba se je otito to bi o ba se se pataki to ni awon eni ti a pe jeri ni won ma se pataki bakan na nihi ni Olorun fe soro oro ti ko fe ki eni keni ki o ro we pe ki se otito oro ti yo duro titi orun ati aye yo fi koja lo eyi ni Olorun fi pe awon eleri ti o tobi awon eleri ti ko si fun igba die o so fun Israeli oni egbo oni mo pe orun ati ile jeriti yi le oni pe e je ki o ye wa wi pe ohun ti Olorun so o se pataki to be ti o fi nfi orun ati ile jeri gege bi eleda orun ohun aye o pe gbogbo orun ati gbogbo aye o fi won se eleri otito ti o fi idi re mule nihi je ki o ye oni gba na we pe ohun ti Olorun so fun anihi o je ohun ti o se pataki o so fun awon wonyi o si so fun wa wi pe ohun fi iye ati ibukun se waju wa o si so fun wa ohun ti o ye ki ayan o je ki o ye wa wi pe gba ti ohun da eniyan o da wa gege bi eni ti o le yan ohun ti o dara eni ti o le yan ona ti a fe rin ona ti a fe to awon elomiran ni aileko ihinrere ti won je ni aini oye ohun ti a pe ni ihinrere Jesu Christi tabi aileko oro olorun ni kikun won a ma so wi pe olorun ti se ayanmo awon ti o ni gbala tabi awon ti yo segbe awon miran ma so wi pe olorun ti yan awon ti o je wi pe ori buruku ni yo wa titi lai ni igbese aye won won ma so wi pe olorun ti yan ibi iku aisan aini o ti yan ma awon kan wi pe o sese kiru awon be ki won ki o gbadura ki won ki o gba awe ohunkohun to wu ki won ki o se tabi ki won ki o le se wi pe ko si yi pada ayanmo ti o wa ni igbese aye won nihin ni olorun ti ja iru awon be ni koro ni o ti da won lebi ni o ti pe won ni oporo ati eleko eke o ni ohun pe orun lati jeri wi pe ko si ayanmo ibi fenikeni wi pe ohun ti fun won ni iye ati alaafia ati iku o ni ohun pe gbogbo ile ki se ni orile ede Nigeria nikan o ni ohun pe gbogbo ile gbogbo agbaye ohun pe won jeri wi pe ohun ki yan ibi fun enikeni wi pe bi aifan aini ba wa fun enikeni o je wi pe iru eni be ko mo ona itusile ko mo ona igbala ko mo ona bi a o ti yan iye ati ire oni nitori be ki aye so pe olorun ni o fun wa ni ibi ni o yan ibi fun wa ni igbese aye wa oni nitori na eni ti o le dayan ni eni kokan wa yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re o tun wa tesiwaju ninu ese ogun oni ki iwo ki o le ma fe oluwa olorun re ati ki iwo ki o le ma gba ohun re gbo ati ki iwo ki o le ma faramo nitori pe ohun ni iye re nihin ni an so fun wa nipa eni igbala nihin ni an so fun wa ona igbala o je ki o ye wa oni bi a ba fe ni alaafia oni owo wa lo wa bi a ba fe ni iye owo wa lo wa bi a ba fe ni igbe aye alaafia ati ojo gigun oni owo wa lo wa oni nitori be oni ki iwo ki o fe oluwa olorun re a si mo wi pe ko se se fun eda lati fe oluwa olorun bi ki ba se wi pe akoko mo ife olorun ni igbese aye wa nitori olorun fe araye to bege ti o fi omo bibi re kan soso fun ni wi pe enikeni ti o ba gbagbo ki yo ko sugbon yiye ni yo ye wi pe iru eni be ki yo segbe nitori be bi o ba mo ife olorun o je mo nigba ti olorun ba nda wa lebi ese wa ife olorun ni nitori pe awon elomiran ni olorun fi sile fun iye rira ti lati ma se ohun ti ko to kine ti o fun sile fun iye rira nitori pe nigba ti o kilo nigba ti o nawo anu si won nigba ti o npe won si abe abo nigba ti o npe won si igbala won ko nani sugbon awa ni olorun se lori ire to ta wa lolobo awa ni olorun se lori ire ti o so fun awi pe ona ese ko dara awa ni olorun se lori ire ti o je wi pe o da wa lebi ese wa bi olorun tin da wa lebi ese wa be ni okan wa ngbogbe be ni an sa to olorun lo be ni an so fun olorun wi pe a ko fe segbe ife olorun ni bi ki ba se pe ife olorun bawo la se mo bi ati gbadura bawo la se mo bi ati toro idariji bawo la se mo bi ati so fun olorun wi pe ki o sanu fun wa báwo ni a se gba ẹbọ Jesu Christi lori igi agbelebo báwo la se gbagbọ ife olorun ni bi a si ti gbagbọ bi a ti je ki ife olorun yi ki o fese mule ni igbese aye wa o wa nso fun a wi pe gba ti ohun ti koko fe wa gba ti ohun ti dari wa nitori ife re gba ti o ti gba okan wa la nitori ife re o ni nisinsin ki a wa ki o fe oluwa olorun wa ikeji o ni ki e le gba ohun re gbo awon elomiran oye oye won bi a ba nso nipa ki a gba ohun re gbo o ma ro we pe igbagbo nikan ni a nso nipa re lati oni lo je ki o ye o wi pe igbagbo ati igboran won je ibeji ti o jade lati inu iya kan na
0: bi abati ri taye ni a o ma ri kende bi abati ri igbagbo ni a o ma ri igboran o ye ki o ye wa wi pe igba ti o nso wi pe ki iwo ki o le gba ohun olorun re gbo o nso fun a wi pe bi a ba gba olorun gbo an lati gboran si lenu bi a ba gba olorun gbo an lati rin gege bi ilana ti o fi sile fun wa nitori be je ki o ye ola tori lo wi pe igbagbo ati igboran won ki fira won sile awon ti o ba ni a igbagbo awon ni a ma ri ko ma nse igboran si olorun awon ti o ba gboran si olorun awon won yi ni o gba olorun gbo won gba oro olorun gbo won gba ileri olorun gbo won gba idaje olorun gbo won gba gbogbo ti olorun.

ìwọ kí ó faramọ́ ó ń sọ fún wa wípé bí a bá fẹ́ faramọ́ Ọlọ́run ohun kan ló máa ń pín ni níyà ohun kan ló máa ń yani nípa sí Ọlọ́run òun ní ẹ̀ṣẹ̀ a kò gbọ́dọ̀ gbá ẹ̀ṣẹ̀ àìmọ́ àléébù ní ìgbésí ayé wa bí òkùnkùn bí ó ti bá ti ń wọ ìgbésí ayé ẹnikẹ́ni irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a làkàkà ó yẹ kí a gbàdúrà ó yẹ kí a ṣe ohun gbogbo tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa kí a rí wípé iṣẹ́ òkùnkùn ìrúbọ tí a kò fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run ìrúbọ tí ó pa ẹbọ Jésù Kristi tí ó pàtì sápá kan tí ó tún wá ìrúbọ mìíràn irú ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ó ń tọ iṣẹ́ òkùnkùn lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run bí a bá sì fẹ́ kí ìbùkún kí ó wà ní ìgbésí ayé wa bí a bá fẹ́ yan ìyè ní tòótọ́ tí a sì fẹ́ yan ìbùkún ní tòótọ́ ó sọ pé kí a fẹ́ Olúwa Ọlọ́run wa kí a gba ohun rẹ̀ gbọ́ kí a sì gbọ́ràn sí i àti pé kí a faramọ́ ó ní nítorí pé òun ni ìyè rẹ àti gígùn ọjọ́ rẹ mo rò pé ó yẹ ọ nísinsìnyí pé bí a bá ń fẹ́ ẹ̀mí gígùn bí a bá ń fẹ́ àlàáfíà bí a bá ń fẹ́ ìbùkún ó yẹ kí a faramọ́ Ọlọ́run kí ìwọ kí ó lè máa gbé inú ilẹ̀ náà tí Olúwa ti búra fún àwọn bàbá rẹ fún Abrahamu àti fún Isaaki àti fún Jakobu láti fún un láti fi fún wọn yẹ kí a wo Deuteronomy yìí kan náà láti orí kejìdínlọ́gbọ̀n Deuteronomy láti orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe àṣẹ rẹ gbogbo tí mo pa fún ọ lé òní ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣe sórí rẹ yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ ìbùkún ni fún ọ ní ìlú ìbùkún ni fún ọ lé oko yẹ kí a dúró níbẹ̀ ó ń sọ fún wa wípé Ọlọ́run jẹ́ olùbùkún ó sì máa ń fẹ́ láti bùkún àwọn ọmọ tirẹ̀ ó wá ń sọ fún wa wípé ó wà lọ́wọ́ wa bí a ó bá gbọ́ràn bí a ó bá fetí sí àwọn àmúyẹ àwọn tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa wípé bí a bá ṣe wọ́n pé ó dájú pé ìbùkún yóò jẹ́ tiwa àwọn ẹlòmíràn wọn kì í fetí sí ọ̀rọ̀ Ọlọ́run wọn kì í farabalẹ̀ wo ní ẹsẹ̀ kíní ó ní yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ àwọn ẹlòmíràn wọn máa ń kánjú púpọ̀ bí a bá ń wàásù wọn máa ń kánjú bí a bá lọ sí ìkẹ́kọ̀ọ́ bíbélì wọn máa ń kánjú bí ó bá sì jẹ́ wípé a wá ní àyà ọjọ́ òní fún iṣẹ́ ìyanu àti àkókò ìsọjí wọn máa ń kánjú wọ́n máa sọ wípé nígbà wo ni wọ́n gbàdúrà fún wa nígbà wo ni wọ́n gbọ́ wọlé àwọn aláìsàn nígbà wo ni wọ́n sọ wípé kí àwọn àrùn àti àwọn àìsàn àti àwọn àléébù gbogbo tó wà ní ìgbésí ayé wa wípé kó pòórá kì í ṣe àdúrà ni àkọ́kọ́ bí a bá ń gbàdúrà ṣùgbọ́n tí a kò fetí sí ọ̀rọ̀ Ọlọ́run irú àdúrà bẹ́ẹ̀ kì í jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run yẹ kí a wo ìwé ìwé mo ṣe ń padà bọ̀ ní ìwé Deuteronomy ṣùgbọ́n mo fẹ́ fi ohun kan hàn ọ́ ní ìwé òwe orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹsàn-án ìwé òwe orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹsàn-án ẹni tí ó mú etí rẹ̀ kúrò láti gbọ́ òfin àní àdúrà rẹ̀ pàápàá yóò di ìríra a rí ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn tí wọ́n máa ń rò wípé àdúrà nìkan ni ọ̀nà sí ìbùkún ó ṣeéṣe akóbìnrin jọ á wá a fẹ́ gbàdúrà láì ṣe àtúnṣe ó ṣeéṣe èyí tó jẹ́ wípé ó ń gbé bíbélì lọ́sàn-án ó ń gbé ẹbọ nínú òkùnkùn lóru á wá a fẹ́ gbàdúrà ó ṣeéṣe àwọn tí ó jẹ́ wípé wọ́n máa ń fẹ́ fi sáàmù bá ti ẹlòmíràn jẹ́ gẹ́gẹ́ bí èrò tiwọn àti gẹ́gẹ́ bí ìṣe tiwọn àwọn náà wá wọn fẹ́ gbàdúrà ó ṣeéṣe àwọn tí ò ti ronú pọ̀ àdà àwọn tí ò ti ipò ẹ̀ṣẹ̀.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Adupe pe oran Jesu Christi omo bibi re kan soso eni ti ko le ese sugbon ti o wa ku fun ese wa a si dupe lowo re wi pe ife re gboro to be o si jile jojo ti o koja oye wa adupe fun eje ti Jesu ta sile lori oke Calvary lati ko gbogbo ese wa lo nje anbe o wi pe gbogbo awon ese ti Jesu ti se tan lati ko lo e ma je ki won ko tuku si igbese aye wa e ma se je ki a fi onko pamọ fun yin abe yin wi pe bi a tin gbo oro yin loni igboran pipe wa fi fun wa on ti o n ba eleda reja yo kuro ni okan wa ni igbeyin ki a le fi ijoba orun se ereje ni oruko Jesu Kristi Oluwa wa. Loni a n fe ye ewe mimo wo lori igboran pipe bi a ba n so nipa gbigboran ohun ti o ye ki o ye gbogbo wa ni nitori wipe opolopo wa ni a ni omo ninu ile o si ma n je ohun ti o ma n dun wa bi omo ninu ile bi o ba ya alaigboran o si sese ki o je wipe a ti ni iriri ni ibi ise ti o si ma n je ohun edun okan wa bi o tile wun ki omo ise ki o ja fafa to tabi bi o ti wun ki ori re ki o ya si ati mo nkan se to bi o ba ni abuku yi wipe o je eni ti ki gboran eni ti a ma n so titi ki o to gba fun wa o ma n je ohun ibanuje pupo bi a ba si wo ijoba ohun ti ijoba ma n fajuro si to aigboran ko si gbogbo awon ti a ma n pe ni olopa ti won se ise olopa won wa fun ati wo awon ti won je omo alaigboran nitori be igboran o je ohun ti o se pataki yala ninu ile ni aarin ebi wa ninu ile iwe ni ibi ise ni ti ijoba be na ni o si se pataki ni ibalo wa pelu olorun a si ni apere pupo lori awon ti won ni igboran pipe si olorun sugbon a o le menuba igboran lai menuba ase ofin ilana oro ati eko lati orun wa nitori bi o ba si ase tabi ilana kan ti a fi lele bi o ba si oro ti a ti so ti sile tele tele bi o ba si si eko ti a ti fi ko ni ko ni si ohun ti a n beere igboran lori re lowo wa sugbon opolopo nkan ni olorun ti ko wa ninu oro re ti o si n beere ohun kan lowo wa eyi ni igboran bi o ba si se wipe awa nikan ni a da wa ti ko si iya baba ti ko si awon ibatan ti ko si awon ore igboran arorun pupo bi o ba ri omo ti o n se aigboran Kì í ṣe òun nìkan ni ó ń dá àdáṣe. Ó ní àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé ṣe odẹ̀ tó bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tán sọ ni wọ́n náà fẹ́ ṣe ìgbọràn sí. Bí o bá rí ọmọ iṣẹ́ tí ó dàbí ẹni wípé ó jẹ́ aláìgbọ́ràn, ó dàbí ẹni wípé irú ọmọ iṣẹ́ bẹ́ẹ̀ ó ní ìfẹ̀yìntì, ó sì ní àwọn agbani ní ìmọ̀ràn tí wọ́n sọ fún wípé kò dára bí ó bá ń gbọ́ràn ní ìgbà gbogbo, wípé á dàbí ẹni wípé ó jẹ́ ọ̀dẹ̀. Bí ẹ bá sì rí ẹnikẹ́ni ní ìgboro tí ó ń ṣe àìgbọ́ràn, ó ní àwọn tí wọ́n máa ń sọ fún wípé kò ṣe àǹfààní láti gbọ́ràn sí ohun gbogbo tí ó ń gbọ́. Nínú ilé Ọlọ́run bákan náà ni, bí ó bá ṣe wípé kò sí ìyá, kò sí bàbá, kò sí ẹnikẹ́ni bí ọ̀rẹ́ tí ó ń kí wọn lẹ́yìn, ìgbọràn á rọrùn jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mo jẹ́ sọ fún ọ wípé gbogbo àìgbọràn pátápátá ni ó ní ìjìyà nínú. Ṣùgbọ́n àánú Ọlọ́run wà fún àwọn tí wọ́n ṣetán láti fi ìgbọràn pípé bá Ọlọ́run lò. Mo fẹ́ kọ́kọ́ wo àwọn tí a rí kà nínú ìwé mímọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ rere tí wọ́n fi ìgbọràn pípé bá Ọlọ́run lò. Mo sì fẹ́ wo kí ni ohun ìwúrí àti ìfẹ̀yìntì tí wọ́n ní tí wọ́n fi gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu bẹ́ẹ̀. Ní Ìṣe àwọn Apostẹ́lì orí 21 láti ẹsẹ̀ ìkẹwàá ni a ń kà nípa ọ̀gbẹ́ni kan. A ò bí sí inú ìgbàgbọ́, ó jẹ́ aṣòdì, ó sì jẹ́ oníkúpani tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ti rẹ̀ tilẹ̀ burú púpọ̀ púpọ̀, ó sì yangàn, ó ṣògo nínú ìwà àìlọ́lọ́run, ìwà aṣòdì, ìwà àìgbọ́ràn, ìwà ti ìjà àti ọ̀tẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí ó ti ń tẹ̀síwájú láti ṣe ìlòdì àti ìwọ̀sí sí orúkọ Ọlọ́run ní ọ̀sán ọjọ́ kan, ni Jésù Kristì ọmọ Ọlọ́run ni ó bá a pàdé ní èyí tí àwa onígbàgbọ́ máa ń pè ní ìkóríta. Nítorí wípé Ọlọ́run béèrè ìpinnu lọ́wọ́ rẹ̀, ẹni yìí ni a ń pè ní Sọ́ọ̀lù ará Tarsu, ẹni tí a mọ̀ sí Pọ́ọ̀lù Apostẹ́lì lẹ́yìn ìgbà tí ó yí padà. Bí Ọlọ́run ti bá pàdé, bẹ́ẹ̀ ló ń jẹ́wọ́ fún Ọlọ́run wípé nínú àìmọ̀ ni òun ṣe èyí tí òun ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, kò fi ohunkóhun pamọ́. Ó gbàdúrà, ó wọ ojú Olúwa, ó bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé ìdáríjì àti àánú ni òun fẹ́. Kò pẹ́ jìnà ni a rán òjíṣẹ́ Ọlọ́run kan sí tí a ń pè ní Ananiah. Ó gbàdúrà fún ojú rẹ̀ tí ó ṣókùn, tí ó fọ́, Ọlọ́run là á, a sì ní kí ó dìde. Kò pẹ́ púpọ̀, abaptisí rẹ̀ a rí bọmi ní orúkọ Bàbá, ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Ó wá bẹ̀rẹ̀ láti máa ṣe ìgbọràn sí Ọlọ́run lẹ́nu. Ṣùgbọ́n ó di ọjọ́ kan ni ó bá àwọn ènìyàn kan pàdé, àwọn tí wọ́n fẹ́ dí ìgbọràn pípé rẹ̀ lọ́wọ́. Mo jẹ́ sọ fún ọ wípé bí o ti wá bí lónìí, ó ṣeéṣe bí o bá ti délé, bí o ti ní ìpinnu wípé bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni o ń fẹ́ ṣe ìgbọràn pípé. Àwọn tí wọ́n máa ń ta epo sí ààlà tí ó wọ̀, àwọn abatẹnijẹ́, àwọn tí wọ́n fẹ́ ti ilẹ̀kùn ọ̀run kí wọ́n sì fi ilẹ̀kùn ọ̀run àpáàdì sílẹ̀ fún ọ, wọ́n ti ń dúró dè ọ́. Bí o ti ń délé tí o fẹ́ múra pẹ̀lú ìpinnu pẹ̀lú ọkàn kan láti ṣe ìgbọràn pípé, bẹ́ẹ̀ ni wọ́n wá bá ọ tí wọ́n sọ pé ó jẹ́ má dánwò, ó jẹ́ má gbọràn sí Ọlọ́run lẹ́nu. Wọ́n sì ń fẹ́ fún ọ ní àwọn àwáwí púpọ̀ láti má le ṣe ìgbọràn. Mo jẹ́ sọ fún ọ wípé Paul yìí kan náà ó ní irú ìdojúkọ àti ìjákulẹ̀ bẹ́ẹ̀ tí àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé kò yẹ kí ó gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu tó bẹ́ẹ̀, ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó ní ìpinnu. Irú ìpinnu bẹ́ẹ̀ ni mo ń bẹ Ọlọ́run ní òní wípé kí ó fi sí ọkàn ẹnìkọ̀ọ̀kan nínú wa. Láti ẹsẹ̀ ìkẹwàá ìṣe àwọn àpọ́stélì orí 11, bí a sì ti wà níbẹ̀ lé ọjọ́ pípọ̀, wòólìí kan ti Judea sọ̀kalẹ̀ wá tí a ń pè ní Agabu. Nígbà tí ó sì dé ọ̀dọ̀ wa, ó mú àmùrè Pọ́ọ̀lù, ó sì dé ara rẹ̀ lé ọwọ́ ohun ẹsẹ̀, ó sì wí pé báyìí lè ẹ̀mí mímọ́ wí, báyìí lè àwọn Júù tí ó wà ní Jerusalemu yóò de ọkùnrin tí ó ní àmùrè yìí, wọ́n sì fi ilé àwọn kèfèrí lọ́wọ́. Nígbà tí a sì ti gbọ́ nǹkan wọ̀nyí àti àwa àti àwọn ara ibẹ̀ náà bẹ̀ẹ́ pé kí ó má ṣe gòkè lọ sí Jerusalemu. Paul ń tẹ̀síwájú láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó ti gbọ́ ìpèníjà tí a pè é wípé ó yẹ kí ó lọ sí Jerusalemu. Bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bí ni pọ̀ láàrin àwọn Júù sí Pọ́ọ̀lù, bẹ́ẹ̀ ni Pọ́ọ̀lù ń ṣe ọkàn akin, ó sì ní ọkàn tí ó dúró ṣinṣin. Ó pinnu nínú rẹ̀ wípé kò sí ohun tí ó yẹ ìpinnu òun wípé òun ní láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ibi tí wọ́n wá dúró sí, ibi tí wọ́n ń gbé ní àkókò yìí ni wòólìí, ènìyàn Ọlọ́run, kìí ṣe kèfèrí ṣùgbọ́n wòólìí, ẹni tí òun pàápàá mọ̀ nípa ẹni tí a ń pè ní ẹ̀mí mímọ́. Ó débẹ̀, ó sì mú àmùrè Pọ́ọ̀lù, ó de ara rẹ̀, ó wí pé ta ló ní àmùrè yìí? Wọ́n ní arákùnrin yìí ni ó ló máa ṣe o. Ó ní wàhálà wà níwájú, ìṣòro á pọ̀ fún un, nítorí wípé bí ó bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, èṣù ọ̀tá ẹ̀mí wa kò ní jẹ́ kó gbádùn, á sì kó sí àwọn Júù nínú, wọ́n á ṣe lòdì sí púpọ̀ púpọ̀. Ẹ̀rú bá bẹ̀rẹ̀ sí ní ba àwọn arákùnrin, arábìnrin, àwọn ọ̀rẹ́, àwọn tí ó mọ Pọ́ọ̀lù, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé Pọ́ọ̀lù má ṣe lọ. Gbọ́ ìdáhùn Pọ́ọ̀lù ní ẹsẹ̀ 13. Nígbà náà ni Pọ́ọ̀lù dáhùn wípé ewo lé ẹ̀yin ṣe yìí? Ohun tí ó yẹ kó sọ fún ọ nílé nìyẹn. Nígbà tí wọ́n jókòó, tí wọ́n sọ pé ó yá o, ìpàdé ẹbí, nítorí pé a ti gbọ́ pé lágbájá, ẹni tí a bí sínú ilé ìgbàgbọ́, ẹni tó jẹ́ pé láti kékeré ló ti já fáfá nínú ẹ̀sìn, ẹni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ń sáré tẹ̀lé, ọmọlúwàbí sì ni, ìwọ tó ti dàgbà lágbà, ìwọ tí o jẹ́ òpó nínú ìjọ àti nínú ilé, a tún gbọ́ wípé o ń lọ síbì kan, àwa ẹ wálé ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó kọjá, a ò rí ẹ. Wọ́n ní o tún lọ síbì kan tó ń pè ní ẹ̀kọ́ bíbélì, èwo tún nìyẹn? Ìyá àti bàbá àti àwọn ojúlùmọ̀ àti àwọn ìbátan àti àwọn àna, wọ́n sì jókòó, wọ́n ní kò jókòó sáárín, wọ́n ní okúnlẹ̀ síbẹ̀. Mo ló tún lọ, ṣe bí àwọn bàbá ẹ, ògbà tí wọ́n fẹ́ kọ́ ilé ìsìn tó wọ̀ lábúlé yín, àbí wọ́n fi pitan fún ẹni? Oun lo fi okuta sole sibe. Baba o si kere ninu ise esi. A go church. Oun lo ra. Awon aga iwasu. Oun lo yeti iya eda nbe. Gbati won se ikore ni odun to koja. Abi won kin so fun enkan to nlo nle ni. Gbogbo won ni won mo pe onigbagbo ni wa nti wa. O tun sese ri kan ni asale ojo. To ye ko ma simi won tun so pe o lo se eko bibeli ma gba were mesi o se jeje o awon ti won ba ka bibeli pupo o ma ya were ni sora e bo se ri awon eyan tan gbe bibeli yen o mo ajesa tan je ninu le won awon ni wasu o dun lenu won won ma so fun e wi pe ka ni yawo kan o ka se o gbogbo la mo iyen lo joko ti won fe pa e lokanda igba ti gbogbo ba soro tan patapata iya e a wa bere a ma so ko o temi laarin ijo laarin egbe o dojuti mi o n gbe bibeli o tun wa ba je patapata o tun ya oju le elomi kakiri o tun wa asu paga iya jemi bo ba yi pada bi n ba ku ma de be o sogbo gbogbo wa tun kenu ti e awon mi amu ni ti lile elomi to gbon inu wa tun pe si koro ani o ye mi emi na gba ti mo wa ni kekere bo se n gbe mi lokan niyan sogbon se jeje aye gba jeje nsin gba to ba kuro ninu ile isin gba to ba kuro ni awon odo awon egbe boku ba ku fun e ta lo ma ba e debe bo ba je ki awon agba ki won foju si e lara bibeli to n gbe yen abo lowo e o sora e o ni awon eyan ni won penu po na so fun bolu wi pe ma lo ma gboran si olorun lenu o wagu ese iketala nigba na ni paul dan wi pe ewo le eyin se yi ti eyin so ku ti esi mu are ba okan mi awon ore igba to ba fe gboran si olorun lenu won fe mu are ba okan re won ma so ku won ma daya fu o nitori emi ti mura tan adupe lowo olorun fun eni to mura tan mo si woye wipe ipinu okan ti re ni wipe iwo na ti mura tan wipe ihin rere ti a fi to lenu woyi wipe oni kuro nbe eko oro olorun ti o ye koro ti ma tun aye eniyan se ti olorun se oloju ti o je ki o ri ti o je ki o ni eti omo ti o n gboran mo gbagbo wipe oni kuro ninu eko na o se se ki awon eniyan ki won fe se inu ni bi ni ki won fe ja nitori wipe o fe gboran si olorun lenu sugbon paul n so fun wipe nitori emi ti mura tan ki se fun dide nikan sosho ki se fun dide nikan sugbon lati ku pelu ni jerusalem nitori oruko jesu oluwa a o ti pe o lati ku wo elegbe wa asaju wa ninu igbagbo eni ti a fe je jesu christ kan na ra pada bi ati ra wa pada awa ti o ni igbala eni ti o mo oro olorun bi awa na se n gbo oro olorun ti o pinu ninu okan re ti ko si se iye meji ti o so wi pe bi o se ti ku ni bo ti ya nigba ti a ko le pa ni okan da awa dake ohun ti mo fẹ ki o se akiyesi niyen ko si bi won se le so oro to ko si bi won se le wijo to pelu re ni ti won ba ri wipe won o le pa o le okan da won adake sugbon bi o ba je eni ti o de eni ti ko mo olorun pupo eni ti ko ni ipinu ti o duro eni ti won le deruba ti won le fejumo ti won le so fun wi pe bo ba gbo ari si o taya e tin ja ti won a pe pe arabirin o ya ni eko bibeli o to so pe e ma ni so emi nfe o sa ilera fun ara bo ba ti ri pe be ni won tun kenu ti oju be lo bo ba wa ninu awon eni to ranso awon gbogbo egbe won so pe owo ti en ko ta fe fi se irubo ki ka won yan le ma mu aso mi o ki se irubo mo won wa si shop e mi to ti ranso won ko ra won de pelu egba lo pelu gbo e lowo won so pe oya egbe machine e won a gbe lo won gba ton ba se fitina si e ton ba fi e bayi pe a lo lokan e o se se ki won na ko lo ba pe ko buru ejo orisha na ajo masin tabi o sese ko ti je pe o ti n fe gbe igbese igboran si oro olorun ninu ise re tabi ni ti igbeyawo re gege bi o ti gbo oro olorun ni asale yi awon eyan si ma wa bo ba je iyawo to sese de tori wi pe oro olorun o gba ohun laye lati duro ninu ile e to si ti n ka bibeli awon obi iyawo yi won ti pepe o so oko e ibi to nlo yen warrior boy to ba ma de agbe bibeli ru ni ju awon ton ko lohun a kan de ni ta so fun e wi pe o je pale eru e mo pe iwo ni iyawo keji so o bo ba si ti de lo fun jamo no wi pe mbo lo tin bo eko bibeli ibi o ni gbe mi pelu e o to ba ko e lohun wi pe ko wa pe nkan ma soro kan pe boya kin wa wa segbe kan die to ba so be lenu e ma je ka ye le fun e o ti e ti so be o ti so si e lenu wi pe o to be o iwo lo ma mu ipinu wi pe o fe ni igboran pipe si olorun nigba ti won ba ti ri wi pe won o le pa o le okan da won adake oro si so wipe ife ti oluwa ni ki a se wo galatia ori ikini galatia ori ikini lati ese iketala nitori eyin ti gburo iwa aye mi ni igba tijo ninu isin awon juu bi mo ti se inu ni bi ni si ijo eni olorun re koja ala ti mo si ba je mo si ta opolopo awon oju gba mi yo ninu isin awon ju laarin awon ara ilu mi mo si ni itara lopolopo si ofin atowodowo awon baba mi eyi ti a ti n se tele tele ni Paul n so fun wa wipe oun paapaa owo fasẹyin tẹlẹ tẹlẹ ninu ise isin ṣugbọn o ṣe wa laanu wipe isin atọwọdọwọ lasan ni isin ti kii gba nila isin ti kii gba ẹṣẹ lọwọ eniyan isin ti kii gba ijẹkujẹ imukumu ifẹkufẹ lọwọ ẹnikẹni o ni oun ta awọn to ku yọ ninu ẹsin ninu isina ninu iwọ okunkun ninu inu nibi ni o se inu nibi ni si ijo eni olorun re koja ala wa wo ese ikedogun sugbon nigba ti o wu olorun o je mo pe akoko ti o wa yi o wu olorun ni iwo to tun wa sihin to wa joko to nko eko oro olorun se bi o mo we pe awon egbe wa bi a se n soro ni ibayi won wa ni ile tete won wa ni ile oti won mu amuyira amutosara ba se n soro yi awon egbe wa nisisin yi bi a ba gba ta ba n koja lo a ma ri ninu won ni eba titi ti won jo ijo eleya ijo esin awon miran ninu awon egbe wa won wa ni ile sinima ti won wo aworan ti àwọn ọmọ èṣù tí wọ́n ṣe fún wọn tí wọ́n ń gba owó lọ́wọ́ wọn owó sì ń bá tẹ́tẹ́ àti ijó àti sinimá àti ọtí àti ìkóbìnrin jọ àti ti àgbèrè ó ń bá lọ ṣùgbọ́n bó ṣe ti àwa ni òwú ọlọ́run nínú àánú rẹ̀. Ó pè wá, ó ní kí a súnmọ́ ọ̀dọ̀ òun. Mo ń bẹ ọlọ́run wípé oore, àánú àti ọwọ́ ìfẹ́ ti ọlọ́run náà sí wa, kí ọlọ́run kí ó má jẹ́ kí orí wa kí ó kọ́. Paul wá ń sọ wípé nígbà tí ó wu ọlọ́run, ẹni tí ó yẹ àmì sọ́tọ̀ láti inú ìyá mi wá, tí ó sì pè mí nípa orí ọ̀fẹ́ rẹ̀ láti fi ọmọ rẹ̀ hàn nínú mi. Kí èmi kí ó lè máa wàásù rẹ̀ láàrin àwọn kèfèrí lójú kan náà, èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀. Àwọn wo lé ara àti ẹ̀jẹ̀? Bàbá, ìyá, ara, ẹbí, àwọn àna, àwọn ọ̀rẹ́ rẹ, àwọn ni ara àti ẹ̀jẹ̀. Ó ní lójú kan náà, nígbà tí mo ti gbọ́ ìpè, nígbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, nígbà tí a ti sọ fún mi wípé dìde kúrò nínú ìfọ́jú ọkàn tí o wà, kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ, kí o gba Jésù Kristì Olúwa gbọ́, kí o sì bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn àgbélébùú yìí fún àwọn ẹlòmíràn. Ó ní lójú kan náà, èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀. Àwọn ara ó máa ń fa ni. Àánú a máa ṣe ènìyàn nígbà tí àwọn ara, àwọn ọ̀rẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń sọ fún wa wípé ó ti ẹ̀rù ti ìyá ẹ, ó ti ẹ̀rù ti àwọn ọmọ tó bí kalẹ̀, ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, rówó àti ẹ̀sọ́ tánà, ìwọ obìnrin tó sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀, o fẹ́ ṣe àtúnṣe, o fẹ́ gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, kí ló fẹ́ jẹ? Láyé ọ̀dá ta wà nínú ẹ̀ yìí, àbó ò gbọ́ pé àwọn ìjọba pàápàá wọ́n mọ ayé ta, wọ́n mọ̀ lára, wọn ò jẹ́ gbàyàn síṣẹ́ ǹsìn. Iṣẹ́ fátìrì ò tí ẹ lè rí, iṣẹ́ pé bojí ojí mi kò tí ẹ sí. Nǹkan wọ́n níta ló tún sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀ kan, o fẹ́ febi para ẹ o. Inú ilé tó wà tó ń fún ẹ lóúnjẹ mẹ́ta lóòjọ́, ọmọ nìyí tó bí kalẹ̀, kí ló fẹ́ fi tọ́ wọn? Ìgbà tó bá ṣe àtúnṣe ìgbésí ayé ẹ, àwọn ará àtọ̀rẹ́ nìyẹn, àwọn ará àti ẹ̀jẹ̀ tí wọ́n á fẹ́ kí a bá wọn gba ìmọ̀ràn ká gbìmọ̀pọ̀ pẹ̀lú wọn. Ìwọ tí o ti gbọ́ ìpè láti wọ ìjọba Ọlọ́run, ìwọ ló sọ fún ọ wípé rárá, mo ti dẹrù ìjọba Ọlọ́run kalẹ̀, kẹ́nikẹ́ni kó má bá mi tú palẹ̀ mọ́. Ní Ìṣẹ́ àwọn Apọ́stẹ́lì orí 5 láti ẹsẹ 28 ni mo ti ń kà á. Ìṣẹ́ àwọn Apọ́stẹ́lì orí 5 ẹsẹ 28 wípé àwa kò ti kìlọ̀ fún yín gidigidi wípé kẹ má ṣe fi orúkọ yìí kọ́ni mọ́, sì wò ó, ẹ̀yin ti fi ẹ̀kọ́ yín kún Jerusalemu, ẹ sì ń pète àti mú ẹ̀jẹ̀ ọkùnrin yìí wá sí orí wa. Àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn igi lẹ́yìn ọgbà nínú iṣẹ́ ìsìn sinagogu, àwọn ni wọ́n pe àwọn ọmọ Ọlọ́run yìí, àwọn ẹni ìgbàlà, àwọn tí Jésù ti fi ẹ̀jẹ̀ rẹ̀ rà padà, wọ́n pè wọ́n sí àárín àwùjọ. Wọ́n wá sọ fún ọ wípé èwo la ń gbọ́ tẹ ń ṣe yìí, èwo ló ń dánwò yìí? Àwa kò ti kìlọ̀ fún yín ni, a sì kìlọ̀ yí gidigidi, kì í ṣe díẹ̀, a sì sọ fún yín o, a tẹ̀ mọ́ yín létí wípé ẹ̀kọ́ tẹ ń kọ́ yìí ó ti le jù, àwọn òyìnbó nìkan ni wọ́n lè ṣe é. Ìwọ ẹni tá a bí dáadáa, ẹni tá a bí dáadáa ló ń kóbìnrin jọ, ta kó wọn jọ tí wọ́n pọ̀ lé. Bó fẹ́ kẹ́nìkan lọ pọnmi, wàárẹ́ ni pé, bó fẹ́ kẹ́nìkan lọ ṣẹ́gi, wàárẹ́ ni pé, bó bẹ̀ẹ̀ tẹnìkan òdùn, wàá yà sí yàrá tẹlòmíì. Ìwọ tá a bí dáadáa, àwọn òbí tó ń fún ẹ lóbìnrin tó pọ̀ wọ́n fẹ́ràn ẹ nì, àṣebọ́kùnrin kú lo ara ẹni tí ò tiẹ̀ tí rẹ ni fẹ́. Ìwọ tí wọ́n sì wojú ẹ, tí wọ́n rí pé àwọn èèyàn dáadáa ni, àwọn ọmọlúàbí gbogbo, àwọn ọmọlúàbí tán sùn sílé ọtí, àwọn ọmọlúàbí tán jẹ́.

ọmọ pọ̀ nínú ẹ̀. Wọ́n sì máa sọ fún ẹ pé wọ́n fẹ́ràn ẹni ni wọ́n fi ń kólé ẹbẹ́ wọ́n di wàhálà rò ẹni. Àìsinmi, àìbalẹ̀ àyà, àìrójú àìráàyè ni wọ́n ń kólé Ọlọ́run. Ni àwọn wọ̀nyí wá pọ̀ wípé àti sọ fún yín wípé ẹ̀kọ́ wò lẹ tún gbédé yìí wípé Jésù kan wà níbì kan tó máa ń gbani lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Ẹ má jẹ́ àtún gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu yín mọ́ o. Ṣé ẹ wá sọ àwàdí ẹlẹ́ṣẹ̀? Ẹ wá mú ẹ̀jẹ̀ Jésù yẹn, ẹ wá mú wá sórí wa. Ṣé ǹsìn ò fẹ́ sọ wípé ìwọ ni alára mímọ́, àwàdí ẹlẹ́ṣẹ̀? Wọ ẹsẹ̀ 29, ṣùgbọ́n Pétérù àti àwọn apọ́stẹ́lì dáhùn, wọ́n sì wípé àwa kò gbọ́dọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Ó mà dára láti ní Ọlọ́run, láti ní ìpinnu, láti sọ wípé ní kíkú ní yíyè, títí ọjọ́ ayé mi, èmi kò gbọ́dọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Ohun tí mo wá ń fẹ́ wádìí ni wípé kí ni àbáyọrí sí ìgbọràn? Wo Exodus orí 19. Bí a bá gbọ́ràn, kí ni èrè rẹ̀? Kí ni ó jẹ́ ìní àti ìpín wa? Exodus orí 19, ẹsẹ̀ 5. Ǹjẹ́ nísinsìnyí, bí ẹ̀yin bá fẹ́ gba ohùn mi gbọ́ ní tòótọ́, tí ẹ ó sì pa má jẹ̀mú mi mọ́, nígbà náà lẹ̀yìn ó jẹ́ ìṣúra fún mi ju gbogbo ènìyàn lọ, nítorí gbogbo ayé ni ti èmi. Ẹ̀yin ó sì máa jẹ́ ìjọba àlùfáà fún mi àti orílẹ̀-èdè mímọ́. Wọ̀nyí lé ọ̀rọ̀ tí ìwọ ó sọ fún àwọn ọmọ Ísíráélì. Nígbà tí a bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀, tí a ti ń fi ìgbọ́ràn pàdé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ilé a ń di ìṣúra fún Ọlọ́run. Kí ni a ń pè ní ìṣúra? Bí o bá ti jẹ́ ẹni tí ó ní ohun kan tí ó ṣọ̀wọ́n fún ọ, ohun tí ó jẹ́ ìṣúra fún ọ, ó jẹ́ ohun tí o máa ń fún ní ìtọ́jú púpọ̀. Gbà tí a bá di ìṣúra fún Ọlọ́run, a máa tọ́jú wa, a máa fún wa ní ohun tí ó yẹ wá ní ìgbà tí ó sì yẹ wá, a máa dáàbò bò wá, a máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa. Ní Exodus orí 23 ni a ti ń kà á láti ẹsẹ̀ 20. Exodus orí 23 láti ẹsẹ̀ 20. Kíyèsí, ìmíràn áńgẹ́lì kan ṣíwájú rẹ̀ láti pa ọmọ lé ọ̀nà àti láti mú ọ dé ibi tí mo ti pèsè sílẹ̀. Mo ń fẹ́ ran ọ létí pé kí Jésù Kristì kí ó tó fayé sílẹ̀, kí ó tó lọ. Ló ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó sì ń sọ fún àwa náà pẹ̀lú wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín. Èmi sì ń lọ láti lọ pèsè àyè sílẹ̀. Ní tí mo bá sì lọ láti lọ pèsè àyè sílẹ̀, èmi a sì tún padà wá wípé níbi tí èmi gbé wà, kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú. A wá ń sọ fún wa wípé ní àkókò kan, ní ìgbà kan, ní ayé àwọn ọmọ Ísíráélì, ni àwọn náà ní irú ìlérí bẹ́ẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìlérí yìí kò súnmọ́ tiwa, kò tó tiwa, wípé ilẹ̀ kan wà tí a pè ní ilẹ̀ ìlérí, ilẹ̀ Kénánì, tí a gbà lọ́wọ́ àwọn kan tí a sì ń fẹ́ láti fún wọn. Ṣé o mọ̀ wípé ọ̀run rere tí a sọ pé a fẹ́ lọ yìí, ogunlọ́gọ̀ àwọn áńgẹ́lì la lé jáde nínú rẹ̀? Èṣù àti ìdámẹ́ta àwọn áńgẹ́lì lé ọ̀run ni a lé jáde. A sì ń sọ fún wa wípé ààyè tí àwọn áńgẹ́lì wọ̀nyí pàdánù rẹ̀, ààyè tí ó lọ́lá, ààyè tí ó tóbi, ni Jésù Kristì ni ó lọ pèsè fún wa. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísíráélì wípé òun fi áńgẹ́lì kan sí ọ̀dọ̀ wọn.

0: tí ó máa pa wọ́n mọ́ lé ọ̀nà, tí ó sì lè mú wọn dé ilẹ̀ ibi tí wọ́n ń lọ. Áńgẹ́lì kan ló mú àwa lọ síbi tí a ń lọ nígbà tí Jésù Kristì tí ó gòkè lọ, tí ó lọ pèsè àyè sílẹ̀ fún alé ọ̀run, ó wá rán olùtùnú sí wa. Ẹni tá máa kọ́ wa, ẹni tá máa ṣe wa létí, ẹni tá fi wá mọ ọ̀nà, ẹni tá máa tọ́ wa sí ọ̀nà ẹ̀mí mímọ́, ó fún wa láti ṣe atọ́nà wa lọ sí ọ̀run rere. A sì ń kìlọ̀ fún wa wípé kí a má ṣe mú ẹ̀mí Ọlọ́run bínú. Bí o bá mú ẹ̀mí Ọlọ́run bínú, ẹni tí ó ṣe ipasẹ̀ rẹ, tí ó tọ́ sí ọ̀nà láti lọ sí ìjọba Ọlọ́run, láti lọ sí ọ̀run rere, ta ló tún kù fún ọ? Ó parí fún ẹni bẹ́ẹ̀. Ní ẹsẹ̀ 21:1 ni ó wá ń sọ fún wa wípé kíyèsí ara lọ́dọ̀ rẹ̀, kí o sì gbá ohùn rẹ̀ gbọ́, má ṣe bí i nínú. Mo ń sọ fún ọ wípé ẹ̀mí Ọlọ́run lè fún wa ní ìgbà ti ìsinsìnyí láti ṣe atọ́nà wa, láti tù wá nínú, láti tọ́ wa, láti jẹ́ kí ó yé wa ọ̀nà tí a ń gbà. Bí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run a máa tàn án ká nínú ọkàn wa, a máa fi òye ẹ̀ṣẹ̀ yé wa, a máa sọ pé má lọ síbẹ̀, ọmọ Ọlọ́run kì í ṣe báyìí. Bó bá ti ń fẹ́ sọ̀rọ̀, ẹ̀mí Ọlọ́run a sọ pé ọmọ Ọlọ́run kì í sọ bẹ́ẹ̀. Bó bá ti ń fẹ́ lọ rajà ọjà tí ò dára, ẹ̀mí Ọlọ́run nínú ọkàn ẹ a máa ta ẹ́ nínú Ọlọ́run wípé má ṣe bẹ́ẹ̀, ọmọ Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀. Bó bá fẹ́ jẹun ti ayé, bó bá fẹ́ rìn ti ayé, bó fẹ́ wọṣọ bí ti ayé, ẹ̀mí Ọlọ́run ti wà nínú ọkàn rẹ. Ta máa sọ fún ọ wípé má ṣe bẹ́ẹ̀ o, ọmọ Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ o. Ẹni tó bá ń lọ sí ilé tí a ti pèsè sílẹ̀ lé ọ̀run kì í ṣe bẹ́ẹ̀. Bó bá ti ń fẹ́ gbé ìyàwó tí ó dàbí ẹni wípé ẹnìkan wà ní ìta tó jẹ́ ọmọ èṣù, tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, tí o ti ń sọ pé ó mà dára o, bí Samson ti sọ wípé ẹ̀fẹ́ fún mi, ó wù mí gidigidi. Tí bàbá àti ìyá rẹ̀ tí wọ́n mọ Ọlọ́run tó sọ pé ó rí èèyàn láàrin àwọn ènìyàn Ọlọ́run láti fẹ́, ó wá jẹ́ láàrin àwọn Filistini, àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn ọ̀tá Ọlọ́run, ò ní rárá o. Ẹ sáà fẹ́ fún mi, ó wù mí gidigidi. Ìyàwó tó fẹ́ fẹ́, obìnrin tó fẹ́ fẹ́, òun ló gba ojú ẹ̀ lọ́wọ́ ẹ. Agbára tó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ẹ̀mí Ọlọ́run tó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó lọ. Ó tiẹ̀ tún ṣe tiẹ̀ débi kó máa wá àwọn tí wọ́n ṣe ìfẹ́kùfẹ́ káàkiri, ibi tó ti bá dẹ̀ lílà pàdé nìyẹn. Ṣé ìwọ náà mọ̀ pé ẹni tó bá ń wá ìwàkuwà á rí ìríkùrí? Nǹkan tó mú ẹni tó ní ẹ̀mí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni tí ó kún fún agbára Ọlọ́run láti lọ sí ilé ẹni tí ń ṣe ìfẹ́kùfẹ́, ara ló ń tì. Ẹ̀mí Ọlọ́run ò sì kò ṣaláì jẹ́ olóòótọ́ láti kì í ní ìlọ̀, ṣùgbọ́n ó ní ó ti o, ohùn mi gidigidi, ohùn mi gidigidi ló pa. Ni Dẹ̀lílà wa ń sọ fún yín pé níbo ni agbára ẹ ti ẹ wá? Ìwọ tó mọ ilé oníṣègùn gbà tó ti gbà yín rere, gbà tó bá fẹ́ aláìgbàgbọ́, wàá mọ ilé oníṣègùn. Wọ́n á bèèrè ńbo lágbára ẹ wá? Àwa bẹ́ẹ̀ sí ní sọ fún ẹ̀jẹ̀ Jésù lágbára mi. Bíbélì ni ọ̀rọ̀ Ọlọ́run ti tọ́ni sọ́nà, òun lágbára mi, ẹ̀mí Ọlọ́run ni. Bó o ti ń sọ yẹn, bẹ́ẹ̀ ni èṣù ló ń gbà lọ́wọ́ ẹ, ó wá fa orí ẹ agbára lọ. Gbogbo ìmísí tí ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lọ, ẹ̀mí Ọlọ́run lọ. Lẹ̀lílà yìí ni ó tún sọ pé Samsoni jí dìde, àwọn Filistini wọ́n ń dọdẹ rẹ̀ wọ́n dé. Samsoni bá jí, ó lóun á ṣe bí ọkùnrin. Tẹ́mi Ọlọ́run bá lọ, ò lè ṣe bí ọkùnrin. Wọ́n ní tọ́mi bá tẹ sáàmù, ó tán ológun apáradà ní. Tẹ́mi Ọlọ́run bá lọ, ò tó bẹ́ẹ̀. Wọ́n yí ẹ mọ́lẹ̀, wọ́n rì ọ mọ́lẹ̀, lójú orun wọn pàdé ẹ. Bó o pe Jésù, Jésù wa ni, ṣe bó ti kọ̀ mí sílẹ̀, ṣe bó ti fi obìnrin, ṣe bó ti fi dípò mi. Bó o sọ pé ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ àdàbà ọ̀run alóòtí o, alóhùn kì í gbénú ìdọ̀tí, ṣe bó o ti wọnú òkùnkùn lọ. Bó o sọ pé bàbá ṣàánú fún mi, o ti kọ̀ àánú sílẹ̀, ṣe bó o ti lọ gbé obìnrin kan, o sì ti fi dípò àánú àti oore àti oore ọ̀fẹ́ Ọlọ́run. Ni Samsoni bá jíride, ó bá mi ara, agbára òde ni wọ́n mu, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fiṣẹ̀ sí. Wọ́n yọ ojú ẹ̀ méjèèjì, náà wọ́n sọ fún yín pé ó yá, wọ́n á kóra wọn jọ 1,500 ènìyàn. Wọ́n ní ó yá, o máa ṣeré fún wa. Ìgbà tí wọ́n bá tún bí ẹ nílé ọtí, pe orin te ma nko njo si ngba to nlo si lesi gba to nso ekon asun dabo Jesu fejere we mi Jesu sanu fi panu e mo nbe wa korin fun wa gba ta won egbe ninu aye awon oni tete tan ba muti yo tan ba so pe aha Michael loruko e o ya bi wakasa 23 fun wa Oluwa loluso agutan mi emi ki o se alaini o ti se alaini ndi oti o ti se alaini ni egbe awon ni tete oni awon omo awon ni awon omo Israel ni won so oni awon ti o ko wale eru won won be ro ni lo wa won ni ka ko ni si oni fun won o oni emi o se ko ni si oni ni ile ajeji nbo ni won ti fe lo ko ni si oni oni to tin ko to mu inu re dun oni to nda laraya oni ihirere nbo lo ti fe lo ko ni Samsoni lo ba sere fun won ekun ba gbon anu ara re se o fowo bori re irun ironu pe wada o tin hu lori re o wa so pe olorun mo te mo fowo kan e te orun sugbon mi o le de be bo le kan soso yi mo fe gboran mo fe se ipinu tori pe o ti de ba mi nisisiyi awon ton kimi ni lo tele tele won o le tele mi debi awon ton wo aso olo fun mi tele tele gba ti mo ti peyin da ti mo ti koyin si rere won ti ju mi sile olorun bo ba le sanu fun mi lekan soso yi ti agbara orun agbara ti bori ese agbara ti bori esu agbara ti bori ota agbara ti duro sisin agbara ti le gboran bo ba le pada de lekan soso yi mo fe gboran o wa be si ni gbadura o wa so fun awon ti won dari re o ni ejo e fi owo mi ba awon opo ile mo tun fe dabira fun olorun mo tun fe sise fun olorun mi o kan fe ku ni iku alairise bo se n gbadura yen to ronu po ada to so fun olorun wi pe bo ba le yo mi ninu eleyi o pari bi mo ti e ku nibi o san ki n ku si ni igbagbo o je mo idariji lati orun wa aso mo pe olorun alaanu ni pe bo ba kepe olorun o ni lati gbo bo ti n kepe olorun awon ti won sere awon aborisa sa won okun ko mo tun madura bon re to n gbadura awon mo ki lo nse won si mo won mo tun mo e o ba be si ni gbadura lese kese ni ina orun agba olorun lo so kale mo si mo gba olorun jelere wi pe bo ba so fun olorun wi pe iwo na ti sese tele tele iwo na ti peyin da tele tele wi pe agbara si ti lo bo ba so pe mo fe gboran o di sura fun olorun yo sanu fun o angeli ni emi olorun eni ti anan lati orun wa lati to ipa sere de orun rere koni fi o sile o yo di owo re mu yo ma samona re yo bo ba tin fe gbese la ma so fun pe ibi ni ko gbese si bo ba tin fe si so ama panu e mo bo ba tin fe lo si bi kan ma lo sibe o bo ba si tin gboran o daju wi pe bi pe ba dun bi Jesu ba farahan ni awosomo o lo ko tun ye ka ma soro pupo mo gbagbo wi pe gbogbo wa ta wa ni ni a fe gboran olorun wa n so fun e pe ki a ma dabi Saul o ni ma jemu lai lai aran onise a so fun
1: no impossibility with Jesus my savior no impossibility with Jesus my lord no impossibility with Jesus my savior he can do all our God can do all things so yes he can do all things so my God can do all things so yes he can do all things so Jesus can do all things so yes he can do all things my God can do all things

0: Abuja, are you ready? Multitudes are converging on the nation's capital. Abuja is about to become Nigeria's altar. The global crusade.
1: Ìsọjí kárí ayé pẹ̀lú Kúmúyí GCK. Ó ti tún yí padà ó lọ sí olú ìjọ olú ìlú Nàìjíríà ní ọjọ́ kẹrìnlélógún ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ní Abuja ní gbọ̀ngàn Keeper Life Abuja. Ohun tó jẹ́ àrà ọ̀tọ̀ yóò ṣẹlẹ̀. Àwọn alárùn yóò gba ìwòsàn. Àwọn arọ yóò dìde. Àwọn aláìsàn kan wá wọ́n bá agbára Ọlọ́run tó ń ṣe ìyanu pàdé. Ìsọjí kárí ayé pẹ̀lú Kúmúyí ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n sí ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ọdún 2026. Ìsọjí yìí ó ti tún lọ sí ìlú ìlú ní ìpápá ìṣeré ní FCT Abuja àti gbogbo orílẹ̀-èdè ní gbogbo ìpínlẹ̀ ayé ló máa sopọ̀ pẹ̀lú agbára Ọlọ́run bí ọ̀rọ̀ Ọlọ́run yóò ṣe jáde lọ pẹ̀lú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Agbára tí ò ṣe dí lọ́wọ́ agbára yìí ó lọ sí gbòkò ní ọjọ́ ọ̀gbọ̀n sí ọjọ́ kejì oṣù kẹfà ọdún 2026 ní pápá àwọn ọlọ́pàá ní gbòkò Benue ní aago márùn-ún ìrọ̀lẹ́. Ọ̀rọ̀ náà yóò jáde ìyípadà yóò tẹ̀lé ìlú yìí yóò bẹ̀rẹ̀ sí ní ìrírí nígbà tí Kristi bá já gbogbo àjàgà nípasẹ̀ Kristi jíjà àjàgà nípasẹ̀ Kristi ní ọjọ́ kìíní àti ọjọ́ kejì oṣù keje àwọn onígbàgbọ́ àtàwọn ìránṣẹ́ Ọlọ́run yóò wà papọ̀. Ẹni tí a sọ̀dọ̀ tún fún iṣẹ́ ìránṣẹ́ tó múná dóko nígbà náà ni agbára Ọlọ́run yóò tún ràn ní òtukọ̀ ní ọjọ́ kẹta sí ọjọ́ kẹfà ní oṣù keje. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa kójọpọ̀ níbi gbọ̀ngàn ìjọ Deeper Life ní WK Old Otobi Road ní òtukọ̀ ní aago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́. Àwọn ènìyàn yóò wá papọ̀ fún agbára Ọlọ́run. Ọ̀rọ̀ náà yóò sọ wọ́n dòmìnira. Òmìnira lógo nípasẹ̀ Kristi kì í ṣe òmìnira díẹ̀ kì í ṣe òmìnira kékeré òmìnira pátápátá òmìnira porogodo nípasẹ̀ Kristi ní ọjọ́ kẹta àti ọjọ́ kẹfà ní òtukọ̀ Odoma Palace ní gbogbo onígbàgbọ́ àtàwọn ìránṣẹ́ Ọlọ́run yóò wá papọ̀. Ẹni tá a sọ̀dọ̀tun ní àwòrán rẹ̀ fún iṣẹ́ agbára ńlá ìjọ ní ìtukọ̀ yóò wá papọ̀ Kristi nígbà náà ní ọjọ́ Sátidé ní ọjọ́ kẹrin ní ilé ọba ààfin gbọ̀ngàn ààfin ní àárọ̀ ní aago mẹ́jọ ní àárọ̀. Ẹni tí kò ṣe fọ́ ó bá agbára Ọlọ́run pàdé nítorí pé Ọlọ́run ti pinnu pé ò ní ṣe túká. Ìránṣẹ́ Ọlọ́run kan ènìyàn Ọlọ́run kan ìránṣẹ́ Ọlọ́run tí agbára rẹ̀ kò lọlẹ̀ ẹni tí wọn kò lọlẹ̀ ẹni tí ìgbélótọ́ wọn tí kò rò bàìbàì ìpínlẹ̀ Benue ní ọjọ́ ní oṣù kẹfà tí oṣù keje. Àwọn ènìyàn ń dúró ṣé o máa wà níbẹ̀. Ìsọjí kárí ayé pẹ̀lú Kúmúyí wá o a máa yí ayé rẹ padà. Báyìí ìdámẹ́wàá àti ọrẹ. Owó náírà ilé ìfowópamọ́sí Senate 10113492070 UBA 10160009 65 First Bank 20196792 Polaris 409062 1333 Lẹ́ẹ̀kan sí owó ilẹ̀ òkèèrè US dollar First Bank 20045441182 GT Bank jẹ́ owó ilẹ̀ òkèèrè Pound 00686869683455 lẹ́ẹ̀kan sí 00696835 Euro GT Bank lẹ́ẹ̀kan sí 00669 owó náírà 10113492070 UBA 10116009 65 First Bank 20196792 Polaris 409062 1333

0: àkókò àdúrà la wà báyìí. A fẹ́ yin Ọlọ́run ní sáàmù wípé ènìyàn bá máa yin Olúwa nítorí oore rẹ̀ àti nítorí iṣẹ́ ìyanu rẹ̀ sí àwa ọmọ ènìyàn. Ẹ̀yin ará ẹ̀mà jẹ́ ká gbóhùn wa sókè ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ká gbé Ọlọ́run ga fún ọwọ́ rere rẹ̀ fún ọwọ́ agbára rẹ̀. Ẹ jẹ́ ká lẹnu wa gbọ̀ ẹ̀yin ará ká fi ìmoore wa hàn sí Ọlọ́run ọba tó dára sí wa ọba tó fẹ́ràn wa Ọlọ́run tí ò fi wá sílẹ̀ Ọlọ́run tó ń wà pẹ̀lú wa láti bẹ̀rẹ̀ ọdún títí di àkókò yìí ṣó wà níbẹ̀ tí ò ń dúpẹ́ ṣá lẹ́nu rẹ kó fọpẹ́ fún Ọlọ́run fìyìn fún orúkọ ọ̀gá ògo yìí ọba tó ní gbogbo agbára ká fi ìyìn fún orúkọ rẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ oore rẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ lórí bàbá wa ní Olúwa alákòóso àgbà Pastor WF Kumuyi ẹ mà jẹ́ ká yin Ọlọ́run ẹ̀rín ará fún bàbá wa ní Olúwa bọ́ ti ń dàgbà sí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run pọ̀ sínú ayé wọn ní lọ́wọ́lọ́wọ́ yìí a gbọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ di ẹni 95 ẹ wo bàbá 95 bọ́ ṣe ń fò bọ́ ṣe ń yan bọ́ ṣe ń fò bọ́ ṣe ń ṣiṣẹ́ agbára ẹ jẹ́ ká yin Ọlọ́run fún ayé bàbá wa ní Olúwa ká wá fi ìyìn fún Ọlọ́run ká gbàdúrà pé kí Ọlọ́run kó gbà ṣàkóso àwọn orílẹ̀-èdè kó darí ọkàn àwọn adarí orílẹ̀-èdè wọ̀nyí Ọlọ́run kó tọ́ wọn sọ́nà láti ṣe èyí tí ó tọ́ àti níwọ̀n ìgbà tó jẹ́ pé ọkọ̀ ọba àti ìjòyè àti gbogbo ìlú ọkọ̀ ọba ń bẹ lọ́wọ́ Olúwa láti darí rẹ̀ bí ó bá ti wò ó ẹ jẹ́ ká gbàdúrà ká fi àwọn adarí orílẹ̀-èdè ká fi wọ́n lé Olúwa lọ́wọ́ pé kí Ọlọ́run kó gbà ṣàkóso ọkàn wọn ẹ jẹ́ ká gbàdúrà yẹn ara láti ṣe èyí tó tọ́ àti èyí tó yẹ ẹ jẹ́ ká gbàdúrà ká fi ọkàn ká fi àwọn orílẹ̀-èdè ọkàn àwọn akọ àwọn adarí orílẹ̀-èdè ká fi wọ́n lé Olúwa lọ́wọ́ kọ́lọ́ kó gbà ṣàkóso ayé wọn ẹ̀yin ará ẹjẹ́ ká gbàdúrà o ká béèrè pé kí Ọlọ́run kó gbé ìjọ dìde kó ta ìjọ jì kó tọ ìjọ pa kó gbé ìjọ dìde kí ìsọjí kó bẹ́ sílẹ̀ ní gbogbo oníjọ jìjọ ògo Ọlọ́run tí ìsọjí bá bẹ́ sílẹ̀ ògo Ọlọ́run á gbalẹ̀ kan tí ìsọjí bá wà ògo Ọlọ́run á wà níbi gbogbo ògo Ọlọ́run á gba gbogbo ilẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà fún ìsọjí ìsọjí kárí ayé ìsọjí oníjọ jìjọ ìsọjí olórí òdorí ènìyàn ẹ jẹ́ ká gbàdúrà ẹ̀yin ará ká kéde ká gbàdúrà pé kẹ́nu ọ̀nà ipò kó má ṣe borí ìjọ Ọlọ́run alàyè ẹnu ọ̀nà ipò kó má ṣe borí ìjọ ẹ̀yin ará ẹ jẹ́ ká gbàdúrà pé kẹ́nu ọ̀nà ipò kó má ṣe borí ìjọ ṣẹ̀ ń gbàdúrà ẹ já lẹnu wa ká bá Olúwa sọ̀rọ̀ ẹnu ọ̀nà ipò kó má ṣe borí ìjọ ẹ̀yin ará ẹ jẹ́ ká bá Olúwa sọ̀rọ̀ pé kọ́lọ́run kó gbà ṣàkóso ẹnu ọ̀nà ipò kó má ṣe borí ìjọ ẹ já gbàdúrà o má pẹnu ẹ dé o bá Olúwa sọ̀rọ̀ gbàdúrà kó béèrè lọ́wọ́ Olúwa pé ìrere kó ráàyè kó gbalẹ̀ kan kí gck kọ́lọ́run fún un láàyè ní gbogbo àwọn orílẹ̀-èdè olùdásílẹ̀ gck bàbá wa ní Olúwa olùṣọ́àgùtà àgbà bàbá wa WF Kumuyi pé kí Ọlọ́run kó fún wọn ní ohun kọ́lọ́run kó da àmì òróró lé wọn lórí sí kọ́lọ́run kó tó àmì òróró orí wọn ṣe ẹ jẹ́ ká gbàdúrà ká bàbá ilé Olúwa lọ́wọ́ ẹ jẹ́ ká gbàdúrà ẹ̀yin ará ẹ jẹ́ ká bá Ọlọ́run sọ̀rọ̀ o ká sọ fún Ọlọ́run pé àwọn tó ṣẹ̀ṣẹ̀ dẹ́ni ìgbàlà ní àwọn ìjáde ìjèrè ọkàn tá a ṣẹ̀ṣẹ̀ ṣe àwọn tó wá sẹ́ẹ̀kọ́ bíbélì ní ọjọ́ ajé tó kọjá àwọn tó wá sí combined service àwọn ìpàdé tá a ṣẹ̀ṣẹ̀ ṣe pé kọ́lọ́run kó fẹsẹ̀ àwọn ojú tuntun wa múlẹ̀ àwọn tó ṣẹ̀ṣẹ̀ fáyé wọn fún Olúwa kọ́lọ́run kó fọkàn wọn kó fẹsẹ̀ wọn múlẹ̀ nínú ìjọ ẹ jẹ́ ká gbàdúrà ká fi wọ́n lé Olúwa lọ́wọ́ ẹ̀yin ará ẹja gbàdúrà má pẹnu dé o lẹ́nu rẹ kó bá Olúwa sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbàdúrà ká bá Olúwa sọ̀rọ̀ ẹ̀yin ará ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká bá Olúwa sọ̀rọ̀ ká gbàdúrà fún alákòóso àgbà bàbá wa ní Olúwa bàbá wa alákòóso àgbà kọ́lọ́run kó tún ìran wọn ṣe kí ìran wọn kó má ṣe wò bàìbàì kọ́lọ́run kó gba òun orílẹ̀-èdè fún wọn kọ́lọ́run kó gba àwọn ìbílẹ̀ fún wọn kọ́lọ́run kó gba àwọn agbègbè fún wọn kọ́lọ́run kó gba àwọn orílẹ̀-èdè fún wọn kọ́lọ́run kó gba àwọn ìpínlẹ̀ fún wọn kọ́lọ́run kó fún wọn láàyè ẹ já gbàdúrà ká fi wọ́n lé Olúwa lọ́wọ́ kọ́lọ́run fún bàbá wa láàyè kọ́lọ́run fún wọn láàyè kó fààyè gbà wọ́n e je ka gbadura ka so fun olorun ko pese lopo lopo lopo lopo fun awon ijo fun awon ebi fun awon orilede ipese olorun ko so kale beli wipe olorun mi yo pese ni kekun fun gbogbo ani gege bi oro re ninu ogo nipase Jesu Christi e je ka gbadura fun ipese olorun lopo lopo ni awon orilede ni awon ijo jijo ni awon ebi kokan ko olorun olodumare ko pese ba je ka yin olorun eyin ara e je ka gbe olorun ga ka fi ogo fun oruko olorun o ti se o ti da wa lagbara ni baba ise wa yin o ogo ni fun oruko re ogo ni fun oruko re o baba amore ijo yo sin wi pe amen ake olukoluko yin ka bo lasale loruko jesu iru asale wo leleyi iwo ojo wo lo ni nkan kan yo sele loni ni mo so ojo ara oto lo ni je ni olorun pe wa ni loni ko si ijakule lasale yi ko si pe lo ko pada wa lasale yi lasale yi eni ti mo n ba soro da nibe yen wa gbe kankan agbara lati oke ogun olorun yo so kale sori aye re so se tan o ma ni o ma gba o ma ni, o ma jogun ohun gbogbo ta ba gbele olowo loni awon owo yen da le kan si je ke bukun owo re ka to teswaju baba adupe lowo re fun asale yi gbogbo awon omo re wonyi awon iranse olorun awon omo ijo awon ta fi wi pe gbogbo eniyan ni lasale yi e fa mi roro yan owo won pelu agbara yin ni oruko Jesu pe bi owo yen bo se ma ko ara won fura won ami oro to n ja gbogbo ajaga yo san wonu aye olukuluku loruko Jesu bọwọ won bo se ma ma kọwe bi ọwọ won yo se ma de oko mu ọwọ won o gbele nko igbe aye otun ni iye lọpọlọpọ iye agbayanu yo wa sori gbogbo awon nkan won yen loruko Jesu gbogbo are amukuro gbogbo ogun lase lasale yi gbogbo arun lawo san patapata wa se awon eniyan re lati di asegun lati asale lo loruko Jesu enu gbogbo ni jenu kuro mu gbogbo ibanuje kuro se nkan ti awon eniyan re yo fodide ninu igbe aye otun ta tesiwaju se ojo iwaju won loruko Jesu e fidi re mule nu aye olukuluku eniyan ni oruko Jesu ni mo gbadura ninu eberu ori kokanla eberu ori kokanla ni ese ogbon eberu ori kokanla ni ese ogbon 30 nipa igbagbo ni awon odi Jericho wo lule leyin igbati ayi won ka ni ojo meje nipa igbagbo igbagbo yen wa ni lasale yi gbogbo di to duro laarin wo ati ogun ni re o di yen yo wo lule lasale yi o di to duro laarin wo ati ibukun re o di ogiri kele yen o wo lule lasale yi nipa igbagbo ni awon odi Jericho wo lule leyin igba ti ayi won ka ni ojo meje fun won awon mese la so nipa won yen o ojo nla nla lo je fun won ojo ti won o le gbagbe mu aye won ati fun awa ta wa ni loni fun mi mo ni fun mi ati fun o pelu eyi ni ojo nla ojo ma ni gbagbe ojo isegun ni ojo agbara ni ojo sisegun ni ojo fun awon ofo kan de akoni loni ni o gbogbo ta ti yo kuro nu aye re yo pada de ami fe ife ko a fe ko pada gbogbo gbogbo e ta tin pin tele ko to gbele olorun a pin ko to gbele olorun a pin e so di pupo yo ro pe eleyi loni oni ojo ojo se awon to wa nu igbeko yo de asegun ojo ti awon ta ni lara yo wa de asegun o warin lori lori ije aye re gbogbo wa la aye re mo ke oku orire yi pada ti de loni iyi pada o wa la sale loruko jesu eyi ni ojo na fun awon alaisan lati da lara dida chacha lara lile koko ka te to te suwaju je ki alailera wi pe ara re ti da ati mu olara da ati wi osan ati da onide are ti lo e ki mo ba so roda je ki alaisan alailera wi pe ara mi le koko nitori pe lachale yi loni orin yo wa ni enu re o je ojo fun awon ta ko ni gbekun wa de asegun o de ojo ti awon alailera awon to subu awon ta awon ta ti segun wa de alagbara wa de wa ma yayo esegun wa pe wa de alase yori ateni to gbe nkan lase lachale ka to gbadura mo ba yin soro lori ojo ma ni gbagbe ti isegun to je agbayanu ojo ma ni gbagbe ti isegun to ni gbagbe lai lai omi to wa na opolo yen yo pora nkan yen ta ko sinu iku re ta pe ni idu lachale nkan yen yo yo danu gbogbo wahala yen gbogbo wahala yen won wale lachale ni oruko jesu ojo ma ni gbagbe ti isegun to koja agbara eda tabi ojo agbayanu o meta la won o ma rorun be ni fakara je ko ni o ileri isegun ti o koja agbara eda tabi ireli isegun to je agbayanu ileri isegun to je agbayanu koko ikeji agbara isakoso oro enu agbara isakoso oro oluwa so fun won oni be o ba mu awon odijeriko ete o ba wo lule sakoso oro enu re ma soro ma so ko ma pariwo kankan titi ojo na titi akoko na ati wakati na ti ma ni ke pariwo nigba na le ma mo pe orin hallelujah re o ti di orun a o sin se akosile re nu okan re ṣùgbọ́n wọ́n láti ṣàkóso ọ̀rọ̀ ẹnu wọn agbára ìṣàkóso ọ̀rọ̀ ẹnu kókó ìkẹta omi ìyìn àwọn aṣẹ́gun pẹ̀lú ìgbé ayọ̀ ìyìn àwọn aṣẹ́gun pẹ̀lú ìgbé ayọ̀ èmi yóò gbé olúwaga èmi yóò yin ọlọ́run lógo mo ní ẹ̀rí ìwọ náà yóò ní ẹ̀rí kókó àkọ́kọ́ o ni ìlérí ìṣẹ́gun tí ó kọjá agbára ẹ̀dá tàbí àbí àgbàyanu nínú joshua orí kẹfà mo kà níbẹ̀ ní ẹsẹ̀ ìkíní joshua orí kẹfà ní ẹsẹ̀ ìkíní ǹjẹ́ ahá jẹ́ríkò mọ́ gágá nítorí àwọn ọmọ ísírẹ́lì ẹnìkan kò jáde ẹnìkan kò sì wọlé ṣùgbọ́n wo ẹsẹ̀ ìkejì olúwa sì wí fún joshua pé mo ti fi jẹ́ríkò lé ọ lọ́wọ́ àti ọba rẹ̀ àti àwọn alágbára akọni wo ohun tí olúwa sọ nìyí ó sọ pé joshua wo kí ló ń wò ó lè rí odi tó sì dúró síbẹ̀ olúwa sọ pé wo ó lè rí pé kò sẹ́ni tó lè jáde kò sẹ́ni tó lè wọlé ọlọ́run wo sọ pé wo mo ti fi lé ọ lọ́wọ́ ọ̀rọ̀ mẹ́ta ni ọlọ́run olódùmarè ló sọ bí ó ti ẹ̀jẹ́ pé odi yẹn sì dúró síbẹ̀ èmi ti fi lé ọ lọ́wọ́ ọlọ́run olódùmarè sọ pé gbogbo lẹ̀kú láti ti o nse lo da be ni pe e o le gbale yen sugbon mo ti fi le yin lowo oluwa so pe wo o gbodo ri pelu obi igbagbo lati ale yi ke so di to wo yen o te le ri yen mo na iyen ti wa le na ke se ora to wa na agbara re kan yen ti nlo na ke se to wu na agbara re yen lo ke te se ayewa iro ajabo iroyin gbogbo awon ayewo to gbe dani gbagbe nipa iyen wo o ma ri ise iyanu wa sin ri down si adura lati ale yi o ma ri agbara agbayanu to koja agbara danu aye re lati ale inu ebi re inu aye re inu aye omo yin lati ale loruko jesu wo mo ti fi le olowo jeriko le olowo wo wo ileri na ileri daju emi ti fi le olowo o ti kale pelu abrahamu ohun to gbodo loye niyan ke kan se ohun ta seche so loni nkan ya ti yanju e lojo pipe seyin wo mo ti fi le olowo mo fe ko wo genesis orike dogun emi ti fi le olowo o ati yanju e ni akoko na na olorun kan wa se atosun to re pe wo ko to di pe a bi o ati se ko to dadi de ko to dadari nkan yen ati se ko to de koko bi to de yi ati yanju kan yi igbalare ati yanju e lopo lopo odun seyin ni calvary muradare ati yanju e lopo lopo odun lati yanju e idandere ati yanju e nigbati jesu to fo ori satani to fo ori esu ogun ni re asiki re gbogbo re lati yanju lopolopo odun seyin josu agbodo loye koyeye wo joshua mo ti fi le olowo eje ka wa si genesis ori kedogun mo ka nibe ni ese ikefa genesis ori kedogun ese ikefa o sin gba oluwa gbo o sin ka si fun ni ododo wese ikeje ni ese ikeje o sin wi fun pe emi ni oluwa to mo jade lati uri ti kadia wa lati fi le yi fun o lati jogun re o sin wi pe oluwa olorun bawo nipa bawo ni emi o fi mo pe emi o jogun re o sin wi fun pe mu egboro malu olodun meta fun mi wa ati ewure olodun meta ati agbo olodun meta ati oriri kan ati omo eyele kan o sin mu gbogbo nkan wonyi wa sodo re o sin la won ni agbede meji o sin fi ela kini koju si ekeji bi ko se eyi awon eye ni ko la nigbati awon eye sin so kale wa si ori oku wonyi abraham le won kuro erubo ni ati gbe kale bayi nigbati awon eye ton wa lati baje ati lati mu kuro erubo ti abraham to gbe kale abraham le won kuro bayi wo ese ikeji din ni ogun 18 ni lo ti ma ri ohun ta ti yanju ni ese ni ojo na gan ni oluwa ba abraham damaje mu pe iru omo re ni mo fi le yi fun iyen ohun to igba to yan ta yanju gbogbo eniyan ki se pe awon ara jeriko won o jamo kankan gbogbo ogiri yen o jamo kankan mo eru beru to wu ko wa ni okan eyike nu awon israeli ko jamo kankan ati yanju e pelu abraham emi ti fi fun o lati odo ijibiti wa ti to fi de odo nla ni ode forate awon ohun ta nso yi ati fi edididi ni orun nitori pe a fidi re mule fun mose ileri kan ina wo mo ti fi le olowo wo leyi mo ka fun nu numeri ori meta o le ni ogbon mo ti fi le olowo ibukun re daju lasale yi idande re o daju lasale yi nítorí pé a ti yan díẹ̀ a ti fi fún wa ó sọ nínú mẹ́rin orí mẹ́ta ó lé ní ọgbọ̀n 33 mo ń kà níhìn ní ẹsẹ̀ mẹ́ta ó lé ní àádọ́ta 53 kí ẹ̀yin kí ó sì gba ilẹ̀ náà kí ẹ̀yin kí ó sì máa gbé inú rẹ̀ sọ fún mi lélẹ̀ tó kù nítorí pé mo ti fi ilẹ̀ náà fún yín láti ní ilé ò kí ń ṣe ohun tó ṣẹlẹ̀ lónìí kí pé bóyá a máa ṣe tàbí bóyá ò ní ṣe a ti yanjú òun dájú gbangba bí àdá nítorí pé a ti kọ́kọ́ yanjú ẹ̀ pẹ̀lú abrahamu nígbà náà a fìdí rẹ̀ múlẹ̀ fún mose nígbà ó ṣe awá fèdì dídì ní ọ̀run àwọn òdetaróró mi orí kejì mo ń kà níbẹ̀ ní ẹsẹ̀ ìkẹrin ó lé lógún 224 ẹ dìde ẹ mọ ọ̀nà yín pọ̀n kí ẹ sì gòkè odò anoni sọ fún mi níbẹ̀ èmi ti fi síbóònì ọmọ amórì ẹnikẹ́ni tó ń dúró níwájú rẹ láti dé ọ lọ́wọ́ àti ogún ìní rẹ mo ti fi lé ọ lọ́wọ́ ọba ẹsibóònì lé ọ lọ́wọ́ àti ilẹ̀ rẹ bẹ̀rẹ̀ sí ń gbà ìgbà wo ló fẹ́ bẹ̀rẹ̀ lónìí òní lónìí jẹ́ bẹ̀rẹ̀ sí gbà ìlera rẹ bẹ̀rẹ̀ sí gbà ìdáǹde rẹ bẹ̀rẹ̀ sí gbà ìṣẹ́gun bẹ̀rẹ̀ sí gbà ohun gbogbo tọkàn rẹ ń fẹ́ ṣé màá ní ilé àbí mi níní gbà ṣé mo lè gba ilé gbà ṣé mo lè gbádùn ilé gbà bẹ̀rẹ̀ sí gbà kí o sì bá jagun lónìí ní ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n 25 ní òní yìí ni èmi ó bẹ̀rẹ̀ sí fi ìfòyà rẹ àti ẹ̀rù rẹ sára àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní gbogbo abẹ́ ọ̀run tí yóò gbúròó rẹ tí yóò sì wárìrì tí yóò sì ṣe ìpáyà nítorí rẹ wo pétérù kejì orí kìíní ní ẹsẹ̀ ìkẹta ó ti níná gẹ́gẹ́ bí agbára rẹ̀ ó ti fi ohun gbogbo fún wa orí mo ti fi lé ọ lọ́wọ́ ó ti fi ohun gbogbo lé wa lọ́wọ́ mo ló ti fi kí ló wá dé tẹ́nikẹ́ni níhìn mi ò sọ nípa àwọn tó wà lóde ṣùgbọ́n ẹnikẹ́ni tó wà ní lónìí tó wà ní ilé kí bá mo ṣe lè ní ṣé mo lè ní wo léyìí báyìí mo ló ti rí nǹkan gbà ó sọ pé bí agbára rẹ̀ bí ọlọ́run ti fún wa ní ohun gbogbo kì í ṣe pé yóò fún wa eléyìí ti yanjú àti yanjú eléyìí ìgbàlà yanjú rẹ̀ ìmúláradá yanjú ẹ̀ ìdáǹdè yanjú ẹ̀ àṣeyọrí yanjú ẹ̀ gbígbé nǹkan láṣẹ yanjú ẹ̀ àwọn ọmọ ẹṣẹ́ ìyanu fún àwọn tó yàngàn yanjú ẹ̀ wẹ́lẹ́yìí bí agbára rẹ̀ bí ọlọ́run ti fún wa ní ohun gbogbo tí ń ṣe ti iyè àti ti ìwà bí ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀ nípa èyí tí ó ti fi kílódé ta kan sọ pé wa gan nípa èyí tí ó ti fi àwọn ìlérí fún mi ṣó máa gbádùn rẹ̀ ẹnikẹ́ni tó fẹ́ pariwo láṣálẹ̀ yìí ẹnikẹ́ni tó fẹ́ jogun rẹ̀ láṣálẹ̀ yìí nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ fún mi tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa pé nípa ìwọ̀nyí ni kẹ́yìn kí ó lè di alábàápín nínú ìwà ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́ bí ó ti wà pẹ̀lú joshua bí ó ti wà pẹ̀lú ọmọ israeli ìlérí náà fún ọ ó dájú o ara nípa kristi lóra ó wà lórí àgbélébùú ní kálfárì ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ o si san gbogbo iye re enikeni oko to ba nilo igbala si ise logo lati dalare si dilade lati bere si dide opin Jesu Christi o ti ra gbogbo re eredire ileri yen daju kinse yin nikan ikeji ati yanju e ni orun ko to di pe de ni bere pepe aye ye ni ko to di pe wa si aye ati yanju e pelu baba Kin lo det mo fe lo sinu aye kin lo det mo fe lo ku gan kin mo det mo fe ta je mi sile ko ba le je pe wa awon iru omo abrahamu wa ran won lo lati gba gbogbo to ti padanu ninu igba edeni pada ko ko te to de gan ati yanju e ni orun a fidi re mule latodo baba baba fidi re mule o baba o joko lori ite ogo ninu pelu lowo oto olorun o ti ta jere sile o ti fe le fun wa eyi ti eyin ri ti esin gbo afihan fun wa nipa emi baba oni ma fi fun yin jesu lowo si mo fi fun yin emi mimo o wa lara won to fi fun o fi fun yin awa kede re lati odo awangeli awangeli lo kede re won kede re won so pe e ma korin fun ayo tori pe Jesu wa se aye yi gbogbo awon angeli yen won wona pe o to ma ni loni mo ni won wona fun to ma gba loni to ma ni loni won orin ayo akede re lati odo awon iranse olorun to je olooto baye akosile ninu iwe mimo ati akosile re fun o pe ati se fun o mo ni ati se Rome ori kerin ninu Rome ori kerin ese keta odin ni ogun Rome ori kerin odin ni ogun Rome ori o ran ti Joshua wo mo ti fi le olowo ogin o di e ju wa nbe mo ti fi le
1: e je ki agbadura
0: lowo awon lekun e si ti pinpin mo ti fi le olowo nse lo da be ni pe nkan kan o te yi pada gbogbo e dara be sugbon olorun so pe mo ti fi le olowo ki lo olorun gbianju lati fe ki Joshua ko loye to fe ko nibe nu Rome ori kerin nese keta din ogun 417 gege bi ati ko pe mo ti fi o se baba orilede pupo ni waju eni ti o n gbagbo olorun funra re ti o so oku de aye

gbàdúrà. Mo gbàgbọ́. Nítorí náà mo ṣe ń pariwo. Mo gbàgbọ́. Nítorí náà mo ṣe ń yọ̀. Mo gbàgbọ́. Nítorí náà mo ṣe ní ọ̀yàyà. Mo gbàgbọ́. Nítorí náà mo ṣe ń jáde lọ. Mo gbàgbọ́. Nítorí náà ni mo ṣe dáwọ́ ẹkún dúró. Mo gbàgbọ́. Nítorí pé mo na nítorí náà mo ṣe na apá mi. Mo gbàgbọ́. Nítorí náà mo ṣe ń dìde dúró. Mo gbàgbọ́. Nítorí náà mo ṣe ń lọ síwájú, mo ń yan síwájú. Mo gbàgbọ́. Nítorí náà ni mo ṣe ń gba ogún ìní mi. Mo gbàgbọ́. Mo gbàgbọ́. Mo gbàgbọ́. Nítorí náà ni mo ṣe ń já àwọn ẹ̀rí mi. Náà àwọn ọmọ yẹn sókè, ó ti rí gbà, ó ti rí gbà, ó ti rí gbà. Bàbá ní orúkọ Jésù. A dúpẹ́ lọ́rẹ̀ nítorí pé odi Jericho ti wó lulẹ̀. Ọ̀tá ti ṣubú o. Babilọ́ni ti wó. Agbára òkùnkùn ti wó lulẹ̀. Àwọn nǹkan wọn ni tó ń wá lòdì sí àwọn ọmọ Ọlọ́run ní wọ́n ń wó lulẹ̀ ní orúkọ Jésù. Ó lọ mo gbàdúrà. Ẹnu ọ̀nà ọ̀run yóò ṣì. Ìbùkún yóò máa ṣọ̀ sílẹ̀. Iṣẹ́ ìyẹn yóò máa ṣọ̀ sílẹ̀. Ìgbàlà yóò máa ṣọ̀ sílẹ̀. Agbára yóò máa ṣọ̀ sílẹ̀. Àmì orin yóò máa ṣọ̀ sílẹ̀. Jẹ́ kí agbára rẹ kó ṣàn sínú ayé olúkúlùkù ní lórúkọ Jésù. Olúwa, àwọn tó ti bèrè fún ìdáríjì, dáríjì wọn báyìí. Àwọn tó bèrè fún ìgbàlà, gbà wọ́n là báyìí. Àwọn tó bèrè fún agbára, fún wọn ní agbára báyìí. Ó lọ mo gbàdúrà gbogbo àìsàn ní jáde ní orúkọ Jésù. Gbogbo àkọlùkọgbà náà ọpọlọ rẹ, gbogbo ìdálóró nú ayé rẹ, gbogbo tó wú níbẹ̀, gbogbo àwọn tó wú ẹ̀rùn àrùn tó wà níbẹ̀, ègún tó wà nú ayé rẹ, mo pàṣẹ fún ọ jáde ní orúkọ Jésù. Ọwọ́ ọ̀tá nínú ayé rẹ, ọwọ́ ìdálóró nú ayé rẹ, àti ègún àti àjàgà nú ayé rẹ, wọ́n jáde báyìí o. Wọ́n fọ́dànù, a pa wọ́rùn báyìí o. A pa wọ́rùn o. Kò ṣe é ṣe, ó di ṣíṣe é ṣe inú ayé rẹ o. Láṣàálẹ̀ yìí, látòní lọ, àárẹ̀ rẹ di agbára, ìbànújẹ́ rẹ di ayọ̀. O dáwọ́ ẹkún dúró. Mo lọ ò sọkún mọ́ o. O ò sọkún mọ́ o. O ò sọkún mọ́ o. Bẹ̀rẹ̀ sí ń yọ̀. O bẹ̀rẹ̀ sí ń pariwo ayọ̀. O ń yọ̀. Olúwa, ìṣẹ́gun nú gbogbo ayé àwọn ènìyàn. Iṣẹ́ ìyanu ayé gbogbo àwọn ènìyàn. Àásìkí nú gbogbo ayé àwọn ènìyàn. Àti gbígbé nǹkan ṣe nú ayé àwọn ènìyàn. Olúwa, agbára nú ayé gbogbo ènìyàn. Lọ́wọ́ ọ̀tún mi, iṣẹ́ ìyanu. Lọ́wọ́ níwájú mi, iṣẹ́ ìyanu. Lọ́wọ́ òsì mi, iṣẹ́ ìyanu. Ní ìsàlẹ̀, iṣẹ́ ìyanu. Ní àgbékalókè, iṣẹ́ ìyanu. Níbi gbogbo, iṣẹ́ ìyanu ni o. Gbà. Gbà. Gbà. Olúwa, fìdí rẹ̀ múlẹ̀, fẹsẹ̀ rẹ̀ múlẹ̀. A dúpẹ́ pé o ti ṣe. Mo mọ̀ pé a ti ṣe o. Ní orúkọ Jésù ní agbàdúrà. Arúwa ayọ̀. Arúwa àjọyọ̀. Arúwa ìdánsí àdúrà. Arúwa pé gbogbo odi ti wó lulẹ̀. Ayọ̀. Ayọ̀. Ayọ̀. Àjọyọ̀. Bí o ti lọ, wàá rí ohun tó Olúwa ti ṣe.

0: DCLM Radio.
1: Ìkẹtàdínláàádọ́rùn-ún 87.
2: Ìpìlẹ̀ rẹ̀ ń bẹ lórí òkè mímọ́ wọn ni. Olúwa fẹ́ ẹnu ọ̀nà Sioni ju gbogbo ibùjókò Jákọ́bù lọ. Ohun ògo ni a ń sọ ní tirẹ̀ ìlú Ọlọ́run. Èmi ò da orúkọ Rahabu àti Babeli láàrin àwọn tí ó mọ̀ mí, kíyèsí Filistia àti Tire pẹ̀lú Ethiopia. A bí eléyìí níbẹ̀. Àti ní Sioni ni a wí pé ọkùnrin yìí àti ọkùnrin ni a bí nínú rẹ̀ àti ọ̀gá ògo tìkára rẹ̀ ni yóò fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀. Olúwa yóò kà nígbà tí ó bá ń kọ orúkọ àwọn ènìyàn pé a bí eléyìí níbẹ̀. Àti àwọn olórin àti àwọn tí ń lu ohun èlò orin yóò wí pé
3: gbogbo orísun mi ń bẹ nínú rẹ̀.
1: Orin ìkejìdínláàádọ́rùn-ún 88. Olúwa Ọlọ́run ìgbàlà mi, èmi ń kígbe lọ́sàn-án àti lóru níwájú rẹ̀. Jẹ́ kí àdúrà mi kí ó wá sí iwájú rẹ̀. Tẹ etí rẹ sílẹ̀ sí igbe mi, nítorí tí ọkàn mi kún fún ìpọ́njú, ẹ̀mí mi sì súnmọ́ ìsà òkú. Àkà mi pẹ̀lú kún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí ihò. Èmi dàbí ọkùnrin tí kò ní ipá, ẹni tí a kọ̀ sílẹ̀ láàrin àwọn òkú, bí àwọn ẹni pípa tí ó dùbúlẹ̀ ní ìsà òkú, ẹni tí ìwọ kò rántí mọ́, a sì kí wọn kúrò nípa ọwọ́ rẹ. Ìwọ ti fi mí lé ibi ìsàlẹ̀ tí ó jìn jùlọ nínú òkùnkùn, nínú ọ̀gbun. Ìbínú rẹ lẹ̀ mọ́ mi lára kíkan, ìwọ sì ti fi ríru omi rẹ gbogbo bá mi jà. Ìwọ ti mú àwọn ojúlùmọ̀ mi jìnà sí mi, ìwọ sì sọ mí di ìríra sí wọn. A sé mi mọ́, èmi kò lè jáde. Ojú mi ń káàánú nítorí ìpọ́njú, Olúwa. Èmi ti ń pè ọ lójoojúmọ́, èmi sì ti nawọ́ mi sí ọ. Ìwọ fi iṣẹ́ ìyanu rẹ hàn fún òkú bí àwọn òkú yóò àdìde kí wọ́n sì máa yìn ọ́ bí. A wá fi ìṣeun ìfẹ́ rẹ hàn ní ìsà òkú bí, tàbí òtítọ́ rẹ nínú ìparun. A ha lè mọ iṣẹ́ ìyanu rẹ ní òkùnkùn bí, àti òdodo rẹ ní ilẹ̀ ìgbàgbé. Ṣùgbọ́n ìwọ ni mo kígbe sí, Olúwa, àti ní kùtùkùtù òwúrọ̀ ni àdúrà mi yóò ṣáájú rẹ. Olúwa, éṣe tí ìwọ fi ṣá ọkàn mi tì, éṣe tí ìwọ fi pa ojú rẹ mọ́ kúrò lọ́dọ̀ mi. Ìṣẹ́ ń ṣẹ́ mi, èmi múra àti kú láti ìgbà èwe mi wá. Nígbà tí ẹ̀rù rẹ bá ń bà mí, èmi ó di gbèrègbère. Ìfẹ́jú ìbínú rẹ kọjá lára mi, ìbẹ̀rù rẹ ti ké mi kúrò. Wọ́n wá yí mi ká ní ọjọ́ gbogbo bí omi. Wọ́n yí mi káàkiri tán. Olùfẹ́ àti ọ̀rẹ́ ni ìwọ mú jìnà sí mi, àti àwọn ojúlùmọ̀ mi nínú òkùnkùn.
0: DCLM Radio. The spiritual warfare is our concern.
1: Orin ìkọkàndínláàádọ́rùn-ún 89. Èmi ó máa kọrin àánú Olúwa láíláí. Ẹnu mi ni èmi ó máa fi òtítọ́ rẹ hàn láti ìrandíran. Nítorí tí èmi ti wí pé a ó gbé àánú ró sókè láíláí. Òtítọ́ rẹ ni ìwọ gbé kalẹ̀ lé ọ̀run. Èmi ti bá àyàn fẹ́ mi dá májẹ̀mú. Èmi ti búra fún Dáfídì ìránṣẹ́ mi. Irú ọmọ rẹ ni èmi ó gbé kalẹ̀ láíláí. Èmi ó sì máa gbé ìtẹ́ rẹ ró láti ìrandíran. Ọ̀run yóò sì máa yin iṣẹ́ ìyanu rẹ, Olúwa. Òtítọ́ rẹ pẹ̀lú nínú ìjọ ènìyàn mímọ́ rẹ. Nítorí pé ta ni ó wà ní ọ̀run tí a lè fi wé Olúwa? Ta ni nínú àwọn ọmọ alágbára tí a lè fi wé Olúwa? Ọlọ́run ni ó ní ìbẹ̀rù gidigidi ní ìjọ ènìyàn mímọ́. Ó sì ní ìbùyìn fún láti ọ̀dọ̀ gbogbo àwọn tí ó yí i ká. Olúwa, Ọlọ́run àwọn ọmọ ogun. Ta ni Olúwa alágbára bí ìwọ, tàbí bí òtítọ́ rẹ tí ó yí ọ ká? Ìwọ ni ó jọba ìbínú òkun. Nígbà tí ríru omi rẹ dìde, ìwọ mú un pàrọ́rọ́. Ìwọ ni ó ti ya Rahabu pẹ́rẹpẹ̀rẹ bí ẹni tí a pa. Ìwọ ti fi apá ọwọ́ agbára rẹ tú àwọn ọ̀tá rẹ ká. Ọ̀run ni tirẹ, ayé pẹ̀lú ni tirẹ, ayé àti ẹ̀kún rẹ. Ìwọ ni ó ti ṣe ìpìlẹ̀ wọn, àríwá àti gúúsù. Ìwọ ni ó ti dá wọn. Táboru àti Hámoni yóò máa yọ̀ ní orúkọ rẹ. Ìwọ ni apá agbára, agbára lé ọwọ́ rẹ, gíga lé ọwọ́ ọ̀tún rẹ. Òtítọ́ àti ìdájọ́ ni ibùjókò ìtẹ́ rẹ. Àánú àti òtítọ́ ni yóò máa lọ síwájú rẹ. Ìbùkún ni fún àwọn ènìyàn tí ó mọ ohun ayọ̀ ni. Olúwa, wọn máa rìn ní ìmọ́lẹ̀ ojú rẹ. Lé orúkọ rẹ ni wọn máa yọ̀ lé ọjọ́ gbogbo. Àti nínú òdodo rẹ ni a ó máa gbé wọn lékè. Nítorí ìwọlé ògo agbára wọn. Àti nínú oore ojúrere rẹ ni a ó gbé ìwo wa sókè. Nítorí Olúwa ni àṣà wa, ẹni mímọ Ísírẹ́lì ni ọba wa. Nígbà náà ni ìwọ sọ ní ojú ìran fún àyànfẹ́ rẹ. Ó sì wí pé, èmi ti gbé ìrànlọ́wọ́ ru ẹni alágbára. Èmi ti gbé ẹnìkan lékè tí a yàn nínú àwọn ènìyàn. Èmi ti rí Dáfídì ìránṣẹ́ mi. Òróró mi mímọ́ ni mo ta sí ilé orí. Nípasẹ̀ ẹni tí a ó fi ọwọ́ mi múlẹ̀, apá mi pẹ̀lú yóò máa mú ilé ara le. Ọ̀tá kì yóò béèrè lọ́dọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìwà búburú kì yóò kan lójú. Èmi ó sì lu àwọn ọ̀tá rẹ̀ bolẹ̀ níwájú rẹ̀. Èmi ó sì yọ àwọn tí ó kórira rẹ̀ lẹ́nu.
2: ṣùgbọ́n òtítọ́ mi àti àánú mi yóò wà pẹ̀lú rẹ̀ àti ní orúkọ mi ni a gbé ìwo rẹ̀ sókè. Èmi ó gbé ọwọ́ rẹ̀ lé òkun àti ọwọ́ ọ̀tún rẹ̀ lé odò ńlá ni. Òun kígbe pè mí
4: pé
2: ìwọ ni bàbá mi, Ọlọ́run mi, àti àpáta ìgbàlà mi. Èmi ó sì ṣe é ní àkọ́bí ẹni gíga ju àwọn ọba ayé lọ. Àánú mi ni èmi ó pamọ́ fún un láéláé, àti májẹ̀mú mi yóò sì bá a dúró ṣinṣin. Irú ọmọ rẹ̀ pẹ̀lú lé èmi ó mú pẹ́ títí àti ìtẹ́ rẹ̀ bí ọjọ́ ọ̀run. Bí àwọn ọmọ rẹ̀ bá kọ òfin mi sílẹ̀ tí wọn kò sì rìn nípa ìdájọ́ mi, bí wọ́n bá ba ìlànà mi jẹ́ tí wọn kò sì pa òfin mi mọ́, nígbà náà ni èmi ó fi ọ̀gọ́ bẹ ìrékọjá wọn wò àti ẹ̀ṣẹ̀ wọn pẹ̀lú ìnà. Ṣùgbọ́n ìṣeun ìfẹ́ mi ni èmi kì yóò gbà lọ́wọ́ rẹ̀, bẹ́ẹ̀ ni èmi kì yóò jẹ́ kí òtítọ́ mi kí ó yẹ̀, májẹ̀mú mi ni èmi kì yóò dà, bẹ́ẹ̀ ni èmi kì yóò yí ohun tí ó ti ètè mi jáde padà. Lẹ́rìn kan ni mo ti fi ìwà mímọ́ mi búra pé èmi kì yóò purọ́ fún Dáfídì. Irú ọmọ rẹ̀ yóò dúró títí láéláé, àti ìtẹ́ rẹ̀ bí oòrùn níwájú mi, a ó fi ìdí rẹ̀ múlẹ̀ láéláé bí òṣùpá àti bí ẹlẹ́rìí òtítọ́ ní ọ̀run. Ṣùgbọ́n ìwọ ti ṣátì, ìwọ sì kórira, ìwọ ti bínú sí ẹni òróró rẹ̀, ìwọ ti sọ májẹ̀mú ìránṣẹ́ rẹ̀ di òfo, ìwọ ti sọ adé rẹ̀ sí ilẹ̀, ìwọ ti fa ọgbà rẹ̀ gbogbo ya, ìwọ ti mú ìlú olódi rẹ̀ di ahoro, gbogbo àwọn tí ń kọjá lọ ní ọ̀nà fi ṣe ìjẹ, òun sì di ẹ̀gàn fún àwọn aládùúgbò rẹ̀. Ìwọ ti gbé ọwọ́ ọ̀tún àwọn ọ̀tá rẹ̀ sókè, ìwọ mú gbogbo àwọn ọ̀tá rẹ̀ yọ̀, ìwọ sì ti yí ojú ìdá rẹ̀ padà pẹ̀lú, ìwọ kò sì mú un dúró ní ojú ogun. Ìwọ ti mú ògo rẹ̀ tẹ́, ìwọ sì wọ́ ìtẹ́ rẹ̀ sílẹ̀ yílẹ̀, ọjọ́ ìwé rẹ̀ ni ìwọ kékúrú, ìwọ fi ìtìjú bò ó. Yóò ti pẹ́ tó, Olúwa, ìwọ pa ara rẹ̀ mọ́ láéláé, ìbínú rẹ̀ yóò àjò bí iná bí, rántí bí ọjọ́ mi ti kúrú tó, èṣe tí ìwọ á dá gbogbo ènìyàn lásán, ọkùnrin wo ni ó wà láàyè tí kì yóò rí ikú, tí yóò gba ọkàn rẹ̀ lọ́wọ́ ìsà òkú? Olúwa, níbo ni ìṣeun ìfẹ́ rẹ àtijọ́ wà, tí ìwọ búra fún Dáfídì nínú òtítọ́ rẹ? Olúwa, rántí ẹ̀gàn àwọn ìránṣẹ́ rẹ tí èmi ń rù lé àyà mi láti ọ̀dọ̀ gbogbo ọ̀pọ̀ ènìyàn tí àwọn ọ̀tá rẹ fi kẹ́gàn, Olúwa, tí wọ́n fi ń gan ipasẹ̀ ẹni òróró rẹ. Olùbùkún ni Olúwa sí i títí láéláé. Àmí àti àmí.
1: Orin àádọ́rùn-ún 90. Olúwa, ìwọ ni o ti ń ṣe bùjókòó wa láti ìrandíran, kí a tó bí àwọn òkè ńlá, àti kí ìwọ kí o tó da ilẹ̀ òun ayé, àní láti ayérayé, ìwọ ni Ọlọ́run. Ìwọ sọ ènìyàn di ìbàjẹ́, ìwọ sì wí pé ẹ padà wá ẹ̀yin ọmọ ènìyàn. Nítorí pé ìgbà tí ẹgbẹ̀rún ọdún bá kọjá lé ojú rẹ, bí àná ni ó rí, àti bí ìgbà ìṣọ́kan ní òru, ìwọ kó wọn lọ bí ẹni pé ní ṣíṣàn omi, wọ́n dàbí oòrùn, ní kùtùkùtù, wọ́n dàbí koríko tí ó dàgbà sókè, ní kùtùkùtù, ó lé àwọ̀ lára, ó sì dàgbà sókè, lé àṣálẹ́, á ké lulẹ̀, ó sì rọ. Nítorí àwa di ègbé nípa ìbínú rẹ, àti nípa ìbínú rẹ, ara kò rọ̀ wá, ìwọ ti gbé ẹ̀ṣẹ̀ wa ka iwájú rẹ, ohun ìkọ̀kọ̀ wa ń bẹ nínú ìmọ́lẹ̀ iwájú rẹ. Nítorí ọjọ́ wa gbogbo ń yípo lọ nínú ìbínú rẹ, àwa ń lo ọjọ́ wa bí àlá tí à ń rọ́. Àádọ́rin ọdún ni iye ọjọ́ ọdún wa, yóò sì ṣe pé nípa ti agbára, bí wọ́n bá tó ọgọ́rin ọdún, agbára wọn làálàá ohun ìbínú jẹ́ ni, nítorí pé a kì ó pẹ́ ké e kúrò, àwa ó sì fò lọ. Ta ni ó mọ agbára ìbínú rẹ? Gẹ́gẹ́ bí ẹ̀rù rẹ, bẹ́ẹ̀ ni ìbínú rẹ, bẹ́ẹ̀ ni kí wọ kí o kọ́ wa láti máa ka iye ọjọ́ wa, kí àwa kí ó lè fi ọkàn wa sípa ọgbọ́n. Padà, Olúwa, yóò ti pẹ́ tó, yí ọkàn padà nítorí àwọn ọmọ rẹ. Fi àánú rẹ tẹ́ wa lé ọrùn ní kùtùkùtù, kí àwa kí ó lè máa yọ̀, àti kí inú wa kí ó lè máa dùn ní ọjọ́ wa gbogbo. Mú inú wa dùn bí iye ọjọ́ tí ìwọ pọ́n wa lójú, àti iye ọdún tí àwa ti ń rí búburú. Yẹ kí iṣẹ́ rẹ kí ó hàn sí àwọn ọmọ ọ̀dọ̀ rẹ, àti ògo rẹ sí àwọn ọmọ wọn. Yẹ kí ẹwà Olúwa Ọlọ́run wa kí ó wà lára wa, kí ìwọ kí o sì fi ìdí iṣẹ́ ọwọ́ wa múlẹ̀ lára wa, bẹ́ẹ̀ ni iṣẹ́ ọwọ́ wa ni kí ìwọ kí o fi ìdí rẹ̀.

0: Orin ìkọkànléláàádọ́rùn-ún 91. Ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo, yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. Èmi ò wí fún Ọlọ́run mi pé ìwọlé ààbò àti odi mi, Ọlọ́run mi, ẹni tí èmi gbẹ́kẹ̀lé, ní tòótọ́, òun ó gbà ọ́ nínú ìkẹkùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú, yóò fi ìyẹ́ rẹ̀ bù ọ́, abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni ìwọ sì gbẹ́kẹ̀lé, òtítọ́ rẹ̀ ni yóò ṣe àṣà àti apáta rẹ̀, ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru, tàbí fún ọfà tí ń fò ní ọ̀sán, tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri lé òkùnkùn, tàbí fún ìparun tí ń runi lé ọ̀sán gangan. Ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹ̀gbẹ́ rẹ, àti ẹgbàárùn ní apá ọ̀tún rẹ, ṣùgbọ́n kì yóò sún mọ́ ọ̀dọ̀ rẹ. Ìkì ojú rẹ ni ìwọ máa fi rí, tí ó sì máa fi wo èrè àwọn ènìyàn búburú. Nítorí ìwọ Olúwa ní ṣe ààbò mi, ìwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ. Búburú kan kì yóò ṣubú lù ọ́, bẹ́ẹ̀ ni àrùn karùn kì yóò sún mọ́ ilé rẹ, nítorí tí yóò fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ nítorí rẹ láti pa ọ́ mọ́ ní ọ̀nà rẹ gbogbo. Wọ́n gbé ọ sókè lé ọwọ́ wọn, kí ìwọ kí o má bà fi ẹsẹ̀ rẹ gún òkúta. Ìwọ kọjá lórí kìnú àti pamọ́lẹ̀. Ẹgbọrọ kìnú àti ejò ńlá ni ìwọ fi ẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀, nítorí tí ó fẹ́ ìfẹ́ rẹ̀ sí mi, nítorí náà ni èmi ó ṣe gbà á, èmi ó gbé e lékè, nítorí tí ó mọ orúkọ mi. Wọ́n ó pe orúkọ mi, èmi ó sì dá a lóhùn, èmi ó pẹ̀lú rẹ̀ nínú ìpọ́njú, èmi ó gbà á, èmi ó sì bu ọlá fún un. Ẹ̀mí gígùn ni èmi ó fi tẹ́ ẹ lọ́rùn, èmi ó sì fi ìgbàlà mi hàn án.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Orin ìkejìléláàádọ́rùn-ún 92. Ohun rere ni láti máa fi ọpẹ́ fún Olúwa, àti láti máa kọrin sí orúkọ rẹ, ọ̀gá ògo, láti máa fi ìṣeun ìfẹ́ rẹ hàn lé òwúrọ̀, àti òtítọ́ rẹ ní àlàálẹ̀, lára ohun èlò orin olókùn mẹ́wàá, àti lára ohun èlò orin mímọ́, lára dùrù pẹ̀lú ìró tí ó ní ìrònú. Nítorí ìwọ Olúwa ni ó ti mú mi yọ̀ nípa iṣẹ́ rẹ. Èmi ó máa kọrin yìí nítorí iṣẹ́ ọwọ́ rẹ. Olúwa, iṣẹ́ rẹ ti tóbi tó, ìró inú rẹ jinlẹ̀ gidigidi. Ọ̀pọ̀ ènìyàn kò mọ̀, bẹ́ẹ̀ ni òye èyí kò yí aṣiwèrè ènìyàn. Nígbà tí àwọn ènìyàn búburú bá rú bí koríko, àti ìgbà tí gbogbo àwọn oníṣẹ̀ṣẹ̀ bá ń gbèrú kí wọn kí ó lè run láíláí ni. Ṣùgbọ́n ìwọ Olúwa ni ẹni tí ó ga títí láí. Ṣáàwó àwọn ọ̀tá rẹ, Olúwa, ṣáàwó àwọn ọ̀tá rẹ yóò ṣègbé, gbogbo oníṣẹ̀ṣẹ̀ ni a ó túká. Ṣùgbọ́n ìwo mi ni ìwo gbéga bí ìwo àgbáǹrere, òróró tuntun ni a ó ta sí mi lórí, ojú mi pẹ̀lú yóò rí ìfẹ́ mi lára àwọn ọ̀tá mi, etí mi yóò sì máa gbọ́ ìfẹ́ mi sí àwọn ènìyàn búburú tí ó dìde sí mi. Olódodo yóò gbà bí igi ọ̀pẹ, yóò dàgbà bí igi kédárì Lẹ́bánónì. Àwọn ẹni tí a gbìn ní ilé Olúwa yóò gbà ní àgbàlá Ọlọ́run wa. Wọ́n máa so èso síbẹ̀ ní ogbó wọn, wọ́n sanra, wọ́n máa tutù nini láti fi hàn pé ẹni dídúró ṣinṣin ni Olúwa. Ó ní àpáta mi, kò sì sí àṣedodo kan nínú rẹ̀. Orin ìkẹtàléláàádọ́rùn-ún 93. Olúwa jọba, ọlá ńlá yóò wọ̀ ní aṣọ, agbára ni Olúwa wọ̀ ní aṣọ. Ó fi di ara rẹ̀ lé àmùrè, ó sì fi ìdí ayé múlẹ̀ tí kì yóò fi lè yí. Láti ìgbà àtijọ́ ni a ti fi ìdí ìtẹ́ rẹ kalẹ̀, àti ayérayé ni ìwọ. Ìṣàn omi gbé ohun wọn sókè, Olúwa, ìṣàn omi gbé ohun wọn sókè. Ìṣàn omi ń gbé ríru omi wọn sókè. Olúwa lé ológo, ó lé ògo ju ariwo omi púpọ̀ lọ, ju ríru omi ńlá, àní ju agbára ríru omi òkun lọ. Òtítọ́ ni ẹ̀rí rẹ, ìwà mímọ́ ni ó yẹ ilé rẹ láíláí.

0: Orin ìkẹrìnléláàádọ́rùn-ún 94. Olúwa Ọlọ́run ẹ̀san, Ọlọ́run ẹ̀san, fi ara rẹ hàn, fi ara rẹ sókè, ìwọ onídàájọ́ ayé, sẹ́ ẹ̀san fún àwọn agbéraga. Olúwa, yóò ti pẹ́ tó tí àwọn ènìyàn búburú, yóò ti pẹ́ tó tí àwọn ènìyàn búburú yóò fi máa lérí, wọ́n ti máa da ọ̀rọ̀ nù, tí wọ́n máa sọ ohun líle pẹ́ tó, tí gbogbo oníṣẹ́ ẹ̀ṣẹ̀ yóò fi máa fi ara wọn lérí. Olúwa, wọ́n fún àwọn ènìyàn rẹ tútú, wọ́n sì ń yọ àwọn ènìyàn ìní rẹ lẹ́nu. Wọ́n pa àwọn opó àti àlejò, wọ́n sì pa àwọn ọmọ aláìní baba. Síbẹ̀ wọ́n wí pé Olúwa kì yóò rí, bẹ́ẹ̀ ni Ọlọ́run Jákọ́bù kì yóò kà á sí. Kí òye kí ó yé yín, ẹ̀yin òpè nínú àwọn ènìyàn àti ẹ̀yin aṣiwèrè, nígbà wo ni ẹ̀yin ó gbọ̀n? Ẹni tí ó gbin etí, ó lè ṣe aláìgbọ́ bí? Ẹni tí ó dá ojú, ó wà lè ṣe aláìríran? Ẹni tí ń na àwọn orílẹ̀-èdè, ó wà lè ṣe aláìṣe olùtọ́? Olè ẹni tí ń kọ́ ènìyàn ní ìmọ̀? Olúwa mọ èrò inú ènìyàn pé asán ni wọ́n. Ìbùkún ni fún ènìyàn náà, ẹni tí ìwọ nà, Olúwa, tí ìwọ sì kọ́ láti inú òfin rẹ wá, kí ìwọ kí o lè fún un ní ìsinmi kúrò ní ọjọ́ ibi, títí a ó fi wa ihò sílẹ̀ fún ènìyàn búburú. Nítorí pé Olúwa kì yóò ṣe àwọn ènìyàn rẹ̀ tì, bẹ́ẹ̀ ni kì yóò kọ àwọn ènìyàn ìní rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ìdájọ́ yóò padà sí òdodo, gbogbo ọlọ́kàn dídúró ni yóò sì máa tọ̀ ọ́ lẹ́yìn. Ta ni yóò dìde sí àwọn olùṣe búburú fún mi? Tàbí ta ni yóò dìde sí àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀ fún mi, bí kò ṣe bí Olúwa ti ṣe olùrànlọ́wọ́ mi? Ọkàn mi fẹ́rẹ̀ jókòó ní ìdákẹ́ nígbà tí mo wí pé ẹsẹ̀ mi yọ́, Olúwa, àánú rẹ dì mí mú. Nínú ọ̀pọ̀lọpọ̀ ìbìnújẹ́ mi nínú mi, ìtùnú rẹ yóò mú inú mi dùn. Ìtẹ́ ẹ̀ṣẹ̀ àlèbá ọkẹ́gbẹ́ pọ̀ tí ń fi òfin dìmọ̀ ìwà ìkà. Wọ́n kó ara wọn jọ pọ̀ sí ọkàn olódodo, wọ́n sì dá ẹ̀jẹ̀ aláìṣẹ̀lẹ́bi, ṣùgbọ́n Olúwa lé ààbò mi, Ọlọ́run mi sì ni àpáta ààbò mi. Òun sì mú ẹ̀ṣẹ̀ wọn bọ̀ sórí ara wọn, yóò sì ké wọn kúrò nínú ìwà búburú wọn. Olúwa Ọlọ́run wa yóò ké wọn kúrò.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ẹ̀kọ́ tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ tán, kí a fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Arábìnrin tí ó wà ní gbọ̀ngàn ńlá.
3: Ẹjọ́ sà níbi tí a kà nínú ìwé Róòmù orí 12, ẹsẹ̀ 11, ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn. Ẹjọ́ sà ibi ẹ máa ní ìgbóná ọkàn yẹn ni mo fẹ́ béèrè ìbéèrè fún. Pé báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn? Ṣé nípa ti ara ni àti nípa tẹ̀mí? Àti báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn?
2: Ṣé onígbàgbọ́ ni ẹ̀yin fúnra yín?
3: Bẹ́ẹ̀ni sà.
2: Irú ìgbóná ọkàn wo ni ó yẹ kí onígbàgbọ́ níṣẹ́ lè sọ fún wa?
3: Ìgbóná ọkàn sí iṣẹ́ Ọlọ́run àti láti lè gbàdúrà fún iṣẹ́ kìrìsìtẹ́nì.
2: Ẹ ṣé púpọ̀. Róòmù orí 12 ẹsẹ̀ 11. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa se Olúwa. Ohun tí Pọ́ọ̀lù Apọ́stẹ́lì sọ fún wa ni wípé kí a ní ìtara, kò sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn nípa ti ara. Ṣùgbọ́n ó sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún Ọlọ́run, wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa, láti lè ṣe ìfẹ́ Ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa. Ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́, wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe, wọn kì í ṣe ọ̀lẹ rárá. Wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí, yálà nípa ti àkókò, yálà nípa ti owó, yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tí ó yẹ kí wọn kí ó ṣe. Èyí ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ló ń sọ fún wa wípé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí Ọlọ́run ti là sílẹ̀ fún wa, wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó dára. Èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. lati ibere igbesi aye onigbagbo bi a ba fe sin olorun ni tooto o ye ki a jigiri ki a se on ti olorun fe ki a se se amowe pe opolopo ni o wa bi a ba so igbala fun won won ma so fun awe pe won a gbe oro na yewo yo si gba won ni opolopo osu tabi odun ki won ki o to le tele jesu sugbon bi a ba wo awon apere ti a ri ninu bibeli lese kese ti jesu ti pe awon petero johanu jacobo ati awon andero bibeli so fun awe pe lese kese ni won tele jesu christi bi a ba si wo ipe matthew lese kese ti jesu pe matthew lese kese ni o tele jesu christi ati eri ogbeni solo aratasu nigba ti oluwa pade re ni ojo ona ti o lo si ile damasco ti o so fun we pe ohun isoro ni fun paulu tabi fun solo lati tapa si egun ti o so we pe iwo ta ni oluwa ti oluwa si fi ara re han solo lese kese pelu itara pelu igbona okan ni ari we pe paulu ti gba jesu gege bi olugbala re bi a ba si wo ise awon apostoli pelu ni ori keji ise awon apostoli ni ori keji lati ese iketadinlogoji nigbati won si gbo okan won gbogbe won si so fun petero ati awon apostoli yoko pe ara kini ki awa ki o se petero si we fun won pe eronu pe oda ki a si baptisi olukuluku yin le oruko jesu kristi fun idariji ese yin eyin o si gba ebon emi mimo ese ogoji ati oro popo miran li ofin jeri ti o si n fi gba won ni iyanju we pe e gba ara yin la lowo iran arekereke yi nitori na awon ti o fi ayo gba oro re a baptisi won li ojo na a si ka iwon egbedogun okan kun won a ri awon eniyan won yi o pe lese kese ti won gbo oro olorun be ni won fi itara tabi igbona okan gba oro olorun ti won si ronu po ada ti won si jowo aye won fun jesu kristi eyi ni apere ti a fi lele fun wa we pe awa paapaa lese kese ti a gbo oro olorun a ko gbodo fi akoko igbala tabi idariji wa dola ki a ma so we pe bi o ba di ojo miran bi akoko ba wa fun wa a o gbadura a o ronu po ada a o wa oju olorun be na ni bi a ti n gbo nipa atunse gbogbo awon nkan wonyi je ojuse ti a ni se yala si olorun yala si ara wa yala si awon aladugbe wa tabi si awon ti o je omo ijo awon ti o je eniyan olorun bi ti wa o sese a ni atunse lati se ti emi olorun ti o n toka si fun wa ti o si n kan nipa fun awe pe o ye ki a gbe igbese yi tabi ki a gbe igbese ni bi eni ti o mo olorun a ri awon elomiran we pe won ma fi akoko falẹ a ma so we pe emi n fe sugbon o se alera fun ara we pe nigbati mo ba goke agba awon onigbagbo ju bee lo boya ti n ba ni iriri tabi iriri miran o sese fun mi tabi yio sese fun mi lati gboran si olorun lenu sugbon ohun ti a n so fun wa ni wipe lese kese ti a ti gbo oro olorun ti o n so fun wa wipe atunse wa ni ona wa lati se ni iru igba bee ni a lati fi itara tabi igbona okan si oluwa ki a si so fun olorun wipe gege bi o ba ti fun wa ni ore ofe a o gboran si lenu tabi o n so fun wa nipa isodi mimo a ti mo wipe bi eniyan ba ni igbala o ni idariji ese o ni alaafia olorun ni okan re a ko oruko re si iwe iye lorun eyi ko mo nipa wipe ati ni igbala nisisiyi nitori be ko si omiran ta ni lati se oro olorun n so fun wa wipe a ni lati tesiwaju wipe iriri onigbagbo miran wa ti a n pe ni isodi mimo isodi mimo yi ni yo mu gbongbo ese ti o wa ni igbesi aye wa ni yo mu koro ni yo fa ti o patapata ti ailera ti o wa ninu okan wa ti ko je ki a le ma sare si nkan ti n se ti olorun tabi ki a le gbe igbesi aye wa mimo lati inu emi wa wa nigbati a ba ni isodi mimo gbogbo nkan wonyi ni olorun yo mu koro lese kese ti a ti gbo wipe nkan kan ko fun wa gege bi iriri onigbagbo awon elomiran won ma fi dola won ma so wipe boya ni ojo miran boya ni odun ti o n bo sugbon bi a ba ni igbona okan lese kese ni o ye ki a le lo ba olorun wipe ohun gbogbo ti o je gbongbo ikoro tabi gbongbo ese ti o wa ni okan wa ki olorun ki o ba wa fa tu ari awon elomiran ti won ti ni isodi mimo fun odun popo sugbon itara lati wa oju olorun lati wa legend to be ege ti a fi ohun gbogbo rubo e je pe ti a fi ohun gbogbo lele ni ese agbelebo jesu we pe ohun ko ti o ba fe ki a se ona ti o ba fe ki a rin igbesi aye ti o ba fe ki a gbe a fe gbe ari awon elomiran to je pe ko si igbona okan ko si itara won wa ni odun popo lai ni agbara emi mimo olorun lati le se ise ti o wa ni iwaju won lati se eko ti an ko ni wi pe ohun ko ti olorun ba nso fun wa o nso fun wa nipa igbala ni o nso fun wa nipa isodi mimo ni o nso fun wa nipa agbara emi mimo ti yo kun wa nigba ti a ba baptisi wa pelu emi mimo ohun ko ti olorun bere lowo wa olorun pa lase fun a wi pe ki a ni itara ki a ni igbona okan tabi o sese ni bi a tin jere okan awon elomiran wa we pe won ti di onigbagbo odun kan odun meji odun meta tabi ju be lo won ko le toka si enikeni ti won jere fun Kristi o dabi eni pe esupa won lenude o dabi eni wi pe okan won tutu popo si awon elese ti o wa ni agbegbe won o dabi eni wi pe awon elomiran ti won ti le wa ni agbegbe won gege bi awon ti o ba won gbe gege bi awon abanisise tabi awon agbanisise tabi awon ti o nsise ni abe won won ko ti le mo nipa igbala ti won so pe won ni sugbon bi a ba wo awon apere ti o wa ninu bibeli lese kese ti awon ti a ka nipa re ninu bibeli ti won ti gba Jesu Kristi gbo lese kese ni won so fun awon elomiran we pe awon paapa ni fi aye won fun Jesu e je ki a wo Johanu iwe ihinrere ti Johanu ori kini Johanu ori kini lati ese ogoji okan ninu awon meji ti o gbo oro Johanu ti o si to Jesu leyin ni Andero arakunrin Simoni Petero oun tete ko ri Simoni arakunrin oun ti kara re o si wi fun pe awa ti ri Messiah itumo eyi ti je Kristi o si mu wa sodo Jesu Jesu si wo o wi pe iwo ni Simoni omo Jona Kefa li a o si ma pe o itumo eyi ti je Peteru wo iru igbona okan ti Olorun bere lowo re ti Olorun bere lowo mi wi pe bi a ba ti mo Jesu a ko gbodo fi igbala awon elomiran di ojo miran ke a so wepe boya nigbati mo ba mo oro Olorun ju be lo nigbati mo ba le gbadura ju be lo nigbati mo ba ri awon iriri onigbagbo ju be lo yo sese fun mi lati lo so fun awon elomiran sugbon lesekese ti Anderu ti o ba Jesu pade ti iyi Olorun alaafia Olorun ti o wo inu okan re bẹ́ẹ̀ ni pẹ̀lú ìgbóná ọkàn ni ó lọ sọ fún Simoni Petero wí pé àwa ti rí Messiah a ti rí Kristi ó sì mú un wá sí ọ̀dọ̀ Jésù ní orí kẹrin Johanu yìí kan náà ni a ti rí obìnrin tí ó bá Jésù pàdé ní ibi kànga Jákọ́bù lẹ́sẹ̀kẹsẹ̀ tí obìnrin yìí tí ó ti gba Jésù gbọ́ tí ó sì mọ̀ wípé èyí ni Kristi náà ohun ti bíbélì sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni obìnrin yìí lọ ni ó sọ fún àwọn ará ìlú ẹ jẹ́ kí a wo Johanu orí kẹrin láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n nígbà kan náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀ ó sì mú ọ̀nà rẹ̀ kan lọ sí ìlú ó sì wí fún àwọn ènìyàn pé ẹ wá wo ọkùnrin náà ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi èyí a lè jẹ́ Kristi náà nígbà náà ni wọ́n ti ìlú jáde wọ́n sì tọ́ wá èyí ni a ń sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn bí ó bá jẹ́ bí ohun kan bá wà lónìí tí Ọlọ́run bá èjọ wí lé lórí òun ni wípé ó dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ìjọ ni kò gbóná kò tutù kò sí ìtara kò sí ìgbóná ọkàn láti jẹ́ ìrànwọ́ nínú iṣẹ́ Ọlọ́run yálà gẹ́gẹ́ bí adènà yálà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ akọrin yálà gẹ́gẹ́ bí àwọn afàdúràjagun yala gege bi awon ti o ndari dari idapoju ile ti won ko awon elomiran ni eko oro olorun yala gege bi ajere okan yala gege bi eni ti o ka bibeli po awon elomiran ti ko le ka bibeli tabi gege bi eni ti o gbadura tabi ni bikibi ti a ti le sese fun olorun tabi o sese an so fun aloni we pe ijo ni ede yoruba esin wa ni ede yoruba yo bere o sese elomiran ko ni itara tabi igbona okan lati so fun awon elomiran bi onkon bawa ti jesu to je oko lori ijo olori lori ijo ti o nba ijo wi si loni oni we pe opolopo ni o ja joko taka ogbera ti won ko mo we pe won ni ojuse lati se gege bi ise esi si olorun si idile wa si awon eniyan ti o wa ninu aye ati si awon eniyan ti o wa ninu ijo eyi ni jesu fi nso ni ori keta ifihan eje ki a wo iwe ifihan lati ori iketa ifihan ori keta lati ese kedogun emi mo nse re pe iwo ko gbona be ni iwo ko tutu emi ba fe pe ki iwo koko tutu tabi ki iwo koko gbona nje nitori ti iwo se ilowo wo ti oko si gbona be ni oko tutu emi o po jade kuro li enu mi eyi ni idajo ti jesu papa filele fun awon ko gbona ko tutu awon aka ogbera awon ti o wa lai rise fun olorun awon ti ko ni itara awon ti ko ni igbona okan awon ti ko mo we pe lakoko ti an gbo oro olorun lakoko ti ina emi njo ninu ijo tabi ni okan wa tabi ni ayika wa ni iru akoko be ni o ye polukuluko wa lati fi itara tabi igbona han o nso fun a wi pe bi a ba wa gege bi oni lowo owo tabi a wa bi eni ti ko gbona ti ko tutu o nso wi pe ohun ko wa gege bi omo yo po wa jade kuro ni enu re e je pe yo ya awa ati ohun a ki yo je tire mo sugbon so fun a wi pe e wo ese ikokan din ni ogun gbogbo awon ti emi ba fe ni mo nba wi ti mo se na nitori na ni itara nitori na ni itara o nso fun a wi pe bi a ba ti ba ara wa ni ipo ti ko gbona ti ko tutu ni ipo ti o se ilowo owo o nso fun a wi pe oun ba wa wi oun si nfe ki a jigiri si awon ojuse ti o n beere lowo wa o nfe ki a ni itara ati igbona okan o si nso fun a wi pe ki a ronu pada e je ki a tun pada si romu ori kejila romu ori kejila ese ikokanla ni ti ise sise bi a ba n so nipa ise sise aposteli n sise fun olorun evangelist n sise fun olorun awon ti a yan gege bi alore gege bi woli ni majemu titun ti won so ona igbala fun awon araye won sise fun olorun awon ti a mo gege bi oluso agutan tabi eni ti n koni ninu ijo won sise fun olorun awon ti won si n ba wa toju ile olorun ti won se ti won je ki ile olorun ki o wa ni imototo won sise fun olorun awon ti won korin awon ti won se adena awon ti won te iwe ihire jade awon ti won pin iwe ipolongo ihire eyi ti a ma n pe ni track ni ede oyinbo awon ti won pin iwe ipolongo ihire fun awon eniyan won se ise fun olorun awon ti won fi moto sile lati ma ko ero sinu re lati ma mu owa sinu ijo olorun won sise fun olorun o n so fun a wipe nigba ti ise po to be ti a le se ninu ogbaja olorun e se ti iwo fi n kawo gbera o n so wipe ni ti ise sise a sa ri awon elomiran ti won sise fun olorun a ri awon akorin a ri awon adena a ri awo ni iwosu a ri eni to n ko wa nisinsin gege bi oro olorun a ri awon elomiran ti won mu nkan tabi omiran se ninu ise olorun ewa ti se ti a fi joko lai ri kan se fun olorun nipa ise sise e ma se se ole ki a ma se awa wiwi pe omo lo di mi lowo oko lo di mi lowo iyawo ni o je ki n raye sise fun olorun tabi ise ti mo n se ni o je ki n se ise fun olorun e ma se ole e ni igbona okan ki e si ma sin oluwa mo n gbadura we pe gbogbo awa ti a wa loni iru itara be iru igbona be olorun yi o fi fun wa a o si ri opolopo ninu wa te o fi akoko ati aye wa sile ati owo ati dukia ati awon ini ti ani te o fi sile lati le sise fun olorun e je ki adide lati gbadura si olorun wo pe ibi ti a tin se ole tele tele ibi ti lowo owo ti wa ni igbese aye wa tele ibi ti ole abi imele wa ni igbese aye wa tele pelu ina emi mimo olorun yo gbagbo kuro ni igbese aye wa a o si fi aye wa akoko wa on gbogbo ti a ni a o fi sile lati se ise fun olorun pelu itara pelu igbona okan a o sise fun olorun o ti gbọ nipa ti igbala se o ti onipo ada a si ti gba okan re la o ti gba nipa ti atunse se o ti mu ona re to niwaju oluwa o si ti se atunse ti o ye ti o si to o ti gbọ nipa ti isodi mimo se oni itara okan igbona okan lati gbadura lati kunle ni ese agbelebo lati se ohun ti olorun beere le owo re o ti gbo pe bi a ba ni isori mo ani lati tesiwaju lati ni agbara emi olorun ki o kun wa ni akunwo sile o ati se ohun ti olorun beere lowo re o ti gba nipa ati ijere okan lati lo lati ile de ile lati so fun awon eni ti a ba pade nipa Jesu Kristi olugbala nje oni itara tabi igbona okan lati se ohun ti olorun beere lowo re o ti gbo nipa ise isin wa nipa adura gbigba wepe ki a ma gbadura le aisimi le aisaare o wa ni igbona okan lati gbadura titi olorun yio fi dahun lati gbadura fun awon elese ki won ki o le ni igbala ni ti ise sise e ma sise ole eni igbona okan e ma se olowa
4: bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ohun tí olùkọ́ kọ́ wa nínú ọ̀rọ̀ ọlọ́run a lè fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè.
5: Mo fẹ́ béèrè nínú ìbéèrè nínú ẹ̀kọ́ wa ti àárọ̀ yìí wọ́n sọ fún wa wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kùn gẹ́gẹ́ bí a ṣe kà nínú ẹ̀kọ́ yẹn tí àwa pàápàá gẹ́gẹ́ bí onígbàgbọ́ nígbà tí a bá ní àwọn wàhálà kan tí a sì ń béèrè a ti gbàdúrà nípa ẹ̀ a sì tún tẹnumọ́ ìbéèrè yìí à ń béèrè lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ó dẹ̀ rí gbogbo àwọn kinní yìí mo dẹ̀ ń sọ fún olúwa ṣàánú fún mi ǹjẹ́ ṣé ṣe là ń kùn sí ọlọ́run ni eléyìí ni torí kò yé mi dáradára ń bẹ̀ yẹn sà.
4: A sọ fún wa nínú ìwé mímọ́ wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀ bí a bá wo ìhìnrere ti lóko orí kejìdínlógún láti ẹsẹ̀ kínní ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo kí a máa sì ṣe ṣàárẹ̀ wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù ọlọ́run tí kò sì ṣe ojúsàájú ènìyàn òpó kan sì wà ní ìlú náà ó sì tọ́ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi kò sì súnjà kò súsí nígbà ọ̀sán kan ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé kí bí èmi kò tilẹ̀ bẹ̀rù ọlọ́run tí èmi kò sì ṣe ojúsàájú ènìyàn ṣùgbọ́n nítorí tí opó yìí ń yọ mí lẹ́nu èmi ó gbẹ̀san rẹ̀ kí ó má bàa fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara. Olúwa sì wí pé ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ yìí ti wí Ọlọ́run kì yóò ha sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àtòru kígbe pè é ti o si mu suru fun won awon ese olorun ti aka yi o je ki o ye wa dara dara we pe o ye ki a ma gbadura lai simi ati lai share we pe bi a ba ni isoro tabi a ni ongbe okan ninu okan wa asimo ileri olorun gege bi omo olorun asi lo si waju olowa pelu ileri ti o se fun wa we pe ki o saanu fun wa ki o gbo adura wa ki o pese ni kikun fun ni wa bi a ba so le kini ti o dabi eni we pe adura o ti gba ayo wa o si ti kun o ye ki a tun lo le keji tabi le keta titi olowa yo fi gbo ti wa bi a ba se be pelu okan imore pelu okan to n dupe eyi ki se we pe ankun eyi ki si se we pe ansare sugbon o ye ki o fi esi ohun ti mo so we pe bi a ba gbadura be ni igba gbogbo laikun pelu okan idupe eyi ni je we pe ki se we pe ankun tabi soro ti tan wa ni Filipi ori kerin Filipi ori kerin lati ese kerin e ma yo ninu olowa ni igba gbogbo mo si tun wi e ma yo e je ki ipamora yin di mimo fun gbogbo eniyan olowa nbe nitosi e ma se aniyan ohun ko hun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibere yin han fun olorun eyi so fun awe pe nitoto ni a le ni isoro nitoto ni o le dabi eni we pe ati je ati mu ati sise ati gbo bokata ati toju omo tabi ati to egbe tabi ogba o le soro die fun wa o n so wipe ni ipo kipo ti a ba wa e ma yo ninu olowa nigba gbogbo nitori adari ese wa je wa nitori akoroko wa ninu iwe iye lorun nitori wipe ati pese ade ogo sile fun wa nitori ere ayeraye to n duro de wa nitori alaafia olorun ti o wa le okan wa nitori igbala ti olorun fun wa ti owo ko le ra ti o si ju dukia tabi ohun ni aye yi lo e ma yo ninu olowa nigba gbogbo o sese boya a ri ohun to le panilekun o sese a ri ohun ti o le da okan laamu o sese a le ni aini tabi wahala ninu ebi wa ti awon ara ita ti won ko mo igbala olorun idariji olorun ti a ni ti won le ma ro we pe eni ti a so kun fun sugbon ti o rerin ni wa sugbon olorun so fun a wi pe ki a ronu awon ibokun ti a ni lodo olorun ki a ma yo ninu olowa ni igba gbogbo bi a ba lo siwaju olowa lati gbadura a n bere nkan lowo olorun se won ki se ohun ti o je edun okan wa yi gege bi ounje gege bi aso gege bi ile gege bi itoju omo tabi awon nkan miran ki se eyi ni o ye ki a fi saaju ohun ti o ye ki a fi saaju ni idupe ayo we pe aje ti olowa ki o ba le ye wa dara dara ki o ba le dabi e ki o ma se dabi eni we pe aboju fo nitori ohun to n ta wa lara labe aso o n so o ni mo tun wi fun yin o so fun ale kini o tun wa so wipe mo tun wi e ma yo o wa tun so fun ni ese karun o ni e je ki ipamora yin ki o di mimo fun gbogbo eniyan ipamora ti a n so nihin yi ni iwontunwonsi wipe ninu adura wa o ye ki a le fi emi ipamora iwontunwonsi ki a le fi han ki o ma ba dabi eni pe adura wa duro lori oju kokoro we pe ko si ohunkohun ti olorun le se fun wa sibesibe ohun ti a tun ma wo ni pe mo n fe yi fun mi ni tibi fun mi ni tohun o ni ki a ni iwontunwonsi pelu adura wa o ni olowa n be nitosi ohun to n wo ni pe bibo re o sumo tosi o wa so wipe e ma se aniyan onkohun. Aniyan ni o ma mu irewesi okan wa. Aniyan ni o ma mu ki soro ki o tan wa. Aniyan ni o ma mu idayapo wa sinu okan wa. Aniyan ni o ma da ni ma je ki o da bi eni wo pe a nfi were pe Olorun lejo. Aniyan ni o ma je ki o da bi eni wo pe aigbagbo papa o fi okan wa se ile ati se bogbe. Ṣugbọn so fa wi pe bi ati ni Olorun loke orun. Bi ati ni Jesu Kristi to n gbadura fun wa. Bi ati ni emi mimo to je olotunu fun wa. Bi ati ni oro Olorun ati ileri re ti ki ye ti o wa fun wa. Ati bi ati ni awon ore ti Olorun ti se fun wa. Nigba ti ati gba Jesu Kristi gbo o n so fun wa wi pe ki a ma se aniyan onkohun. Bi o je ile Olorun ti pese ile fun awon elomiran o le se fun wa. Bi o je omo fun awon to yagan o ti se fun awon elomiran o le se fun wa. Bi o je onje la fe je ni odindi ogoji odun ni Olorun fi bo awon omo Israeli laina kobo tabi naira lati apo won to je wipe lojojumo lara aro ni won lo nko mana. Bi o je ti atira showo melo melo ni ki a so nipa yi ti Olorun se fun won. Bi o si je pe ki o pa awon ota wa lenu mo gbogbo re patapata ni Olorun le se. Bi o je pe ki o toju wa ni aye yi ki o tun lo toju wa ni aye ti nbo owo Olorun lo wa. Oni nitori be niwon ti a ti mo wi pe ko si ohun to soro fun Olorun lati se ati pe o ti ntoju wa gege bi ati wa loni ohun lo pa mo de ibi ti a wa. O ni e ma se aniyan ohunkohun ṣugbọn ninu ohun gbogbo ninu ohun gbogbo ninu ebi ninu ile ninu ago ara wa ni ibi ise wa fun awon omo fun atije fun atimu fun gbogbo erongba ti o wa ni okan wa. O ni ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe wepe bi a ba n gbadura bi a ba si n bi Olorun wepe ki o ṣaanu fun wa ki o fun wa ni ohun kan tabi ohun miran. O ni ki a ranti wepe ki a ma dupe nigba gbogbo. Ninu idupe yi ni a o ma fi ibeere wa han fun Olorun. Nitori be bi a ba ni ki a so ki o le ye ni kini a n pe ni wepe eyan n kun kikun ni wepe nigba ti a ba n so fun Olorun wepe ori bi mo ti ri ojojumo ni mo ti n gbadura ki lo de. Wo nkan to fun lagbaja wo nkan to fun tamedo wo gba awon to n jeri ni ojobo ni ojo alamisi ti won so ore to se fun won be si ni mo ti ronupo ada mo je ti re mo lojojumo ma ka bibeli ma gbadura kini mo se kikun niyen ni. Nitori pe gbogbo ti a nso yi ko si idupe ko si imore wo awon omo Israeli ti a nso nipa re bi ki ba se wi pe Olorun gba won lowo farao ati lowo awon omo ogun Egypt eru won ibaje lati iran de iran abati gbagbe won ṣugbọn nitori anu Olorun o ran Mose si won wipe mo ti ri awon eniyan mi ti o n jiya o dabi eni wipe won wa ninu ina ile eru nitori ibanuje ati isoro ti o dojuko won. Nitori be so fun farao wipe ki o je ki awon eniyan mi ki o lo. Owo agbara ni Olorun fi mu awon eniyan wonyi kuro ninu oko eru Egypt ko si idupe won o fi igba kankan so fun Olorun wipe o se. Nitooto ni o dabi eni pe won korin iru orin wo ni won ko nigba ti won de eti bebe okun kopa bi won ti ri ota gbogbo ise iyanu ti Olorun ti se fun won ti o se lori won ni Egypt won gbagbe patapata won bere si ni kegbe. A le so wipe won gbadura adura ti o lope adura ti o nireti adura ti o duro lori ileri Olorun adura won ni wipe oba ti fi wa sile ni Egypt aba ti kudanu bi eranko aba ti ku bi eni ti o ni ya ti o ni baba ti o ni eni to nbere e oba ti fi wale aba ti ku gege bi eru adura awon niyan ni Olorun so fun Mose we pe awon won yi o madura agba bi aba joko titi won aba je ki awon ara Egypt ki o pa won sugbon Mose nitori ileri mi ati majemo mi fun Abraham na opa re omi okun oya si meji awon won yi lai duro wi pe ah Olorun ko se awi be se be eni ti ki jani tile won koja ni Olorun so fun Mose wi pe na opa re omi tun pada o gbogbo awon mo Egypt mole awon alagbara awon akikanju awon omiran awon jagun jagun pelu ofa won pelu awon esin won pelu agbara won pelu gbogbo nkan ti won ti ro tele tele lati se si won won pare patapata igba yi ni awon ara wa ni won mo we pe o ye ki a korin won korin orin tan ko ko lo titi nitori pe ni ori ti o tele ni a ri we pe ounje o tete de awon agbalagba to je we pe gba ti won wa ni oko eru farao ko ba won mo we pe won jeun tabi won o jeun ko to ran won si oko lati lo ma won briki to ma fi ko ile sugbon nisisin yi ebi die se amo awa ti a je onigbagbo nisisin yi to je we pe ki a to mo Olorun bi a ba lo si ile adahun se ni abule aniran ti jeun aro a ma kaakiri lati ileto de ileto pelu owo wa pelu gbogbo won so wa di alakisa patapata aso ti o dara ju ni apoti wa ni adahun se ma bere gbogbo e patapata la fisile gbata ti de waju Olorun ko bere aso ko bere eran ko bere onje bi ki se won iba kekere ida mewa lati le fori han we pe o pese fun mi je ki fi han pe mo ranti re o pari bi ebi ba pa wa laaro kan soso o di pe ka ma ba Olorun ka ma lu tabili e pe Olorun ki lo nwo mi o ti jeun gba to wa labe isu to jeun ojo meta to nsun kun asunrin ekun losan ekun loru lodo adahun se pelu adiye lowo pelu eran ala kigbe bamba naa sugbon nsin isoro die airije die airasowo die airisese die wahala die latodo ebi o di pe ki a ma fi wore pe Olorun lejo bi a ba se be e je wo pe a nkun nitori bi a ri awon omo Israeli won yi ni asiko ti won nkun yi won gbagbe we pe laaro ojo naa won je mana won dupe lowo Olorun ni ojo ti a nso yi owon ina ti o wa pelu won o se wa sibe sibe ati owon ojiji ti o wa pelu won o se wa sibe sibe ati bi a ti pa won mo ti ko si wi pe enikeni le segun won arabirin wa bi a ba wo ori ikokan lilogun ti a ka wa ri wi pe ni ese ikini si ese iketa numeri ori kọkànlélógún ẹsẹ kínní sí ẹsẹ kẹta ẹni ara kenani ọba aradi ti ń gbé ìhà gúúsù gbọ pé israeli gba ọ̀nà amíyọ nígbà náà lè ó bá israeli jà ó sì mú nínú wọn ní ìgbèkùn israeli sì jẹ́ ẹ̀jẹ́ fún olúwa wípé bí ìwọ bá fi àwọn ènìyàn yìí lé mi lọ́wọ́ nítòótọ́ ǹjẹ́ èmi ò rún ìlú wọn pátápátá olúwa sì gbọ́ ohùn israeli ó sì fi àwọn ará kenani tọrẹ wọ́n sì rún wọn pátápátá àti ìlú wọn ó sì sọ orúkọ ibẹ̀ náà ní homa ní ìparí ẹsẹ ìkẹta yìí ohun tí a rò wípé ó yẹ kí ọmọlúwàbí ṣe ẹni tí ó more eni ti ko ni bu ika ti o ika ti o nbo ti ko ni bo san ohun ti o ye ki won se ni wo pe ki won ki o tile to bere ohun miran rara o ye kan ki o be si ndupe lowo olorun ope da pe olorun sore fun won o segun ota won kini won fi san fun olorun ohun ti a ri ni ese ikerin ni wo pe won sirin lati oke hori lo liono kokopa lati yile edomu ka suru si tan awon eniyan na popo popo nitori ona na won si awon eniyan na si ba olorun ati mose so ko si ope gbogbo ti olorun se fun won ko si wi pe ki a ti le so wi pe loni a ko ni bere onkon lowo olorun wo mana to fi nbo wa wo aso ta ti nlo lati odun mewa odun meedogun ti olorun pamo wo bata ti an lo ninu aginju ti ko gbomo wa lese wo awon bi olorun se sogba yi waka ti awon ota ko le kolu wa wo lai lagbara lai ni ofa lai ni ibon wo bi a se segun awon ota wa wo bi olorun se se fun wa ki won ti le so wi pe loni ko si ebe ko si pe an bere se le fun wa se ton fun wa ki a ma dupe lowo olorun ohun ti a ri ni wi pe idayafo itoni ni soro ati irewesi okan de ba won won si bere si ni so fun olorun wi pe ki lo ti e se na toju orire mana mana to so wa ta mo boyo dun abi odun ki lo se ki lo se tawon orisa o se fa won to nsin orisa ni olorun so pe awon wonyi ko ye lati wa laaye lorun ejo amobe na si won pe kan ma pa won gba ton si be si ni pa won ton wo won ma dura gba won le ke pe olowa mose ni won tun lo sare ba wo pe mose o de o gba wa wa anu olorun lori won ni olorun so fun mose wo pe ogede dudu ko se boshan omo boruko se lupa ro ide fun won bi won ba wo won aye olorun tun lana igbala sile fun won bi olorun ba nsami ese tani ibaduro gbogbo ore to olorun ti se fun wa bi ki ba se anu olorun lori wa opolopo bi a tin gbadura tabi bi a tin so edun okan wa fun awon elomiran o ma nja si kikun nitori pe gbogbo n ta nso ko mu idupe lowo nitori be arabirin wa bi a ba ni ohunkohun ti o je edun okan fun wa ohun ti o ye ki a se ni wi pe ki a lo ba olorun sugbon ki a to so fun olorun ki a to ba olorun soro nipa awon isoro ti a ni nipa awon wahala ti a ni o sese lori awon omo o sese ni igbese aye ti wa o sese ko je wi pe boya ko si oko to le toju wa ti a se wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olopese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere wi pe se bayi ki a koko ma dupe wi pe a wa laaye a mo kristi a ka bibili oye wa a ni ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seyebiye ju ohun ta le ri ninu aye lo nitori be bi a ko ba dupe be gbogbo adura wa a ja si wi pe a n kun níwájú ọlọrun arábìnrin ṣe oyè yín
5: oyè mi sà ẹ ṣe pa
4: ẹ ṣe púpọ ẹ ṣe o ẹ jẹ kí a dìde dúró láti gbàdúrà ṣé o ní ọkàn ọpẹ sí ọlọrun ohun tó ti ṣe fún ọ àbí kí a máa kùn lójoojúmọ ní ìwà ìgbésí ayé rẹ.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lọ́rùn adúpẹ́ lọ́wọ́ yín. Ó pé ẹ tún fún wa láǹfààní lẹ́ẹ̀kan sí láti péjọpọ̀ láti sìn yín. À ń bẹ̀bẹ̀ wí pé ìsìn wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín lórúkọ Jésù. A sì ń bẹ̀bẹ̀ wí pé bí a ó ti máa ka inú ìwé mímọ́ nísinsìnyí kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ẹ̀mí kí ó túmọ̀ ọ̀rọ̀ náà kí ó sì kọ́ sí tábìlì ọkàn ẹnì kọ̀ọ̀kan wa kí ẹ sì ṣàánú fún wa kí a lè fi ìlú ìparun sílẹ̀ láti jogún iyè tí kò nípẹ̀ kan lórúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa péjọ lónìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti sin Ọlọ́run, láti ní ìrẹ́pọ̀ àti ìfẹ́ Ọlọ́run tí a ń rú sókè nínú ọkàn wa. Kí Jésù kí ó tó fi ayé sílẹ̀ ni ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó sì sọ̀rọ̀ fún wọn nípa ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Bí ó sì ti ń sọ fún wọn ni ó ń gba ẹnìkan ọkàn wọn ní ìyànjú wípé ó yẹ kí wọn kí ó múra sílẹ̀. Ohun tí ó sọ fún wọn tí ó sì sọ fún àwa náà ni a fẹ́ gbéyẹ̀wò lónìí nínú Lúkù 17.

ní àkókò náà ṣùgbọ́n òun bọ̀ lẹ́ẹ̀kejì nínú ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n bí ó sì ti rí lé ọjọ́ noah bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ ọmọ ènìyàn àwọn oúnjẹ wọ́n mu wọ́n gbéyàwó wọ́n sì ń fa ìyàwó fún ni títí ó fi di ọjọ́ tí noah wọ inú ọkọ̀ lọ kí ikú omi sì dé ó sì run gbogbo wọn èyí jẹ́ kí ó yé wa wípé kí ìdájọ́ kí ó tó wá sórí ayé nígbà náà àmú noah àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ mẹ́ta àti ìyàwó ọmọ mẹ́ta àmú wọn kúrò nínú ìparun náà a sì pa wọ́n mọ́ sínú ọkọ̀ ìgbàlà èyí jẹ́ kí ó yé wa wípé kí gbogbo àjálù kí ó tó wá sí orí ayé yìí èyí ni nígbà ìpọ́njú ńlá a ó mú ìjọ ọlọ́run ìjọ tí a ti tún bí ìjọ tí a wẹ̀nà mọ́ ìjọ tí a ti sọ ayé wọn di ọ̀tun a ó mú ọ kúrò lórí ilẹ̀ ayé a ó mú ọ lọ sí ọ̀run kí irú ìdájọ́ bẹ́ẹ̀ kí ó tó dé nínú ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n gẹ́gẹ́ bí ó sì ti rí lí ọjọ́ lọ́ọ̀tì wọ́n ń jẹ wọ́n mu wọ́n rà wọ́n ń tà wọ́n ń gbìn wọ́n ń kọ́lé ṣùgbọ́n lí ọjọ́ náà tí lọ́ọ̀tì jáde kúrò ní sódómù òjò iná àti súfúrò rọ̀ láti ọ̀run wá ó sì run gbogbo ènìyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ náà tí ọmọ ènìyàn yóò farahàn èyí jẹ́ kí ó tún fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lẹ́ẹ̀kejì wípé a kò pèsè àwọn ìjọsílẹ̀ àwọn àtúnbí a kò pèsè wọn sílẹ̀ fún ìparun tó ń bọ̀ láti bá aráyé ṣùgbọ́n a pèsè wa sílẹ̀ fún ìgbàlà ìgbàlà náà yóò sì jẹ́ tiwa lórúkọ Jésù ṣùgbọ́n bí ó ti ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn ló tún kì wọ́n nílọ̀ ló ń sọ fún wọn nínú ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n ẹ̀rántí aya lọ́ọ̀tì ó ń sọ fún wa pé kí a múra sílẹ̀ nítorí wípé a ní láti jẹ́ ẹni tí a ti rà padà ẹni tí a ti gbàlà ẹni tí a ti sọ di mímọ́ tí a ti sọ di ọ̀tun bí a bá fẹ́ ní ìpín nínú ìgbàsókè ìpaláradà àwọn ènìyàn mímọ́ nítorí àtòkèrè lójú jíjìn ti mẹ́kún sun èyí jẹ́ wípé bí a bá fẹ́ bá Jésù lọ nígbà náà ó yẹ kí a múra sílẹ̀ a sì sọ fún wa wípé kò sí ẹnikẹ́ni tó lè so ọjọ́ lókùn èyí jẹ́ wípé àkókò kò dúró de ẹnikẹ́ni ohun tí ó bá yẹ kí a ṣe láti wà ní ìmúra sílẹ̀ àní láti ṣe é kánkán bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tí a ń kà nípa rẹ̀ ó ṣẹlẹ̀ sí obìnrin yìí èyí aya lọ́ọ̀tì tí Jésù sọ fún wa wípé kí a rántí rẹ̀ ẹ̀kọ́ àti ìkìlọ̀ tí Jésù ń fún ìjọ ó fún gbogbo wa lápapọ̀ ó fún àwọn ìjọ lákòókò náà ó sì fún àwọn ìjọ ní àkókò tiwa yìí ó ń sọ fún wa wípé ẹnikẹ́ni tí ó bá ní etí kí ó gbọ́. Kókó mẹ́ta ni a ó yẹ̀wò nínú ohun tí a ń kọ́ lónìí ìkíní àǹfààní aláìlẹ́gbẹ́ ìkejì àìgbọ́ràn àti àìgbàgbọ́ ìkẹta àdánù ayérayé ìkíní àǹfààní àìlẹ́gbẹ́ tí aya lọ́ọ̀tì ní ìkejì àìgbọ́ràn àti àìgbàgbọ́ aya lọ́ọ̀tì ìkẹta àdánù ayérayé fún aya lọ́ọ̀tì kí ó lè yé wa dáradára àwọn àǹfààní aláìlẹ́gbẹ́ àwọn àǹfààní aláìlóǹkà tí aya lọ́ọ̀tì tí ó ní síbẹ̀síbẹ̀ tí kò mú àwọn àǹfààní wọ̀nyí lò ṣùgbọ́n tí ó di ẹni ìparun tí ó di ẹni ìgbé tí ó di ẹni tí ó ń lo ayérayé ní ọ̀run àpáàdì a ó máa wo ìwé mímọ́ láti Genesis 12 kí a lè rí wípé bí àwa náà bí a ti ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ ìgbàlà bẹ́ẹ̀ ni òun náà ni ó ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ ìgbàlà àti láti sá kúrò nínú ìparun sódómù àti gomorrah ṣùgbọ́n kò mú àǹfààní náà lò Genesis 12:4 níhìn-ín ni a ti ń wò ó nígbà tí a pe Abrahamu tí Abrahamu sì ṣe ìgbọràn sí Ọlọ́run tí ó sì jáde ṣùgbọ́n kí a wo àwọn tí ó bá jáde ẹsẹ̀ ìkẹrin bẹ́ẹ̀ lé Abrahamu lọ bí Olúwa ti sọ fún ọ Lọ́ọ̀tì sì bá a lọ Abrahamu sì jẹ́ ẹni 75 ní ìgbà tí ó jáde ní Harani èyí ń sọ fún wa wípé Lọ́ọ̀tì wà pẹ̀lú rẹ̀ àwọn ìdílé Lọ́ọ̀tì sì wà níbẹ̀ pẹ̀lú ní ẹsẹ̀ ìkarùn-ún Abrahamu sì

hàn fún wa. Bí kì í bá ṣe wípé ìfẹ́ Ọlọ́run fún ara rẹ̀ ó kọjú sí wa láti ṣe wá lóore óré ìgbàlà. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, a kò lè wọ ìjọba Ọlọ́run wọ ẹsẹ̀ ìkarùn yìí lẹ́ẹ̀kan sí. Ó ní kì í ṣe nípa iṣẹ́ tí a wá ṣe nínú òdodo, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ li ó gbà wálà ọmọ Ádámù kan, ìran Ádámù kan, ìbá má lè ní ìgbàlà, ìbá má lè rí ojú Ọlọ́run. Ọmọ Ádámù kan, ìbá má lè bọ́ Ọlọ́run dọ́rẹ̀ bí kì í bá ṣe wípé àánú Ọlọ́run, nítorí pé Ọlọ́run ó jẹ́ ẹni mímọ́, Ọlọ́run jẹ́ ẹni tó kórira ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n àwa ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni momi, a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, a fi ẹ̀ṣẹ̀ kọ́rùn gẹ́gẹ́ bí ẹ̀wọ̀n ọ̀ṣọ́. Ṣùgbọ́n nítorí àánú Ọlọ́run, kí ènìyàn kí ó má ba ṣègbé, òun ni a ṣe rán Jésù Kristì wípé àwa ẹlẹ́ṣẹ̀, àwa tí kò lọ́lọ́run, àwa tí a ò mọ ojúbọ Ọlọ́run, àwa tí a ò mọ bí a ti ń sin Ọlọ́run, wípé kí àánú Ọlọ́run kí ó lè fà wá súnmọ́ra, kí àánú Ọlọ́run kí ó lè mú wa wá sílé. Nítorí bẹ́ẹ̀, bí o bá ní ìgbàlà, rántí wípé àánú Ọlọ́run ni ó gbà ọ́ là. Àbí bí o bá tí ní ìgbàlà, kí o mọ̀ wípé kò sí ohun tí ó ń dúró dè, ó yẹ kí o sá wá sọ́dọ̀ Ọlọ́run wípé ìgbà tí ó jẹ́ àánú Ọlọ́run lè fi ń gbà wá là. Àánú yìí sì jẹ́ àánú ńláńlá tí ó jẹ́ wípé ó ń ṣàn gẹ́gẹ́ bí odò ni, ó jìn ju odò lọ. Nítorí bẹ́ẹ̀, kí a wá sí ọ̀dọ̀ Ọlọ́run kí a ba lè ní àánú Ọlọ́run. Wo Pétérù kínní orí kínní ẹsẹ̀ ìkẹta, olùbùkún lé Ọlọ́run àti bàbá Jésù Kristì olúwa wa, ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ààyè nípa àjínde Jésù Kristì kúrò nínú òkú. Wòníhìn oní, ẹni tí ó tún wa bí. Àwọn ẹlòmíràn, wọ́n máa ń bá wa jiyàn, wọ́n máa ń fẹ́ já wa ní kooro, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n máa ń sọ wípé èwo ni wọ́n tún pè ní àtúnbí, nítorí wípé nǹkan tí àwọn mọ̀ ni wípé kí àwọn kí ó máa lọ sí ilé ìsìn, kí àwọn kí ó máa ka Bíbélì, kí àwọn kí ó ṣe confirmation, tàbí kí àwọn kí ó ṣe ti ìrìbọmi, tàbí ìrìbọmi baptism ti ọmọ kéékèèké. Èyí ni àwọn mọ̀ gbà tí wọ́n bá ti dàgbà tán. Bóyá a pè wọ́n wá sínú ìjọ yìí tí a sì ń sọ fún ọ wípé a kò lè ṣe aláìtó yín bí, wípé bí kì í bá ṣe pé a tó ènìyàn bí, òun kò lè wọ ìjọba Ọlọ́run. Tí wọ́n bá jáde ilé ìsìn, bí a bá bè lọ́wọ́ wípé ìwàásù tá a gbọ́, ọ̀rọ̀ Ọlọ́run tí a gbọ́, báwo la ṣe rí sí, a ní gbogbo ẹ̀ ò tiẹ̀ dẹ̀ yé òun. Wípé láti kékeré lòun ti jẹ́ olùsìn, olùfarasìn, olùfọkànsìn. Láti kékeré ni òun ti jẹ́ ẹni tí ó fẹ́ràn Ọlọ́run púpọ̀, wípé orúkọ Jésù, ìró ẹ̀ létí òun bí ohun dídùn, orin dídùn ni. Ṣùgbọ́n èyí tó tún wá ń gbọ́ níhìn wípé kí á di àtúnbí, ṣé kì í ṣe ìgbéraga ní àwọn ìjọ oníhìn rere? Ṣé kì í ṣe ìgbéraga ló ń tì wọ́n, tí wọ́n rò wípé àwọn ní nǹkan mìíràn tí àwọn ẹ̀sìn, àwọn ìjọ tí ó ti ń sìn, kí á tó dá àwọn ìjọ wọ̀nyí sílẹ̀, ṣé kì í ṣe ìgbéraga ló jẹ́ ká rò pé a ní nǹkan táwọn tó ń wò ní? Kì í ṣe bẹ́ẹ̀. Jésù fún ara rẹ̀ ló wàásù àtúnbí. Òun la tún sọ fún wa níhìn-ín, ó ní olùbùkún lé Ọlọ́run, bàbá Jésù Kristì olúwa wa. Wo tó sọ pé ó ṣe fún wa, ẹni tí ó tún wa bí àti gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ ó tún wa bí sí ìrètí ààyè nípa àjínde Jésù Kristì kúrò nínú òkú nípa ní ti ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀, àánú tí ó jìn ju òkun lọ, àánú tí ó ga ju òkè lọ, àánú tí ó gbòòrò ju àwọ̀ sánmọ̀ lọ. Ó ní nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀, ó ní a fi rí wípé kò sí ẹni tí Ọlọ́run ò lè gbàlà. Ẹlòmíràn tó máa rò wípé ayé ò yẹ fún, ẹlòmíràn tó máa rò wípé ọ̀daràn pátápátá ni, ẹlòmíràn tí wọ́n máa rò wípé ó ti ẹ̀ṣẹ̀, ó ti dídò ní ìgbésí ayé rẹ̀, wípé kò lè ṣeé ṣe láti ní ìgbàlà. Ó ní àánú Ọlọ́run ó jìn ju òkun lọ, àánú Ọlọ́run ó ga ju òkè lọ, ó gbòòrò ju àwọ̀ sánmọ̀ lọ. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀, nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú yìí tí ó jẹ́ àgbọ́nmágbẹ tí látọ̀dọ̀ Ọlọ́run tó jẹ́ pé a ń gbọn, a ń bù nínú rẹ̀, kò lè tán. Ó nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú yìí, òun ni ó fi ń gba ẹnì kọ̀ọ̀kan wàlà. Nítorí bẹ́ẹ̀, bó bá ti ní ìgbàlà, kí ló ń dúró dè? Nígbà tí àánú Ọlọ́run pọ̀, nígbà tí àánú Ọlọ́run jìn,
nigba ti o je wi pe enikeni ti o ba ke pe oruko Oluwa ni a ogbala iwo lo tun duro de nitori be o ye ke a mo wi pe anu Olorun duro de enikokan wa anu Olorun ti a fin gbanila anu Olorun ti a fin yi ni pada anu Olorun ti a fin so ni di atun bi o duro de enikokan wa sugbon ni soro wi pe nigba ti Olorun ti o ba ti fi oju anu wo wa ti o ti dari ese wa je wa ti o ti gba okan wa la ki lo n bere lowo wa nitori wi pe anu Olorun ki se wi pe ki a gba anu Olorun ki a wa sa lo ki a ma wa sodo Olorun mo ki a ma se ife Olorun mo ki lo Olorun be lowo wa nigba ti a ba ti gba anu Olorun ninu okan wa ninu igbesi aye wa ohun kan lo n be lowo wa ye ki a wo Mika ori kefa ese kejo Mika ninu majemu lai lai o sumo ipari majemu lai lai ninu Mika ori kefa ese kejo ati fi han iwo eniyan ohun ti o dara ati ohun ti Oluwa n bere lowo re bi ko se ki o se otito ki o si fe anu ati ki o rin ni irele pelu Olorun re oni ohun ti a n fi han wa ninu oro Olorun ati ohun ti a ti fi han wa tele tele ninu oro Olorun ni wo pe gba ti a wa paapa ti a ti mo nipa anu Olorun gba ti a wa paapa ti a ti ni idariji ese nitori anu Olorun gba ti a wa paapa ti a ti to ebun orun wo nitori anu Olorun gba ti a ti tun wa bi nitori anu Olorun oni ohun kan loko fun wa we pe ki a wa paapa ki a fi anu han fun awon elomiran we pe ki a fe anu ki a se anu si awon elomiran bawo la se le se anu ki a kokko so we pe bi a ba fi anu han o je wi pe a n fi okan imore han o dabi eni ti o je gbese Jesu papa so nipa re o so nipa anu yi bawo lo se so o so nipa idariji o so nipa enikan ti o je oga re ni igbese igbese yi po to be ge ti o je wi pe ko le san igbese na bi a ti le ta ohun ati aya re ati awon omo re bi a ta won si oko eru ko sese fun won ni ojo aye won lati san igbese yi nitori be oga won o dariji eni yi bi o ti dariji o gba anu o gba idariji o gba ife lati odo oga yi sugbon bi o ti nlo ni ori elomiran ti o je ni owo kekere owo binti to ye ki omo luabi to ye ki eni ti a ti dariji to ye ki o boju foda ni o ba ga ni Olorun ni o so wi pe san igbese ti o je mi ni eni keji re wa so wi pe se soro fun mi ma san owo fun o owo na okunkun niye lori owo na okunkun po to nkan lo ba ju sogba ewon gba ti oga re gbo lo wa so fun wi pe iwo eni ti a dariji iwo eni ti a fi anu han fun o se je ohun roro eniyan to be ti o je wi pe o le dariji eni keji re ohun ti Jesu n so fun anihin ni wi pe bi a ti ri anu gba lati odo Olorun ti a ti dariji wa ti a ti koruko wa ni si iwe iye Olorun ti a ti so awa ota Olorun ti a so wa di ore Olorun ti a so wa di omo Olorun wi pe awa paapa anu ti a ri gba yi o ye ki a fi anu yi han si awon elomiran wi pe gba ta ba se be ni a fi han wi pe a ni okan imore je ki n ka die fun o ninu Matthew ori kejidinlogun Matthew ori kejidinlogun lati ese ike ikejilelogbon nigba ti Oluwa re pe tan o wi fun pe iwo iranse buburu yi mo fi gbogbo gbese nijio nitori iwo be mi iwo ki si saanu iranse egbe re gege bi mo ti saanu fun o se o gbo ibere yi o ni kini de ki lo se to je wi pe o le saanu fun iranse egbe re gege bi emi paapa ti saanu fun o Oluwa re si binu o si fun o si fi fun awon onitubu titi yo fi san gbogbo gbese eyi ti o ti je be na gege ni baba mi ti n be le orun yo se si yo se fun yin bi olukuluko ko ba fi tokan tokan re dari ese ji awon arakunrin re bi olukuluko ko ba fi tokan tokan re dari ese arakunrin re ji nitori be ohun ti Olorun be lowo wa ni wepe ki a gba awon iliri ohun gbo
wi pe aanu wa fun awon alaanu ati pe o wa fun eni tin gboran si oro olorun ki a fi okan imore han bawo ni olorun se fe ki a se aanu ki lo nreti lowo re ati lowo mi ki a ba le je alaanu kini awon nkan ti a le se ti yo fi han wi pe awa paapa a je alaanu ranti wi pe ipile wi pe a nsaanu ni wi pe awa paapa ati re anugba lati odo olorun wa ati dari ese wa je wa ati koruko wa si iwe yi lorun ati di atunbi nitori opolopo anu re o ti fi ore ofe han fun wa o wa je ojuse ti wa nisinsin yi lati fi anu han fun awon elomiran bawo ni a se le fi anu han fun awon elomiran wo luko ori kefa ese ikerin din logoji nje keyin ki o le anu gege bi baba yin ti li anu ki eyin ki o li anu gege bi baba yin ti li anu bi abanka bibeli o ye ki agba emi olorun laaye lati se itumo bibeli fun wa opolopo igba ni a ma nri awon elomiran o sese won ti fe yawo won a pe yawo won pe gbo ki n to fe o mo mo nkan ti baba re ati iya re ti won foju mi ri gbogbo nkan ti mo ni patapata ti mo ti sise fun ni won gba lowo mi ko to dele nitori be ye ko yi o pe odele na sugbon bi baba re bo se se si mi ti o ni oju anu ti mo bebe ti o to di igba to gba gbogbo nkan ti mo ni patapata laye ko to fi e fun mi ahan o ye ko mo iru nkan ti wa banile nitori be owo ti baba e fi mu mi owo be ni ma fi mu o sugbon olorun so fun a wi pe anu ti wa ki se bi baba ayawo bo se sanu fun wa anu wa ki se wi pe a n gbesan lara ayawo wa gege bi baba e bo se se si wa o ni nje ki eyin ki o le anu gege bi baba yin ti le anu awon elomiran won ba n ba elomiran se nkankan won ma so wi pe mo mo bi lagbaja se nse nitori be owo ti lagbaja fi mu mi owo be lemi na fi mu awon eniyan wonyi a ma nri iru iwa bayi lowo awon ti won di adari awon to je wepe boya won ti wa ni adari ni abe elede geesi elede oyinbo tele tele eni ti o wa ni elede geesi ti a nso yi nitori wepe se amo a ndagba si lojojumo ni nitori pe iwon igbagbo iwon ife iwon anu iwon ore ofe ti adari tele tele to ni yi to ni o ni bo se nse si won ohun si ni igba ti o wa di adari a so pe emi na nsin mo ti di adari nitori be anu ti mo le fi han emi na mo ru anu ti mo nri lodo adari temi tele tele nisinsin temi na di adari anu ti mo le fi han o mo ni won nitori pe mo mo bi lagbaja se nse bi lagbaja se se si mi be na ni emi na be ni ma se si elomiran o ni anu wa odiwon anu wa ki se bi awon eniyan se se si wa o ni sugbon bi baba wa tin be le orun bi o ti saanu fun wa be ni ki awa na ki o ma saanu bi o ba gbe nkan won yi yewo bi o ba wo ninu ile awon elomiran be ba nso nipa ti igbeyawo won ma beere ibeere lo wa won ma ni kini iyawo le se ti ma fini koko gba isita kini iyawo le se ti ma so pe ka pin gari wi pe o to ge e to se ni e ta jo gbe papo ni we pe o ti to mo ti mo eko oro olorun we pe mi o le fe yawo mi sugbon gbe ti e loto kemi na kin gbe temi loto ki la le kini iyawo le se ti a ko fini le se anu fun omo oni e down ni we pe ki a ma se anu fun iyawo wa gege bi baba wa tin be li orun bi o ti saanu fun wa so o ye ki awa na ki a mo we pe gba ti a ti je elese tele tele awon nkan ko bakun gbe awon nkan ti o bi olorun ninu ti awa na ti se sugbon nitori ore ofe nitori anu ti olorun dariji wa o ye ki awa paapa ki a mo pe bi a ba se olorun bi a ba ti se olorun ti olorun dariji wa bi aya ba se wa bi oko ba se wa bi omo ba se wa o ye ki awa na ki a le ni anu ki a le dariji o ni ki eyin ki o le anu ani bi baba yin lorun bi o ti se anu fun yin elomiran o sese omo je janduku eniyan omo je ole omo je bi onikupa ni omo je eni ti o n kegbe buburu a se ti kilo fun omo yi o tete gbo
but wa ya baba wa pinu wi pe omo yi o ni le ba wa gbele o wa ran omo jade o wa so fun yi pe lai ese o gbodo tenu leyi mo o fe je asunta lo ma sunta o sese ki o je igba yi gan ni oju omo wa wale o wa do ba le pe baba e dariji mi mi o je se be mo baba so wi pe kin to mu ipinu lo pe si gba ti mo ti mu ipinu wi pe o ni ba wa gbenu leyi mo ko so to tun le gbebe ko to tun le be mi kin gbebe iya kunle ani eje adariji eje kan yi ki ati e tun ki atun wo owo e aso ko ti e pe ohun ni le dariji awon aladugbo awon ara ninu jesu won tun wa won ni eje adariji omode yi o so wi pe sun ti fe ronupo ada o n fe gba olorun gbo o n fe tele olorun o ni o ti o rara omo yi o ni ba gbenu le mo ki lo de o ni nje ki eyin ki o li anu gege bi baba yin ti li anu nitori be o ye ki a mo wi pe lakoko anu ti baba fi fe wa iru anu yi gan lo ye ki awa na ki a ni sugbon je ki n so nkan miran fun o nigba ti a o mo ona igbala onigbagbo to sese fun lati duro ninu oko ero lai soro igbala onigbagbo to sese fun lati wa ladugbo lai soro igbala lai ke tantan fawon eniyan wi pe jesu kristi ngbala kuro ninu ese iru eni be o fe ki awon eniyan won yi ki o se gbe iru eni be o fe ki awon eniyan won ki o lo si orun apadi lai si anfani ati onuko ada lai si anfani ati ni igbala elomiran bi a ba pe wo pe arakunrin lati igba te tin wa si ilesi o ye ki e le ba wa dari idapo oju ile o ye ki e le ba soro igbala fun awon elomiran arabirin lati igba te tin wa si ilesi o ye ki e le di okan ninu awon osise eyin ti o le ma so oro olorun fun awon elomiran ki won ki o ba le ni igbala ki won ki o ba le mo nipa anu olorun a lo won oraye ani ise di ohun lowo ani igba ti won ma nse ipade oju ile gan igba yi gan lo ma dana ounje igba ti won ma nlo ni ojo satide fun ikeko awon osise igba yi gan ni o ma nlo soja igba ti won ma npe awon osise wi pe ki a wa sun ire ki a se tibi ki a se tohun igba yi gan ni awon onibara tohun igba yi na ma nwa si ibi atiraja bi abaje eni ti o le anu bi abaje eni ti o more ife olorun anu olorun fun wa ti a si fe se anu fun awon elomiran a o ni je ki on kun ki o di wa lowo lati so oro igbala fun awon elomiran wese iketadinlogoji e ma se dani ile ejo a ki yo si dani ile ejo e ma se dani lebi a ki yo si dani ile ebi e dariji a o si dariji yin o n so nihin o ni ki a ma se dani ile ejo awon elomiran bi won ba ti gbo ohun kan nipa oko lagbaja oko arabirin temedu won ti so pe lagbaja bo se nse niyan oro da lenu e eyan buruku ni o ti eya mi lenu pe ni gbogbo ijo bi gbogbo ijo se po to iru eni be lori fe ni gbese aye e nkan to wa na lori gba to ti fe lagbaja lagbaja mo mo gbata koko bere awon ipade oju ile oni o je bi oga ni ibi ekun wa lagbaja le eyan buruku patapata gba ni awon oluso agutan mo lagbaja ni won mo we pe lagbaja o ni gbala lagbaja o lori ofe olorun oni ka ma se dani ile ejo oni bi aba ti n gbo nipa oko arabirin tabi aya arakunrin ki a ma se dani ile ejo ki a ma ba da awa na ile ejo o sese ki o je wipe ninu ekun ni ati ri pe nkan kan sele laarin enikan si enikeji enikini a so ti e fun wa lai gbo ti enu enikeji ati be si ri dajo gbata ba de gbata ma ri lagbaja ta ma ri pe won ti soro e fun wa bode ki wa ohun a gan ohun ti ko dara la o fi da lohun o se se papa bi a ba ti so igbalanu ki a ma mo loju elese lo ma mo ni loju elese lo ma so wi pe ki a ko ti wa sohun elese lo ma ni oro ebu lenu ati a ba arabirin pade tori pe nkan ton ti so fun o e ton ti gbin si e lokan to si bere lowo lagbaja pe won ma soro bayi fun mi se be ni abi be ko ki a je ki o le so ti enu e sugbon a o se be ati be sini mo won loju ati be sini so wi pe eyan buruku ni ati n dajo lai gbo ti enu eni ti a n da lejo ko dara be o ni bi abaje alaanu a o ni dani lejo ki a ma ba da wa paapa lejo
a ò ní dání lẹ́bi kí a má ba dá wa lẹ́bi ó ṣeéṣe kí ó jẹ́ ọmọ kan ló ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà ṣùgbọ́n ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà yìí ìgbàlà ló ní kò tíì lẹ́kọ̀ọ́ ìgbàlà ló ní kò tíì mọ bíbélì lẹ́kùnrẹ́rẹ́ ó ṣeéṣe kó bẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ìyá rẹ̀ kó bẹ̀ sí ní sọ̀rọ̀ nípa bàbá rẹ̀ kó bẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin ẹ̀gbọ́n rẹ̀ obìnrin fún wa àwa tí a jẹ́ ọmọ ọlọ́run tí a ní ìgbàlà tí a sì lẹ́kọ̀ọ́ ìkan ni kí a ní ìgbàlà ìkejì ni pé lẹ́yìn ìgbà tí a bá ní ìgbàlà kí a kẹ́kọ̀ọ́ ìhìn rere àwa tí a ní ìgbàlà tí a sì tún kẹ́kọ̀ọ́ ìhìn rere ó yẹ kí a lè sọ fún wípé ìgbà tí ọlọ́run ti dáríjì ọ́ wọn kì í sọ̀rọ̀ bàbá ẹni bẹ́ẹ̀ ìgbà tí ọlọ́run ti dáríjì ọ́ wọn kì í sọ̀rọ̀ ìyá tàbí ẹ̀gbọ́n tàbí àbúrò ẹni bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣe ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe ni kò dáríjì wọn ṣe ni kò máa gbàdúrà fún wọn èyí ló yẹ kó jáde lẹ́nu ẹni tó ní ìgbàlà tó sì ní ẹ̀kọ́ ìhìn rere ṣùgbọ́n àwa tí a rò wípé a jẹ́ ọmọ ọlọ́run àwa tí a rò pé a jẹ́ ẹni ti ẹ̀mí bí ọmọ tí ó ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà bí ó bá ti ń sọ̀rọ̀ bàbá rẹ̀ ní búburú ó sọ̀rọ̀ ìyá rẹ̀ ní búburú bẹ́ẹ̀ là apá a máa bá dákun a sọ èèyàn búburú ni wọ́n àwọn ẹlẹ́ṣẹ̀ wọn ò lè ṣe ohun tó dáa kò dáa bẹ́ẹ̀ kí a má ṣe máa dáni lẹ́jọ́ kí a má ṣe máa dáni lẹ́bi ó wá ń sọ pé kí a dáríjì kí a ba lè dáríjì ọ́ ó ní lójoojúmọ́ ni lẹ́yìn ìgbà tá a ti ní ìgbàlà o lẹ́yìn ìgbà tí a ti mọ ọlọ́run lẹ́yìn ìgbà tí a ti dé ilé ìsìn àwọn ẹlòmíràn òye òye wọn wọn ò mọ̀ wípé nígbà tí a bá ṣì wà nínú ara yìí nígbà tí a bá ṣì gbé ẹrù pẹ̀yì tí a bá ṣì gbé wọ̀ nígbà tí a bá wà nínú àgọ́ ara kò ṣeé ṣe kí a má ṣe ara wa ó ṣeé ṣe kí a tẹ̀ ọ́ mọ́lẹ̀ ó ṣeé ṣe kí a gbọ́n ọ ó ṣeé ṣe kí ó dàbí ẹni wípé nǹkan ò ṣètò ní àárín ìwọ àti lágbájá àti arákùnrin àti arábìnrin ó ní a lè ṣe ara wa èyí ò jẹ́ wípé à ń jalè èyí ò sọ wípé a tún lọ ń mutí èyí ò sọ wípé a tún lọ ń ṣàgbèrè ṣùgbọ́n a lè ṣe ara wa ìwọ náà mọ̀ bí ó bá jẹ́ ẹni tí ó ti ní ìgbàlà fún ọjọ́ díẹ̀ ó mọ̀ wípé onígbàgbọ́ ó ṣeé ṣe kí a ṣe ara wa kì í ṣe nípa ti jíjalè kì í ṣe nípa ti mímutí kì í ṣe nípa mímu sìgá kì í ṣe nípa kíkóbìnrin jọ ṣùgbọ́n ó ṣeé ṣe kí a ṣe ara wa mo rò pé nǹkan tí mo ń sọ yé yín mo ní ṣó yé yín nígbà tí a mọ̀ wípé a lè ṣe ara wa ó ní kí a máa dáríji ara wa gbà tí ọlọ́run ti dáríji wá kí àwa pàápàá kí a máa dáríji àwọn ẹlòmíràn kí a máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí ara wa kí a sì máa ṣe ara wa lóore ṣé o rántí nínú lúùkù orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹrìndínlógójì jésù ti sọ ọ̀rọ̀ nípa ẹni yìí nípa ọkùnrin rere ti samaria tí ó ṣe àánú fún ẹnìkan tí àṣenijàmbá jẹ́ wò láti ẹsẹ̀ ìkẹrìndínlógójì nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ta ni ìwọ rò pé iṣẹ́ ẹnì kejì ẹni tí ó bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà ó sì dáhùn wípé ẹni tí ó ṣàánú fún un ni jésù sì wí fún un pé lọ kí ìwọ kí ó sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ jésù sọ wípé bí a bá ti tọ́ ẹ̀bùn ọ̀run wò bí a bá ti di ẹni ìgbàlà kí àwa pàápàá kí a lọ ṣàánú kí a lọ ṣoore fún àwọn ẹlòmíràn wípé kí a máa fún àwọn alágbe àwọn aláìní wípé kí a máa ṣe àánú fún àwọn tí ó sọnù àwọn tí kò tí ní ìgbàlà àwọn tí a ń ni lára àwọn tí a ń dá lóró kí a rí wípé ọ̀rọ̀ àánú ìṣe àánú ó wà ní ìgbésí ayé wa sí àwọn ènìyàn wọ̀nyí ìbéèrè tí mo fẹ́ béèrè tí a sì fẹ́ dáhùn nínú ọ̀rọ̀ ọlọ́run kí a tó lọ sí àti gbàdúrà ni wípé kí ni àǹfààní tí ó wà fún àwọn aláàánú kí ni ìbùkún tí ó wà fún àwọn aláàánú kí ni ojúrere àtòkèwá tí ó wà fún àwọn aláàánú yẹ kí n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ fún ọ kí a tó gbàdúrà kí ó bá lè mọ̀ wípé ohun tí a ń sọ nípa ti aláàánú ó jẹ́ ohun tí ó ṣe iyebíye ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì bí kì í ṣe kí a mọ bíbélì nìkan a rí àwọn tó jẹ́ wípé bí ayé kò tọ́ wọ́n máa da bíbélì sílẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bí wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n máa kà láti genesis wọ́n máa lọ sí exodus wọ́n máa lọ sí sáàmù wọ́n máa ibi kí wọ́n máa kàn dálẹ̀ ṣùgbọ́n ìwà bí ọlọ́run kò sí ní ìgbésí ayé wọn ara ẹni tó mọ bíbélì ṣùgbọ́n tí kò mọ̀ wípé ó yẹ kí a jẹ aláàánú ara ẹni tó jẹ́ pé ó ka àkà sórí bíbélì tí kò mọ̀ wípé ó yẹ kí a ní ìgbàlà àti pé bí a bá ní ìgbàlà ó yẹ kí a jẹ ẹni tí ọkàn rẹ̀ tẹ́ ẹni tó mú sòrò
ẹni tó ń ṣoore, ẹni tí kìí dánilẹ́bi, ẹni tí kìí dánilẹ́jọ́, ẹni tí kìí jà, ẹni tí kìí ṣe ohun búburú kan sí ẹnikẹ́ni. Nítorí bẹ́ẹ̀ kìí ṣe pé kí a kàn máa ka bíbélì bí ayé kò tọ́, kìí ṣe pé kí a máa ka àkà sórí bíbélì. Ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ṣẹ̀ ló wà nígboro tó jẹ́ wípé àti ka bíbélì wọ́n lè máa dà á sílẹ̀ kí a máa rò wípé wípé àti bá ènìyàn Ọlọ́run pàdé, ṣùgbọ́n wọ́n burú ju nǹkan míì lọ. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá ní ìgbàlà, a ó jẹ́ aláàánú, a ó jẹ́ ẹni tí ṣoore fún àwọn ẹlòmíràn, a ó jẹ́ ẹni bíi ti inú Ọlọ́run, ẹni tí ó ní ìwà bí Ọlọ́run. Bí a bá sì jẹ́ irú ẹni bẹ́ẹ̀, ó dájú wípé ọ̀pọ̀lọpọ̀ oore ìṣòyìnfẹ́ Ọlọ́run ni yóò wà fún ẹnì kọ̀ọ̀kan wa. Nítorí bẹ́ẹ̀, rántí ìbéèrè tí mo ń béèrè: kí ni àǹfààní, kí ni ìbùkún tí ó wà fún àwọn aláàánú? Jẹ́ kí a wò ó nínú ọ̀rọ̀ Ọlọ́run. Orin Dáfídì orí 37. Orin Dáfídì orí 37 láti ẹsẹ̀ 25. Èmi ti wà léèwé, èmi sì dàgbà, èmi kò tí ì rí kí a kọ olódodo sílẹ̀ tàbí kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ. Aláàánú lè òun nígbà gbogbo, a máa wín ni, a sì máa bù sí i fún irú ọmọ rẹ̀. Orí níhìn-ín ó ní aláàánú lè òun nígbà gbogbo. Kí ni àwọn àǹfààní, àwọn ìbùkún tí ó wà fún ẹni tí ó jẹ́ aláàánú nígbà gbogbo? Aláàánú nínú ilé, aláàánú sí ọkọ, aláàánú sí aya, aláàánú sí ọmọ, aláàánú sí òbí, aláàánú sí alábàágbé, aláàánú sí àwọn ibi iṣẹ́, aláàánú sí àwọn tí a bá pàdé, aláàánú sí àwọn àlejò. Aláàánú lè òun nígbà gbogbo. Kí ni ìbùkún tí ó wà fún irú ẹni bẹ́ẹ̀? Òun ló sọ fún wa ní ẹsẹ̀ 25 wípé irú ẹni bẹ́ẹ̀ a kò lè kọ́ sílẹ̀ láti ọ̀run wá, àti wípé kò ní jẹ agbe, àti pé ọmọ rẹ̀ kì yóò ṣagbe oúnjẹ. Wo ìwé òwe orí kẹta, ìwé òwe orí kẹta ẹsẹ̀ 3 àti ẹsẹ̀ 4. Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀. Rántí o, nígbà gbogbo ènìyàn ṣe ọ ni. Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀, ó dàbí ẹni pé ara ọ̀jẹ. Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀, ó dàbí ẹni pé ìyàwó rẹ ṣe nǹkan tí ó dùn ọ́. Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀, ó dàbí ẹni pé ọmọ ló ṣe nǹkan tó kù díẹ̀ káàtó. Ṣùgbọ́n bí o ṣe fẹ́ bá ọmọ yìí sọ̀rọ̀ àti ohunkóhun tó fẹ́ ṣe fún ọmọ yìí, má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀. Ó ṣe é ṣe kí ohun kan kí ó ṣẹlẹ̀ láàrin ìwọ àti arábìnrin nínú ìjọ, láàrin ìwọ àti arákùnrin nínú ìjọ, láàrin ìwọ àti adarí, láàrin àti àwọn ẹlòmíràn tí ó wà lábẹ́ ìtọ́jú rẹ. Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀. So wọ́n mọ ọrùn rẹ, kọ wọ́n sí wàhálà àyà rẹ. Kí ni àǹfààní àti ìbùkún tí yóò ti bẹ̀ jáde? Ẹsẹ̀ 4, bẹ́ẹ̀ ni ìwọ ó rí ojú rere, bẹ́ẹ̀ ni ìwọ ó rí ojú rere àti ọ̀nà rere lójú Ọlọ́run àti ènìyàn. Bí a bá ń wá ojú rere, àwọn ẹlòmíràn tí òye ò yé, wọ́n máa ń lọ ṣe oògùn, wọ́n máa ń lọ ṣe nǹkan, bóyá wọ́n sín gbẹ́rẹ́ ni àbí wọ́n fi nǹkan pajú. Wọ́n á ní kí àwọn kí ó ba lè rí ojú rere, kí àwọn kí ó ba lè rí ọ̀nà rere lójú àwọn ènìyàn tí àwọn ń bá pàdé, bóyá àwọn ń wáṣẹ́ ni, bóyá àwọn ń wá nǹkan kan lọ́dọ̀ ẹnìkan àbí lọ́dọ̀ ẹlòmíràn. Wípé bí àwọn bá fi nǹkan yìí wẹjú, bí àwọn bá fi omi àdúrà wẹ̀, bí àwọn bá fi tọ̀hún wẹ̀, wípé àwọn ènìyàn ó máa ṣojú rere fún òní rárá. Ohun tí Ọlọ́run béè lọ wà ni wípé bí o bá fẹ́ rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ ènìyàn, wípé kí àánú àti òtítọ́ kí ó má ṣe fi ọ́ sílẹ̀. Bí o bá ti dúró ti òtítọ́ ìhìn rere, ẹ̀kọ́ ìhìn rere, ẹ̀kọ́ tí a ti kọ́ nínú Bíbélì, tí o sì fi àánú Ọlọ́run pẹ̀lú rẹ̀, ó ní àánú àti ojú rere àti ọ̀nà rere kò ní fi ọ́ sílẹ̀. Nínú òwe orí 20, òwe orí 20 ẹsẹ̀ 28, àánú àti òtítọ́ pa ọba mọ́, àánú lè a sì fi ń di ìtẹ́ rẹ̀ mú. Àánú àti òtítọ́ pa ọba mọ́. Bí a bá ń sọ nípa ti ọba, ó yẹ kí ó yé wa wípé gbogbo ẹni tí ó di àtúnbí ni ọba àti àlùfáà níwájú Ọlọ́run. Yàtọ̀ sí èyí ni ó yẹ kí a mọ̀ wípé ọkọ tí ó jẹ́ orí aya, ó jẹ́ bí ọba nínú ilé rẹ̀. Ó yẹ kí a mọ̀ wípé ọ̀gá ní ibi iṣẹ́, ó jẹ́ bí ọba níbi iṣẹ́ rẹ̀. Ẹlòmíràn máa ń sọ wípé ìgbà tí àwọn jẹ́ ọ̀gá, ìgbà tí àwọn jẹ́ adarí, tàbí bí adarí nínú ìjọ, tàbí bí ọ̀gá níbi iṣẹ́, ìgbà tí àwọn jẹ́ ọkọ nínú ilé, bàbá àwọn ọmọ tí ó wà nínú ilé, wípé bí àwọn bá dẹ ojú sílẹ̀,
bi awon o ba mu nkan le fun aya ati fun omo wi pe awon labi won yi won o ni le mo eto ohun ati ipo ohun oni sugbon anu ati otito nipa oba mo anu nisin fi di ite re mu bi aba